0: 88.9 FM. Àwọ̀lú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Ṣé ń gbádùn àdàbà?
2: Mo ń gbádùn àdàbà.
1: Mo ń gbádùn àdàbà.
3: Mo ń gbádùn àdàbà.

0: Adaba 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Mo kí ẹ kú ojúmọ́ ìròyìn ní Kútuwa ìlànà àfihàn láti ìkànnì Adaba FM 88.9 Àkúrẹ́. Ìlú ìlàrámọ̀kínà àtàwà tí ń gbé òun sátẹ́gùn. Ọ̀pọ̀ Yẹmí jọ ọ̀dànù níròyìn ṣáájú náà ẹgbẹ́ kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kóra lórí èròǹgbà gbígbẹ́sẹ̀ lé àwọn agbada èyí tí ó jẹ́ ti ìtanná oòrùn lórí kíkó wọlé ẹ̀sùn orílẹ̀-èdè Nàìjíríà. Ètò ìpolongo ìbò fún ìwọlé padà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu fọdún 2027 yóò gbéraṣọ lọ́jọ́ 24 oṣù kẹwàá ọdún tá a wà nípínlẹ̀ Kaduna. Ìjì-líle eléyìí tó lágbára náà ló ti kọlu Panama. Ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ti tún èrò ara rẹ̀ pa báyìí lórí èròǹgbà wípé bóyá wọn yóò gbẹ́sẹ̀ lé kíkó àwọn agbada eléyìí tí ó jẹ́ ti ìtanná oòrùn solar panel wọ́n kó wá sí orílẹ̀-èdè Nàìjíríà látàrí bí àwọn adarí okòwò kan olókòwò bí wọ́n sì ti ń takò. Ìṣe ni àwọn tí ọ̀rọ̀ kan ni wọ́n ṣe ìkìlọ̀ wípé mi gbígbẹ́sẹ̀ lé mímọ́ kó àwọn agbada ọ̀hún eléyìí tó jẹ́ ti ìtanná oòrùn wọlé sí orílẹ̀-èdè Nàìjíríà kó tó di wípé àwọn tó wà ní orílẹ̀-èdè yìí eléyìí tí wọ́n ṣe yọ̀bá gbèdéke ìlànà eléyìí tí wọ́n fẹ́ ó lè túnbọ̀ mú kí iná ọba kí owó rẹ̀ kó túnbọ̀ gbẹnu sókè tó sì lè mú kí orílẹ̀-èdè Nàìjíríà kó tún fà sẹ́yìn lórí ìlànà ohun àmúṣagbára. Mínísítà fọ̀rọ̀ ìmọ̀ sáyẹ́ǹsì àti ìmọ̀ ẹ̀rọ Kingsley Ude ló kéde yìí lánàá nínú ìgbà tó ń báwọn oníròyìn fọ̀rọ̀ jómi tó rọrọ̀. Ude ní ìjọba inú kó jẹ́jẹ́ pé wọ́n gbájúmọ̀ ọ̀rọ̀ bí àwọn agbada ìtanná oòrùn ọ̀hún eléyìí tí wọ́n ń tà lórílẹ̀-èdè Nàìjíríà yóò sì bá gbèdéke eléyìí tí ó dúró dáadáa tó dà dípò gbígbẹ́sẹ̀ lé bí wọ́n sì mọ kó wọ orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà lórílẹ̀-èdè Nàìjíríà ló jẹ́ pé wọ́n romi ròyẹ̀ fún lórí àwọn agbada àti àwọn nǹkan míì tó jẹ́ ti ìtanná oòrùn náà fún àwọn ìdílé tí wọ́n ń lò àtàwọn olókoòwò láti lè jẹ́ kí iná ọba wọn kó túnbọ̀ dúró re sí. Mínísítà ọ̀hún ni ìjọba ló fara rẹ̀ jìn lórí àti lè jẹ́ kí ìtanná oòrùn ọ̀hún eléyìí tó jẹ́ agbada náà tí wọ́n kó wọ orílẹ̀-èdè Nàìjíríà kó jẹ́ ojúlówó títí orílẹ̀-èdè náà tí yóò fi lè dúró re dáadáa. Mínísítà fọ̀rọ̀ ohun àmúṣagbára nílẹ̀ yìí Joseph Tebe ló ti ṣe àgbékalẹ̀ ìgbìmọ̀ kan báyìí eléyìí tó jẹ́ pé àwọn ikọ̀ elétò ààbò ó wà nínú rẹ̀ pẹ̀lú àwọn tí ó jẹ́ ìkànlẹ́ka iná ẹ̀lẹ́tíríkì lórílẹ̀-èdè Nàìjíríà láti lè gbógun ti bí wọ́n ti ń ba àwọn ibùdó eléyìí tó jẹ́ ti ohun àmúṣagbára bí wọ́n ti ń bà jẹ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ìgbésẹ̀ yìí kò sẹ́yìn ìkọlù tó ń wáyé sí àwọn ibùdó eléyìí tó jẹ́ ti iná ọba èyí tí ó ń ṣokùnfà ìdákúrekú iná tó sì tún mú kí ọ̀pọ̀lọpọ̀ bílíọ̀nù náírà kí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà kọ́mọ ná láti ṣe àtúnṣe wọn. Nínú àtẹ̀jáde tí iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ohun àmúṣagbára tí wọ́n fi ìtaná sí ní ìgbìmọ̀ ọ̀hún ni yóò sànà ìlànà àátọ̀ láti lè dáàbò bo àwọn ibùdó ìpèsè náà ti pínpín iná ká lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní kódà àwọn yóò tún gbájúmọ́ ọ̀rọ̀ òfin eléyìí tó ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ṣe àmúṣe rẹ̀ bẹ́ẹ̀ ni wọn yóò tún kó àwọn nǹkan tó jẹ́ ìmọ̀ ẹ̀rọ láti lè fi dáàbò bo àwọn ibùdó ọ̀hún. Ẹni tó jẹ́ olùdarí àgbà ikọ̀ ìpolongo ìbò fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu Sẹ́nítọ̀ Abdulaziz Yari ìná jẹ́ pé ó ti fi léde wípé ètò ìpolongo ìbò fún Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìwọlé padà rẹ̀ lọ́dún 2027 ni yóò gbéraṣọ nípínlẹ̀ Kaduna lọ́jọ́ 24 oṣù kẹwàá ọdún tá a wà yìí. Yari ọ̀hún ló fojú ọ̀rọ̀ yìí léde lánàá lẹ́yìn tó ṣe ìpàdé pẹ̀lú Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tán nílùú Abuja níbi tí ó ti lọ sọ fún Ààrẹ lórí ìgbáradì fún ètò ìpolongo ìbò àti àwọn tí wọ́n ti yàsọ́tọ̀ tó fi mọ́ àwọn ìpínlẹ̀ tí wọ́n fẹ́ ṣe àbẹ̀wò sí. Wọ́n ní ètò ikọ̀ ètò ìpolongo ìbò ni wọ́n ti fi fẹnukò pẹ̀lú àdéhùn lórí ìlànà àtọ̀ pẹ̀lú Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tán sì ti fọwọ́ sí. Yari ni ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ ọ̀hún ni yóò wáyé gan-an náà ní ọjọ́ 14 osu kewa odun ta wa ye ni le joba saju bi won yo se wa bere iside ipolongo ibon gan ni pere o ni ojo kerin ilogun osu kewa odun ta wa ye ni pele kadina ani gbogbo eto na lo teto ti won ti gbaradi fun waye o eni to je alaga egbe oselu All Progressives Congress APC ni le ye ojogbon atawe iwada lo ti ro awon adari ni apa ariwa orilede Nigeria ki won se atileyin to wu lowura fun are Bola Ahmed Tinubu fun saa keji re lo office tori oni ba wo baki fun ni didan ki akifa wo pada ni iwada ohun lo paro waye ni fun ekun na wipe ki won wo ore eleyi ti are Bola Ahmed Tinubu to ti se fun ati farajin fapa ariwa orilede Nigeria oni ki won sana ni esan ore akan na lora web yi lana nigbati o ntewo gba awon bi meji lakan yi ti won kuro ninu egbe oselu African Democratic Congress ati Nigerian Democratic Congress lati ipinle Sokoto Kaduna Jigawa Kano ati ipinle Plateau alaga egbe oselu APC ohun lo wa turanti wipe are Bola Ahmed Tinubu se atileyin to lowura fa won to je oludije fun ipo are lapa ariwa orilede Nigeria koda to fi mo Atiku Abubakar Nuri Badu ati Muhammadu Buhari to ti dologbe laarin odun 2007 2011 2015 ati odun 2019 iwada wa sonu atotuna pe awon eyan lapa ariwa o na ni ki won wa fi esan olore ki won fi san Tinubu nipa sisatileyin fun saa keji iroyin kutu wa ile ngbo lati kan ni Adaba FM 88.9 Akure ilu ilaramo kin la wa ta tin gbun sadegun ta ba pada de iji ile na ni o ti kolu Panama an pada bo ku kale
2: gba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
3: aba aju ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gbogun bile tawon ko ri bire fun gba gbogbo akonse gbogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo tinu rara o ka gbo eyin didun ara riro afogede gede do ti ara danu logo lo mo ko ri abadu ti o si ma sise akori lodun lolufe re iwe atego la fi pelu re ajo nadak fun tedugba o da lagu ara 24/7 abamisho lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 uruko money janu omo 24/7 abamisho gbugba ijawa ija osi always guide
1: e kaabo para lati oke lohun royin tesiwaju ajelepo robi lolede Nigeria NPC Limited loje pe won ti tunbo na waja bi won si nta epo robi epo petrol nile Nigeria ni edinwo bayi si awon ibudo won kaakiri orilede Nigeria titi di ojo kokanlelogbon osu kewa odun ta wa yi to wa lara akitiyan lati le mu ki nkan rorun fawon omo orilede Nigeria ti won ripo ninu atijade yi ti won fi ta lana ni ile ise na ni won ti so pe eleyi ko seyin ati le se iranwo fawon idile gan atawon olokowo ti oro epo robi lagbaye eleyi to je pe omo ko we ko gbenu soke lori ogun eleyi to nsele ni apa ile orun arin gugun agbaye en to je oludari eto ibarin soro ninu ajo NPC Limited anti od unu fuju oro na lede oni won ti bere latojo kini osu kewa odun ta wa ye ti won se ayajo ominira orilede ye ile ejo giga yi to wa nilo Abuja nlo ti fi okunrin kan to je afrasi Muhammad Ibrahim afrasi onisumami si egbe won kuje titi de ojo 16 osu kekanla odun ta wa ye ti won gbo esun na Ibrahim ni ajo DSS ni won wo die lo ile ejo lori esun merin to ni se pelu iwa sumami ati nini awon nkan ija oloru lowo won ka awon nkan ija lori leyi ti on lo nko fun Imran Alilu ni abule kan ni ipinle Kastina ijilelele to lagbara ni ile okere lo ti kolu Panama bayi koda opolopo ile ona je pe o mi logbologbo ti won si ko awon eyan kuro ni ilu Panama ti selu ipin orilede na ajo ile ton ri se oro bojo ojo seri ati ato ilu won fi lede pe isele ijirile ohun lo bere ti o si je pe ni apa gusu ati arin gogun e America o na ni o kolu ati pe o nse ni koju bi buso bi mesan lo se apa iworun gusu ilu Petaluza Arriba yege bon se ti wi won ni nse ni eleyi o na ni o dukukulaja mawon eyan to wa ni awon agbegbe ohun ibi ta ri mo re lori iroyin kutu aifun ti aro to ni ayola fatokun lo lo tu royin ope yemi jordan lo mu wa se ti gbo yin a ku yo to mi pe ose
4: live ba fo ko
5: adaba

0: ìlú nulẹ̀ pátápátá tí ó ń wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o ac ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣeéṣe mọ̀nàmọ́ná báyìí ta fẹ́ máa ra bí solar inverter nkankan a tún tà ní cd kẹ̀ a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ rà ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún èmi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí cd kẹ̀ app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpàǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn ẹni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú cd kí ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ rà yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọkan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mo ra mattress lọ́wọ́ mo rò pé ok mo fẹ́ ra gas cooker ẹ lè mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mo sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí cd kí ẹ wà fún nìyẹn a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín o kẹ wá sọ fún àwa káwọ wa lọ bá yín sanwó rẹ torí a ní ẹ tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó ètò jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú cdk ó pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbìkan tó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ́ san díẹ̀ díẹ̀ mo lè mọ́ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún cdk ó dẹ̀ palẹ̀ washing machine ó gbòógbà fún mi màá tún máa sanwó lọ síbẹ̀ tí má sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ so tó bá dẹ̀ yẹ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ mọ́ sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà màá sì rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mílíọ̀nù láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta that is 48 weeks tí n bá mọ́sẹ̀ mẹ́jọ tí n bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin cdk mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún máa sanwó lọ nǹkan tí cdk wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibì kan ní nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ bá máa gbé nàìjíríà tẹ́ ẹ bá ti béèrè fún tẹ́ ti dánlóòdù app wa lórí play store tàbí app store cdcare tẹ́ bá ti dánlóòdù ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀ cdk ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe tẹ́ bá ti ń dánlóòdù app yẹn bá ayé tẹ́ ẹ mọ̀ fi owó yín sí ẹ mọ̀ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chati lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ lè wà.
1: ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹ̀pẹ̀ká káàkiri.
2: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ ọ̀fẹ́ Tochi Pharmacy Olúwatoyin Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
1: ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yan gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tó jẹ́ pé ẹ ti ń rò ó pípé bó lẹ ṣe ṣe báwo ni kíní àwọn ṣe bọ sí ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn cdcare ó dìgbà kan náà ẹ ṣeun.
2: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ ọ̀fẹ́ Tochi Pharmacy Olúwatoyin Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
3: cdcare there for you.
4: Your Nescafe is not just a drink, it's your

0: àwọn kìrìsìtẹ́nì ó sì máa sùn nígbà tí ogúnlọ́gọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ bá ń rọ́gìrì lọ́dọ̀rùn àpáyé.
1: Christian is not enough.
0: Ṣùgbọ́n iran nìkan wà á tó.
1: Without virtue.
0: Láì sí ìwà rere.
1: Virtue is the character that assists Christians to accomplish their task for God.
0: Ìwà rere òun ló máa ń gbárùkù ti àwọn onígbàgbọ́ láti lè mú iṣẹ́ wọn ṣe fún Ọlọ́run.
1: Virtue talks about our character in service.
0: Ìwà rere ó sọ nípa àwọn ìhùwàsí wa nínú iṣẹ́.
1: So that our service to God will not be in vain.
0: Iṣẹ́ ìsìn wa sí Ọlọ́run kó má bàa jẹ́ lásán.
1: At the time you have encounter with Jesus.
0: Ní àsìkò tí o bá bá Kristi Jésù pàdé.
1: At salvation.
0: Ní ojú kò gbalà.
1: And your sins are washed away.
0: A sì mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò.
1: And you are given the power to become the son and daughter of God.
0: Kí a sì fún ọ ní agbára láti di ọmọkùnrin bìnrin Ọlọ́run.
1: That lays a foundation.
0: Ìyẹn ló fi ìpìlẹ̀ lélẹ̀.
1: And you are saved to serve.
0: A sì ti wá gbà ọ́ là kó o bá lè gbà
1: ẹlòmíràn. But your service without character will ruin your life.
0: Ṣùgbọ́n tó o bá ń ṣerú iṣẹ́ ìsìn bẹ́ẹ̀ láláìsí ìwà rere yóò báyé rẹ jẹ́.
1: Because if you have vision without virtue will destroy.
0: Nítorí pé bó o bá ní ìran láláìsí ìwà rere, ṣé orí ìran láìsí ìwà rere a máa báyé ẹni jẹ́?
1: There is unfortunate today.
0: Ṣùgbọ́n ṣe ni láàánú lónìí.
1: That many were supposed to live the holy life and serve God than living the compromising life.
0: Bí ọ̀pọ̀lọpọ̀ kó yẹ kán máa gbé ìgbésí ayé ìwà mímọ́, ìgbésí ayé ìgbọ̀jẹ̀gbẹ́ kán máa sin Olúwa, wọ́n ń gbọ̀jẹ̀gẹ́ lónìí.
1: Many Christians are throwing their virtues to the wind.
0: Ọ̀pọ̀ Kìrìsìtẹ́nì lónìí wọ́n ju ìwà rere wọn sójú afẹ́fẹ́.
1: That's not hard of preacher.
0: O tí ì gbọ́ ni àwọn oníwàásù.
1: Who are selling their prayer.
0: Ló jẹ́ pé wọ́n ta àdúrà wọn.
1: When there is hunger in the stomach.
0: Nígbà tí ebi bá wọnú.
1: And then they begin to turn the work of God to commerce.
0: Wọ́n á sì bẹ̀rẹ̀ sí ní sọ ọ̀rọ̀ Ọlọ́run dokowo.
1: And then they are selling their prayers and selling the talent that God has given unto them.
0: Wọ́n sì máa ta àdúrà wọn, wọ́n á máa ta àwọn tálẹ́ǹtì tí Olúwa fi fún wọn.
1: The Bible says freely you receive and freely give.
0: Bíbélì wí pé ọ̀fẹ́ ni a fi fún yín, ọ̀fẹ́ ni kí a fi fún yín.
1: God in his word said it.
0: Ọlọ́run nínú ọ̀rọ̀ rẹ̀ wí pé.
1: He said don't.
0: Ẹyà ẹfà sẹ́yìn, ẹ má fi ọwọ́ kan àìmọ́.
1: You know that the life of preachers preach more than the words they say.
0: Ǹjọ́ tilẹ̀ mọ̀ pé ìgbésí ayé àwọn oníwàásù á máa wàásù tó pọ̀ ju eléyìí tí wọ́n fẹnu wà
1: lọ. No wonder the life of Paul was able to influence and impact positively upon the people in his generation.
0: Alábàjọ tí ìgbésí ayé Paul fi le ní ipa lọ́nà tó dára lórí àwọn ènìyàn tí ń bẹ lágbègbè rẹ̀ nínú ọ̀ràn.
1: I'm believing God today.
0: Èmi ń gbọ́ Ọlọ́run gbọ́ lónìí.
1: That you as the saint of God.
0: Ṣé ìwọ gẹ́gẹ́ bí àyànfẹ́ Olúwa.
1: We are going to rise up together.
0: Ṣíṣe láti dégi jápapọ̀.
1: To do the work of God for this generation.
0: A ó sì ṣe iṣẹ́ Ọlọ́run fún ìran yìí.
1: And God will use you.
0: Ọlọ́run ó sì lò.
1: And God will use you.
2: For number one radio. Adaba FM. Adaba FM. 88.9.
3: A ó máa tẹ ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
4: Ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣára iná mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí. Tí iṣára yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní o máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì. Àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kórọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
5: Agbóyin ìṣelọ́sì jẹ́ lọ́bẹ̀. Ṣé wo kọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara yín lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
6: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyèmẹ́kùn grammar school ní ìlú Àkúrẹ́. Bọ́yá o fẹ́ bèèrè kankan àbọ̀ o fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi, pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-064-60-6419 07-064-60-6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lólórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíà máa rí pé tóun bá sùn báyìí, tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro ni ọjẹ́ fóun, torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíà máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíà ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíà ò lè dúró pé. Ẹlòmíà máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yẹ. Bẹ́ẹ̀ ni ẹlòmíà máa rí pé gbogbo inú ara ni nǹkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ, tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun, tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa

0: Turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé, make your world.
3: Ọdún kan gẹ́gẹ́ nìyí o tí màmá wa onínú rẹ̀ ìyá ọmọ oníwà pẹ̀lẹ́ fi dà nílẹ̀ lẹ́sẹ̀ Jésù láì wẹ̀yìn wò. Bẹ́ẹ̀ni dídùn gẹ́gẹ́ ni ìrántí olódodo gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé àgbàdo kan ò ní yọkú gbàgbé rùkẹ̀rẹ̀ láyé ń bí títí láyé ńlá wa mọ́ àti mọ̀lẹ́bí yóò máa ṣèdárò iye ọmọ tó fi wá sílẹ̀ lẹ́yìn ọdún mẹ́wàá lélọ́gọ́rùú 100 years. Èrè rírẹ táwa ọmọ wa fi ń pe gbogbo ènìyàn síbi ayẹyẹ ìrántí olódodo ìyá wa wúra ọlá ògún dáná ọkọládé tó fi wá sílẹ̀ lọ́dún tó kọjá ọjọ́ kẹwàá oṣù kẹwàá 10th of October 2026 ńlá ayẹyẹ ìrántí olódodo màmá wa wúra ọlá ògún dáná ọkọládé nílùú ọ̀gbàgì àkókò ìyá wa onínúure abiwa pẹ̀lẹ́ èyí tó fi sílẹ̀ ò ní bàjẹ́ àpapọ̀ àwọn ọmọ màmá lóní màmá wa alágógó àjílù gbinrin aṣọ tó ṣòsì má babì kan jẹ́ túbọ̀ máa sùn wọn nínú kristi pẹ̀lú ìsinmi àìlópin torí pé ìgbà wà láyé yín màmá ẹ kún fún ìbùkún fún wa ìtọ́nisọ́nà tí ò lẹ́gbẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ oore má ní gbàgbé bí àná lórí lára wa lóòótọ́ ńlá fẹ́ yín ṣùgbọ́n jésù kristi fẹ́ yín jù wá lọ ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún yìí ni o nílùú ọ̀gbàgì àkókò gbogbo èèyàn sì láti ṣùgbọ́n káwọn ní jàgíjàgan lọ sẹ́ńpẹ́ o àwa ọmọ màmá lolùkéde.
4: Ìfẹ́mi Babájídé Managing Director Total Energy Smart Chairman of Atakinade Fìrọ́yè Director Akomerit Nigeria Limited for Tax

0: ẹgbà mi ẹra mi kalẹ ọrọ kọ mi yi ma ti sun mi ise lo n pariwo ẹyin didun ara riro ẹ wo mo se mọ pe ko le mu ọkọ lo oko mọ ni o se ṣukẹṣukẹ da tọwọ rẹ lẹ ni kódà ṣe kan sun lọ ni.
1: Abba aṣọ òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọrọjọ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ́tí nú rárá ó kágbó ẹyin dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjàwá ìjà ò sí always guide me.
2: Kọ̀dùkọ̀ gẹ́gẹ́ nìyí o tí màmá wa onínúure iye ọmọ oníwà pẹ̀lẹ́ fi dà nílẹ̀ lẹ́sẹ̀ Jésù láì wẹ̀yìn wò. Dídùn dídùn gọ́gẹ́ ni ìrántí olódodo gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé àgbàdúkọ òní yọkú gbàgbérù kẹrẹ láyé ń bí títí láyé ńlá wa mọ́ àti mọ̀lẹ́bí yóò máa ṣèdárò iye ọmọ tó fi wá sílẹ̀ lẹ́yìn ọdún mẹ́wàá lélọ́gọ́rùú 100 years èrè rírẹ táwa ọmọ wa fi ń pe gbogbo ènìyàn síbi ayẹyẹ ìrántí olódodo ìyá wa wúra ọlá ògún dáná ọkọládé tó fi wá sílẹ̀ lọ́dún tó kọjá ọjọ́ kẹwàá oṣù kẹwàá 10th of October 2026 ní màmá wa alágógó àjílù gbérengbérin aṣọ tó ṣòsì má babì kan jẹ́ tó bọ̀ máa sùn wọn nínú kristi pẹ̀lú ìsinmi àìlópin torí pé ìgbà wa láyé yín màmá ẹkún fún ìbùkún fún wa ìtọ́nisọ́nà tí ò lẹ́gbẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ oore má nígbàgbé bí àná lórí lára wa lóòótọ́ la fẹ́ yín ṣùgbọ́n jésù kristi fẹ́ yín jù wá lọ ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún yìí ni o nílùú ọ̀gbàgì àkókò gbogbo èèyàn sì láti ṣùgbọ́n káwọn oníjàgíjàgan lọ sẹ́ńpẹ́ o àwa ọmọ màmá lolùkéde.
3: Annual International Convention of Glorious Tabernacle International is here. Hallelujah. We are all invited to join other children of God at this year's convention of Glorious Tabernacle International coming up between Sunday 11th and Sunday 18th October 2026. 7 a.m. and 5 p.m. daily. The theme, new season, special Thanksgiving service with Ondose PFN family and ordinance comes up on Sunday 18th October 9 a.m. prompt. Bẹ́ẹ̀ni, o tún ti tó àkókò láti darapọ̀ mọ́ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ Ọlọ́run ní 28th Annual International Convention. Ìjọ Glorious Tabernacle International tí ó wáyé láti Sunday 11th that Sunday 18th October 2026 7 a.m. aro ati 5 p.m. irole lojojumo igba otun ni ese oro idupe pelu egbe PFN atawon oloye totun o kase re nle ni Sunday 18th October 2026 agumesa aro apostle Dr. Beatrice Arowolaju USA Reverend Kotila Bishop Felix Remi Adejumo Professor Afolabi Bakari Emmanuel ati Bishop Chuks Gift Naji ni Olorun fe lo nbe Bishop Dr. JK Opayinka lolu gbalejo wa Jesu nreti re
4: DC. Arise and shine. It is my turn. Okomi, Letoti, Omowa, Honorable Adeguleye, Benedict Adeosi, Oludije Sipo, House of Representatives, Idore Federal, Federal Constituency, Labe Asia, ADC, Gbekale. Lati fun awon iya laje, iya loja, at awon odo.
5: To jomo bibi ilu igbara oke.
4: Ati laamo kin lowo iranlowo. Lati sowo tabi sise ti won yan layo. Ipele meji leto iranlowo yi ma pin si o. Ipele akoko ni awon odo to jomo bibi laamo kin, iya laje ati iya loja. Yo wa pade wa lojo kokola, ojo isimi osu kewa. Àwà ìlàgò kan sùn. Bí roundabout ọjà ìlàmọ̀kì. Nígbà tá a bá múnú yín dùn tán pẹ̀lú owó ìrànlọ́wọ́ yìí. Láwọn wà bọ́ sí ìpele kejì tí gbogbo ọ̀dọ́ ìyálájà àti ìyálọ́jà.
5: Tó jọmọ bíbí ìlú ìgbàrà òkè.
4: Yóò wá pàdé wa ní déédéé aago mẹ́ta ọ̀sán.
5: Níwájú Anglican Hall nílùú ìgbàrà òkè.
4: Kò wá tán síbẹ̀ o. A ó fi jó para wa láyò láwọn ọjọ́ wọ̀nyí. Ẹni tó bá mọ òjòjú yóò gbẹ̀bùn. Àyè tún wà fún wa láti jẹtẹtẹ oríire raffle draw. A ó sì tún dáhùn sáwọn ìbéèrè. Ẹni tó bá gbà béèrè yóò sì tún jẹ̀bùn bíi generator, owó ńlá, USB decoder, Android phone, clipper àti gas cooker. Ètò yìí wá látọwọ́ Honorable Adegunleye Adeosi Foundation. Ìgbìmọ̀ ìpolongo ló ní ká kéde.
6: Ǹjẹ́ ẹ mọ̀ pé Nàìjíríà jẹ́ ọ̀kan nínú àwọn orílẹ̀-èdè tó ní iye tó pọ̀ jùlọ tó ṣeé ṣe ò kí ọmọdé kó kú láàrin ọjọ́ tán bíi sí ọdún márùn-ún lágbàáyé. Bẹ́ẹ̀ sì ni àwọn àrùn tá a lè gbógun ti pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára kópa ńlá sí ìlọsókè iye àwọn ọmọ tó ń kú lórílẹ̀-èdè wa. Ìwádìí ti fi hàn pé bí àwọn ọmọ tó tó 2,000,000 sí 2,000,000 ni kò tí ì gba abẹ́rẹ́ àjẹsára kankan lórílẹ̀-èdè Nàìjíríà.
7: Bẹ́ẹ̀ ni o, wíwo àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dènà máa ń wọ́n lọ́pọ̀lọpọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ẹbí àti ìjọba àpapọ̀, ṣùgbọ́n a lè dènà wọn pẹ̀lú abẹ́rẹ́ àjẹsára. Wàyí ẹgbẹ́ àwọn ọmọ kókó yín látorí ọmọ òjọ́ títí dé ọmọ oṣù mẹ́tàlélógún lọ fún abẹ́rẹ́ àjẹsára láti dẹ̀nà àwọn àrùn tí abẹ́rẹ́ àjẹsára lè dẹ̀nà. Ẹ gbọ́ wọn lọ sí ilé ìwòsàn aláwọ̀dé tó bá súnmọ́ yín jù tàbí ibikíbi tí ẹ bá ti gbọ́ wípé wọ́n ń ṣe ìpolongo tàbí ètò abẹ́rẹ́ àjẹsára lágbègbè yín.
6: Àwọn ọ̀dọ́ àti àwọn àgbàlagbà náà lè gba abẹ́rẹ́ àjẹsára o láti gbógun ti àwọn àrùn bíi ìfarapa ọpọlọ, àrùn jẹjẹrẹ ọkàn, àrùn HPV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
8: A lè tún fún àwọn aboyún ní abẹ́rẹ́ àjẹsára tetanus láti dẹ́kun àìsàn kòkòrò tí ń dojú egbò.
6: Bẹ́ẹ̀ sì ni fún àwọn ọmọbìnrin láti ọdún mẹ́sàn sókè, wọ́n lè gba abẹ́rẹ́ àjẹsára láti dáàbò bo ara wọn lọ́wọ́ àrùn jẹjẹrẹ abẹ́lé ọmọ. Gbogbo àwọn àjẹsára ló múnádóko tí kò sì léwu rárá tí a sì sanwó fún nípasẹ̀ ìjọba. Ẹ jẹ́ ká dáàbò bo àwọn ọmọ wa àti ara wa lónìí lọ́wọ́ ìrora ọjọ́ ọ̀la. Fún àwọn ìbéèrè sí ẹ pé àjọ NPHCD lórí nọ́mbà ọ̀fẹ́ wọn 7777. Ìkéde yìí wáyé láti àjọ National Primary Healthcare Development Agency.
9: Ìyá, lóòótọ́ ìyá lálábàárò ọmọ. Ku laye ini taye ni okuse erede yi ini gbogbo ebi mama wa chief mrs ma onosoya lowo made to fin pe tabi taratore sibi ase kagba oku oloye arabinrin ma onosoya iya oreke alewa eni ti gbogbo eyan pe ni mama owo lounje ni dojukoju omolere nursery and primary school akure to mi mi keyin lojo kejo osu kejila odun to koja leyin 75 years loke epe ayeye ase kagba oku o di saturday ti se ojo kewa osu yi ni gbogan sacred heart catholic cathedral lakure oye opo omo ati omo omo lo gbe ton teyin se o fun chief mrs ma onosoya omo yin oloye arabinrin yetunde olubumi yeye oge of igoba kingdom loni ba seyin waye ba nbe maami ke ma sai pada waye alodo omo o
10: Ọlọ́run ayọ̀ babalọla tí ń ṣe ìpè wòlíì ti Káyọ̀ Olúgbóyè Ọládèjì tún fẹ́ ṣe bó ṣe máa ń ṣe lọ́dọọdún nínú ìyìn. Praise Festival 2026 edition lélẹ́yìí tí a pe àkórí rẹ̀ ní èmi ni tí ń jẹ́ èmi ni I am that I am.
11: Ẹ fi lu àkórí ní bàbá, ẹ fi lu àkórí lọ ní gbogbo rẹ̀.
10: Bí àwọn akọrin ẹ̀mí bíi Evangelist Tọ́pẹ́ Olútòkun, Minister Jùmọ̀kẹ́ Ayẹni, Minister Joshua Ayọ̀ọ́lá àti ẹgbẹ́ akọrin CAC Kinalan District Headquarters láfẹ́ Àkúrẹ́ yóò ṣe máa forí fọwọ́ Ọlọ́run sọ̀kalẹ̀. Bẹ́ẹ̀ni ikọ̀ Ọlọ́run alààyè Prophet Ayọ̀ Daniel bàbá orí òkè ìkejì yóò ṣe máa lo àṣẹ ọ̀run àti àsọtẹ́lẹ̀ já gbogbo àjàgà sọnù láyé oníkòjípò tó bá wà ńbẹ̀ tí wọn yóò sì máa kọrin tuntun àti àwọn ìránṣẹ́ Ọlọ́run míì bíi Evangelist Philip Odigi, Pastor CEO Olajuyin, Pastor David Olajide, District Superintendent. Ọjọ́ kọkànlá oṣù kẹwàá ọdún yìí ló máa wáyé láago mẹ́wàá àárọ̀ nínú ìjọ CAC Kinalan Lafẹ́ District Headquarters Lafẹ́ Lakure Evangelist Mrs. Mary Omidiwura the convener Ọlọ́run Prophet Ezekiel Olúgbóyè Ọládèjì CAC General Evangelist Nigeria Nova sì ń dúró de ọ́ nítorí àsìkò rẹ ti tó láti kọrin tuntun.

0: pàtàkì kan ibi alálùbáríkà ta mọ̀ sí irun progressive light club ipc àwọn ló mà ní ká lọ kí àwọn ọmọ wa pàtàkì yìí fún ti ipò rere ipò tó dáa tí wọ́n gbé wọn sí láìpẹ́ yìí ìyẹn ni honorable comrade doctor olúbùnmi ọládàpọ̀ ẹni ayéwu tí wọ́n gbé sípò commissioner ní local government service commission ẹnì kejì sí ní comrade victor temitayo ọmọdára gẹ́gẹ́ bí senior special assistant to the governor on grassroots mobilization ẹ wò ó ká sọ òtítọ́ fún ara wa àwọn ọmọ wa méjèèjì yìí ni wọ́n jẹ́ ọmọ rẹ tí wọ́n bí nílé rẹ tó dẹ̀ tún níwà rẹ àtọ́ba àtijọ́yè àtọmọdé àti àgbà ìlú ló dẹ̀ ń fọwọ́ sọ̀yà fún wọn bákan náà la tún fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ ondo honorable doctor lucky orimisi ayédàtiwa for giving them this opportunity to serve the good people of ondo state èrò progressive light club ni ẹ ṣe púpọ̀ o tó àwọn ń fi àsìkò yìí kí honorable comrade doctor olúbùnmi ọládàpọ̀ ẹni ayéwu àti comrade victor temitayo ọmọdára níbi ẹkú oríire pàtàkì yìí congratulations
1: Baba, ẹgbà mi, ẹrà mi kalẹ̀, ọ̀rọ̀kọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣẹ̀kan sùn lọ ni.
2: Abba, ajọ́ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abba Mission. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọgẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gọ́ lọmọ ọkùnrin agbádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fò ń tẹ̀lú gbà. Ó da alágbò ara. 24/7 Abba Mission. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253. 091-60-62-53. Orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjà wà ìjà òsì.

0: turn up your vibe with the irresistible aroma and rich taste of Nescafé.
1: My coffee, my Nescafé.
2: Make my world my way, yeah.
0: Nescafé, make your world.
3: Yes, òun gangan nìyẹn. Tẹ bá ti gbọ́ tó dúbẹ̀ ládàbà, ọjà ọdún ti bẹ̀rẹ̀.
4: Ọjà ọdún ti dé, àdàbà gbé.
3: Kí lẹ ń tàṣà, kí lẹ fẹ́ ṣe mà? Kábà yí gbé jáde lásìkò ọdún yìí àsìpé. Wọ́n ti kọ́jà ọdún dé, kárajà ọdún, kátajà ọdún, kájìfà ọdún, àpolówó ọjà ọdún. Ẹ ṣé àmọ̀nà o. Pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́giṣẹ́. Ètò ọjà ọdún òní Classmate. Tó bá débi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ́dà ìparí December gbọ̀ngbọ̀n.
5: Oya ẹ máa bọ̀ wá o.
4: Ìrẹ́pẹ̀tẹ̀ ìwé ọjà ọdún ti dé.
3: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní méní fèjì méjì fìtà mẹ́ta tájé ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní.
6: Mọ̀sílò Building lẹ́gbẹ̀ A Division Police Station Ọba Déṣìdà Road Àkúrẹ́.
3: Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó. Ọdún yìí á dùn yògbà yògbà, á jì jó ta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 08030414344.
6: Grace 08032474686.
3: Tàbí Fẹ́mi sórí 08060864428. Ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
7: Ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No! And now she's live on TikTok.
8: Wait, this is finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
9: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
10: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
11: Ẹ tọgbọ́ ìyàwó láyé.
12: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
13: Kí ló ṣẹlẹ̀?
12: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlè rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣe ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹni
10: 2026.
13: Ẹ
10: ní tòótọ́.
12: Kájà sọ pé
10: ò tí ì rà wọ́n.
12: Olùṣọ́ àgùntàn, ẹ̀sùn wa pọ̀.
10: Pẹ̀lú CDCare, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDCare lórí Play Store àti Apple Store.
14: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, Lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, Ládojúkọ, Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pé
15: o panko pe egbogi aje bi idan agbanikale lowo iba ko ba le gbogi malanta lowo iba de wo ninu ile re ati gba ti mo ti me gbogi malanta ni mo ti dawo moju fun iba malanta egbogi iba to di lo pe meje atemita ati lo me ran tree ninu iba ko

0: àwọn tó jẹ́ alágbàtà epo tí wọ́n ní ilé epo nílẹ̀ Nàìjíríà wọ́n sọ ìdí eléyìí tó jẹ́ pé ọ̀rọ̀ yíyọ owó díẹ̀ lórí ọ̀rọ̀ epo tí ò fi lè jọ. Bákan náà ni Oyedele ń lọ sọ̀rọ̀ wípé ẹ wò ó yíyọ owó ìrànwọ́ kúrò lórí epo òun náà ló jẹ́ pé ó túbọ̀ fẹ ìdí orílẹ̀-èdè Nàìjíríà síta lórí ọ̀rọ̀ bí epo rọ̀bì bí ò sì ti tó. Ìjọba àpapọ̀ ṣetán láti ti pápákọ̀ òfurufú ìwèrì wọ́n ti pa fún odidi ọjọ́ 25 fún iṣẹ́ àtúnṣe. Ọwọ́ ba àwọn mẹ́ta kan lórí bí wọ́n ṣe ká òkú obìnrin kan bí wọ́n ṣe ká mọ́ lọ́wọ́ nípínlẹ̀ Plateau. Bákan náà ni ìdílé kan ló ti ń bèrè fún ìdájọ́ òdodo lẹ́yìn tí ọkùnrin kan tí wọ́n ló kú sí iléeṣẹ́ ọlọ́pàá nílùú Òṣogbo. Àjọ elétò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní àwọn ti ṣetán láti pinwọ́ ọ̀rọ̀ à ń tàbò à ń ràbò àti bí àwọn olóṣèlú owó tí wọ́n ń ná lórí ọ̀rọ̀ ètò ìpolongo ìbò wọ́n fẹ́ bójú wò dáadáa. Èyí àtàwọn kókó ìròyìn míì òun náà lẹ́gbọ́ láàárọ̀ tòní ẹ wá nǹkan kẹ́ ẹ fìdílé ẹ jẹ́ àtúnjọ jẹ̀gbádùn ẹ̀ mú padà bọ̀ ẹ kú kalẹ̀.
1: Káàbọ̀ Màìjíà.
2: Ọkùnrin kákáká, ọkùnrin kókókó,
1: ọkùnrin wàwà wowó ẹ̀kú ṣàná.
3: Obìnrin ẹ̀ka ló ń kí olólùfẹ́ ẹ̀bẹ́ yẹn. Kìdè wá ń ṣe wípé ó bá a fún òkúta tàbí ṣiṣẹ́ ilé kan rárá o. Ṣùgbọ́n torí pé ó bá a gún ìyẹn dáadáa. Ó dẹ̀ fọ gbogbo ẹ̀gbẹ̀gbẹ́ odó ẹ̀ léyìí tó máa ń jẹ́ kó dún mọ́ kó dá ṣákáṣáká láìsí rọ̀tìrọ̀tì. Bóbìnrin yìí ṣe ń gbósùbà káre. Bẹ́ẹ̀ lókùnrin òun tó ń gbósùbà náà padà fún Vigoka. Wípé òun ló jẹ́ kọ́mọ odó òun ó lè gúnyan dé lẹ́vù yẹn ìṣú ọmọ agùnmọ́tẹ̀. Àsìkò yìí gan ló ṣẹ̀ wá yé mi pé lówe-lówe ni wọ́n fi sọ̀rọ̀. Vigoka herbal capsule. Tí kì í jẹ́ kó rẹ ọkùnrin láti gbá bọ́ọ̀lù lórí pápá. Gbogbo tó bí tẹ̀gẹ́ tí sán tẹ́ran. Àtẹ̀yà ara tó ti rẹ̀ tẹ́lẹ̀ ló máa jí dìde padà. Tí ò ní sísmẹ̀sì mẹ́mọ́. Ìyẹn gan ló fà á tí gbogbo àwọn ọkùnrin fi yan Vigoka láàyò. Ayo herbal help limited ló ṣe é pẹ̀lú natural herbs. Ó dẹ̀ ti wà káàkiri chemist àti pharmacy shop. Telephone 0803 860 6858. Vigoka. Ibà.

0: ẹkọ jọbi ẹni báníláyé báníláyà ara ẹni ìdíre ta ṣe ń yọ̀ǹda ọwọ́ ìdùnnú pẹ̀lú ọlọ́jọ́ ìbí tòní ọ̀nàrẹ́bù pa olúfẹ́mi òjò fásuyì fún bí wọ́n ti ṣe pé ọgọ́rùn ọdún lókè pẹ̀lú ní ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún 2026 bàbá we wish you happy birthday lórúkọ ààrẹ àti ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ jáde 1983 set sílé ẹ̀kọ́ mary immaculate grammar school àdó èkìtì èkìtì alumni association lafinda award nù kí former principal wa ọ̀nàrẹ́bù pa olúfẹ́mi òjò fásuyì àwọn akẹ́kọ̀ọ́ jáde 1983 set wá gbàdúrà pé ìdùnnú ìfọkànbalẹ̀ ohun mèremère kò ní tán nílé yín o pátákútákún tẹ kó ní ìgbésí ayé wa ó sì ń fohùn síbẹ̀ sir we thank God for your precious life and for the privilege of having been your student today we celebrate you with profound gratitude and love as you mark this remarkable milestone happy 100th birthday honorable pa olufemi ojo fasuyi this heartfelt tribute comes from the 1983 set of mary immaculate grammar school at Adoekiti alumni association congratulations sir and happy centenary
1: celebration. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hún ọ̀yá ẹjẹ́ bẹ̀rẹ̀ àwọn òròyìn ọ̀hún bó ṣe ti ń jáde lọ́kọ̀ òkè ìjèjì ààrẹ bọ́lá ahmed tinubu ó ti ṣe ìlérí ìgbésẹ̀ akin báyìí láti dóòlà ẹ̀mí àwọn ọmọ kéékèèké kan tí wọ́n jí gbé nípínlẹ̀ borno ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ borno babangida sulum lọ́jọ́ wípé ó ti sọ di mímọ̀ wípé ààrẹ bọ́lá ahmed tinubu ti sọ̀rọ̀ dánilójú wípé kí àwọn ikọ̀ elétò ààbò kí wọ́n tètè gbé ìgbésẹ̀ akin láti dóòlà ẹ̀mí àwọn eléyìí tó jẹ́ ọmọ kéékèèké tí wọ́n jí gbé nílùú musa ní ìjọba ìbílẹ̀ askira uba nípínlẹ̀ ọ̀hún sùrù ló fojú ọ̀rọ̀ yìí ló fi léde lẹ́yìn tí ó ṣe ìpàdé pẹ̀lú ààrẹ bọ́lá ahmed tinubu tán nílé ìjọba làbújá láti sọ̀rọ̀ lórí ipò tí ọ̀rọ̀ ètò ààbò wà nípínlẹ̀ borno ó fi léde wípé ìṣe ni ìwà ìjínigbé eléyìí tó ń ṣẹlẹ̀ láìpẹ́ yìí ní agbègbè ọ̀hún àtàwọn ìlú míì òun ná jẹ́ pé ó fi tó ààrẹ létí tó sì ní ó ti ń di gbọmọgbọmọ bákan náà ni zulu ọ̀hún lọ́wọ́ sọ wípé ààrẹ ti wá sọ̀rọ̀ dánójú fún wípé àwọn ikọ̀ elétò ààbò ọmọ ogun àwọn ikọ̀ dss àtàwọn ọ́fíìsì agbanímọ̀ràn ètò ààbò ni wọ́n tètè gbé ìgbésẹ̀ akin lórí àti dóòlà ẹ̀mí àwọn èèyàn tí wọ́n jí gbé tọ́jú ọmọ kéékèèké ọ̀hún ìwé ìròyìn daily post ló gbé jáde láàárọ̀ tòní. Àwọn àgbààgbà lápá ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè nàìjíríà fìmọ̀ sọ̀kan lórí ọ̀rọ̀ àti gbógun ti ìpèníjẹ́ ètò ààbò. Àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá káàkiri tó fi mọ àwọn lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ àti lájọ-lájọ̀ tó fi mọ àwọn ti ṣe àgbékalẹ̀ Yorùbá parapọ̀ báyìí eléyìí tó jẹ́ pé ìṣọ̀kanì tí wọ́n fi gbógun ti ìpèníjà ètò ààbò ìṣe ni àwọn àgbààgbà ọ̀hún ni wọ́n fẹnu ọ̀rọ̀ gún sórí eléyìí lẹ́yìn onírúurú ìpàdé àti ọ̀rọ̀ ìpèníjà èyí tó ń kojú ilẹ̀ Yorùbá tó fi mọ ọ̀rọ̀ ìpèníjà ètò ààbò ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé ọ̀rọ̀ òṣèlú àti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú òfin gan èyí lọ́wọ́ nínú àtẹ̀jáde tí ẹni tí ó jẹ́ akọ̀wé alámòjútó ikọ̀ Yorùbá parapọ̀ ọ̀hún Ọlátúndé Hamsat tó fi ìta fáwọn oníròyìn ìwé ìròyìn punch onígbé jáde láàárọ̀ tòní. Lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ẹ̀dínwó epo ẹgbẹ́ petron wọ́n fi léde wípé ìdíre o ti ọ̀rọ̀ ẹ̀dínwó epo ọ̀hún fi lè ṣeéṣe kọ́ mọ́ ṣiṣẹ́ kí ni díẹ̀ ẹgbẹ́ àwọn tó ní ilé epo nílẹ̀ nàìjíríà yìí ni petron ìní wọ́n ti fi léde báyìí lórí ìdí tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà tó jẹ́ èròǹgbà wọn láti ta epo lẹ́dínwó wọ́n ní o lè má fi lè ṣe ẹnu rẹ̀ o lórí ṣíṣe àmúṣẹ nígbàtí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ẹni tó jẹ́ ààrẹ petron ọ̀hún yìí ni bí gil harry ó fi léde wípé ìwọ̀nba péréte òun náà ni iléepo nnpc limited ọ̀hún eléyìí tó jẹ́ pé ó lè bá àwọn ló lè dé ọ̀dọ̀ àwọn aráàlú ní ìṣe ni èròǹgbà ọ̀hún ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ló gbèrò rẹ̀ láti ta epo lẹ́dínwó fún bí 30 ọjọ́ gbáko èyí tí wọ́n ní ó wọ́n tà á láwọn iléepo nnpc ìròyìn wá fi yé ni pé àrùn ti pé mínísítà fọ̀rọ̀ ètò ìsúná nílẹ̀ yìí taiwo oyedele ló ti fi léde wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà inu ti ba awon to je ile epo ohun lo ti ba soro NNPC Limited wi pe ki won gboju ninu awon ere ti won je bayi ki won si ta epo ledinwo fun bi odidi ogbonjo fa won omo lede Nigeria yin si ni oniru awon eyan ni won ti wa so ya ti won ko si eleyi gege bi are petron ohun bo si fi lede wi pe awon omo lede Nigeria ti won din die ni million lona ojilelugba se o na ni won wa rumiru ye fun lori oro ohun amusagbara ohun iyi to je ti ile ise NNPC Limited nikan oni nse ni sise amuse edinwo epo ohun o le mojo daada iwe iroyin Daily Post onugbe jade laaro tuni.

0: Ìròyìn ilé náà tó tún wà lọ́wọ́ mi tó tún jọmọ òní mínísítà fọ̀rọ̀ ètò ìsúná Taiwo Oyedele ló ti fi léde wípé epo rọ̀bì ìpèsè epo rọ̀bì lórílẹ̀-èdè Nàìjíríà ó ní àdínkù ẹ̀ iná jẹ́ pé ó jẹ́ àwọn ìpèníjà èyí tí ó ń kojú bí àwọn ilé ìfọpo eléyìí tó jẹ́ tiwantiwa gan náà tí wọ́n nílò epo láìwo ti bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe ti gbé ìgbésẹ̀ akin lórí yíyọ owó ìrànwọ́ orí epo lọ́dún 2023 Oyedele ní orílẹ̀-èdè yìí òun ná jẹ́ pé wọn ò ní epo eléyìí tí ó pọ̀ dáadáa eléyìí tí wọ́n lè fún iléeṣẹ́ ìfọpo Dangote gan láti fọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ ìfọpo lábẹ́lé míì èyí tó ṣàlàyé rẹ̀ wípé ìpèsè epo ọ̀hún ní ọ jẹ́ pé ọ yẹ kí epo kó túbọ̀ pọ̀ lọ́pọ̀ yanturu lórílẹ̀-èdè Nàìjíríà ni lẹ́yìn tí wọ́n ti yan owó ìrànwọ́ lórí epo náà ó ní eléyìí gan náà ló tún wá fi hàn wípé lóòótọ́ ni wípé àṣé ìpèsè epo ò pọ̀ dáadáa bí kò ṣe wípé wọ́n tún ń kó epo wọlé sórílẹ̀-èdè Nàìjíríà mínísítà ọ̀hún ló sọ̀rọ̀ yìí di mímọ̀ ní àná òde yìí nígbà tí ó ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ pẹ̀lú àwọn oníròyìn ìwé ìròyìn punch òun ló gbé jáde lọ́sàn tòní ní àárọ̀ tòní. Ìròyìn eléyìí náà ẹ jẹ́ kí n tún mu wá. Lórí ọ̀rọ̀ ètò ìdìbò lọ́dún 2027 ọjọ́ kẹrìndínlógún oṣù tá a wà yìí ó ní ètò ìpolongo ìbò òní yóò mọ̀ gbéra sọ fún ìwọlé padà ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni yóò bẹ̀rẹ̀ ètò ìpolongo ìbò rẹ̀ báyìí nípínlẹ̀ Kaduna lọ́jọ́ kẹrìndínlógún oṣù kẹwàá ọdún tá a wà yìí ẹni tí ó jẹ́ olùdarí ètò ìpolongo ìbò fún ààrẹ ọ̀hún yìí ni Abdulaziz Yari òun ló kéde èyí lánàá lẹ́yìn ìpàdé tó ṣe pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu nílé ìjọba Lábújá. Yari òun ló jẹ́ gómìnà ìpínlẹ̀ Zamfara tẹ́lẹ̀ àti sẹ́nítọ̀ tó ń ṣojú ẹkùn ìdìbò ìwọ̀ oòrùn Zamfara ó ní ńṣe ni wọ́n ti fẹnukò lórí àwọn ìlànà ètò ìpolongo ìbò ọ̀hún tó sì ní wọ́n ṣèfilọ́lẹ̀ àwọn ọmọ ìgbìmọ̀ náà lọ́jọ́ kẹrìnlá oṣù kẹwàá ọdún tá a wà yìí kó tó wádìí wípé ńṣe ni wọ́n bẹ̀rẹ̀ ètò ìpolongo ìbò gan náà ní pẹrẹu lọ́jọ́ kẹrìnlélógún oṣù tá a wà yìí nípínlẹ̀ Kaduna ìwé ìròyìn premium times onúgbe jáde láàárọ̀ tòní. Ìròyìn eléyìí náà tó tún wà lọ́wọ́ mi rèé. Ìyanṣẹ́lódì ti ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ tí wọ́n ní wọ́n yàn nílùú Àbújá ọlọ́wọ́ kan òṣèlú nú ni ò wíkẹ́ ń lọ sọ bẹ́ẹ̀. Mínísítà fọ̀rọ̀ olúùlú ilẹ̀ yìí Àbújá Nyesom Wike ló ti ṣe àpèjúwe ìyanṣẹ́lódì èyí tí ó jẹ́ pé ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ NSC tí wọ́n kéde rẹ̀ ní olúùlú ilẹ̀ yìí Àbújá gẹ́gẹ́ bí eléyìí tó lọ́wọ́ kan òṣèlú nú tó sì fi léde wípé àwọn ọ̀rọ̀ tí wọ́n kéde tí wọ́n ń béèrè fún òun ná jẹ́ pé wọ́n tiẹ̀ ti fẹnukò lórí ẹ̀ rárá kò yẹ kí wọ́n tún máa kéde ìyanṣẹ́lódì. Mínísítà ọ̀hún ọwọ́ àfilédè wípé ẹgbẹ́ TUC àti ẹgbẹ́ àwọn olùkọ́ iléèwé girama òun náà ti sọ pé àwọn ò yanṣẹ́lódì ní tiwọn wíkẹ́ ṣèkìlọ̀ wípé ìyẹnṣe ni àwọn òfin òṣìṣẹ́ ògbówó oṣù òun náà ni yóò di mímúṣẹ gẹ́gẹ́ bí wọ́n ṣe ní àwọn òṣìṣẹ́ tí wọ́n kópa nínú ìyanṣẹ́lódì ọ̀hún ó ní ọjọ́ pé wọn yóò lo òfin náà lórí wọn pẹ̀lú àlàyé wípé ìṣèjọba alákòóso ní ìpínlẹ̀ náà ní olúùlú ilẹ̀ náà iná jẹ́ pé wọ́n ti yanjú gbogbo àwọn ọ̀rọ̀ èyí tí wọ́n ń béèrè fún ni àwọn ọmọ tí wọ́n fi wá tún gùn lé ìyanṣẹ́lódì ọlọ́lọ́wọ́ kan òṣèlú nù ní ìwé ìròyìn Daily Post ló gbé jáde láàárọ̀ tòní. Ọwọ́ àwọn ikọ̀ elétò ààbò ló ti ba àwọn afurasí mẹ́ta kan pẹ̀lú òkú arábìnrin kan nípínlẹ̀ Plateau. Àwọn afurasí mẹ́ta kan ni wọ́n ti fi kélé òfin gbé lẹ́yìn tí wọ́n rí òkú obìnrin kan èyí tí ó jẹ́ pé wọ́n rí òkú ẹ̀ ní ìjọba ìbílẹ̀ Pansikin ní ìpínlẹ̀ Plateau. Ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ ọ̀hún Felix Gunung onófojú ọ̀rọ̀ yìí ló fi léde wọ́n ní àwọn afurasí náà ni wọ́n ti gbé lọ sí olú iléeṣẹ́ elétò ààbò ní Jos lẹ́yìn tí ìwádìí fi hàn wípé wọ́n rí àwọn afurasí ọ̀hún pẹ̀lú àwọn ẹ̀yà ara kan gẹ́gẹ́ bí wọ́n ṣe ti wí wọ́n ní àwọn tí ọwọ́ bá ọ̀hún ni wọ́n mú nígbà tí wọ́n rí àwọn tí wọ́n rí òkú obìnrin ọ̀hún eléyìí tó jẹ́ pé wọ́n ti ń wá tí wọ́n ti yọ àwọn nǹkan kan lára rẹ̀ ìwé ìròyìn premium times olóògbé jáde láàárọ̀ ni ìròyìn eléyìí náà ẹ̀jẹ̀ tó sáré mu wá ń pa pàápà ìdílé ọkùnrin kan tó jẹ́ ẹni ogójì ọdún taofik aziz ni wọn ti ń bèrè fún ìdájọ́ òdodo báyìí lẹ́yìn ikú ọkùnrin ọ̀hún ní iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó wà ní odò-ọ̀tìn nípínlẹ̀ ọ̀ṣun ni ìròyìn fi ni pé aziz ọ̀hún ni wọ́n fi kélé òfin gbé lórí ẹ̀sùn pé wọ́n ní ó jí kóró kòkó ẹni aziz náà ni wọ́n ní ó wá gbẹ̀mí mi lẹ́yìn wákàtí díẹ̀ ti àwọn ikọ̀ vigilante tí wọ́n mú tí wọ́n sì ní wọ́n fà lé àwọn ikọ̀ elétò ààbò ọlọ́pàá lọ́wọ́ ìròyìn fi ni wípé ńṣe ni wọn kọ ni wọn ti mú lọ sí ọdọ kábíyèsí tẹlẹ kó tó di pé wọn á gbé lọ sí iléeṣẹ ọlọpàá ṣùgbọn ibẹ òun náà lọwọ kú sí wọn ti wá ń bèrè ìdájọ òdodo báyìí ìwé ìròyìn daily post onúgbéjáde láàárọ ni. àjọ elétò ìdìbò lórílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n ti fi léde wípé àwọn ti ṣetán láti mú ojú tó dáadáa owó tí àwọn olùdíje tí wọ́n ná tí wọ́n bá náà ní ètò ìdìbò ọdún 2027 pẹ̀lú àlàyé wípé ìgbésẹ̀ yìí ni wọ́n fẹ́ gbé láti lè pinwọ́ ọ̀rọ̀ àràbò à ń tàbò èyí náwáyé gẹ́gẹ́ bí mínísítà fọ́rọ̀ olú ìlú ilẹ̀ yìí àbújá yẹn san wike bí ó ṣe ti bẹnu àtẹ́lu bí àjọ elétò ìdìbò bí wọn ò ṣe máa fi òfin bí wọn ò sì máa fi de àwọn tí wọ́n ná owó ní ìnákùnà pàápàá jùlọ ẹni tí ọjọ́ igbákejì olùdíje fún ipò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú adc rotimi amechi gẹ́gẹ́ bí wọ́n sì ní yín ṣe ní ìgbésẹ̀ òun náà ni wọ́n gbé lórí eléyìí wọ́n sọ̀rọ̀ yìí nílùú àbújá lásìkò tí wọ́n ṣe ìpàdé oníròyìn ìwé ìròyìn this day onúgbéjáde láàárọ̀ tòní ẹjẹ́ ń sáré dókè lọ́hùn-ún mo sì ń padà ábọ̀ ẹ kú kalẹ̀.
1: bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
2: abba ajo kò tí ì gbọ́ ni nípa 24/7 abba mission kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 abba mission kò lọ́ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 abba mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 09160626253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 abba mission gbogbo ìgbà ìjà wà ìjà òsì.

jẹ́ kọ́jọ̀ bí ẹni báníláyé báníláyà ara ẹni ìdíre ta ṣe ń yọ̀ǹda wọ ìdùnnú pẹ̀lú ọlọ́jọ́ ìbí tòní ọ̀nàrẹ́bù pa olúfẹ́mi òjò fásuyì bí wọ́n ti ṣe pé ọgọ́rùn ọdún lókè pẹ̀lú ní ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún 2026 bàbá we wish you happy birthday lórúkọ ààrẹ àti ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ jáde 1983 sílé ẹ̀kọ́ Mary Immaculate Grammar School Ado Ekiti Ekiti Alumni Association Lavinda Award nù kí former principal wa ọ̀nàrẹ́bù pa olúfẹ́mi òjò fásuyì àwọn akẹ́kọ̀ọ́ jáde 1983 wọ́n dúra pé ìdùnnú ìfọkànbalẹ̀ ohun mèremère kò ní tán nílé yín o pátákútákún tẹ kó ní ìgbésí ayé wa ó sì ń fohùn síbẹ̀ sir we thank God for your precious life and for the privilege of having been your student today we celebrate you with profound gratitude and love as you mark this remarkable milestone happy 100th birthday honorable pa olufemi ojo fasuyi this heartfelt tribute comes from the 1983 set of Mary Immaculate Grammar School Ado Ekiti Alumni Association congratulations sir and happy centenary celebration.

0: FM, Awolu Solu Dero Pese.
1: On your trap, set.
2: Wọ́n sáré ìjẹyìn lọ, Adaba sì múra lọ́wọ́. Eré ìjẹyìn kìí ṣe ti alágbára. Adaba gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Adaba, 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: just ring. I just think we're Yen Press Power Services. By a cushion Yen Press Power Services. You will be T Yen Press Power Services. One
1: okay, let's show our number 137 adjacent Sterling Bank. Ni Egbe Canada Pharmacy. Ni ilu Akure. And she Ivata battery pelu solar panel. Anta solar freezer, solar fan. Anything ni pa solar oni and she ni le shewa.
0: Eba abu category solar eh, ni eyokokon.
1: Ani category to je pe battery ayokan pelu panel ati inverter to le gbe fan television pelu ina monomono ni ile wa ani ele to je pe o le gbe pumping machine wa ani ele to le gbe blender ani ele to le gbe solar freezer ati misile ati bebe lo awon ile ise ti won ba fe se solar a ma koko bere lowo won awon nkan ti won fe lo fun a ma recommend ele to ba ma gbe gbogbo nkan won ni irorun a le se oni battery meji oni battery merin oni battery mejo ani awon ise to ka oju osuwon ani awon engineer to je pe to tin ba wa sise ni ile ise lati opopolopo odun
0: e ba wa salaye pe awon batteries ti o wa ni odo yin
1: battery orisirisi la ni bo adi pelu luminous products gbogbo awon eyan to ba mo product yi lo ma mo pe is the best of the best ninu awon battery to ba ti je luminous product odun mefa odun meje e si nlo lo lai si iberu tabi foya maintenance nikan la ma ba yin se atun ni awon product ni ani lithium product ani unicorn products ati bebe lo ni ekan si ile ise wa ni number 137 adjacent Sterling Bank Oyemekun Road beside Canada Pharmacy ni ilu Akure ti a ba nbo lati oja a ma duro ni Canada Pharmacy ti a ba ti koja Oyemekun Grammar School ero ibanisoro wa ni 070 31 98 52 13
2: 02 33 60 62 66 opposite Oyemekun Grammar School awa na la wa ni waju works tele tele o ṣugbọn lese wa ti fi kan le si number 2 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School nibi ta ti se orisirisi aga orisirisi bed orisirisi chair dining table ni o dining chair ni o kitchen cabinet ni o wardrobe ninu yara re ni o eyi to je ti Nigeria wa nbe eyi to je toko kun wa nbe iwo na to je pe boya Olorun ti saanu re o ti pari ile re o fe se furniture gbogbo mu ile re latoke dele to wa sori ero bani soro 080 34 70 88 72 tabi 091 67 82 39 80 080 34 70 88 72 ilé-iṣẹ́ TS Furniture Nigeria Limited láti figi dára oríṣiríṣi àwọn oríṣiríṣi chiare eléyìí ti Nàìjíríà ni àwọn eléyìí tókè òkun ni nígbà tí wọn náà bá délé iṣẹ́ wa tí wọn náà bá wá wò ó rí pé oríṣiríṣi nǹkan láti figi dára àti bíbà yìí èyí tẹ bá wa rajà lóṣù tó kọjá èyí tẹ bá wa rajà nígbà tó sùn ti bẹ̀rẹ̀ náà gbogbo yín náà la tún kí o kọ bá kọ́lé ayọ̀tẹ́ kọ wá sí ilé-iṣẹ́ TS Furniture Nigeria Limited táwa nọmba 2 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School báwo ṣe gba ọ́fíìsì tiẹ̀ ni o fẹ́ ṣe fọ́níṣì ọ́fíìsì rẹ pé léṣe TS Furniture àwọn àbọ̀ dára sí léṣe rẹ tó jẹ́ pé màtáwọn kọ́sọ́mà mi náà bá wọbẹ̀ wọ́n máa gbé o gbé nǹkan gidi jókòó léyìí tó sì jẹ́ pé owó owó gara ànífowó náà ànífowó ní ọ lára bẹ́ẹ̀ wọ́n tiẹ̀ ti ń lo chair kan nínú ilé rẹ ó wá rí pé chair yẹn ò gbọ́n mọ́ àbó ti gbé díẹ̀ ni gbé wá sọ́dọ̀ wa àwọn àbọ̀ sọ di tuntun bẹ́ẹ̀ sì fẹ́ fowó kun ni tó bá yìí ta ti ṣe kalẹ̀ kò sí èyí tí ò rọ̀ wá lọ́rùn ní iléeṣẹ́ TS Furniture àwa náà lọ wà níwájú works tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o ṣùgbọ́n a ti ka fi ìdí kalẹ̀ sí number 2 Dudu Yemi Lane opposite Oyemekun Grammar School 080 34 70 88 72 080 34 70 88 72 ọ̀pọ̀lọpọ̀ ọdún láti láyé o àní fọdún eléyìí ṣàtìmọ́ ẹ ṣe púpọ̀.
0: ẹkú ṣe wọ́n mi ṣeun.
1: Ẹ ṣe olóṣùú, ẹ kú ọjọ́ mẹ́ta.
0: Àdẹ̀ kú ọdún yìí.
1: A kú ọdún, a tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run tó dẹ̀ mi wá sídọ̀ ọjọ́ ìní. Ọlọ́run tó pa wá mọ́ ní ọdún tó kọjá. Ẹ̀mí yín tún wá sọ̀dọ̀ mi ní ọdún yìí. Ògo ni fún Kristi.
0: Ò dáadọ́, a rí pé ọdún báyìí ọ̀tọ̀ọ̀tọ̀ láṣọ ọ̀tọ̀ọ̀tọ̀ ń ṣọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni.
1: Olóṣùú lọ́dún yìí yàtọ̀. In fact, mo já àwọn léèsì lóríṣiríṣi, àwọn voilés, swissless, polish lacy kọ́ máa bọ̀ kọ́ máa bá mi rà á. Àwọn swiss lacy wà.
0: Àwọn polish lacy ilé àbí.
1: Bẹ́ẹ̀ni, àwọn polish lacy wà. Lóríṣiríṣi colours. Mo dẹ̀ tún ní àwọn òfin lóríṣiríṣi. Tẹ bá tiri aṣọ tán, kẹrù òfin sí.
0: Ó wù àwọn òfin yẹn báyìí.
1: Bẹ́ẹ̀ni, kò sí pé tún ń dọ́bà yẹn tún wọ òfin kiri. Ẹ mú aṣọ, ẹ mú òfin sí. Ẹ mú senator materials sí. Ìyẹn ni tàwọn ọkùnrin tó ń lò. Tó bá yẹ jẹ́ pé àwọn ọkùnrin tí wọ́n fẹ́ ní senator, mo ní lèsì ọkùnrin tí ò ní wò. Táwọn àtìyàwó wọn tó máa jọ dọ́gba, ó wà lọ́dọ̀ mi olóṣù.
0: Irú àwọn àǹkàrà patterns eléyìí tún yàtọ̀ torí à ń wò pé ṣé kí ṣe àǹkàrà tẹ́lẹ̀ pé àwọn olówó nìkan ni ọwọ́ wọn máa ka torí bó ṣe rí ìbọn ṣe ṣe yìí eléyìí tún yàtọ̀.
1: Olóòtú àwọn àkàrà ọdún yìí yàtọ̀ o. Wọ́n ń jẹ́ àwọn àkàrà kan lọ́dún yẹn là ń pè ní àkàrà òfin.
0: Àkàrà òfin.
1: Àkàrà òfin tí èèyàn bá wọ̀ ọ́ wọ́n á lè pé èèyàn wọ òfin ni.
0: Irú àwọn ilé báyìí.
1: Bẹ́ẹ̀ni, mo dẹ̀ sọ́dọ̀ àwọn àkàrà mídíọ̀mù tí ò kì í bó. Mo ní àwọn àkàrà kékeré ní orí iye tó bá ti ń fẹ́ ni. Àwọn tó fẹ́ ṣe ayẹyẹ òkú àgbà tàbí ìgbéyàwó, ẹ má lè pé ẹ má lè bàdàn. Ẹ máa bọ̀ lọ́dọ̀ mi tọ̀rọ̀rọ̀rọ̀rọ̀. Pọ̀ṣẹ̀ tó bá ti fẹ́, àwọn tó wá sọ̀dọ̀ mi ti mọ̀ mí.
0: A mọ̀ yín sí àwọn aṣọ white. Ẹ bá wa ṣàlàyé nípa àwọn aṣọ white.
1: Olóòtú ṣẹ̀ṣẹ̀ wá àwọn aṣọ white yẹn. Ó ṣe ṣe pọ̀ jù lọ́dún yìí. Tí bá ní kí n máa dárúkọ, àsìkò wa máa lọ. Wọ́n ń já àwọn aṣọ lóríṣiríṣi rainbow lóríṣiríṣi. Ó jẹ́ pé mo kí àwọn alága ọdún yìí pé ẹ kú oríire o.
0: Alága church.
1: Àwọn tó fẹ́ ṣe ìkórè ọdún yìí wọ́n kú oríire. Àwọn tó ń ta horses tó ń túṣà kọ́ máa bọ̀ lọ́dọ̀ mi. Àwọn etí léèsì, ìkó, àmùrè, aṣọ pẹpẹ, àwọn design tó ń lò sí aṣọ àwọn tẹ̀lẹ́.
0: Torí pé ọdọọdún báyìí ṣe láwọn ọmọ ṣe yín yẹn a tún máa kí wọn lọ́dún yẹn pẹ̀lẹ́ ẹ kúṣẹ́ o. Kú ọjà ọdún o. Báwo ni gbogbo ẹ ṣe ń lọ.
3: Ẹ bá wa ra aṣọ àárẹ̀tì iléeṣẹ́ mọ́ mi ṣe trading store dòkò yìí lakalẹ̀ sí oníwájú St. John and Mary hospital. Tẹ bá wa dòwò pọ̀ lọ́dún yìí o.
0: Ẹ̀yin náà ti ń gé aṣọ báyìí o, ẹ̀ tún máa sọ gé àbí. Bẹ́ẹ̀ sà. Ìlànà
1: ṣọ́ọ̀bù mi wà ní nọmba 39 Odòkò East Street níwájú St. John and Mary hospital gan-an. Ẹni ìyá ṣeun kò pé méjì. Anybody bá aṣọ ọlọ́kadà bá aṣọ ọmọ kékeré lẹ béèrè wọn a mú yín dọ̀dọ̀ mi. Ẹ má jẹ́ kẹ́ni kọ́kọ́ sí jẹ́ o.
0: Phone number táwọn èèyàn máa pè yín sí.
1: 08033894569.
0: Lẹ́ẹ̀kan sí.
1: 08033894569.
0: Ọjọ́ ọdún tẹ̀síwájú.
4: Ẹ kú dédé àsìkò yìí. Olówó kéré Joseph ni orúkọ tèmi. Abẹnugan fún iléeṣẹ́ NRI. Ìyẹn Nature Renaissance International. Tí wọ́n ṣe àgbéjáde oògùn tí ń kojú onírúurú kùdìẹ̀kudiẹ lágọ̀ọ́ ara wa. Yàtọ̀ sí iléeṣẹ́ mọ̀ pé àwọn kan rí tí wọ́n ṣe nípa ti ọrọ̀ ajé ní iléeṣẹ́ NRI. Ǹjẹ́ o mọ̀ pé ìwọ náà lè di alágbàtà NRI kí tọrọ kọ́bọ̀ mọ wọlé fún mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí. Ọkọ̀ tí àwọn iléeṣẹ́ NRI ti pín fún àwọn alágbàtà wọn ó ti jẹ́ 500,000 ọkọ̀. Ìwọ náà lè jẹ àǹfààní ẹ̀. Ọ̀fẹ́ ni fọ́ọ̀mù, ọ̀fẹ́ ni ìdánilẹ́kọ̀ọ́, free NRI distributorship and marketing training ó ti wà nílẹ̀. Ìwọ náà lè di alágbàtà NRI. Kàn tẹ àtẹ̀jíṣẹ́ NRI yes I can bó sì jẹ́dẹ̀ Yorùbá NRI bẹ́ẹ̀ ni mo fẹ́ sí 09029128502 09029128502 tàbí 09157549390 09157549390 tàbí kò tẹ̀ sí nọ́mbà èmi gangan 08033842322 08033842322. Ẹ mọ̀ pé nǹkan tí ò bá dá mi lójú èmi ò ní wá sórí atẹ́gùn wá polongo ẹ̀. Tẹ àtẹ̀jíṣẹ́ NRI yes I can NRI bẹ́ẹ̀ ni mo fẹ́. Mo sì dẹ lóhùn lọ́gán. Má gbàgbé pé àyẹ̀wò ọ̀fẹ́ tún ń lọ lọ́wọ́ níléeṣẹ́ NRI láti lè mọ̀ bó ṣe dúró sí ní àgọ́ ààrẹ. Kàn sí iléeṣẹ́ NRI ní ẹgbẹ́ AP filling station ní dojúkojú Adé Super Hotel Lákùrẹ́ tàbí Adémákin wa shopping complex ní dojúkojú First Bank Agogo Òkè Yaba Londo tàbí ní dojúkojú Pimman Hospital Along Okiti Pupa Road Ọ̀rẹ́. Má gbàgbé àtìtẹ àtẹ̀jíṣẹ́ yes I can sí 09029128502 tàbí 09157549390 ó sì lè jẹ́ 08033 84-2322. Lagbara Olorun ki ajinde ara ko mo je.
0: Afa computer.
5: E ku le dasiko yi o gbogbo ololufe Afa computer. Oruko temi ni Alaji Owo Yemi Nasiru ti gbogbo aye mo si Afa computer.
0: E ba wa salaye bi te wa e to do ni be se ma nju e fa won eyan.
5: Office wa wa legbe we ma bank. Loba Adesida Road Lakure. O se ta de gbola e o. Ile to wa ni Oba Nla ni Oba Adesida. E so pe bere Afa computer. Iwo ti o ti se na erin to ngbo wa ma bo lodo Afa computer. Abi o wa ni pe dinja lori NIN ni e. Lori oruko ni abi date of birth o wa tun ni problem ni bank eni won fun eni owo e nitori pe oruko papo mo date of birth e gbogbo e ti wa sun e ma bo lodo afa computer ka fi imo ijile wa ta ni lati fi be solve gbogbo problem to ni eyin ti e wa be se NYC eyin agun baniro be be si ilu we are licensed, we are skillful, then we have that kind of ability to solve any human error. Deba ni lori computer yin then eyin ti e be se CAC o fe foruko business e sile ni e ma bo lodo Afa computer. Number temi oni is 0816-245-3103. Lekan si is 0816-245-3103. Eyin ti e de tun fe se international passport e ti rin kakiri awon immigration o da yin lo nitori pe oruko yoo papo mo nkan to wa lori NIN ma bo lodo Afa computer. Then eyin te wa ni ilu kereje kereje ni Igberiko o ri pe e le wa si gboro ta e pe Afa computer. Number temi again ni is 0816-245-3103. Lekan si is 0816-245-3103.
0: Ekuse ni ju filo
6: Kasson Root ni profin kole la di pelu roofing sheet be it Longspan be it Gerard or awon Aluzinc tawon ka meta wa npe ni weighted fit bundle won yen ani sumo dragon ani D&G ani Oba Planet won po ta le katon iso ti won fin kongi na o wa de ori cement de ori oja agba gbogbo nkan to ni se pelu ile kiko lani
0: a ri pe odo yin to bi gan fati trailer bi meta ba fe ton 1 ton ataku so pe te odidi lu ba fe ko ile gbogbo nkan to ba nilo odo yin na ti ba ri
6: patapata ko si nkan ton wa bo nbi ton ni ri patapata to ba ti ni se pelu ile kiko ni o ko si nkan ton fe ba ni patapata for our intending customers. Stonewall, Lobby Yawker, Ete, don't wow. Come on, room, yes, I don't know how.
0: How did you feel? Apart from roofing, kill on 1 point, call me tea, want to marry me, or do in last week, I say, if you come more than.
6: Yes, I think that's cement, then I think that road, come and finish your bestos. I think that bestos, not for Imperial War, Ninja Right War. Then top right now wa amanta fun awon retailer ni kawon na le wa ko nbi kon le jere le lori so we give them retail price.
0: Ah bawo ni oro moto
6: pe owo moto le get problem because ani orisirisi moto e kan wa then we subsidize owo transportation fun awon customer wa amajo you know ajo ma yo sira.
0: Yes, awon drivers won dem ti wa ni standby
6: won se every one nita e le orisirisi moto to wa nita so bo ti ma wa lojojumo ni e ju fra bibi na ni pe awon to ma bo lati futa ko ma lo si agbogbo a wa ni high school junction awa la wa legbe ilepo emirate gongongongong ke to de ilepo nu awon to ma bo lati agbogbo to ba ti koja oya rugule fly over yen ko ma wo apa alaafia won won ma ri ju fi aluminium bi won lati ri sample do agadagbagadagba nita ero ti awon customer a le ma ko wa si ni 08-337-37-809 tabi 070-33-30-2362 08-337-37-809.
0: Eya Abuja.
1: Okufe molala.
0: Oga.
1: E tun gori wole lodun.
0: Agbe.
1: Ah ni ko odun je.
0: Agbo.
1: Eya Abuja wa nkale. Gbogbo eyan labiya mo wa. Eya Abuja be palace wa fun yin. Eyin e mo dupa te ba di 10 million ke to re lo mo. Ojo te ni 20,000, 50,000, 100,000 e wa raja. Ye ba ti e mu 20,000 ti wa. E raja 500,000 ni ti Eya Abuja.
0: Wa ma so yoku die die.
1: Be na de cherry te wa mo ko si park. Awon 3 won to yen kan lo ko bi 12 yen. Awon to tun ta ni. Won wa la tori omi. Igbo koda. Okusipu pa ija are gbogbo ibi le ti le wa idore ti soju ni gbogbo Ekiti e ma bo a ma se yin dada oh baby sneaks latori wooden wardrobe plastic wardrobe clothes wardrobe imported baby bats awon trolley awon different type of dryer ton fi sa so mo plastic woni sanjo woni baby cot mastella wa lorisirisi fisher price wa next to me wa calcit wa aisha wa wooden wardrobe wa
0: to ba fun yin laye ba ba ka lorisirisi
1: wa
0: o ti yi awon to ri da awon ti o to lo awon iya olomo
1: lorisirisi awon upward awon worker lorisirisi
0: awon awon iya olomo na ti won wa lodo e pe le fun se
1: wa
0: ka
1: sa wa niyan o
0: e ba wa so no fun number ya tibi ti yabuja wa
1: yabuja wa ni number 30 odoko east street se mo gbe la mo bi over bridge wa lakure yen to pe loja oba ele lo si democracy park or nothing you are dear where you are I'm having a phone number awa wa pick yin ala omo to kekeke ta lo ma gba customer wa ibi ton ba de si a lo gbe won wa
0: o da e so phone number si e ko won le ma call e ko le pe yin bayi
1: e le pe si ori 08064 05 5859
0: le kan si
1: tabi 07039 07 02 61 ya abuja wa ni behind democracy park ni odo ile dance ela ni metal workshop opposite wa sambodo ajuwe wa o ya abuja o change o awon yi ba sori le orile ede agbaye o
0: ami o ori eto ojo odun na la wa bayi ati wa ni odo baba oke ogun e to wa ni oye mekuro nilu akure e ku se ni baba oke ogun
7: akin atokun ajinde ara o ma je o lomode ati lagbalagba papa julo awon tin ba wa do opo lori egogi wa ta pe ni 24/7 aba mister bayi ni mo re lati le je pe ka tun ma tesi waju ni parira egogi 24/7 aba mister awon baba wa laye atijo wa ba je nkan lorisirisi won se wahala laaro won se wahala lale sugbon ti won ba dele won lawon egbogi kan abi meji ti won papo to je pe ti won ba gbelura ara won tun wa kebekebe awon egbogi yi na ni won lo egbogi yi na la wa papo ta so di 24/7 aba mister omi lase la fi se ko ni oti ninu rara ko si ni kankan mi ninu ewe atego la papo si olomokunrin mi bayi lo ma so pe eyin bere si ma ro ohun ni elomi ba si wahala die bayi a le po ti rehun elomi ba sise ni ninu ile ise re te to ba dele oni le soju se re gege bi okunrin ninu ile mo be le ro lobirin mi pe papa ya n pati ofe se nkan alada re yi to birin se losoosu ise yo ma pariwo pe inu bere si kan ohun ni inu bere si run ohun ni elomi ba lo si ile igbose bayi bi ogun iseju bi ogun oseju ko ni ri igbose se sugbon ta ba ti gbiyanju ta ni egbogi 24/7 aba mister yi ninu ile lagbara ọlọrun a ma ri pe gbogbo ara wa orikirikari ọwọ ma wa lálàáfíà bàbá jí láàárọ náà ká tó so ohunkóhun nínú kinní wa ká kọkọ mú mi láàárọ ká wá gbogbogi 24/7 aba mister yìí ká tún gbé sínú ara wa a rí pé ìsìn ara wa ma tẹ kébékébé gbogbo àwọn ọkùnrin obìnrin náà ta sì ri pé àárísẹ kan ṣe tá a bá ń tun ta èrè gidigidi láà máa rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ti ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó sì jẹ́ pé lórí pé wọ́n ṣòwò nípa egbogi 24/7 aba mister wa yìí ọlọ́run ti ń jẹ́ báwọn náà máa rí nǹkan gidi pé ṣe bẹ́ẹ̀ sì ni àǹfààní ta ṣe lẹ́dún tó kọjá àǹfààní náà tún wà lọ́dún yìí o àti rẹ́ni tó jẹ odidi masini titun nílé iṣẹ 24/7 aba mister yìí gbogbo ọwọ tó bá fẹ jẹ alágbàtà fún egbogi 24/7 aba mister wọn pe nọmba yìí 0916062653
0: ètò ọjọ́ ọdún tẹ̀síwájú báyìí a ti wà nílùú òde ìrèlè ní gbẹlẹju street níbi tí ilé ìtajà ọmọ jésù tó kalẹ̀ sí ẹnibí tí wọ́n ti ń ta àwọn mattresses àwọn ibùsùn tó dáa àti àwọn pillow tó lè jẹ́ distributor fún ilé iṣẹ́ tí wọ́n ń ṣe mattresses wọ̀nyí ẹ kú iṣẹ́ o ní ọmọ jésù o.
8: Èmi ọmọ Jésù láti òde rè. Èmi mò ń ta Good Mattress. Orúkọ fóònù tí tèmi ń tà tó mọ̀ ń gbà lọ́wọ́ àwọn òyìnbó China nìyẹn. Èmi ò ń gba fóònù oríṣiríṣi. Orí fóònù oríṣiríṣi yẹn ló ní wàhálà. Mo ti wà lórí fóònù yẹn sí 1976 50 years 74 years òun ló wà lórí fóònù tìbí. Mo ń supply hotel, mo dẹ̀ ń supply àwọn school. Mo tún supply àwọn tó jẹ́ pé wọ́n rà á tà tó ń gbà lọ́wọ́ mi lókìtì pa lájàgbà níyànsán gbogbo eré àlókò gọọmenti lọ kìtìpá lọọ rẹ kódà mọ̀ ń tajà sákòrẹ́ gbogbo fóònù tí mọ̀ ń tà gbogbo ẹ̀ ló jẹ́ original mi ń ta baroof láti 2.5 inches 3.5, 6, and 8 atún ní 14 and 12 àní 18 and 16 and 20 then àní 6x6 àwọn lára gbadà tó jẹ́ pé ó máa ń gba èèyàn mẹ́fà méje dẹ́yìn bíi tí fóònù wá pẹ̀kun sí ọ̀pẹ̀ ní 6x7 gbogbo ẹ̀ náà la ní inches wẹ̀ láti 20 wá sísàlẹ̀ kò sí fóònù tẹ́ ẹ bèrè tẹ́ ẹ ní rí lọ́dọ̀ wa ìfọkànbalẹ̀ wà nú ẹ̀ fóònù wa ṣe fóònù tí ń já lọ sàlẹ̀ nítorí náà ẹ máa bọ̀ ẹni tó fẹ́ rà lẹ́yọ àtẹni tó fẹ́ rà ní bọ́ndù bọ́ndù kó máa kó lọ máa ta pẹ̀lú ẹ̀dínwó tó dẹ̀ jẹ́ pé rà àti bẹ̀lú tuntun máa bọ́ àwọn fámìlì tó tún máa ṣoríire lílo bedsheet ó wà ń bẹ̀ àìmọye bedsheet ó wà lọ́dọ̀ wa gbogbo nǹkan tẹ́ bá ń fẹ́ dúpẹ́ wà ń bẹ̀ kò sí tẹ́ bá tẹ̀ rẹ níri ṣó nítorí náà tẹ́ bá fẹ́ wá rí wa àwa ní a wà ní number 1 gbẹ́lẹ́jú sheet òde ìrèlè fóònù tẹ́ni fi lè pè wá 070-38-01-0434 ìkejì 081-22-12-990 ẹ ṣe.
0: ẹ kú iṣẹ́ nípa àti ìrẹ̀lẹ̀ rí mi.
9: ẹ ṣe gan olóòtú mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. àwọn ètò tí a ní báyìí ni pé pẹ̀lú orí ọ̀fẹ́ ọlọ́run a ti ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn iléèwé gíga àwọn school of edtech within nigeria at àwọn yunifásitì kan ní ogun state èkìtì kwara bẹ́ẹ̀ lọ àwọn tó fẹ́ lọ sí bíi nursing tó fẹ́ lọ sí microbiology biochemistry sat a sì tún ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn polytechnic kan ní nigeria tó yẹ pé àwọn tó fẹ́ lọ sí bíi sat business administration mass communication accounting bóyá tó ṣe jamb àbáwọn tí wọn ò ṣe jamb tán bá wá àtọ wọn sọnà àwọn ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé a sì tún ní àwọn past question and answer tó yẹ pé wọ́n lè kà àwọn tó bá yìí tún fẹ́ lórí ọ̀fẹ́ lọ́gbẹ́ náà tó fẹ́ lọ study outside the country orí ọ̀fẹ́ yìí náà wà a ti ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú àwọn yunifásitì kan ní nàìjíríà tó yẹ pé ṣe bsc in computer microbiology biochemistry bsagmi mass communication àwọn orí ọ̀fẹ́ yìí wà àwọn yunifásitì náà ń partner pẹ̀lú àtàwọn polytechnic ní nàìjíríà both state federal private ó ti wà a ti ní orí ọ̀fẹ́ àwọn ọmọ wa náà tó yẹ pé wọ́n ti lọ tún study ní òkè òkun káàkiri bíi malaysia bíi uk àwọn orí ọ̀fẹ́ yìí ó wà ní iléeṣẹ́ màádìlẹ̀ rí mi head office wa ní su 26 atọ́lágbé shopping complex àwọn nọ́mbà tí wọ́n lè mọ pè wá sí ni 08060-85-4819 08060-85-4819 tàbí 08060-58-5292 08060-58-5292 àláfíà ni pẹ̀lú àbíró àwọn salary nurse tánà tó fẹ́ kàwé sí tán fẹ́ wọlé bóyá fẹ́ lọ àwọn tó ti tún ṣe bí jésù tán fẹ́ lọ ní bsc in community tán náà fi lè ní certificate tó jarantí lọ́wọ́ níléeṣẹ́ màádìlẹ̀ rí mi educational services kẹ́ ẹ̀ kan sí wa.
0: orí ètò ọjà ọdúnra wa ti wà ní nìkan fabrics tó wà ní sami carfax ní àkúrẹ́ ní àkálẹ̀ ìgbọ́n tó wà ń sọ fáwọn èèyàn tó ẹ̀ṣẹ̀ ń gbọ́ yín for the first time.
3: ẹ mọ̀ pé méjì ò ń já ṣá nìkan náà ni tẹ bá fẹ́ ra fabric ìgbàlódé joys and accessories tó jẹ́ pé ó máa jẹ́ kẹ́ look good tẹ máa stand out tẹ máa fine tẹ máa rẹwà yàtọ̀ ní pàtí àti ìrẹ́ǹtì ọ̀dọ̀ nìkan ni kẹ máa bọ̀ ankara ni lace ni àjèrè ni aṣọ òkè ni joys and accessories of all type party set ni everyday ni ẹ fẹ́ wọ̀ lọ sọ́fíìsì ni ẹ ṣàfẹ́ kó yàtọ̀ yìí ṣáwọn lè tẹ́rìí kàkàkiri unique design so especially made for you ọdọ wa ni kẹ máa bọ sí.
0: àwọn kọ́ dé máa wò pé nílé ìwọ ọbẹ̀ yẹn o that place will be too expensive for us o you know. báwa kọ́kọ́ ṣe àlàyé ẹ̀ lórí àwọn jewelry yẹn nìkan ká tó wá bó sórí àwọn fabrics yẹn.
3: lórí ọ̀rọ̀ jewelry wa bá ṣe ní kékeré lani ńlá olówó pọ́kú but quality is our watch word there as low as 5000 naira the android is 3000 naira no but quality o matter si wa gan when it comes to quality we are the best let me just put it that way so we are particular about our quality and that's why I said good quality ẹyin tẹ bá mọ pé nǹkan gidi lè máa ń lò sára yín o ọdọ wa ni kẹ yà sí.
0: nípa àwọn fabrics yẹn náà nǹkan.
3: ẹyin náà mọ pé when it comes to fabric when it comes to anything at all when it comes to fashion ẹ fílẹ̀ fún níkà number 1 ni wa iye méjì ò ń jàṣà fabrics rẹ pé ó máa jẹ́ kẹ jọjú ẹ fẹ́ look good ẹ fẹ́ look exquisite ẹ fẹ́ jáde tán ní òde yín ọdọ wa ni kẹ máa bọ bójá lace bójá ankara bójá jìrẹ bójá kampala bójá aṣọ ọkùnrin orí onírúurú ṣẹgógèlè tó yàtọ tó rẹwà jù ẹ máa bọ bíbá tó bá ti da festive period gift máa wà nílẹ ṣáájú ẹ máa wọrí mo wà lè fún yín and the best prices you can get anywhere ẹ máa rí lọ́dọ̀ wa gbà yẹn.
0: okay address yín again.
3: sami bus stop lára kalẹ̀ inú sami car park gangan ẹ ti rí orange building ẹ ti rí nìkan lókè ẹ ti rí tara àǹkàǹkàrà sí
10: ibẹ̀ gangan lè ń bọ̀. 09032499739 Phone number one, WhatsApp number one. And when it comes to our social media handles, they might check on Ashoebi by Nika. Asoebi by Nika. Awani. Befe Jewels, the Bafe Jewelry one, Jewels by Nika. Jewels, Jewels by BY Nika. NEECH. Awano Langebe, a major in Jasha.
0: Orí ètò ọjà ọdún lawa a ti wà nílé iṣẹ́ Amolab Healthcare Limited báyìí tí wọ́n ṣe ohun mímu Amobitas fún ìlera gbogbo ènìyàn. Ẹ kúṣẹ́ ní Amolab Healthcare Limited.
11: Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ Amolab Healthcare Limited. Iléeṣẹ́ Amolab ló ń ṣe àwọn egbògi amárayá àti láti dá gbogbo egungun ara, iṣan ara àti omi ara wa padà sí bó ti lè wà lálàáfíà. Nígbà gbogbo àwọn egbògi wa náà ni Amobitas, Amo Flush Capsule. Àwọn egbògi wa méjèèjì dára fún àwa tí a bá ní ìpèníjà àrùn ìbálòpọ̀, àrùn sítọ̀sítọ̀, oyún ìju àti ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀. Gbogbo àwọn tí a ní àdojúkọ àìròyún ní àbí àìrọmọbí Amobitas àti Amo Flush Capsule kí a béèrè fún. Ẹ sá ti ra èyí tí ó máa tó yín lò fún odidi oṣù kan fún complete dosage. Ẹ má gbàgbé pé iléeṣẹ́ Amolab Healthcare Limited náà ni ó ṣe egbògi atura. Egbògi atura dára fún inú kíkún àti inú kíkùn kí a máa tọ̀ lóòrèkóòrè tí a mọ̀ sí ìtọ̀ ṣúgà, ìbàdí ríro, inú ríro àti àtúnṣe nǹkan obìnrin lóṣooṣù. Atura ní kí ẹ béèrè fún gbogbo àwọn ilé ìtajà oògùn òyìnbó tí ó bá ti súnmọ́ yín tí àwọn supermarket kí ẹ béèrè fún atura. A tún fi àkókò yìí sọ fún wa pé Amolab Healthcare Limited tún gbé egbògi Amo HPP formula jáde. HPP ó túmọ̀ sí high blood pressure. Ó gbé jáde fún àìrórun tàbí àwa tí ìfúnpá wa ga. Amo HPP formula ní kí ẹ béèrè fún kí oorun wa lè máa ṣe déédé. Ó dára fún ọmọdé àti àgbàlagbà. Pàápàá jùlọ láti máa relax àwọn system wa. Gbogbo àwọn egbògi wa Amobitas, Amo Flush Capsule, Atura àti Amo HPP formula ni ó gba ìgbóǹtẹ̀ ìjọba tí a mọ̀ sí NAFDAC approve. Fún ìbéèrè àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07088778855 lẹ́ẹ̀kan sí 07088778855. Ajíǹde ara yóò máa jẹ́

gangan ni. Empire Homes and Properties. Àwọn gangan lọ tàgbà ngaragada. Tí mo ní dò ń lẹ̀ dò ń lé pẹ̀lú rọrùn. Láì sí ìdààmú làásìgbò. Kò sọ̀rọ̀ ajagun gbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire Homes and Properties. Bọ́n bá ṣe ń sanwó rẹ̀ ló mọ gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ̀ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọdún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni ₦30,000 ó kéré jù lọ. Lowó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwúrú júnú. Ibi tí ẹ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community àpamọ́ Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdọ̀rìn. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní King's Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ bẹ̀ ní kẹ́ tọ́ka sí láì sí wàhálà kankan. Ilẹ̀ bá dún lẹ̀ dún lé. Emperor Yo Homes and Properties number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Obanla Junction nílùú Àkùrẹ́ ní lọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 08130659233 tàbí 08067346645. Emperor Yo Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ralẹ̀ kọ́lé ayọ̀.

kí kábọ̀ sí kàn ní táwọ̀ yìí. Adaba 88.9 FM. Láti iléeṣẹ́ Empire Homes and Properties. Àwọn iléeṣẹ́ tí ń talẹ̀ fúnni tí wọ́n tún ń bá ní kọ́lé. Bẹ́ẹ̀ ṣe ń gbọ́ yẹn. Empire Royal City and Park. Empire Sun City. Olókúta Community ni wọ́n wà Lákùrẹ́. Empire Hill City ló wà ní ọ̀nà Ọ̀dọ̀rì. Empire Golden City ń bẹ ní Ìlàrámọ̀kí. King's Court àti Empire Flourish City ń bẹ ní Airport Road Ladọ-Èkìtì. Ilẹ̀ tí ò ní báyọ́báyọ́ nú tí ò sí awúrú jù mẹ́. Ara lẹ̀ ká máa ṣe èméjì pé bó o ní ṣe ṣe báyìí. Nígbà tó ọba ara lẹ̀ tán bá ti lọ fún ọ níbi tó náwó sí tó sanwó rẹ̀. Ìgbà ńlá ọmọ ọgbọ́n ẹgbà tó ọ̀tẹ̀tẹ̀ kó materials wá sórí sáìtì. Àrì ti mú bẹ̀kẹ́ lòmíràn. Wà á rí padà àyàmú bòmíràn kú ọ. Tẹ bá ti ń gbọ́rú èdè bẹ́yẹn, ó ti ń bọ́ sójòrò. Tàbí kò sanwó ilẹ̀ tọ́kọ́ ní pé wà á tọ́sẹ̀ méjì kó tó wá gba rìsíìtì. Rìsíìtì ẹbí ọ̀tọ̀, rìsíìtì ọmọ onílé ọ̀tọ̀, rìsíìtì baálẹ̀ ìlú ọ̀tọ̀. Tiwa ò rí bẹ́ẹ̀ níléeṣẹ́ Empire Homes and Properties. Tẹ́ ẹ bá ti dáhùn darapọ̀, ọ̀sán tí iná solúdùnú. 0813-065-9233 ń lójú òpó wọn. 0863-9233. Wọ́n bẹ ní nọmba 2 Obanla Junction nílùú Àkúrẹ́. Nọmba 2 Obanla Junction. Bákan náà wọ́n bẹ ní nọmba 34 Ìrọ̀mù Street nídojúkojú Eco Bank ní Àràkálẹ̀. Iléeṣẹ́ tó lóko gidi ni abẹ́rẹ́ wọn lókun dìwọ̀n lè sọnù. Ó kọ wọn làmìlaka iléeṣẹ́ wọn gbalẹ̀ tagbùngbùn. Bẹ́ẹ̀ ṣe wá ń gbọ́ mi láàárọ̀ tòní. Ẹ̀yin náà bára yín sọ̀rọ̀ màmá àti bàbá. Ìyàwó sọ fọ́kàn rẹ tó bá jẹ́ lóòótọ́ ló fẹ́ràn rẹ. Àìdí abẹ́dẹ̀ mi tó ń bọ̀ lọ́nà yìí. Ra a plot of land fún mi ní Empire Homes and Properties. Kó o fi ṣe birthday gift. Ẹlòmíì pati ti ó ti fọ́ lórí. Kán ṣàrà aṣọ pati kan ra kán bá pẹran kán ṣe gbogbo ẹ̀yìn dìnyìndìn. Kò sóhun àárí tọ́ka sí lọ́jọ́ iwájú pé èmi mo ní kinní. Ọlọ́run má jẹ́ àárí kò ṣe dédé. Yorùbá bọ̀ wọ́n nígbà ara làábú ara. Ẹnìkan ìbúsàngó lẹ́rùn. Ìgbà ara làábú ara. Ìgbà ọrùn bá dúdú lórí ìlàṣíṣẹ́ ugbó. Ọ̀pọ̀lọpọ̀ ló gbá yí ara rẹ̀ sí rìvásì. Jẹ́ kí ló wá fà o. Nígbà tí nǹkan rọ̀ṣọ̀ mú fóun àtọkọ rẹ̀. Aṣọ pati ní ń gbé síwájú ọkọ. Wọ́n sì tí ì nílẹ̀ kankan tí wọ́n lè fi búlọ́ọ̀kù kan lérí ara wọn.
ka lo party ti bi ka lo si tohun dai san la riwo wa ri tolojo se itan ti mo so fun yin o sele ni o eran to doso ah ni ke yan sise ko ma jeun gbogbo ya laya eran ninu obe ngbo ya ki lo wa sele gangan si okunrin ta wi aisan to lagbara ju wa olodum aje o se wa olojo ba lo ya o ile merenti ile 1. something million ti n gba lododun iyawo ma se yala yolu bi eleda gba to ko je pe olodun ko ara ni gba ni iyawo baraki iyawo alabodo ko se business ko sise aseyin wa aseyin bo lo ba gbara si reverse gear wa de ti ho san ta legbe titi o so ready ya tan kete Boko Razo Lodi My dear, a plot of land mo fe ko fi se birthday mi fun mi lodun yi ki gbogbo document e de carry oruko mi ko si nto buru nbe bawo ko ba re le deun iwo yawo na o le gbe dide My dear, ile to ra fun mi njo yen se ka lo ta abi mo ti develop le sori e se ka ma ko lo be igba ti landlord o je ka gbadun yin epe le se empire your homes and properties 0813 065 9233 LA Consumer number 2 Oban La Junction Tabi number 34 Iromu Street Nidoju Koju Eco Bank Lara Kale Lakure Ok Yikabon Suri Etu Nito Ni Niji Adebayo Luruko Temi Jeo Luruko Amon Loga Adekon Nitawa Gawa Martins Ayola Mukini Baba Aku weekend yo Simi alayo lani Ah, niri wala wan ni Gi agwe Wanda na, lodi keji la Eba nlo fono wan Usi lombe

0: gangan ni. Empire Homes and Properties. Àwọn gangan lọ tagba ngbaragada. Nímú ni dòun lẹ̀ dòun lẹ̀ pẹ̀lú rọrùn. Láìsí ìdààmú la àsìkò. Kò sọ̀rọ̀ ajagunbalẹ̀ ọmọ onílẹ̀ ní Empire Homes and Properties. Bọ́ọ̀ bá ṣe ń sanwó rẹ̀ ló máa gba gbogbo òwe tó sopọ̀ mọ́rọ̀ ọlẹ̀ rẹ̀ pátá. Orí ọ̀fẹ́ ọdún kan sọ́dún mẹ́ta ló fi san gbogbo owó ọlẹ̀ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni 30,000 naira ó kéré jù lọ. Lowó tó fi bẹ̀rẹ̀ sísan lọ́dọ̀ wọn. Ìrọ̀rùn ló bá dé láì láwúrú júnú. Ibi tẹ́ bá ń fẹ́ sí láti rà nínú ilẹ̀ wọn bíi Emperor Royal City and Park àti Emperor Sun City tó wà lólókúta community àpọnmú Ondo Road Lákùrẹ́. Ó sì ṣe Emperor Hill City àgbájọ aládé ìdánrin. Bákan náà ni wọ́n láwọn ilẹ̀ tó pọ̀ sí ìpínlẹ̀ Èkìtì ní Kings Court àti Emperor Flourish City Airport Road Lado Èkìtì. Èyí tẹ́ bá ti ń fẹ́ mbẹ̀ ní ká ẹ tọ́ka sílẹ̀ sí wàhálà kankan. Lẹ bá dónlẹ̀ dónlé Emperor Yo Homes and Properties number 34 Iromu Street opposite Echo Bank Àràkálẹ̀ àti number 2 Obanla Junction nílùú Àkúrẹ́ ní lọ́fíìsì wọn wà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé àti ìbádọ́wọ́pọ̀ ẹ máa pè wọ́n sórí 0813-065-9233 tàbí 0806-734-6645 Emperor Yo Homes and Properties. Ibi ìrọ̀rùn fún gbogbo ẹni fẹ́ ra lẹ̀ kọ́lé ayọ̀.
1: A máa fi yẹn ṣe lọ díẹ̀ díẹ̀ lórí ètò nítọ̀sẹ̀ yìí. Iléeṣẹ́ Empire Homes and Properties. Àwọn náà ń darí ètò sátẹ́gùn láti mú rọrùn bá gbogbo.

ṣe kini wọn ṣe ọjà kí ló ń tà. Wo lórí ọ̀fẹ́ àti rówó kàṣàǹgbà lódìdí. Iléeṣẹ́ Empire Homes and Properties fi mú orí ọ̀fẹ́ wá. Pẹ̀ntí làágùn ṣiṣẹ́. Pé kí ẹ̀yin náà kẹ́ ẹ lè gbé èèyàn. Wọ́n lè kà ọ́ mára àwọn tó nílẹ̀ tó nílé. Nítorí náà ẹ darí sí iléeṣẹ́ wọn. Wọ́n bẹ ní nọmba 34 Ìrọ̀mù Street. Nídojúkojú Ecobank Lára Kálẹ̀ Lákùrẹ́. Tàbí nọmba 2 Lọ́ba Ńlá Junction. Nídojúkojú Ilépo MRS. Ṣé ń bẹ ní ọba Adéṣidà Lákùrẹ́. Ẹ máa pè wọ́n sórí 0813-065-9233. Nítọ̀sẹ̀ yìí kí n máa sọ pé ó tún di lọ́jọ́ mẹ́jọ. Èmi ò ní kú ẹ̀yin ò ní kú o. Àjọ máa fa ìkú dẹ́gbẹ̀rá ni. Orúkọ ọ̀gá mi Martins Ayọ̀ọ́lá. Bàbá àwọn boys. Mo kí yín pé ẹ ṣeun. Kú ẹ̀yin òṣìṣẹ́ pátápátá irinṣẹ́ ò ní kọjú ìjà sí wa. Wọ́n ò ní jí wa gbé o. Kú ẹ̀yin tẹ́ ń bá léṣe Emperor yóò dòwò pọ̀. Ibi ò ní bá yín. Àpò yín ò ní gbẹ. Ìyẹn kò ní gbẹ fowó. Ẹ bá sa sórùn yẹ gbẹ. Ṣùgbọ́n kò ní gbẹ fowó. Títí di ọjọ́ mẹ́jọ níyì Adébáyọ̀ lórúkọ tèmi jẹ́. Ṣé ẹ mọ̀ sí bàbá Ṣukwudi? Lórí àtayọ̀ ká fi pàdé, ó dàbọ̀.

0: awolu solu dero pese.
1: On your trap, set.
2: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, Adaba sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Adaba gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Adaba, 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

0: o le ri goluge olorun mi o ma se mu aye mi emi akore ope dojo o
1: ka so la ya so
2: ko ri o le ri ba wa ko ri
1: yo ai ju
3: ètò àlùjọ ló ṣe bẹ́ẹ̀ gbogbori atẹ́gùn láàárọ̀ yìí. Nítorí náà mo kí onílé, mo kí àlejò, mo kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lọ́nà ẹ kú ọjọ́ mẹ́jọ. Èdè ni pé àtijẹ́jọ la ti kúrò lórí ètò, àtijẹ́jọ ta ti kúrò lórí ètò náà, a dúpẹ́ pé Ọlọ́run pa wá mọ́, à ń lọ, à ń bọ̀ láyọ̀. Bẹ́ẹ̀ ni jọ. Ìjìnlẹ̀ ni Elédùmarè. Bẹ́ẹ̀ ni àwa márì dìní. Okay now. Lórí ètò àlùjọ fún ti àárọ̀ yìí. Èmi pẹ̀lú yín àjọ máa natán bí owó ni. Kí ni tí ń ṣe èèyàn? Bó ti sọ níjẹ́jọ mo ní ìgbádùn yín iṣẹ́ tèmi ni. Àti gbogbo àwọn ètò tó ń jáde ní àdàbà 88.9 FM. Orúkọ mi ò yí padà. Mi ò tí ṣe change of name. Tèmi tọpẹ. Gentleman. Olódodo. Ọmọ olúmú ìwà. Olóńkì yí pé you are welcome. Bẹ́ẹ̀ni. Ọlọ́run alágbára, Ọlọ́run tí kìí tán, Ọlọ́run tí kìí ṣá, Ọlọ́run tí kìí tí kò yí padà. Bẹ́ẹ̀ni o. Ọlọ́run mi ò yí padà. Ó sì wà síbẹ̀ túbọ̀ sí.
4: Láti ìgbà tán bí mi.
1: Láyé sí ìlò ní.

Olúwa ní Fẹ́mi Adébáyọ̀ sí wọ́n náà ti rí. Olúmọ Chris ṣe olúwa olúmúyè wá ṣe wọ́n náà ti rí. Ok náà. Bẹ́ẹ̀ni. Ó gbọ́ èyí tẹ̀ ń gbọ́ mi láàárọ̀ yìí. Ṣé èyí náà ti rí kí Ọlọ́run kí ó yí padà? Emi gan ni Rube Official.

Oṣeṣe olórin wa Yinka Ayéfẹ́lẹ́ lórí ètò àlùjọ náà ni a wà láti Àdàbà 88.9 FM. A kú weekend níbi kíbi tí ẹ bá ti ń gbọ́ mi ètò iná kò kúrò ní weekend. A jọ máa ṣe náà ni. Elédùnmarè ó ṣáà máa pa wá mọ́, yóò máa pa àlọ àti àbọ̀ wa mọ́. Àsìkò tí a wà yìí, ẹ jẹ́ káwọn èèyàn mọ ìrìn ẹsẹ̀ wa o, bó bá jáde ńlé. Jẹ́ káwọn èèyàn mọ̀ pé ibi báyìí ló ń lọ, kì í ṣàsìkò ilé èèyàn kan ń dọ́jì pé mi fẹ́ kéèyàn kan mọ̀ rẹ ẹsẹ̀ mi. Kọ́lọ́ má jẹ́ kó sínú páńpẹ́ ayé o, kọ́lọ́ má jẹ́ ṣe ilẹ̀ tẹ̀, kọ́lọ́ má sì jẹ́ kí a wọ kó sọ́wọ́ àwọn ẹni ibi. Nítorí náà ìmọ̀ràn mi sí wa láàárọ̀ yìí náà ni pé bí a bá ń lọ, ẹ jẹ́ káwọn èèyàn mọ ibi tí a ń lọ. Ibi tá a bá dé, ẹ jẹ́ káwọn èèyàn náà mọ̀ pé a ti débi báyìí o, ó kù díẹ̀ ká débi tá a ń lọ o. Eléyìí ni wọ́n fi mọ̀ pé a sì nínú ewu. A pàlùdà, a lọ sí ọ̀dọ̀ eléré mìíràn. Ta ni eléré náà? Chief Commander Ebenezer Obey.

ẹyin obìnrin àsìkò ẹyin ọkùnrin ìgbàlódé àsìkò ikọ lèèyàn ń lọ pati ojoojúmọ o àsìkò ikọ ni èèyàn ń lọ pati lójoojúmọ bẹẹ bá sì lọ pati ẹ mọ nǹkan tó pilẹ pati tẹ ń lọ kì í kàn ṣe kẹ máa ṣe mo gbọ moyà pàápàá ẹyin obìnrin òde tí a lọ ní last week yẹn òde yẹn lágbára bẹẹ ni ó lè lágbára ṣùgbọ́n kì í ṣe pọ́njọ́ náà tún fẹ́ lọ léèní kíwọ́ náà má mọ ìpìlẹ̀ ibi tó ń lọ kò kàn darapọ̀ mọ́bẹ̀ ó léwu àsìkò táwà yìí ojú làlá kan fi ṣọ́rí mò ń bọ̀.

ẹyin náà ìrántí nígbàtá wà léwe à ń ka abidi olówe à ń ka aláwòye mo rántí pé wọ́n kọ́ wa ní aláwòye kan ńgbà náà wọ́n kọ́ wa ní ìtàn kan nínú aláwòye a ó mérin ìjọba ẹ̀wẹ̀kú ẹwẹ́lẹ́ a ó mérin ìjọba ẹ̀wẹ̀kú ẹwẹ́lẹ́ eré ò sì mọ̀ pé wọ́n ti gbé kòtò sílẹ̀ de o wọ́n ti tẹ́nílé bẹ́ẹ̀ lọmọ aráyé rí lóde òní nítorí náà ṣọ ara pẹ̀lú àwọn ọ̀rẹ́ tí òun bá jáde ṣọ ara pẹ̀lú àwọn ọ̀rẹ́ tí òun bá rìn kí wọ́n má kó gbó sí ẹ lápò kí wọ́n má kó kókè kí wọ́n má ṣàdá wàhálà sí ẹ lápò ṣá mò ń bọ̀

ọwọ́ mi ò tó ma fi gọ̀ǹgọ̀ fà á wàhálà ló ń kó bá yan nǹkan tọ́wọ́ ẹ̀ ò bá ti tó má fi gọ̀ǹgọ̀ fà á o nítorí ẹ rí i pé irin jọba kìnì ń jọba láì sí wàhálà àárín àwa ọmọ ènìyàn ni wàhálà epo ti wà o àárín àwa ọmọ ènìyàn ni wàhálà epo ti wà ẹ kàn déédéé rẹ nìkan nílé iṣẹ́ kan ó lè fẹ́ di ọ̀gá àgbà ńbẹ̀ ó lè fẹ́ di akọ̀wé àgbà ńbẹ̀ ó lè fẹ́ di olórí ńbẹ̀ ẹ kàn rí pé déédéé fòṣánlẹ̀ ó kú lójijì nítorí pé kí ni àwọn kan wá ní wọ́n dìlítì ẹni yẹn ayé ò ní dìlítì ayé wa o àwọn ẹni bí wà ní dìlítì wa torí náà ohun ọwọ́ mi ò tó má fi gọ̀ǹgọ̀ fa ohun tó lọ́n bá fún ọ náà ni kí o gbà láàyò mo bọ̀.

0: àwo yìí ti lé ní 50 ọdún. Àwọn àyè ṣì wà ní primary school nígbà náà. Ẹni rí nǹkan he
1: ọwọ́ ẹni
0: tó fẹ́ kú pẹ̀lú ẹ̀, ọwọ́ ẹni tó ti sọnù nǹkan o. Ẹ má jẹ́ ká jẹ gàba lórí ohun tí ń ṣe tiwa.
1: Ayé la bá.
0: Ẹ má jẹ́ jẹ gàba lórí ohun Ọlọ́run. Bẹ́ẹ̀ni o, ayé la bá, ayé náà láfi sílẹ̀ sí, ẹ jẹ́ ká máa wo wájú ká tún máa wẹ̀yìn wa wò.

0: bí ọlọ́run bá ṣe fúrùjì fún ẹ fọwọ́ bò ó ni ọ
1: ẹni láàrin ọ
0: bọ́lọ́run bá ṣe tó bá ṣe ọlọ́ọ̀rẹ́ fọwọ́ bò ó ni ọ má ṣe àfihàn má hùwà àfihàn.
1: Kápára kọ̀ọ̀kan rorí.
0: Torí wèrè tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ títì ni ó lè jẹ́ gbọmọgbọmọ. Ẹni tó dúró tó dàbí mẹkáníìkì tàbí vọgàńbẹ̀ ni ó lè jẹ́ àwọn tó ń ṣe amí fáwọn gbọmọgbọmọ ni. Wọ́n ní tí iṣu ẹni bá ta báyìí à á fọwọ́ bò jẹ ni. Béyín bá ṣìṣe funfun tó kọ́ náà là ń fẹ́ síta ta bá ń rẹ́rìn-ín. Ẹ̀jẹ̀ ká rọra ṣe o. Ìdí ni pé ààyè gbẹ̀gẹ́.

gbogbo bi kíbi tí a bá ń lọ ẹjẹ ká kíyèsí àyíká wa. Kíyèsí ta sí tí ò wọ̀ yìí. Kíyèsí kẹ̀kẹ́ tí o gbé yìí. Kíyèsí dírájà rẹ̀, kíyèsí síìtì ẹ̀. Ẹlòmíì wọ́n ti fi nǹkan sábẹ́ ìjókòó. Tó yẹ pé ẹnikẹ́ni tó bá ti wọbẹ̀ tó bá ti jókòó báyìí iye rẹ̀ ó lọ nìyẹn. Tí mọ́tò bá sì ń gbé e lọ tàbí tí kẹ̀kẹ́ bá ń gbé e lọ yé tẹ fóònù nínú mọ́tò. Wọ́n tiẹ̀ ń gbé èèyàn lọ tí ó jẹ́ pé orí kọ́ inú yọ láti ya ìjàjà bọ́ tí ò tẹ̀ wá mọ́bi tó dé. Níbi tó bá ti ń tẹ fóònù ò lè mọ tí ń lọ lágbègbè rẹ ò tẹ̀ ní mọ́bi tó wà. Ẹlòmíì orí ọ̀kadà lásán báyìí ó ń tẹ fóònù lọ ni. Ẹ wò ó tí ọlọ́kadà bá ṣèṣì fẹ́ ṣubú báwo ló ṣe dura rẹ̀. Ẹ jẹ́ kíyèsí o. Ẹ̀yin náà tẹ sì ń gbọ́mọ tẹ fi ń ṣe owó ẹ̀yin náà tẹ sì ń ṣe oògùn ọ̀la. Ọjọ́ ẹ bá kú mélòó náà ẹ̀ lẹ́kọ̀ọ́ kúrò nínú ayé.

0: ẹyin ẹ wo wọn ni ṣe láyé yí akàn tọ lẹyìn ni a báyé yí o a sì lè bá ayé ayé ò máa lọ níwájú báyìí náà la máa tẹlẹ.
1: ojú tẹlẹkàn lágbára.
0: mi ò ní ẹ má tọjú ara yín ṣùgbọn ẹ tọjú àwọn ọmọ yín bẹ bá ṣe ń tọjú àwọn ọmọ yín náà ẹ máa tọjú ara yín ọjọ tá a wo aláìsàn náà là ń tọjú ara ẹ nìyẹn. ẹ rọra bọ̀yàn lọ́wọ́ ẹ rọra fara nùyàn nítorí àsìkò tá a wà yìí àsìkò tó léwu ni.

0: kí n tó mẹnu dúró láàárọ yìí mo fẹ gba ẹyin lọkọláya nímọràn. Àsìkò tá a wà yìí kọ́ lọkọ àtìyàwó ń lòdì nínú ilé o. Àsìkò yìí kọ́ là ń ya òdì o. Àsìkò yìí kọ́ là ní sọ̀rọ̀ sí ara wa o. Àsìkò yìí kọ́ lo oníkálukú sùn lọ́tọ̀ọ̀tọ̀ o. Mi ní kẹ́ ẹ jọ sùn papọ̀ o. Torí tí nǹkan tá à ń rò kó má lọ ṣẹlẹ̀. Nǹkan tá a fẹ́ kó má lọ ṣẹlẹ̀. Tẹ́ ẹ bá jí rí pé ilé ti kú oníkálukú ẹ ṣáà máa sọ̀rọ̀ síra yín ṣùgbọ́n ẹ má yòde. Nítorí tí nǹkan bá ń ṣe ẹnìkan tẹ́ tó yẹ pé ìsọ̀rọ̀ síra yín odidi ọ̀sẹ̀ kan odidi ọ̀sẹ̀ méjì tẹ́ kàn wá nínú ilé tẹ́ dàbí alájọgbé ó léwu o. Ọlọ́run má jẹ́ ká rí kò ṣe dáadáa nǹkan tẹ̀ ń ṣẹlẹ̀ sọ́mọ tàbí nǹkan kan ń ṣẹlẹ̀ sí ọkọ ẹ wàá máa kọ pépà ẹ wàá máa fi síbì kan.
1: Ayé yìí máa lẹ̀, ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ayé yìí máa lẹ̀, ayé o ayé o ayé o ayé o.

0: dákẹ́ já dákẹ́ panila ìṣe ìjẹ̀ ríru lágọ̀ ara kò yẹ ká fọwọ́ ẹ̀rẹ̀ hẹ́hẹ́ mú. Ìdí nìyí tílé iṣẹ́ Amolab Healthcare Limited fi ṣe àpòpọ̀ ọ̀gùn tá a pè ní Amo HBP formula torí bá ń fọ́ni léraléra kó máa rẹni dẹ́dẹ́ tàbí káyẹ̀ ni ó máa ṣàdédé já pìpìpì ní gbogbo ìgbà. Amo HBP formula lọ̀rọ̀ kàn yẹn o láti mú kí àgọ́ ara padà bọ̀ sípò ní wàràǹṣesà. Àjọ NAFDAC fòǹtẹ̀ lù pé ó dára láti gbógun ti àìsàn ìjẹ̀ ríru lágọ̀ ara. HBP formula ó dára fún gbogbo ẹbí. Ilé iṣẹ́ Amolab Healthcare tọrọ ìlera àwọn ènìyàn jẹ lógún ló ṣe. Amo HBP Amo High Blood Pressure formula ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ti wà káàkiri gbogbo ilé ìtajà oògùn lárọ̀ọ́wọ́tò yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí 08037282633. Ilé iṣẹ́ Amolab Healthcare Limited ló ní ká máa fìgbà gbogbo wà nílera gbangba gidi gbà ní gbogbo ìgbà ló jẹ àwọn lógún.
1: Ẹ káàbọ̀ sí ilé iṣẹ́ Amolab Healthcare Limited. Ọ̀rẹ́ ìlera tó kájú ẹ̀, ǹjẹ́ o mọ̀ pé àìsùn àti àìbalẹ̀ ọkàn lè mú kí ìfúnpá rẹ ga? Bí o bá ń yíra léraléra lóru tí ọkàn rẹ kò sì balẹ̀, gbọ́ ìròyìn rere yìí láti ilé iṣẹ́ Amolab Healthcare Limited. Amo HPP formula ni oògùn tewétegbò tuntun láti ilé iṣẹ́ Amolab Healthcare Limited. Tí o nílò, tí oorun sísùn bá ti di ìṣòro, tí àìbalẹ̀ ọkàn bá ti gbé ìjókòó tì ọ́, èyí á mú kí ìfúnpá rẹ ó ga. Amo HPP formula ti wà fún ọ. Amo HPP formula ni oògùn ewé àti egbò àdáyébá tí a ṣe ní pàtàkì láti ran àwọn tí ìfúnpá wọn ga, tí a mọ̀ sí ẹ̀jẹ̀ ríru. Nítorí àìsùn àti àìbalẹ̀ ọkàn, Amo HPP formula ń ṣe ìrànlọ́wọ́ láti tú ọkàn sílẹ̀ kí o sì lè ní ìsinmi tó dára lóru nígbà tí o bá sùn. Má jẹ́ kí àìrórun sùn àti àìbalẹ̀ ọkàn ṣàkóbá fún ìlera rẹ. Bákan náà ni Àtura Herbal Mixture. A ṣe àgbékalẹ̀ rẹ̀ fún ìtọ́jú ọmọdé àti arúgbó. Àtura jẹ́ àjẹsára àti ìtọ́jú jẹ̀díjẹ̀dí, ìtọ̀ ṣúgà lóòrèkóòrè, inú kíkún àti inú kíkùn, ẹ̀yìn àti ìbàdí ríro, àìsí dédé nǹkan obìnrin lóṣooṣù, ìgbọ̀nsẹ̀ nírọ̀rùn. Ó ń ṣe àtúnṣe àwọn ohun jíjẹ àti ohun mímu ẹlẹ́rìndòdò nínú àgọ́ ara wa, pàápàá jùlọ àwọn ọmọdé wa tí wọn kò lè ṣe kó má jẹ nǹkan dídùn dídùn tàbí mu nǹkan ẹlẹ́rìndòdò. Ẹ gbé Àtura lu ara ní àárọ̀ kí ẹ tó jẹun tàbí ní alẹ́ tí a bá jẹun tán. Bákan náà, Amobitas dára fún inú rírun, fífọ ìdọ̀tí inú ara àti ẹ̀jẹ̀. Amobitas dára fún àmójútó kí a máa ṣẹ̀yọ́ lóòrèkóòrè. Ó dára fún láti jẹ́ kí ojú òpó ìsanjá ga ara. Ó ń ṣe àfọ̀mọ́ nǹkan àlejò obìnrin lóṣooṣù kí a ṣe ìgbọ̀nsẹ̀ nírọ̀rùn. Bákan náà, ó ń ṣe àfikún àjẹsára immunity ara wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Amo Flush Capsule jẹ́ egbògi oníhóró tí a gbé kalẹ̀ fún ìdènà àti ìmúkúrò àwọn àìsàn. Fún ìbéèrè, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0708877 8855, lẹ́ẹ̀kan sí 0708877 8855. Àjíǹde ara yóò máa jẹ́ o.
0: Ẹsẹ̀ ò sí níbi ká jẹun tó wuni. Àìṣàmójútó ara lọ́nà tó tọ́ pẹ̀lú ohun tó tọ́ lásìkò tó tọ́ ló kù díẹ̀ káàtó. Oríṣiríṣi oúnjẹ ìgbàlódé ló pọ̀ nínú ohun tá ń jẹ nílé, lọ́fíìsì àti lóde àríyá. Ìdí nìyí tí ilé iṣẹ́ Amolab Healthcare Limited ṣe ṣe àpòpọ̀ egbògi ìbílẹ̀ wa lọ́nà ti ìgbàlódé sínú ike tó ń bóló tí wọ́n pè ní Àtura. Àtura Herbal Mixture ó yẹ kó o máa ní lọ́wọ́ ní gbogbo ìgbà. Bínú bá kún, tínú ń kún gbùdùgbùdù, Àtura Herbal Mixture ní kó o lò kó ṣàtúntò oúnjẹ tó o bá jẹ, kó lè ṣara lóore, kò lọ́tí nínú, tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin ló lè lò ó. Ó ṣe ń magun ara bọ̀ sípò lẹ́yìn oúnjẹ, bẹ́ẹ̀ ló ń ṣàfikún èròjà tó ń takọ àìsàn lágọ̀ ara, immunity system. Àtura Herbal Mixture ó ń ṣiṣẹ́ fún ìtọ̀ àtọ̀jú látara ìtọ̀ ṣúgà. Bákan náà ló tún jẹ́ ọkọ jẹ̀díjẹ̀dí. Àṣé lọ́nà tó rọrùn débi pé ike kan ìlò ẹ̀kan ni. Ilé iṣẹ́ Amolab Healthcare Limited ló ṣe. Ó wà ní gbogbo ilé ìtajà tó ń ta oògùn òyìnbó, ilé ìtajà tó ń ta ohun mímu àti supermarket tó wà lárọ̀ọ́wọ́tò rẹ. Mú àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè sórí 0708877 8855. Àtura Herbal Mixture, amúnútutù ṣara pẹ̀sẹ̀.

bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tèmi náà tọ́pọ́ mọ̀ jọpẹ́ lọ. Ọ̀rọ̀ gbogbo wa náà mọ̀ tọ́pọ́ mọ̀ jọpẹ́ lọ. Wọ́n ní tá a bá dúpọ̀ orí àná a máa rí mi gbà, kódà tá a bá dúpọ̀ orí òní a rí tọ̀la gbà. Tá a tún bá wá dúpọ̀ orí ọ̀la in advance a mọ̀ rọrẹ gbà lójoojúmọ́. Ọ̀rọ̀ tèmi náà tọ́pẹ́ ọmọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmọ̀rẹ́ ọba àwọn ọba ọba lánàá ọba lónìí ọba títí ayé àìnípẹ̀ kan. Ọba mi àpáta ayérayé jìgbìnì bí àti àkùn awúwo má ṣe é gbé. Ọba tó jẹ́ ká lọ ní ọ̀sẹ̀ tó kọjá tó jẹ́ wà níbí pẹ̀lú àṣẹ rẹ̀. Bẹ́ẹ̀ ni òun náà ló fún wa lórí ọ̀fẹ́ láti wà níbí. Bí ó sórí ọ̀fẹ́ rẹ̀ ibo la bá wa, bó sórí ọ̀fẹ́ rẹ̀ ibo la bá já sí, bí ó sórí ọ̀fẹ́ Ọlọ́run ibo la bá bá yàrá já. Ṣùgbọ́n torí orí ọ̀fẹ́ rẹ̀ pọ̀ fún wa, ó ní my grace is sufficient for you. Bẹ́ẹ̀ni náà mo ṣe ń dúpẹ́ lọ́sàn-án tòní lórí ayé mi lórí ayé gbogbo àwọn olólùfẹ́ mi pátápátá lọ́sàn-án tòní gbogbo àwọn olólùfẹ́ àníkẹ́ ọmọ ẹ̀gbá àti olólùfẹ́ ìkànnì yìí. Mo dúpẹ́ lórí ayé yín lọ́wọ́ Ọlọ́run tó tún dá wa sí tí ò jẹ́ agbọ́bi sára wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmọ̀rẹ́ tó tún já pàdé lọ́sàn-án tòní. Ẹ mọ̀ ká san ẹ mọ̀ ká san ẹ mọ̀ ká ẹ mọ̀ ká ẹ mọ̀ ká gbogbo ibi tẹ́ ẹ bá wà lọ́sàn-án tòní gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi. This is 7:12. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó tún jẹ́ ká wà níbí lọ́sàn-án tòní o. Ní gbogbo ibi tẹ́yìn bá ti ń wà tẹ́ ẹ bá ti ń gbọ́ mi tẹ́ ẹ ti ń fìlì ẹ, ẹ jẹ́ n tún mọ já yín tán kí n mọ ọ̀rẹ́ yín sí i pé ká máa fìlì ẹ náà lètò tó gorí afẹ́fẹ́ báyìí ní ìkànnì yìí àdàbà 88.9 FM pẹ̀lú ọmọ yín olólùfẹ́ yín ọ̀rẹ́ yín sweet girl yín baby girl yín baby yín tó tata mítà dòmídòdò. Olúwa nífẹ̀ẹ́ mi Adébáyọ̀ náà ni ẹ̀mí lọmọ ṣíláre ọmọ ṣìlá mẹ́sàn-án ọmọ olóbì mẹ́wàá gba tí gbogbo yín ń pè ní àníkẹ́ ọmọ ẹ̀gbà báyìí sí ọ ní dédé ibi tẹ́ ẹ wà lọ́sàn-án tòní o.

sọ fún yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo bá ṣe ń ṣe ní gbogbo ọjọ́ Sátidé báyìí. Àwọn ọmọ tù sí yín lára, àwọn ọmọ tẹ̀ sí yín lára, àwọn ọmọ jọ wọ kí yẹmí ara yín bó bá ṣe ń wọdé báyìí ara tèmi lèmi náà mọ tì í sí yín lára. Èmi náà mọ fíìlì ẹ̀ lápá bí tèmi bá ti wá ń fíìlì ẹ̀ lápá bí ẹ̀yin náà mọ ṣe kíni ẹ̀ mọ grab your copy now. Ó yẹ jẹ́ sáré járe yín sí ẹ jẹ́ sáré jẹ́ kẹ́ ẹ mọ bó ṣe ń lọ fún àǹfààní ẹ̀yìn tí ẹ ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa fún ìgbà àkọ́kọ́ tẹ̀ mọ́ bá ṣe ń ṣe lórí ètò yìí. Àwọn kan ti máa wò wípé àwọn ti máa gborúkọ yìí ló ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ gọ̀gọ̀ ẹ sáré rẹ̀ yín jẹ́ èrè kí n ja yín tán. Ó yẹ tell a friend ẹ máa sọ fún dádì yẹn àti mọ́mì yẹn, sọ fún àǹtí yẹn àti brọ́dà yẹn, kódà ọmọ inú gan pàápàá ẹ̀yìn tí ẹ bá lóyún sínú ẹ rí pé ẹsẹ̀ ọmọ yẹn ó ti ń kíkì ohun mi lọ́gbọ̀ awowó ariwo ni. Àwòràwọ̀ àwárawa láríra wa ẹ ṣé mi wá jọ ọmọ ọnú ni. Ṣùgbọ́n ẹ mọ̀ wọ́ọ̀rí ó ní bá a ṣe máa ń communicate, ó ní bá a ṣe máa ń sọ̀rọ̀, ẹ̀yin o kò lè yé ẹ̀yìn àwa tá a nú yín ojú inú àti ọkàn inú àwa lálẹ́ ló lè yẹra wa. Ṣé èmi àti wọn ó ti yé wa bẹ́ẹ̀ àti communicate ni pé láti di aago báyìí wọn á ṣe kíni wọn á ṣe ṣáàrà tí. Mo tún ti dé náà nìyẹn lọ́sàn-án tòní ẹ mọ̀ bá a ṣe máa ń ṣe ní gbogbo ọjọ́ Sátidé báyìí. Gẹ́gẹ́ bí mi ṣe máa sọ fún yín pé àgbàlá wa tó wà níbí, àgbàlá wa tó pọ̀ṣ tó túṣ ni tẹ́ ẹ bá ń gbọ́ la túṣ lọ pọ̀ṣ. Àwa náà là ń jẹ́ bẹ́ẹ̀ fáńgẹ̀ dé ọ̀gá dé everything dé díẹ̀ náà ni àmọ̀ sí pọ̀ náà ni. Abala méjì ni ètò yìí pín sí. Abala àkọ́kọ́ níbi táti máa bẹ̀rẹ̀ wa ní oríṣiríṣi ìbéèrè ní èdè Yorùbá ṣùgbọ́n gbà mí táwọn ẹ̀mí ẹ̀ bá wọ inú mi yẹn wọ̀n fún yín láǹfààní láti sọ English. Ẹ mọ̀ sí ìbò ṣùgbọ́n tó bá ti dọ́jọ́ Sátọ̀dé báyìí èmi ń tèmi mi ò kì í gbóyìnbó dédé ẹ̀ máa ń ṣe kíní ó máa ń lọ́pọ̀ ní àfi bí ẹsẹ̀ télọ̀ sọ́rí ẹ̀yìn télọ̀ ṣẹ́sẹ̀ yìí máa ń lọ́pọ̀ ni. Mímí ń pé tẹ́ ẹ bá ti ránṣọ ẹ̀rẹ́ mọ̀ ṣe pàkàpàkàpàkà ẹsẹ̀ yóò mọ̀ lọ yóò mọ̀ bọ̀ yóò mọ̀ lọ bọ̀ ń sì yẹn ó ti ń lo industrial machine ẹ̀rẹ́kùn ṣé industrial machine náà ṣe mọ̀ ń lo ẹsẹ̀ fi ṣe ni so ẹsẹ̀ yóò kí n lọ́pọ̀ mọ́. I didn't know, I'm just asking. Ẹ̀bà àwọn kan ò tíì dìde ẹ wo mọ́mí yẹn ẹ̀rọ rẹ̀ mọ̀ jẹ́ kí ìròyìn ó tó ẹ̀dá kan ó ṣọwọ́ after 12 ọwọ́ Sátidé ọ ẹ̀dá kan ó yá gbogbo ẹ̀yìn tèmi lórí ìta náà gbogbo ẹ̀yìn tèmi ní gbòòrò ayé bó ló ṣe ń lọ tọ́lẹ̀ fún gbogbo yín ọwọ́ méjì ìfẹ́ nìkan kódà tẹ́ ẹ bá ní nkásẹ̀ sí gan ẹ̀ nkásẹ̀ sí gbogbo rẹ̀ ó mọ̀ join together náà ni. Abala àkọ́kọ́ níbi táti máa bẹ̀rẹ̀ wa ní oríṣiríṣi ìbẹ́rán tèmi tó mọ̀ mí àwọn tèmi tó wà ń gbòòrò wọ́n ń ṣe kí wọ́n ti ń pè wọlé bóyá ní gẹ́fẹ́ ẹ̀mí wọ́n wà fún yẹn ọlọ́run 44-1 kọ́ tó 40 mo ìwà ọlọ́run ẹ̀ máa ń fọ̀ wá halẹ̀ mọ́ yẹn sọ pé kí ni kò bẹ́ẹ̀ àwa la wà ń bí ẹnu yìí náà ni. Ìbà ṣé ẹ ti ń fèlì ẹ̀ ń tí yín ṣé ó ti ń wọ̀ yín lára ṣé ó ti ń wa kí yẹmí ara yín nítorí bó ṣe ń wẹ̀ mí lára náà ní wọn gbé lù mí bó bá ṣe ń ṣe kẹ́ni tó ṣe ń sẹ̀ sí mi lára náà lẹ́yìn náà mo grab ẹ tó bá ṣe ṣe mí náà ló ṣe wọn máa ṣe yín àjọ mọ fíìlì ẹ náà ni nǹkan burúkú wà ní ṣe wa ayọ̀ ayọ̀ báyìí náà ni àmọ̀ ṣe pọ̀ ẹjẹ́ àjọ da nǹkan pọ̀ lọ́sàn-án tòní àjọ mú nǹkan lẹ̀ lọ́sàn-án yìí àjọ da nǹkan pa ṣe nǹkan pọ̀ àmọ̀ nǹkan pa dé nǹkan dá gbogbo ọmọ wọnú ara wọn. Abala kejì níbi tí a ó ti máa sọ bí ọ̀sẹ̀ wa ṣe rí most times a kì í really give time fun time abala yẹn ṣùgbọ́n nígbà tá a bá ti bèrè question bèrè question bẹ̀rẹ̀ yẹn ó máa ń dùn wọn dáadáa wọn fíìlì yẹn dáadáa ṣùgbọ́n sẹ́kọ̀ wọn yà kọ́ wá sáré fi bí 5 minutes a máa ń cheat second part ẹ̀ bẹ́ẹ̀ mọ̀ wọ̀rí èmi náà ni èmi custodian ibi tí n bá ti pe yín lọ náà ni kẹ́ tẹ́lẹ̀ mi bẹ́ẹ̀ má wọ̀rí èbúté ayò èbúté ògo ni destination wa máa padà já sí lágbára ọlọ. Abala kejì náà níbi tá a ti mọ̀ ń ṣe àmọ̀ rate week wa bí week wa ṣe lọ bóyá ó da dáadáa you know over 10 ẹlòmíràn ní 1000 over 10 yẹn náà da ó tún overpass náà nìyẹn so that's what we are praying for. Aago tí ẹ mọ̀ pè wọlé aago àti nọ́mbà tí ẹ̀yin ó mọ̀ pè wọlé sínú àgbàlá wa níbi ẹ má gbàgbé àgbàlá là wá wà ní tí wọ́n á dẹ̀ wà lágbàlá wọ́n dẹ̀ pọ̀ṣẹ́ ó tún yóò ṣe understand 81625-1999 ah mo ti dàrú mọ́ yín lórí. 81625-1999 the number to wọnú àgbàlá wa wá níbí fún ẹ̀yin tí ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa àwọn tí yín ti ń pè mí wọ́n ti ń pè wọlé bóyá àníkẹ́ ṣe ní ẹ̀rọ wọ̀rí má ṣe kí ẹ̀ fún yín ẹ̀ wò mò ń bọ̀ mi ì tí ì dé tán.

0: báyìí náà làwa máa ṣe wá olórí ìkànnì yìí àdàbà 88.9 FM nílùú ìlaramọ́kì ibẹ̀ làwà tá a ti ta fífẹ́ ibẹ̀ làwà tá a ta yọ ibẹ̀ làwà táwa ti ń gbóhùn sínú atẹ́gùn tẹ́yìn sì ń gbọ́ mi tẹ́yìn náà sì ń fò nítorí gbogbo ẹni tó bá ti ń gbádàbà báyìí ó mọ̀ fò lókè náà ni kíkí bá wà dẹyẹ o ìrọ ṣùgbọ́n a máa fò bó nǹkan tá a bá ń ṣe yóò mọ̀ fò a mọ̀ sáré destiny wa yóò mọ̀ sáré kàríà wa yóò mọ̀ sáré business wa yóò mọ̀ gbogbo nǹkan nípa wa yóò mọ̀ fò ni so àti ẹ̀nu sáré gan a mọ̀ fò you know it, there is a difference when you run and when you fly oh ibi tí mi ti wá lọ́sàn èmi gan mọ́ torí pé àwọn òyìnbó yẹn ó kàn ń jáde ni èmi dẹ̀ sọ fún yín pé mi ìgbò yín bo bá ti di saturday báyìí sí ní dédé ẹ̀ máa ń ṣèké ó máa ń lọ sí apá ibì kan ṣùgbọ́n wọ́n ti wá ẹ káàbọ̀ padà. Oh, it's 0861-9991. Hello,
1: Ẹ káàsán máa.
0: Orúkọ yín àti Peter ti ń pè wá.
1: Ẹ̀lín láti ọ̀dà,
0: ẹ káàbọ̀ sórí ètò.
1: Ẹ ṣeun.
0: Mo fẹ́ fún yín ní òǹkà Yorùbá.
1: Hold on.
0: Ẹ ti rẹ́dì.
1: Kí lẹ sọ?
0: Mi níṣẹ́ ti rẹ́dì.
1: Fún mi lélẹ̀ tó simple ma o.
0: Kí ló dé? Ṣé ẹ̀yin ni tíṣà mi àbí mi ni tíṣà yín? Ṣé mi ni tíṣà yín àbí ẹ̀yin ni tíṣà mi?
1: Ó ti da ilé tó bá ṣàrọ̀ ní kẹ fún
0: mi. Ó yá mi ò fún yín ní òǹkà Yorùbá mo máa fún yín ní áfábẹ́ẹ̀tì ìyẹn tó ń kọ́.
1: Ó da.
0: Ẹ jẹ́ fún yín ní áfábẹ́ẹ̀tì ẹ́ ṣó ti yé yín bẹ́ẹ̀ yẹn.
1: Bẹ́ẹ̀ ni mà.
0: Ok, ẹ dárúkọ orúkọ obìnrin márùn-ún tó bẹ̀rẹ̀ pẹ̀lú áfábẹ́ẹ̀tì ẹ́.
1: Tó bẹ̀rẹ̀ pẹ̀lú áfábẹ́ẹ̀tì
0: ẹ́.
1: Ẹ̀fúnṣe.
0: Aníwúra, Ení.
1: Ẹ̀bùn.
0: Èjì.
1: Ẹ̀là.
0: Ẹ̀ta. Oya o. Kíní sùúrù.
1: Ẹ̀sán.
0: Ẹ̀sán, ṣé yóò ń jẹ́sàn ni?
1: Ẹ̀sán bẹ́ẹ̀ ni
0: mà ẹ̀sán. Ẹnu yín mo ti máa kọ́kọ́ gbọ́ ṣàbọ̀ ó kẹyọ̀ kan.
1: Ẹni ìtàn
0: ó ti pé márùn-ún. Lórí áfábẹ́ẹ̀tì ẹ̀yẹn òun náà ni a ṣe wà. Ẹ dárúkọ nǹkan tí ẹnu ń jẹ mẹ́rin tó bẹ̀rẹ̀ pẹ̀lú áfábẹ́ẹ̀tì ẹ.
1: Ẹ̀pà.
0: Ẹ̀pà Ení.
1: Ẹ̀wà.
0: Ẹ̀wà Èjì.
1: Ẹ̀gẹ́.
0: Ẹ̀gẹ́ Ẹ̀ta.
1: Ẹ̀fọ́.
0: Ẹ̀fọ́ ó ti di mẹ́rin. Ẹ fún mi ní nǹkan méjì tí ẹ lè rí ní ilé ìdáná. Ẹ má dárúkọ oúnjẹ o. Nǹkan méjì tí ẹ lè rí ní ilé ìdáná tó bẹ̀rẹ̀ pẹ̀lú áfábẹ́ẹ̀tì ẹ.
1: Kí mo lè rí nínú.
0: Kitchen ilé ìdáná.
1: Kì í ṣe nǹkan
0: tá a lè jẹ bí àwọn utensils kitchen. Kí lẹ pé?
1: Àwọn kitchen.
0: Yes, bóyá bí àwọn kitchen utensils àbí nǹkan míì ṣá tó ṣá wà nínú kitchen.
1: Tó bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ.
0: Bẹ́ẹ̀ ni. O ti pa kẹsẹ̀ o, Mami Ellen, o ti pa kẹsẹ̀ o.
1: Àánú mi fún yẹn, mo ti gba gbogbo ẹ̀. Ó yẹ kẹ́ mo pè mí náà.
0: Ẹ sọ pé ẹ gba gbogbo ẹ̀, ṣé mo ti parí pẹ̀lú yín ni? Ṣé mo ti parí question yín ni? Ìyẹn bẹ́ẹ̀ ń sìn fún mi ní anything. Ó yà another question, ẹ dárúkọ èso mẹ́ta tó bẹ̀rẹ̀ pẹ̀lú áfábẹ́ẹ̀tì ẹ.
1: Èso.
0: Mami Ellen. Mami Ellen ni ti lọ, wọ́n ti jẹ́ pé o. Kí ni mo fẹ́ sọ fún ẹ̀dẹ̀ tí ń ṣe dáadáa, ẹ bẹ̀rẹ̀ dáadáa, bẹ̀ má wọ̀rí ẹ̀ máa parí dáadáa lágbọ́wọ́ lọ.

ti ń wọ̀ yí lára bí mo ṣe wà báyìí gbogbo ẹ̀ ti ń ṣẹ́ sí mi lára bó dẹ̀ ṣe ń ṣẹ́ sí mi lára náà ní ìmọ̀ṣẹ́ ìsẹ́yìn náà lára ṣe ti yé eyín bẹ́ẹ̀ yẹn tẹ́yìn bá ṣe ń darapọ̀ mọ́ wa ká máa fìdí ẹ̀ náà ṣe lè tuntun gbogbo afẹ́fẹ́ níkànnì yìí àdàbà 88.9 FM ìfìyàná yáyọ àmì sí yan tell a friend to tell a friend.

0: tí ẹ rí ẹ nígboro lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò oorun sùn déédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gbìyànjú kòrónà báyọ̀ oje ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
2: Àgbòyìn ìṣelòṣì ń jẹ lọ́bẹ̀. Ṣé wò ó gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara yé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460649 0706460619. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kíyìn ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́. Báyọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 064 60 6419 07 064 60 6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíràn a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni ọjẹ́ fún òun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíràn máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíràn ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíràn ò lè dúró pé. Ẹlòmíràn máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíràn máa rí pé gbogbo inú ara ni nǹkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíràn bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rírun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíràn bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awọra wa nírẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 064 60 6419 07 064 60 6419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fọ́ jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gègègè bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn á lọ́gọ́rùn-ún ọdún wọn á lọ́gọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ṣiṣẹ́ ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àtegbò yìí náà lẹ̀wọ́n náà lò. Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀ àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi. Ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní 30 ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní 40 ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school ní ìlú àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 064 60 6419 07 064 60 6419. Àlàáfíà ara wo ní bí fíafíà.

0: òun gangan nìyẹn tẹ bá ti gbọ́ tó dún bẹ́ẹ̀ látàbà ọjà ọdún ti bẹ̀rẹ̀.
1: ọjà ọdún ti dé àdàbà gbé.
0: kí lẹ ń tàṣà kí lẹ fẹ́ ṣe mà kábà yí gbé jáde lásìkò ọdún yìí àsìpé wọn ti kọjá ọdún dé kárajà ọdún kátajà ọdún kẹjìfà ọdún àpolówó ọjà ọdún ẹ ṣé àmọ̀nà o pápátá yorílẹ̀ ìgbà pé ṣẹ́jú iṣẹ́ ètò ọjà ọdún òní classmate tó bá níbi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ́dà ìparí december gbọ̀ngbọ̀n.
2: ìyá ẹ máa bọ̀ wá o.
1: rẹpẹtẹ ilẹ̀ ọjà ọdún ti dé.
0: tiwọn náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó ní iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fìtà mẹ́ta tá jẹ́ ń kúra wọn tó ń jọra wọn. ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní.
3: mọ̀sílò building lẹ́gbẹ̀ẹ́ a division police station ọba adéṣídà road àkúrẹ́.
0: kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó ọdún yìí á dùn yògbàyògbà á jì jó ta warawara. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé karim sórí 08030414344
3: grace 08032474686
0: tàbí fẹ́mi sórí 08060864428 ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
4: bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
5: abba ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 abba mission kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 abba mission kò lọ́ ti nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀lú gbà ó da alágbó ara 24/7 abba mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 09160626253 09160626253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abba mission gbogbo ìgbà ìjàwá ìjà òsì always guide me.
6: èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtò ní.
7: ẹ tọgbọ ìyàwó láyé.
8: ẹ jọwọ ẹ dúró náà jàre.
9: kí ló ṣẹlẹ̀.
8: kí wọ́n tó so wá pọ̀ ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi. fìríjì ńkọ ẹ̀rọ ìfọṣọ kí ìṣe ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹni
6: 2026. ní tòótọ́
8: ká ṣáà sọ olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
6: pẹ̀lú cdcare o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtànsán àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa download cdcare lórí play store àti apple store.
10: iléeṣẹ́ wa wà ní danco plaza ajilosun lẹ́gbẹ̀ẹ́ olú motors ládojúkọ maria asunta catholic hospital ikere road ado ekiti ẹlẹ́pẹ́ 0707484-3351.
11: tí ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. wò ó bẹ́ẹ̀ là á bí ní ìṣòro iṣanra iná ọ̀nà ni. tó o bá jí gbogbo ara máa romí iṣanra yóò máa fà mí so láti ìbàrá ìdí dí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. ìṣèlọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé. wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú tó ń fi wí àtẹ̀gùn ń sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ògùn lónìí. ẹ máa pe 0706464619 0706464619 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
12: mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí àgbàlagbà oníṣègùn kan ń bẹ ń bí pẹ̀lú mi bàbá òkè ògùn lórúkọ wọn. ṣẹ́rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí a ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. ohun tí ó ṣe pàtàkì ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. bàbá ẹ bá wa kí gbogbo ọmọ nàìjíríà.
13: ọ̀sẹ̀ àtọkùn mo kí ọkùnrin mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà èmi tẹ̀ ń kiyín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. bàbá lọ́wọ́lọ́wọ́ àlàáfíà náà làáfí lọ́lé ayé ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. a gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran a gbọ́dọ̀ mójútó ara wa kan na ma se wa leni ti o ma wa nu le ti o ma gboro ta emi baba oke ogun mo wa number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni lu akura baya wa wa fe gbere ona lowo mi abo ni mara kan to fe bi mi abo fe bere lori ona abayo pe mi sori ero bani soro mi yi o samu 64 60 64 19 o samu 64 60 64 19
12: eshon baba amo ipe ohun teyin ma ngani ni mo le lori ile ise yin isoro nipa iso ara ni bawo le njo se le mo pe ohun ti ni isoro ninu iso ara re
13: o se atokun bi ise ara ba ti ni isoro gbogbo nu ara na lo ti ni isoro yen apere wo ni wo wa nri ninu ara ti e nwo to ngba mi ninu ile elomin ni to ba ti sun to ba ti je bayi laaro lo ma ri pe gbogbo nu ara lo bere si ma ro hun ni elomin o le bere ko mu nkan ni le elomin o le nero pe elomin to ba fe joko bayi ati dide nile re isoro ni afi ko se wa omo ko ti o fa dide tabi ko se ma fowo mu ogiri ko to le dide nile elomin o le rin ibuso kan si ibuso keji afi ko joko ko simi ko le to ma rin lo si waju elomin ere orun sun arara bẹ́ẹ̀ ni bá ti ẹ̀gbìnyànjú tó sunrun wákàtí kan àbórun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́ bí ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò nílẹ̀ dìde nílẹ̀ bí ó dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ìṣẹlẹsẹ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀ irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹni má jẹ́ adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ogun fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ mo ti kọ́ àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kọ́ wá láti ìlú ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19 ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́ mọ́ ọ̀sẹ̀ máa fọ̀ á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agbákara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ wọ òun ṣe ń kú rìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kú rìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ́ẹ̀ sì máa kẹ̀ òun gógógógó bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí kí lè o tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gú èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú ìsẹ́yòrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19 ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú látùn ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lò ọ̀hún mo fẹ́ ká jẹ́ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nínú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sọ́tún àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ni ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì sojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa á gbìyànjú á ṣèbẹ̀ lọ́run fún ọ bọ́ bá jẹ́ pé nǹkan kan wà bẹ́ẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kù grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè ó 7-0-64-60-64-19 ó 7-0-64-60-64-19
12: ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ń ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
13: ó ṣe àtọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjoko ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wọ̀hún bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí ọgbọ̀n ṣẹ́jú ogún ṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tá bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni ó máa ṣe ẹ̀ṣẹ̀ á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fi ẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtẹ̀gbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ̀hún lẹ́nu lẹ́nìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀hún lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtẹ̀gbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹ́kùn grammar school ní ìlú àkúrẹ́ bóyá òun fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-0-64-60-64-19 07-0-64-60-64-19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtẹ̀gbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó tí ìbáyìí tọ́jú òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ rí pé bí ewé àtẹ̀gbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà ló wà lásìkò yìí lóòótọ́ ewé àtẹ̀gbò ọ̀nà wọn ti jìn kò sí tòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn náà bá wá sí ọ̀dọ̀ mi ká wá jàǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn 40 ìṣẹ́jú a lè rìn 100 ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ́ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la à ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtẹ̀gbò yìí náà làwa náà jẹ nítorí àwọn òfin kẹ́yìn náà wá jẹ àǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wa wọ́n tọ́ náà bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbàrá tó ti rò bí báyá o lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá nílé iṣẹ́ bàbá òkè ògùn nàmbà 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ ń bẹ̀ la wà àní fara nira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 bẹ́ẹ̀ lẹ lómi yọ máa rí pé báyà bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmí a máa ta ẹlòmí a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọn máa gbégbá ọpẹ́ nàmbà 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ tó bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 àlàáfíà ara wa ò ní di fi àfíà orígbà.
11: A ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná ọ̀nà ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣanra yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú gọdẹ tó fi wí àtẹgò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹdá lẹnu ìwọ náà gbìyànjú orúkọ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 07064-60-6419 07064-60-6419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgò ṣèwòsàn.

0: iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dùndú létí, ó dùn bí ìdòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Se ngbadun adaba
2: mo ngbadun adaba
1: mo ngbadun adaba
2: mo ngbadun adaba
1: o ngbadun adaba
2: gbogbo wa la ngbadun adaba
3: oja odun ti de adaba gbede fun ileise fun isowo elegbejegbe
4: eyin eyan wa akin kaabo sori abala keji eto oja odun fun ti asiko yi oya e ma ba wa ka lo
3: asiko yi la o fi mo se oja titi ta ife da
4: Ìtajà ìyá Chika lọ́jọ́kọjọ́ ni wọ́n ń bọ́ lọ́mọyọ̀ tí wọ́n ń bọ́ lọ́mọjọ́ ẹ̀yìn tẹ́ ti di wọ́n dìṣẹ̀ sínú àsọ̀kalẹ̀ ayọ̀ o àgbọn ìyá àgbọn ọmọ o gbogbo aláboyún àtẹ̀yìn tẹ́ ṣẹ̀ṣẹ̀ bímọ ìkókó ọ̀dà ìyá Chika nìkan lóhun èlò tẹ́ nílò pé sí kí lẹ fẹ́ rà kí lẹ fẹ́ lò fọmọ ìkókó kò séyìí tí ìyá Chika ò ní gbọ̀ngbọ̀ngbọ̀n ni wọ́n kalẹ̀ sórí tararọ̀mí Lákùrẹ́ ní number 1 Araromi Junction aṣọ ọmọ lẹfẹ́ ni bàtà ọmọ lẹfẹ́ ni Sean lẹfẹ́ ni kẹ̀kẹ́ ọmọdé ni baby carrier baby walker àtàwọn ìpara ọmọ amára ọmọ jọ̀lọ̀ fìdí bọ́tù tó fi dórí ṣíbí wọ́mà flask gbogbo ohun tí ó bá kọ fún yín lọsibítù níyà chika máa bá yín pèsè ẹ̀yin alára tó ta nǹkan ọmọ Lákùrẹ́ àtàwọn ọ̀nà tó wà lágbègbè ẹ̀ oríire ti dé ẹ máa bọ̀ lọ́dọ̀ ìyá chika ọjà ti kúnlẹ̀ ní rẹpẹtẹ o ní dọ̀rẹ̀ ní kàrẹ́ londo lado lọ́rẹ̀ lókè ti pupa àtàwọn èèyàn wa láwọn ìlú tó wà lórí omi ẹ̀dínwó nìyá chika máa kọjà fún yín tẹ́yìn náà máa jèrè jaburata lórí ẹ̀ pábánbárì wa ni ti section oúnjẹ ọmọ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sí ìyá chika tún gbé tuntun dé o wọ́n ní kì í ṣe nǹkan ìlú ọmọ nìkan lọmọ nílò lájàkejì orílẹ̀ ìtajà ìyá chika lókún fọ́fọ́ fáwọn oúnjẹ ọmọdé ajẹmọmọdún ajẹmọmọdàgbà cerelac lónìrọ̀rán nan tàbí sf gold gbogbo ẹ ló wà tọjú ọmọ ẹ kínú ẹ ó dùn torí ọmọ ẹni lọlá ẹni ìyá chika wà fún yín ní gbogbo ìgbà pàápàá fẹyìn alára tó ta ọjà wọnyí wọn tún ti ṣètò ẹbùn kàǹkà lásìkò ọdún fún gbogbo àwọn oníbàárà wọn pópónà tíjọba ń ṣe lọwọ lọba dèṣidà road kò lè dì yín wọn láti wọ ọdọ ìyá chika torí oríta rárọmí gangan ní number 1 ló wà kò síbi tẹ ò lè gbà débẹ ẹ máa bọ iṣẹ́ pópónà tíjọba ń ṣe ò lè dí yín lọ́wọ́ o ẹ wọlé kanlẹ̀ ní number 1 níbi táwọn ọlọ́kadà ń dúró sí yẹn lóríta Ararọ̀mí Àkúrẹ́ nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìyá Chika rẹ o 08036258239 ẹṣẹ́ a ó máa retí yín.
5: Orí ètò ọjọ́ ọdún náà ni a ti wà ní Somat Instrument tó wà ní Hospital Road ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ Union Diagnostic Center ìlú Àkúrẹ́. Ẹ kúṣẹ́ o.
6: Ẹ káàbọ̀ lẹ́tù. Somat Instrument and Company wà ní number 123 Hospital Road beside Union Diagnostic Center opposite Hospital Lane nílùú Àkúrẹ́. We deal with medical equipment and laboratory equipment, hospital furniture. A Somat Instrument and Company, if you want to set your hospital, you can come and meet us. Fún àwọn ìyá àti bàbá wa tẹ wà nílé, tẹ bá ní àwọn ìfúnpá yín tó wà nílé tí ò da ẹmu wa à ń ṣe ní iléeṣẹ́
5: tọ́fíwò
6: ìfúnpá à ń ṣe ní iléeṣẹ́ Somat Instrument and Company. Àwọn ilé tẹ fi ń yẹ ṣúgà lẹ́vù yín wò, tẹ bá lélẹ̀ tí ò da ẹmu wá sí iléeṣẹ́ wa a máa bá yín ṣe. Bátìrì ẹ̀ ò gbogbo nǹkan tẹ bá fẹ́ rà. Tẹ bá fẹ́ ra ilé tẹ máa fi ṣe ìfúnpá yín ní owó tí ò gara tí owó tí ò gunpá ẹ máa bọ̀. A ní oríṣiríṣi àti olówó ńlá àti olówó kéékèèké. Fún àǹfààní àwọn tí ó fẹ́ mọrú ilé ìtàn lè máa lò, ẹ wá sí iléeṣẹ́ wa àbí kẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 0806508-5272. Lẹ́ẹ̀kan sí 0806508-5272. Ẹ pè wá ní outside Ondo State, ní outside Àkúrẹ́. Tẹ bá fẹ́ rà a lè ṣe wé bill sí yín. Kò di dandan pé ẹ wá. Tó bá lélẹ̀ tẹ fẹ́ ra iṣẹ́ àpè wa ẹ bá wa sọ̀rọ̀ a lè tọ yín sọ́nà bí ẹ ṣe máa rìn.
5: Ẹ bá sọ àdírẹ́sì yẹn lẹ́kọ̀ọ́.
6: Iléeṣẹ́ wa wà ní Hospital Road number 123 beside Union Diagnosis Center opposite Hospital Lane. Tẹ bá ti dé Hospital Lane ẹ ti rí ilé gàgàrà tó kọjú sí Hospital Lane tí wọ́n kàn ní Green Roof. Ilé kan ni àwa àti Mastermind Pharmacy jọ ń lò 08065 08 5272.
5: Ètò ọjọ́ ọdún tẹ̀síwájú báyìí a ti wà ní Adé Souvenir Homes tó wà ní number 192 Àràkalẹ̀ Road ní ìtòsí Tipa Garage Junction nílùú Àkúrẹ́. Ó yẹ kí gbogbo ẹgbẹ́ bá àwọn customers wa sọ lásìkò yìí. Ẹkúṣẹ́ ní Adé lo.
7: Yes, I.
5: Kí ló yẹ fún àwọn customers yìí lásìkò yìí?
7: Ẹ wo, ẹ̀yin customer mi, mo ní kí ẹ lọ fọkàn balẹ̀. Mo sọ fún yín pé tẹ bá fẹ́ ṣe patí ni, okú àgbà ni, ìsọmọ olórúkọ ni, ìṣílé ni, láyọ̀láyọ̀ ni. Gbogbo nǹkan patí ẹ̀bùn lóríṣiríṣi là ń tà nílé iṣẹ́ Adult Souvenir Home. Ẹ wo, kò sí iye tẹ mú gédé iṣẹ́ Adult Souvenir Home tẹ́ ẹ̀ ní rí ẹ̀bùn ra o. Kò sí nǹkan ọ̀hún tó ń pín lójú agbe tẹ́ iná ò lè rí pé a ní tó wà lóríṣiríṣi, a ní trace lóríṣiríṣi, a ní pen lóríṣiríṣi, a ní oríṣiríṣi ọ̀wọ́ bọ́tù salárànbarà, a ní iron, a ní blender. Kò sí iyọ̀ ọ̀hún tẹ kó lè ṣe Adult Souvenir Home tí ẹ ní bá ń dínkù sí iyọ̀ ọ̀hún tẹ lè fi rajà. Ó sì ó price là ń tà. Èmi ò kí ń tẹ iyọ̀ ọ̀hún. Gbogbo àwọn customer mi dẹ̀ mọ̀ bẹ́ẹ̀. Ó sì ó prices là ń tà. Tẹ bá fẹ́ ra yín lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀, ilé iṣẹ́ Adult Souvenir Home ni kẹ́ máa bọ̀. Price ta máa fẹ́ wọn tó ń tutà, òun ò la máa fẹ́ iná tẹ́lẹ̀ fi ṣe pàtì. Mo sọ fún yín pé oríṣiríṣiríṣiríṣiríṣiríṣiríṣi. I have 300+ different items. Nínú 300+ yẹn gan, kò sí kẹ máa rí nǹkan mú bí. Kò sí. Ẹ wá fi pèrò ni o. Ẹ pa 1000 capacity ní ọ̀lù yín ni a tó gbangba sùn lọ yẹ. Ẹ gba fíìdì mi, ẹ gba fíìdì lọ, ẹ fẹ́ pín gbogbo wọn ní General Souvenir and Atogbangba ṣùlọ rẹ. Gbogbo àwọn kọ́sọ́mọ̀ àwọn tó ń bá wa dòrò pọ̀ gan mọ̀ pé yes, iléeṣẹ́ Adult Souvenir Home a kì ń bá tí àdẹ̀ kì ń disappoint. Tẹ́ ẹ bá débí lógúnlógún lọ́gbọ̀lọ́gbọ̀n ẹ máa rí kó. A wà ní ìlú Àkúrẹ́ ní 192 opposite Tipa Garage ní ìlú Àkúrẹ́ ní Àràkalẹ̀. A dẹ̀ ní branch náà ní Ondo Town. A ti wà ní 117 Òkè Lisa opposite AUD Primary School. Tẹ bá dé AUD Primary School, adójúkọ ẹ báyìí nínú Ondo.
5: Ẹ bá sọ phone number sí àwọn èèyàn máa pè yín sí báyìí.
7: Phone number wa ni 07031031602. Ẹ yẹ kí n tún tun múlẹ̀ kan sí 07031031602. Fún àwọn ọlọ́mọge ìgbàlódé, àǹtẹ̀bù ìgbàlódé, aesthetic pleasing item, we have trendy trendy beautiful souvenirs. You can reach us on Facebook, Instagram, TikTok, Adult Souvenir Home.
4: Akinyo, ẹ káàbọ̀ sílé iṣẹ́ Jauni tó wà ní nọmba 57 Ọba Òṣùpá Road ní Hospital Road nílùú Àkúrẹ́. Bẹ́ẹ̀ ti mọ ilé iṣẹ́ Jauni fún ọjà tó quality tó dẹ̀ ní ẹ̀dínwó tó rọrùn jùlọ. Fún àwọn rugs lóríṣiríṣi quality rugs ní o, Shaggy Center rugs lóríṣiríṣi patterns, Mobel Center rugs, window blind, Venetian blind, plastic chairs and tables, stone decks and chairs. Àwọn àga ìkọ̀wé fáwọn ọmọ ilé ìwé tí wọ́n fẹ́ ka àkàyege. Ṣe rí àwọn student chairs and desks wọ̀nyí láti factory wa ni o. Ẹ̀yin tó ti kọ́ ilé ìwé yín tán, ẹ tẹ́ ò fẹ́ kí àwọn òbí kí wọ́n dààmú kí ọmọ ṣe wàhálà ń kó àga kiri. Ẹ wá fẹ́ kó àga àti desk sí gbogbo yàrá ìkẹ́kọ̀ọ́ tó wà nílé ìwé yẹn. Ẹ wá bá yín supply ẹ̀ to any length. Kò sí iye tẹ́ ẹ fẹ́ tẹ́ ò ní bá ń bẹ̀. Àwọn security and metal doors fẹ́yìn tẹ́ fẹ́ kó sílé yín. Design footmats lóríṣiríṣi, àwọn office furniture títí dórí àwọn cabinet, àwọn banquet chairs and banquet tables fẹ́yìn olóòtẹ́ẹ̀lì event centers gbogbo tàbẹ́yìn tó jẹ́ wípé ẹ rí àyè tẹ́ ẹ lè kó àwọn banquet chairs wọ̀nyí sí. Tẹ ti ṣe àwọn àyè kan sọ́tọ̀ sílé ìjọsìn yín ni, ṣọ́fíìsì yín ni, sílé ìwé yín ni, tẹ fẹ́ kó àwọn banquet chairs wọ̀nyí sí. Tí wọ́n nílò lọ́fíìsì yìí, Jauni ni kẹ́ ẹ kàn sí, torí kò sí ká lọ kábọ̀ lọ́rọ̀ tiwọn o. Èyí tẹ bá wá débẹ̀ tẹ ò bá bá nínú àwọn products tá a dárúkọ wọ̀nyí àtàwọn materials wọ̀nyí, a jẹ́ wípé factory kankan ò tí ì ṣe jáde ni. Wọ́n kalẹ̀ sí number 57 Ọba Òṣùpá Road tí wọ́n ń pè ní Hospital Road nílùú Àkúrẹ́. Ẹ kàn sí wọn. Ẹ tún lè máa pè wọ́n sórí nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí
8: 08153537777 tàbí 07039126963.
4: Lẹ́ẹ̀kan sí
8: 08153537777 tàbí 07039126963.
5: Ó orí ètò ọjọ́ ọdún náà láwà báyìí a ti wà ní ọ̀dọ̀ bàbá òkè ogun tó wà ní òye mẹ́kúrò nílùú àkúrẹ́ ẹkúṣẹ́ ní bàbá òkè ogun.
9: Akin Atọ́kùn àjíǹde ara ó máa jẹ́ o lọ́mọdé àti lágbàlagbà pàápàá jùlọ àwọn tí ń bá wa dòwòpọ̀ lórí egbòogi wa ta pè ní 24/7 Abba Mixture. Nígbà yìí nímọ̀ràn láti lè jẹ́ pé ká tún máa tẹ̀síwájú nípa ríra egbòogi 24/7 Abba Mixture. Àwọn bàbá wa láyé àtijọ́ wọn a máa jẹ nǹkan lóríṣiríṣi, wọn á ṣe wàhálà láàárọ̀, wọn ó ṣe wàhálà lálẹ́, ṣùgbọ́n tí wọ́n bá délé wọ́n láwọn egbòogi kan àbí méjì tí wọ́n á papọ̀ tọ́jẹ́ pé tí wọ́n bá gbé lura ara wọn ó tún wà kébékébé. Àwọn egbòogi yìí náà ni wọ́n ń lò, egbòogi yìí náà láwá papọ̀ ta sọ́ di 24/7 Abba Mixture. Omi lásán la fi ṣe, kò ní ọtí nínú rárá, kò sì ní nǹkan kan míì nínú, ewé àti egbò lápapọ̀ sí. Ọlọ́mọkùnrin mi báyìí yóò máa sọ pé èyí bẹ̀rẹ̀ sí máa rohun ni, ẹlòmíì bá ṣe wàhálà díẹ̀ báyìí á rí pò ti rẹ̀ hun, ẹlòmíì bá ṣiṣẹ́ ní inú iléeṣẹ́ rẹ̀ tẹ́tọ́ bá délé kò ní lè sojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí ọkùnrin nínú ilé mọ́. Bẹ́ẹ̀ lẹ́rọ olóbìnrin mi pẹ̀lú pápáyà ń gbà tí ó fẹ́ ṣe nǹkan àláàdà rẹ̀ yìí tóbìnrin ń ṣe lóṣooṣù ṣe ni ó máa pariwo pé inú bẹ̀rẹ̀ sí kan òun ni, inú bẹ̀rẹ̀ sí run òun ni. Bẹ́lómi bá lọ sílé ìgbọ̀nsẹ̀ báyìí bí 20 ìṣẹ́jú bí 30 ìṣẹ́jú kò ní rí ìgbọ̀nsẹ̀ ṣe, ṣùgbọ́n tá a bá ti gbìyànjú ta ní egbòogi 24/7 Abba Mixture yìí nínú ilé lágbára ọlọ́run a máa rí pé gbogbo ara wa oríkèríkè ara wa máa wà lálàáfíà. Bàbá jí láàárọ̀ náà ká tó sọun kóhun nínú kinní wa ká kọ́kọ́ mumi láàárọ̀ ká wá gbé egbòogi 24/7 Abba Mixture yìí ká tún gbé sínú ara wa a rí pé ìṣẹ̀lẹ̀ ara wa máa tẹ́ kébékébé. Gbogbo àwọn ọkùnrin obìnrin náà tá a sì rí pé àríṣẹ́ kan ṣe tá a bá ń tun tà èrè gidigidi náà máa rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ti ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tó sì jẹ́ pé lórí pé wọ́n ń ṣòwò nípa egbòogi 24/7 Abba Mixture wa yìí ọlọ́run ti ń jẹ́ báwọn náà máa rí nǹkan gidi pé ṣe. Bẹ́ẹ̀ sì ni àǹfààní tá a ṣe lẹ́kún tó kọjá àǹfààní náà tún wà lọ́dún yìí o, àtìlẹ́yìn tó jẹ odidi masíìnì titun nílé iṣẹ́ 24/7 Abba Mixture yìí. Gbogbo ọ̀wọ́ tó bá fẹ́ jẹ́ alágbàtà fún egbòogi 24/7 Abba Mixture wọ́n pín nọ́mbà yìí 09160 62 62 53.
4: Kéèkù ilé ogbó kó sọ fún Toko wípé Christmas sales ti bẹ̀rẹ̀ ní Yodmin Shoes and Boutique. Ẹ̀yin tẹ́ fẹ́ quality wears and shoes, àsìkò yìí lẹ máa ma ríra lẹ́dínwó torí ọdún la fi ṣe. Àwọn aṣọ lóríṣiríṣi, Turkish shoes, Turkish trousers to grade, Italian shoes, Italian trousers, Spanish shoes and trousers, lè fẹ́ ni men's wears, ladies wears. Ẹ wá fi àsìkò ọjà ọdún Christmas and New Year yìí jàǹfààní ẹ̀ lẹ́dínwó. Gbogbo paramilitary accessories lọ́dọ̀ Yodmin yìí ló bá quality dé. Soldiers boots, police boots, military belts tàbí berets lóríṣiríṣi. Gbogbo private security companies tó ń fi accessories ẹ máa bọ̀. Ẹ̀yin gbajúmọ̀ sọ̀mọ̀rí ìlú tó jẹ́ wípé ẹ ò kì í fẹ́ go less tẹ́ gbàgbọ́ nínú wípé ìrínisí nìsọ̀ni lọ́jọ́. The way you dress, you will be addressed. Ẹ máa lọ sí Yodmin Shoes and Boutique. Ẹ lo opportunity Christmas sales yìí kẹ́ fi kó gbogbo ìfàyí kúrò lẹ̀. Ẹ fẹ́ ra bàtà, ẹ fẹ́ ra cap tàbí belt fọmọ yín lásìkò ọdún yìí, ẹ bọ̀ ní Yodmin yìí. Quality wristwatches to jerry gold tabi leather to joju. Yodmin Shoe and Boutique kalẹ̀ sí number 85 idojukọ Akure City Hall, number 85 idojukọ Akure City Hall, Obadeshida Road, Akure. Bákan náà ni wọ́n ń gbọ́ òṣìṣẹ́ wo, wọ́n ń gbọ́ òṣìṣẹ́ àti àwọn ọmọọṣẹ́, àwọn staff tí ó bá wọn jíṣẹ́ àti àwọn ọmọ tó fẹ́ kọ́ṣẹ́ ní factory. Telephone 08034520455 08034520455 àti 08032297823. Christmas sales ọjà ọdún ní Yodmin Shoes and Boutique ó ti bẹ̀rẹ̀.
5: Ètò ọjà ọdún fọ́dún 2026 náà ni a ti wà nílé iṣẹ́ Fẹ́mi Alágbó báyìí tó wà ní Democracy Park ní Ìsọlọ Junction nílùú Àkúrẹ́. Àyàbá kú iṣẹ́ Fẹ́mi Alágbó.
6: Ẹ ṣe olótùú ó má kẹ́kẹ́ mẹ́ta wa tún rí yín lọ́dún yìí káàkiri máa yín lọ́dún tó ń bọ̀.
5: A dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run iléeṣẹ́ yìí náà ó ń tẹ gbòòrò sí náà. Akílẹ̀ tún ní fún àwọn èèyàn wa lásìkò yìí.
6: Nǹkan tá a ní fún wọn pọ̀ pé Ọlọ́run ti ń gba àwọn Fẹ́mi ṣiṣẹ́ tipẹ́tipẹ́ pé tẹ bá tún wá bí ìwọ tó ti wà rí Ọlọ́run yóò máa gbọ́ mi ṣiṣẹ́ fún ọ. Àwọn èèyàn ló ti ń dúpẹ́ lọ́wọ́ Fẹ́mi Alágbó pé
10: agboto fun won o pa olara mu alega o bi to pe o wojo olorun fun mo atokun na to wojo olorun fun gugu awon lo wa bi o
5: atokun ya to bi lo wojo olorun fun won be amaro ko ka o bi lara ju okurin lo
10: ara o ka kun na lara o tori pe igba mi o problem le wa lara okun se je tin se kisho obin kan lo ma wa ta ba de ti treat won olorun de ma gbowo mi sise fun won in fact inu won du ni mo sha bi e ma di pe lo olorun emi ko lo se awako ni afa
5: mo wo yin se ni
10: lati se fun won bo ko se ri ni ah e ma de sun ya ma bo ni se fe mi alagbo olorun gbowo fe mi alagbo sise gan o fa fari wo to mo bi ti ile se wa wa o wa ni solo junction ni egbe democracy pa mo sha bere pe fe mi alodo fe mi alagbo lo o ma mu ododo mi
5: ari pe oro ina awon bi ni na ni lati so si e ku se o ile se fe mi alagbo
11: yes e ku dede ro iyawo fe mi alagbo lo so ti office wa wa ni isolo junction legbe democracy park iyawon obirin ti o ro mo bi ko ma bo yin ile se wa o a fun won ni ogun to gbe won de ma ri omo gbejo ko to di odun to nbo
5: e ba so address yin ati phone number ta won ma pe yin sile kan si
10: phone number wa ni 0706532 6843 office wa wa ni solo junction legbe democracy park ibelawa 0706532 6843
5: ori eto ojo run na lawa ati wa ni ile ise ts furniture to wa ni dudu yemi lane eni oyimekuro nilu akure e ku se ni ts furniture
12: ah ese atokun ile ise wa ni ts furniture nigeria limited ta wa ni number 2 dudu yemi lane opposite Oyemekun Grammar School awa na la wa ni waju works tele tele o ṣugbọn lese wa ti fi kan le si number 2 dudu yemi lane opposite Oyemekun Grammar School nibi ta ti se orisirisi aga orisirisi bed orisirisi chair dining table ni o dining chair ni o kitchen cabinet ni o wardrobe ninu yara re ni o eyi to je ti Nigeria wa nbe eyi to je toko ku wa nbe iwo na to je pe boya Olorun ti saanu re ti pari ile re o fe se furniture gbogbo mu ile re latokede le to wa sori ero banisoro 08034708872 tabi 091672398 08034708872 ilese ts furniture nigeria limited lati fi gidara orisirisi awon orisirisi chiare eleyi ti nigeria ni awon eleyi toke ogun ni nigba ti won le ba de ilese wa ti won le ba wa wo o ri pe orisirisi nkan lati fi gidara ti bi bayi eyi te ba wa raja losun to koja eyi te ba wa raja nigba to sun ti bere na gbogbo yin le lati ki o mo ba kole ayote ko wa ilese ts furniture nigeria limited ta wa number 2 dudu yemi lane opposite Oyemekun Grammar School ta wa se gba office ti eni o fe se furnish office re pe lese ts furniture a wa bo dara si lese re to je pe ngba ta customer mi le ba wo be won ma pe eh o gbe nkan gidi joko leyi to si je pe owo owo gara a ni fowo na a ni fowo ni olara ba la wo ti e tin lo chair kan ninu ile re o wa ri pe chair yen ogun omo abo ti gbe die ni gbe wa sodo wa awon bo so di titun boyo si fa fowo kun ni to gba yi ta ti se kale ko se yi ti o ro wa lorun ni ile ise ts furniture awon me la wa ni waju works tele tele o sugbon ati ka fi di kale si number 2 dudu yemi lane opposite Oyemekun Grammar School 08034708872 08034708872 opolopo odun la se laye o a ni fodun eleyi se atemo e se pupo
13: ta ba n soro nipa awon to n seto irin ajo lo soke okun America, Canada, European countries a le fowo ro Evershine Films and Travels Nigeria Limited a le fowo ro won seyin atogbagba sun oye o ti le ni ogun odun ta ti n ku awon eyan lo soke okun ti ko bu wa lowo a n ko won lo lati sise a n ko won lo lati kawe a n ko won lo lati lo gbafẹ ko sẹnikẹni ninu awọn agents to da wa mọ to le fọwọ rọ wa sẹyin arin obi lati yọ ifin ọlọtọ lo ni tòun ọtọ ileiṣẹ Evershine Films and Travels Nigeria Limited o ti wa tipẹtipẹ a bẹrẹ lori ka gbe awọn eyan lọ si America ó wà ní number 280 Ondo Road, opposite First Mulak Hotel, Isikan, Lakure, Ondo State, Nigeria. A ti gbé àwọn èèyàn lọ sí Canada rẹpẹtẹ, a ti gbé àwọn èèyàn lọ sí Europe rẹpẹtẹ, UK nkọ́, ẹ má jẹ́ kán tàn yín jẹ́ o. Ilé-iṣẹ́ Evershine Films and Travels Nigeria Limited, ó kọjá bẹ́ẹ̀, ẹ má jẹ́ kí ẹnikẹ́ni fi ẹnu fi ẹ̀gàn ilé-iṣẹ́ yìí. Ilé-iṣẹ́ yìí ti wà tipẹ́, Ọlọ́run dẹ̀ dúró ti wá. Ilé-iṣẹ́ tó wà ní ọ́fíìsì kan ṣoṣo tí ò sá kiri tó dẹ̀ ti lé lógún ọdún tí wọ́n ti wà ńbẹ̀. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹni tó bá mọ pẹ̀ gan àjànàkú lásọ pé tèrè ò tó nǹkan. Ilé-iṣẹ́ Evershine Films and Travels Nigeria Limited, wọ́n kọjá bẹ́ẹ̀.
14: Ẹ pé ilé-iṣẹ́ Evershine sórí nọ́mbà yìí 09036964322. Lẹ́ẹ̀kan sí 09036964322.
5: Ètò ọjọ́ ọdún tẹ̀síwájú, a ti wà ní Ezedok Foods báyìí, tó wà ní Onyarugule Industrial Park nílùú Àkúrẹ́. Ẹ káàbọ̀ lórí ètò ọjọ́ ọdún.
15: Ẹ ṣe olótùú Adẹ̀kúnmọ̀rẹ́ ọdún láti iléeṣẹ́ Ezedok Foods Limited nílùú Àkúrẹ́ takalẹ̀ sí Ondo State Industrial Park fọ́mọ̀ Onyarugule Market níbi tí wọ́n ṣe new flyover sí. Ibẹ̀ la ti ń kí o gbẹ̀yìn oníbàárà wa ọ̀pẹ́ ṣé o gbà rọwọ́ yín o. Àwọn product wa la tún gbé dé o, Ezedok Pounded Yam Flour, iyan funfun ta ti ṣe sí gẹrẹ fún tẹ́lẹ̀ jẹ́, a tún ní Ezedok Coco Yam Flour náà tún wà, tá ń pè ní Manimag ara iléeṣẹ́ Ezedok Food Limited náà ni. A tún ní Ezedok Yellow Yam Powder fún iyan ọ̀lọ̀ tó ti wà ní ìyẹ̀fun tá a kò lè máa rò. Bẹ́ẹ̀ a ní Ezedok Pap Plus Flour. Pap Plus Flour yìí a ti fi oríṣiríṣi àwọn èròjà sí fún àwọn ọmọ wa láti oṣù mẹ́fà títí dé àgbàlagbà. Bẹ́ẹ̀ sì ni a ní Ezedok Gbanunu ní ìyẹ̀fun, a ní ọbẹ̀ ibà ìyẹ̀fun náà, a ní soya milk náà tá a ti ṣe lára ọ̀tọ̀ náà tá a lè máa mu, tá a lè fi mu tíì, tá a lè fi mu àwọn ògìtá ṣe fúnra wa nílé. Bẹ́ẹ̀ kan náà la fi ṣe irú náà, irú gbígbẹ, a ṣe àwọn ẹ̀fọ́ lóríṣiríṣi, a ṣe ilá tá a ti gbẹ náà, ewé gbígbẹ náà dẹ̀ wà náà tá a ti ṣe náà, a ṣe àwọn ẹ̀fọ́ lóríṣiríṣi, irú wà, a ń ṣe beef flour náà fún àkàrà àti mọ́ín-mọ́ín gbẹ̀gìrì àti èkùrú. A dẹ̀ ń ṣe pepper soup spices náà, fún pepper soup. À ń ṣe oríṣiríṣi àwọn spices bíi ginger, garlic, turmeric, fenugreek, fennel, gbogbo ẹ̀ la ní iléeṣẹ́ wa cinnamon. A ṣe oúnjẹ o, ọ̀pọ̀lọpọ̀ máa ń pè wá pé ṣé oúnjẹ síse là ń tà rárá o. Oúnjẹ ta ti ṣe sí ìyẹ̀fun bẹ́ẹ̀ wá lọ sí parí nílé yín, òun la ń ṣe níléeṣẹ́ Ezedok Foods Limited. A tún máa ṣe cargo náà, tá a fẹ́ send àwọn ẹrù lọ sí òkè òkun sáwọn ọmọ yín, sáwọn èèyàn yín, à ń send aṣọ, àbáyọ̀ send aṣọ, àbáyọ̀ send oúnjẹ, bó ṣe bàtà ni, bó ṣe ọṣẹ ni, epo. A máa ń gbé iṣu gan, iṣu tútù tó ti sè rárá. A máa ń gbé Canada, US, UK kan sí wa ní iléeṣẹ́ wa, iléeṣẹ́ Ezedok Foods Limited. Bákan náà a tún ṣe àwọn ohun mímu náà ní iléeṣẹ́ wa, Ezedok Zobo. Kò dẹ̀ kí máa ń bàjẹ́ o, fún patí yín, a bá yín brand ẹ̀, a kọ orúkọ yín sí, a lè fi picture yín sí, àti Tiger Nut náà a lè bá yín ṣe, ká bá yín forúkọ yín sí. Bẹ́ẹ̀ ni a náà wá o, àwọn oúnjẹ, a ní ètò kéré jù lọ́dọ̀ wa ní 700 naira fún oúnjẹ tí wọ́n fẹ́ pín ní patí, gàrí ni, funfun ni, kúkúrú ni, gbogbo ẹ̀ là ń ṣe ní iléeṣẹ́ wa. Èlùbọ́ ọ̀gẹ̀dẹ̀ náà ó wà náà ti ṣe sí gbẹrẹ fún. Àwọn tó bá fẹ́ partner pẹ̀lú wa, bóyá wọ́n ní iléeṣẹ́ ṣùgbọ́n wọn ò lè process fúnra wọn, wọ́n lè kọ̀ sí wa ní iléeṣẹ́ Ezedok Foods Limited. Kankan pátá pẹ̀lú wọn, kan bá wọn máa ṣe ní bag kan lọ padà máa bá wọn fúnra wọn máa brand ẹ̀ ní orúkọ wọn kan bá ṣe fẹ́. Tó bá lè fẹ́ ka brand ẹ̀ fún wọn náà lórúkọ wọn náà, a lè bá wọn ṣe náà. Ṣùgbọ́n yọ àsọyé papọ̀ ó wà fún yẹn, tá máa fún ìbọn condition yẹn náà kò gara. Nọ́mbà wa ni 08035383997 08035383997 èkejì ni 08035780726.
5: Orí ètò ọjọ́ ọdún náà la ṣe wà, a ti wà ní Sanchez Ventures báyìí tó wà níwájú former police headquarters ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ AU's Hotel Nilesha Road nílùú Àkúrẹ́. Ẹ ti mọ̀ wọ́n sí plumbing materials, kò sí nǹkan tó ní ṣe pẹ̀lú plumbing materials tí wọn ò ní bẹ̀. Ẹ kú ṣe ní Sanchez Ventures.
16: Ẹ káàbọ̀ olóòtú iléeṣẹ́ Sanchez Ventures láwàáyé
5: o. Ẹ pẹ̀lẹ́ o.
16: Ẹ ṣe o gan ni sà. Gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe mọ̀ wá pé àníṣe méjì tá à ń ṣe ní Sanchez Ventures, plumbing materials nìkan là wà ń tà ní iléeṣẹ́ tiwa. Ẹni tí tómi bá ti ń gbanú ẹ̀ kọjá, òun lè máa bá iléeṣẹ́ Sanchez Ventures. Àwọn bíi water heater, water tank, water pipe, pipe, water closet, water pump, alorisi door, German door, anti England door, anti Nigeria made, anti bulletproof door. Kitu wa se eniko alawo jacuzzi nlanla to ba eyan meji meta te pe oko ati yawo ma sere nu jacuzzi to ba ti lo ba ti church de lojo Sunday. Wa fi yen relax. Ile se Samsung versions let ma ri. Ile se wa let ma ri popping machine to pe automatic ni to n ba to nu bo oyin abi ko guy a stop fura. To ba ti atun ba ti de atun pick fura. Ile se Samsung versions ko se anything industrial material te ba ni te ni ba ile se ti wa. Anta news adenta retail ti awon yan ba fe ko bi hotel abi awon to se warehouse ko ma bo lodo ti wa ata fun oni price ti o ti e gararara. E ton ta leko ton ta ni Ibadan ni ile se Samsung versions n ta fa awon eyan. Te yan ba raja lodo ti wa to ba lu sheku a tu gba pada a fun lowo awon ko tu fi ra nkan mi. Te ba ra nkan lowo wa te ba ni issue lori e da pada. Nkan ta ba ti ni le fun ni guarantee ni ba ni ile se Samsung versions. Awa ni old police headquarter ni egbe AU's hotel ni ilu Akure nibi. E wole ke park ileise ti wa o se bi te ma park si te ru a ma ba yin pe bi a kan ma lo ti ese moto yin e ra ke ma ku sinu moto yin
5: e ba so phone number si fun awon ti won gbo yin
16: ero ibadan so wa ni 08266793449 08266793449 tabi 09058888750
5: Ori eto oja odun lawa ati wa ni ile ise Amola Healthcare Limited bayi ti won se omimu Amobitas fun ilera gbogbo eniyan e kuse ni Amola Healthcare Limited
17: e ka bo si ile ise Amola Healthcare Limited ile ise Amola lo nse awon egbogi amaraya ati lati da gbogbo egungun ara isun ara

obìnrin lóṣooṣù. A tún ránikẹ́ ìbéèrè fún gbogbo àwọn ilé ìtajà oògùn òyìnbó tí ó bá ti súnmọ́ yín tí àwọn supermarket kí ẹ béèrè fún àtura. A tún fi àkókò yìí sọ fún wa pé Amolab Healthcare Limited tún gbé egbògi Amo HPP formula jáde. HPP ó túmọ̀ sí high blood pressure. Ó gbé jáde fún àìrórun tàbí àwa tí ìfúnpá wa ga. Amo HPP formula ní kí ẹ béèrè fún kí oorun wa lè máa ṣe déédé. Ó dára fún ọmọdé àti àgbàlagbà. Pàápàá jùlọ láti máa relax àwọn system wa. Gbogbo àwọn egbògi wa Amo Bitters, Amo Flush Capsule, Atura àti Amo HPP Formula ni ó gba egbòǹtẹ̀ ìjọba tí a mọ̀ sí NAFDAC approve. Fún ìbéèrè àti àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 07088778855 lẹ́ẹ̀kan sí 07088778855. Ajíǹde ara yóò máa

0: dákẹ́ já dákẹ́ pani láìsẹ̀ ìjẹ̀ ríru lágọ̀ ara kò yẹ ká fọ wẹ̀rẹ̀ hẹ́hẹ́ mú. Ìdí nìyí tí ilé iṣẹ́ Amolab Healthcare Limited fi ṣe àpòpọ̀ ògùn tá a pè ní Amo HBP formula torí bá ń fọ́ni léraléra kó máa rẹ ni dẹ́dẹ́ tàbí káyẹ̀ ni ó máa ṣàdédé já pìpìpì ní gbogbo ìgbà. Amo HBP formula lọ̀rọ̀ kàn yẹn o láti mú kí àgọ́ ara padà bọ̀ sípò ní wàràǹṣẹ́ sà. Àjọ NAFDAC fò tẹ̀lú pé ó dára láti gbógun ti àìsàn ìjẹ̀ ríru lágọ̀ ara. HBP formula ó dára fún gbogbo ẹbí. Ilé iṣẹ́ Amolab Healthcare tọrọ ìlera àwọn ènìyàn jẹ lógún ló ṣe. Amo HBP Amo High Blood Pressure formula ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó ti wà káàkiri gbogbo ilé ìtajà oògùn lárọ̀ọ́wọ́tò yín. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè sórí 08037282633. Ilé iṣẹ́ Amolab Healthcare Limited ló ní ká máa fìgbà gbogbo wà nílera gbangba gidi gbà ní gbogbo ìgbà ló jẹ àwọn lógún.
1: Ẹ pàdé wa lásìkò míì lórí ètò ọjà ọdún. Femi Julius lórúkọ tèmi.

0: iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Ó dọwọ́ àgbàgbà lẹ́nìyàn.

0: ti ibukun olomuwa
1: oro be ba duro sepin oyinbo le be so lori awa o ba o sa lo be so awa wa de de
0: mo kiyin kaabo si ikanni alalubarika lekan si
1: psychology ni ke ma lo before you talk now what is stand by you assimilation sensitivity wa ni
0: mo ti age pe ikanni na lati wa lataaro e seun oju oni ti yin olohun ni se yin leyin nikan
1: before you talk now what is stand by you assimilation sensitivity wa ni
0: e pade mi lori TikTok peace ambassador ẹ̀yin náà lọ darapọ̀ mọ́ wa lórí TikTok kẹ́ ẹ máa wò wá bá a ṣe ń ṣètò
1: yìí.
0: ó tún máa ń wọ̀ ẹ́ńtátẹ́nì jù kẹ́ ẹ máa fetí nìkan gbọ́ lọ. ìwọ náà tiẹ̀ lọ wò ó bí ilé agbára wa ṣe rí. òní sátidé ládàbà.
1: ọmọdé wọn yóò wọ́n máa jẹ́ kọ́ra wọn ó máa jẹ́ kọ́ra wọn.
0: TikTok àkáǹtì mi ó ní peace ambassador ẹ kàn tẹ́ síbi tá ti ní ká ẹ sáàsì yẹn ẹ tẹ peace ambassador.
1: ọgbẹ́rún ẹja wọn kì í máa.
0: àjọ darapọ̀ tájọ máa ṣètò tòní. tájọ mọ best case kẹbẹgẹ tájọ mọ tí bantí.
1: jẹ́rùbọ̀ òjò àwọn ọmọ ẹ̀jẹ̀ kọ́ra wọn.
0: akutukutu ọmọ wo lálàá ọmọ lò nǹkan ọmọ gbé nǹkan àánú.
1: wọ́n máa.
0: ọ̀dà àgbẹnú omi sáráńtẹ́ já àgbẹ̀tì odò dàgbà.

kábíyèsí láàfin o. Kádé ọpẹ lórí kíbàtọ̀ ọpẹ lẹ́sẹ̀. Ìlú kẹrẹ̀kọ́ jẹ́ kó pọ̀ kíni. Bẹ́ẹ̀ni, mo ní kí ìlú kẹrẹ̀kọ́ ṣe kíni kó jẹ́ kó pọ̀ kíni. Bẹ́ẹ̀ni. Ẹ tún máa gbádùn ẹ̀ tẹ̀síwájú sí tí ó máa lọ bó ṣe yẹ kó lọ. Tí lálọ́ máa lù bá kutu, kutu ó sì máa wo tí gbogbo ẹ̀ ọ́ máa jọra wọn pẹ̀lú ògbó ọlọ́run. Ní nǹkan wí tó jẹ́ pé bí gbogbo ẹ̀ ti ń lọ yìí náà lórí ìlú ọ̀wọ̀ náà ni. Mo fi ìlú wọ̀ọ̀wọ̀ mo kí gbogbo àwọn ìlú ti ń bẹ ní.

0: gbogbo ẹ o de ku patapata patapata.
1: Iṣẹ́ gbogbo ènìyàn ló fẹ́ ọdẹ.
0: Sọ́mọ̀rọ̀ dádínáwó àsìfà àlàsáfì lìínà. Ìyẹn ni pé tí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀. Bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀. Ìtumọ̀ gbólò ìyẹn ni wípé òdòdó yóò tanná yóò padà rẹ̀ náà ni. Ọ̀dà kọ́lọ̀ ń fún àwa náà lẹ́mìí àtàlàáfíà gbogbo àwa tá a jọ jẹ́ mate báyìí. Gbogbo àwa tá a jọ wà ní late 40 early 50.
1: Ọ̀rẹ́ ní ọjọ́ ní ẹ̀.
0: Ẹja ro 30 years máa yé wa tọ́lọ́ ń bá fún wa láǹfààní ẹ̀ ní o tá a sì ń bí ọlọ́run kó fún wa.
1: Ayàn ló lè ta ẹja o, àìlápọ̀ ni ṣùgbọ́n àfòyó.
0: Ntí ó yà wá lẹ́nu ni wípé ọ̀pọ̀lọpọ̀ wa àbọ̀ ó ti bọ̀ o.

0: agbára wa bó ṣe rí yìí kò lè rí bíi ti tẹ́lẹ̀ mọ́ a lè máa lọ kébékébé ká máa bọ̀ kàbàkàbà bíi ti tẹ́lẹ̀ mọ́. Àwọn nǹkan kan wà tó jẹ́ pé wọ́n ò ti máa ṣe fún wa tí ó jẹ́ pé fúnra wa la máa ṣe mọ́.
1: Ojúlé kan sáré kọjá lọ o. Ẹ máa jó mi dídọ́gbọ̀n pọ̀.
0: Àwọn ọ̀rọ̀ kan ń bẹ tí wọ́n ti máa ní ẹ má jẹ́ bàbá gbọ́ o ẹ má jẹ́ wọ́n gbọ́ wọ́n ti dàgbà ńgbà bá dé láàmọ̀ fún wọn ní làbárí ẹ̀ ẹ má jẹ́ wọ́n gbọ́ o. Ayé ó ti máa reject èèyàn díẹ̀ díẹ̀ wọ́n ó ti máa practice lójú èèyàn wípé wọ́n ń bẹ láyé ni ẹjá máa ṣe nǹkan tó jẹ́ wípé ńgbà wọn ò bá sí ń bẹ̀ mọ́ náà ẹjá máa ṣe lójú ayé wọn tá tó lè máa ṣe lẹ́yìn ayé wọn náà. Kìí ṣe gbogbo nǹkan ni wọ́n máa gbọ́. Gbogbo àwọn oúnjẹ tí ń dùn lẹ́nu wa yìí kò ní lè dùn bíi tìgbà náà mọ́. Gbogbo àwọn iṣẹ́ tá à ń ṣe tá a fi ń rí ọ̀nà jẹ ìmú tá a fi ń ná tá a fi ń lò agbára wa ò ní lè ka bíi ti tẹ́lẹ̀ mọ́. Ẹ pàdé ẹ̀mí lórí TikTok Peace Ambassador kẹ́ ẹ bá mi ṣí a ẹ̀.
1: Fújì rọ́pọ̀pọ̀ fojú ló fújì rọ́pọ̀pọ̀.

ẹja pèsè fún ọ̀la láti òní wa. Bó la ṣe lu ọ̀la tí ó da, olóyẹ kó jẹ́ question ìbéèrè tí ó mọ wá sórí ẹ̀mí wa. Àwọn tí ò tí di grandpa lónìí, ńgbà bá rí bí ọdún márùn-ún, ọdún mẹ́wàá sí, wọ́n ti ń di grandpa. Àwọn àṣẹ́sí kan bẹ tá pàtì torí kí ọ̀la wa kó le dùn. Béèyàn bá ti ń wọ bíi 40 sókè, ó ti yẹ kó máa yí àwọn ìwà kan padà kí ọjọ́ iwájú rẹ̀ kó lè da ju bí ti ń lò bọ̀ tẹ́lẹ̀ lọ.

mọ̀ wípé àwọn ìwà kan bẹ tó jẹ́ pé èèyàn wù nígbà tí èèyàn bẹ léwe bí kéèyàn mọ bínú àbíjù nígbà tí èèyàn ò tí mọ bílé ayé ṣe rí nìyẹn èèyàn bínú àwọn gbogbo èèyàn ni ọmọ bẹ pé mọ ṣe bẹ́ẹ̀ ó ti tó ẹ foríjìn ẹ jẹ́ ká pa irú ìwà bẹ́ẹ̀ tì bí èèyàn bá ti dàgbà kì í ṣe gbogbo ìwọ̀sí lèèyàn máa ń kọ̀. Èèyàn bá ń kọ gbogbo ọ̀wọ̀ sí irú ẹni bẹ́ẹ̀ àwọn nǹkan kan bẹ tí ò ní máa bọ́ sí fún. Bẹ́ẹ̀ èèyàn bá ń kọ gbogbo ọ̀wọ̀ sí àwọn oore kan bẹ tí ò ní máa tẹ èèyàn lọ́wọ́.

ìyàwó ilé bá ń kọ̀wọ̀ sí kò lè pẹ́ńlé ọkọ. Bí baálé ilé bá ń kọ̀wọ̀ sí lákọ̀jù kò lè ní ìyàwó lọ́ọ̀dẹ̀. Irú wọn ò lè níyàwó lọ́ọ̀dẹ̀ torí pé ẹ ń bá kọ gbogbo òwò sí wàhálà ni. Ilé ayé ìgbà kan máa ra kọ̀ọ̀kan òun náà nílé ayé. Bàbá bá ń kọ̀wọ̀ sí ìlú a máa tún márùn-ún.

0: rẹ bá kọ̀wọ̀ sí a máa tú orílẹ̀-èdè. Ẹyin gan láàrẹ wa lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀rí Bọ́lá Ahmed Tinubu. Ìwọ̀sí táwọn èèyàn fi ń lọ̀ wọ́n wọ́n ń pèyàwó wọn ní ìyá alákàrà. Gbogbo orí sósù mi di àlókù bìtìbìtì tí wọ́n sọ pé ìyá alákàrà ìyá alákàrà. Ọmọ tí ò gbọ́dọ̀ fọwọ́ kan bàtà ẹsẹ̀ wọn gan ó ń pèyàwó wọn ní ìyá alákàrà. Bọ́ba jẹ́ wípé ààrẹ orílẹ̀-èdè wa ń wò wípé what is that nonsense? Ẹ sì lè mọ̀ pé ìyàwó mi ní ìyá alákàrà tó náà fẹ́ kọ̀wọ̀ sí ọ̀hún. Nǹkan ọba bàjẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ìṣùgbọ́n wọ́n fi sosùn wọ́n fi para ni. Nígbà àwọn gan fẹ́ address àwọn èèyàn wọ́n ní hello ladies and gentlemen.
1: Ètùmọ̀lẹ̀ fi iṣẹ́ ìwà gbogbo wa.
0: Ẹ̀bà ẹ̀bà ẹ̀bà tẹ́mọ́lẹ̀.
1: Ètùmọ̀lẹ̀ fi iṣẹ́ ìwà gbogbo
0: wa. Nígbà àwọn náà gan tí wọ́n fẹ́ address public tí wọ́n kí ladies and gentlemen.
1: Tàmàdù ló dá fún ti sílẹ̀.
0: Wọ́n kí àwọn sẹ́nétọ̀ ńgbà wọn kí yàn next ìyá alákàrà wọn kí. Sẹ́ra rẹ̀ wá gan-an. Ó ga ọ́. Ńgbà wọn kí àwọn èèyàn next ìyá alákàrà wọn kí ìyàwó my able wife ìyá alákàrà.
2: Ọlọ́run máa dágbé ságan.
0: Ẹ̀bà.
2: Òun ojú rí make me strong.
0: Ṣé ẹ mọ̀ pọ́ ní Sátidé Lákùrẹ́?

0: ni lẹsẹ.
1: Iwọ náà gbọ́ ṣẹ́ wo.
0: Ìṣòro ọlá pa mú rẹ̀ tètè dára. Ṣé ní máa fún òjì?
1: Sórí pé jọra wọn ni, ṣùgbọ́n yàtọ̀ síra wọn.
0: Mọ́kárí ìrìnàjò wà ní ayé kan. Mọ́kárí oya adé nínú kan.
1: Àdàbà 88.9 FM ni wọ́n ń pe rédíò eléyìí. Bó dẹ̀ ṣe ń pàdé mi lórí ètò, lórí TikTok. Ìwọ náà máa ṣe àyà ògo rí ọ̀tàn.

0: Yọ̀tàn bíi ti tẹ́lẹ̀, yóò tún tàn ju ti tẹ́lẹ̀ lọ. Ọláàrí ọmọ pọ̀ sí pẹ̀lú ògo Ọlọ́run.
1: Ẹja ńlá lè mi ọ̀ríkìnà gangan.
0: Ẹyẹ kọ ìwọ̀sí ní ìkọkúkọ̀, lóòótọ́ ni wípé ìjọmọnìyàn ọmọ kọ ìwọ̀sí lára èèyàn. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ìwọ̀sí lèèyàn kọ̀. Bóbìnrin bá ń kọ gbogbo ìwọ̀sí, a máa sọ adé orí ẹ̀ dànù. Bẹ́ẹ̀ ni, bó bá ń kọ gbogbo ìwọ̀sí fọ́kọ ẹ nínú ilé ọkọ ẹ, gbogbo ohun tí ìyọkọ ṣe fún ẹ, òun náà ló fẹ́ máa rírò. Gbogbo ohun tábùrú ọkọ ṣe fún ẹ, gbogbo ẹ ló fẹ́ máa rírò. Bí èèyàn bá wà lẹ́nu iṣẹ́ ìjọba tó ní pé gbogbo ìwọ̀sí lọ fẹ́ máa kọ̀, o ò lè rágbèga lẹ́nu iṣẹ́ ìjọba. Ohun tí mò ń wí ni pé obìnrin tí ń bẹ́ ń lé ọkọ tí ń kọ gbogbo

0: ẹjá tún ọjọ́ ọ̀la wa ṣe lẹ̀ ká ní sùúrù pẹ̀lú àwọn ìwà àdání wa ìwà tọ́lọ́run dá mọ́ wa ká máa rántí pé bí òní ti rí ọ̀la ò tiẹ̀ lè rí bẹ́ẹ̀ ni. Àlàáfíà tá a fi ń lo òní ọjọ́ orí tá a fi ń lo òní yóò tún yàtọ̀ fún tọ́la. Ẹ̀dá kan lè máa bẹ láyé kọ́ mọ́ ṣàìsàn ṣùgbọ́n nígbà tí bá ń dàgbà gbogbo àwọn ẹ̀yà tí ń bẹ lára rẹ̀ yóò mọ rẹ̀ wọ́n gbogbo ẹ̀ ó mọ wálẹ̀ bó ṣe lè sáré tẹ́lẹ̀ kò lè sáré bẹ́ẹ̀ mọ́. Ìpele kan sí ìpele kan ayé máa ń fúnni lórúkọ tuntun ńgbà kan náà ń pè ní ọ̀hún wọ́n mọ̀ pé ní you this boy ìwọ ọmọ yìí ìwọ ọmọ ẹ̀ ó yá wá ńgbọ̀ ọba tún yá wọ́n tún máa sọ wípé ọya wọ́n tún pa orúkọ ẹ̀dà. Wọ́n pa orúkọ ọ̀rẹ́ dà sọ́mọ̀ pé ìwọ ọmọ yìí ni wọ́n ń pè ọ́ tẹ́lẹ̀.
1: Agbájé barista.
0: Wọ́n tún máa àwọn kóòtù máa pè ọ́ bọ̀dà bọ̀dà ọ́yá wá pẹ̀lú respect.
1: Ìráyìnde agbájé barista.
0: Ngbọ̀ báyá wọ́n máa pè ọ́ bàbá àbúrò ọ́yá wá.
1: Táyìn la mi dé fún Kùnwárà.
0: Ọ̀ndágbére fáyé díẹ̀ díẹ̀ nú wọn bá ti ń pè ọ́ bàbá àbúrò. Ngbà báyá yóò tún dàgbà ju pé kí wọ́n tiẹ̀ máa forúkọ ọmọ rẹ pé ọ lọ ẹnu ó tún ti máa ti àwọn èèyàn láti máa forúkọ ọmọ rẹ pé ọ.
1: Orin wa sí láyìnde ọmọ.
0: Ọwọ́ àárẹ̀ tó ju ọlọ àti tí ò ju ọlọ wọn máa pè ọ́ dádì dádì ẹ kú ijọ́ mẹ́ta o. Bọ́ ọba ti ń gbàkúnlé àwọn tó dàgbà ayé ń ti ọ lọ jáde díẹ̀ díẹ̀ nu. Ẹgẹ́ tún ọ̀la wa ṣe láti òní ẹ mọ́jà máa bínú ìbíkúbi.
1: Ilé bàtà ń dùn.
0: Ẹgẹ́ tún lé wa ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ni wọ́n ba ìdílé wọn jẹ́. Ọ̀dà kíni Serious Matter Tọ̀sán yìí.
1: Wọ́n ilé pẹ̀ tó ń dùn.
0: Serious Matter Tọ̀sán yìí 08162519911. Nọ́mbà tẹ́ pè wá sí nìyẹn 08162519911.
1: Àdàmú sákàrà ń sọ tí ẹ lọ́dọ̀.
0: Serious Matter Tọ̀sán yìí ó ní wípé ẹ rí pé tẹ bá ní káwọn èèyàn máa sọ aburú ti ń bẹ nínú Nàìjíríà àṣìṣe àwọn olórí wa wọ́n sọ ní ìsìn ìtílẹ̀ òkun a lè mọ́ rìkọ́là lónìí tí ó pọ̀ bẹ́ẹ̀ ni.
1: Jùmọ̀bá kẹbàrú sáàtì.
0: Ṣùgbọ́n lónìí kí lórí tó dáa tó wà náà Nàìjíríà tí ẹ tiẹ̀ mọ̀ bá ṣe máa ń sọ gbogbo ohun tí ọ̀dánù Nàìjíríà this Nigeria is very something Nàìjíríà ìṣekiní kan èmi ò ní bá wọn sọ sọkúsọ. Kí ni wọ́n tiẹ̀ rí tọ́ da tọ́ wà nù Nàìjíríà tó fi appreciate pé ọlọ́run ṣeun inú Nàìjíríà ni wọ́n dá mi sí.
1: Ibo payé ìwà lè mọ̀.
0: Ṣé ẹ rí mi ẹjẹ́ mi ọ̀kọ́kọ́ sọ tèmi ẹjẹ́ ọ̀kọ́kọ́ sọ tèmi kíní kan tí mo appreciate nínú Nàìjíríà ni wípé wẹ́dà wa kọ̀ láfiwé.
1: Ní kíngà omi ń ṣe tó ń sọ.
2: Tálẹ̀ tálẹ̀ kíwé ọlọ́ṣọ́ láfiwé tó ṣe tálẹ̀ kíwé.
0: Ṣé ẹ rí wẹ́dà wa tá ń lò yìí ẹ wo gbogbo àgbáyé pátá pátá pàtàpátá kọ̀ láfiwé o.
2: Tó ṣe tálẹ̀ kíwé.
0: Lẹ́nu ọjọ́ mẹ́ta ní orílẹ̀-èdè Germany. Ó ní wọ́n sọ wípé òòrùn ràn láràn jù wọ́n ní hot temperature débi wípé tí wọ́n bá gbé epo tí wọ́n gbé sínú air fryer sínú fry pan tí wọ́n wá gbé síta epo yẹn ó sì gbóná débi wípé wọ́n lè fi dín ẹyin. Àwọn ìjọba wọn wọ́n wá pọnmi sínú ọkọ̀ wọ́n wá ń fọ́n sí àwọn èèyàn lára káàkiri ń gbòòrò. Ní orílẹ̀-èdè Nàìjíríà ní àyín gbogbo àwọn nǹkan wa ní máa ń wà normal. Mo ti lọ sí àwọn orílẹ̀-èdè káàkiri. Láwọn àsìkò míì bí n bá lo àwọn orílẹ̀-èdè kan nú kótùtù ò mú jù. Kò tiẹ̀ mọ́ báyàn lára mú kéèyàn mọ́ lè jáde síta gan. Iná ilé la wà. A ní lè jáde. Mo lọ sí àwọn orílẹ̀-èdè míì tó jẹ́ wípé ó gbóná ni bí nǹkan míì lálálálálálá. Nígbà tí n bá fi lu ọ̀sẹ̀ méjì ní àwọn orílẹ̀-èdè yóò ti sú mi. Mo appreciate pé weather orílẹ̀-èdè Nàìjíríà is one of the best in the world. Ẹyẹ wo tó òjò bá ti ń rọ̀ jù lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ tó òjò ń rọ̀. awon omo orile de Nigeria tun tin so pe ah Olorun eleyi po e ri po tun ti slow down bayi o tun ti slow down
1: orin number 1
0: oro wa ta ba nso bayi inu eti Olorun ni tin dun Olorun de fun wa ni response lese kese bo oru ba moju awon eyan mo wi pe ah oru ipo Olorun oru ipo ngbo ba ya e tun wa ri wi pe oru yen gan yo tun ma lo le otutu o tun ma mu ojo selule kabiyesi Olorun Olorun to gbe Nigeria ka ibi to ni apere to da adupe o emi le so eleyin nipa Nigeria kini wona le so to da nipa orilede Nigeria 08162519991 elu eka so
3: olu aye ti ban ti
0: koni baje fun yin
3: o ko jo meta o
0: e seun pupo o
3: ki yen pe ti gan
0: e seun
3: o pupo ti ni jina kasafa mo ku lata ide ofese seri nkan kan ti mo ko mo gbadun Nigeria pe Nigeria lolo da mi si
0: kabiyesi
3: akoko ma gbadun pe weda da ni Nigeria ni ngba mo gbadun pe weda da Nigeria ko si nkan ti ma si Nigeria teni o ni so si bi to ba ti mo kan to se iyen lo be nkan ti mo to like Nigeria ni pe a mo gbogun tira wa pe ta ba fe se nkan rere ka ti goke ti mo feel like Nigeria ko ni e
0: e wa
3: o ma gbogun tira wa a le debi ta lo to ma gbogun ti o ti to ba debi to lo tan a mo Nigeria na to wa ma pada rere ti e pada mo mo wa koko gbogun ti o lala koko to ma ti pe nkan rere to fe se ti mo feel like Nigeria niye
0: won ma royan lagbara latari ki won gbogun ti yan
3: won royan lagbara iko to ba dojo waju yin wa fi litan rere so ni Nigeria ti mo feel like Nigeria niye oruko temi ni Nigeria kasafa mo ku lata ide opese e gba ti ban ti ko mo lo e fun an mm
0: e se pupo awon alofa pasuma niye awon ti oga nla awon oga nla niye nje mo ko mi na ti di camp hello e ka san o kilo ko yin bo le tin pe wa o
3: e mo ko eto alara ire lati go re ni o
0: e se pupo
3: ya ne bi to ti e mu wa loni nkan je temi feran orilede lopolopo o je orilede ti n san fun wara ti fun oye tolorun le ni fe wa ṣùgbọ́n àwa jìnnà sọ́nà ṣùgbọ́n ọlọ́run ní ìfẹ́ wa.
0: ọlọ́run ní ìfẹ́ wa
3: bẹ́ẹ̀ ni. so tabanikade tó wo àwọn resources wa tá a ní náà ó ṣàfihàn ṣe wọ́n lè ṣe ló dàbí ẹ̀yà ìsírẹ́lì so nínú bíbélì so ọlọ́run ní ìfẹ́ wa ọlọ́run ní ìfẹ́ wa ṣùgbọ́n àwa la jìnnà sọ́nà
0: ọlọ́run ní ìfẹ́ wa a jìnnà
3: sọ́nà bẹ́ẹ̀ ni
0: ẹ̀ṣẹ̀ púpọ̀.

0: 0816251991 lẹ́ẹ̀fi láǹfààní láti pè wá. Hello.
1: Hello.
0: Ẹ káàsán.
1: Ẹ káàsán sà.
0: Inú ọkọ yín gbọ́dọ̀ ti ń pè wá o.
1: Ẹ̀sán ẹlẹ́rọ ló ń sọ̀rọ̀ láti ìran àkókò.
0: Ẹ̀sán ẹlẹ́rọ láti ìran àkókò.
1: Bẹ́ẹ̀ ni ẹ kú ètò sà.
0: Ẹ ṣeun púpọ̀ ẹ̀ bàbá mi.
1: Nǹkan tí mo fi láìkè orílẹ̀-èdè Nàìjíríà yìí ó pọ̀, mo máa sọ díẹ̀ lára ẹ̀.
0: Ẹja gbọ́.
1: Irúgbìn ní orílẹ̀-èdè Nàìjíríà, kò sí àwọn irúgbìn tá a fi sílẹ̀ tí ò ní wù tí ò dẹ̀ ní méso tó da jáde. Ìyẹn ẹ̀kan. Gẹ́gẹ́ bí ẹ ti wá ṣe àlàyé náà nípa ti wẹ́dà, ẹ rí orílẹ̀-èdè míì wà tó jẹ́ pé wọ́n lè wọ aṣọ bí mẹ́ta sórí ara nígbà kan ṣoṣo. Nítorí orílẹ̀-èdè Nàìjíríà ò rí bẹ́ẹ̀. Nípa àwọn resources tọ́lọ́run fún Nàìjíríà ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ tó fẹ́ jẹ́ pé kò yẹ kí ọmọ Nàìjíríà kọ̀ọ̀kan ká lè tòṣì tó yẹ ká máa jẹ ká máa mú. Ṣùgbọ́n ìwà wa lórílẹ̀-èdè Nàìjíríà kò dáa.
0: Ẹ ṣeun.
1: Ṣùgbọ́n a ti mọ̀ pé Ọlọ́run nífẹ̀ẹ́ Nàìjíríà, so ìfẹ́ Ọlọ́run náà kò ní fi wá sílẹ̀.
0: Ẹ ṣeun.
1: Ẹ kú ètò.
0: Ami.

0: Blue Sky Mall. Ilé ìtajà ńlá nílùú Àkúrẹ́. 24/7 láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́. Wọ́n fi ń ṣílé ìtajà yìí o. Supermarket tó fẹ́ wà mẹ́.
1: Fún gbogbo èrò nílé, èyí tẹ nílò fẹ́ bí yín àti èyí tẹ nílò fún ara yín. Ilé oúnjẹ ìgbàlódé ìtú wà ń bẹ̀. Oúnjẹ ilẹ̀ yẹ́ tuntun kì òkun. Ìbá ìjẹ́ ní take away. Blue Sky Mall á package ẹ̀.
0: Wọ́n tún ní ààyè fún smartphones lóríṣiríṣi. Fún gbogbo ẹ̀yin tẹ dárú ẹ̀ mọ̀. Smoothie, ohun tẹnu oúnjẹ àtàwọn ohun tẹnu mu gbogbo.
1: Bí ìtẹ̀ fẹ́ rà lẹ́yẹ yọ àbẹ́yàn lára tó tà.
0: Bàbá ń bá rí ìwádìí ti bàbá ńlá búrẹ́dì Blue Sky Mall tó gàgàrà tó gogoro. Tọ́mọ ọdún mẹ́wàá ò lè dágbé. Àjẹgbádùn ni fún gbogbo ẹbí. Number 49B ìsìnkàn roundabout nílùú Àkúrẹ́ la gbé kalẹ̀ sí. Telephone 0704025 5164.
1: Fún gbogbo ìgbà 24/7 lẹ́yìn máa bá wọn ṣiṣẹ́ wọn ní sẹ́pẹ́.
2: Blue Sky.
0: Ti ara rẹ lọ́rùn kó o bèrè ohun tó bá fẹ́.
3: Ẹ ṣeun púpọ̀, ẹ ṣeun púpọ̀, ẹ ṣeun púpọ̀. Nípa ti Blue Sky Mall, ẹ jẹ́ kí n ṣe báyìí. Ilé iṣẹ́ kan bẹ tí màá pe nọ́mbà ẹ̀ fún yín. Gbogbo ẹ̀yin tẹ bá ní driver's license. Kẹ́ ẹ kàn sí ilé iṣẹ́ ọ̀hún. 080-32-15-16-17. Tẹ ní driver's license ni o. 080-32-15-16-17. Discount work, una lè fẹ́ lọ ṣe mbẹ̀. 080-32-15-16-17. Nípa ti Blue Sky Mall, ìwọ tó bá mọ̀ wípé o ní OND, NCE, tàbí tó bá ní BSC, tàbí HND, o náà ni kẹ́ lọ sí Blue Sky Mall. Blue Sky Mall, o lè pe 080-32-15-16-17 náà fún yẹn. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin tó bá jẹ́ pé tẹ́ fẹ́ ṣiṣẹ́ gẹ́gẹ́ bí mo ti wí, ìyẹn ní Blue Sky Mall. Blue Sky Mall, ẹjẹ́ iṣẹ́ báyìí náà, tó mọ̀ pé o fẹ́ ṣiṣẹ́ Blue Sky Mall. Ẹ lè pe nọ́mbà ilé 081-488-19263. 081-488-19263. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣiṣẹ́ ní Blue Sky Mall, tẹ́ ní àwọn qualification tí mo wí yẹn. Tàbí tó bá jẹ́ tó lè ṣiṣẹ́ dispatcher tó lè wá ọ̀kadà, wọ́n ń pè ọ́ náà ní Blue Sky Mall. Blue Sky Mall, níbẹ̀ náà la wà, mò ń bọ̀, àwa tí o ní sùn.

0: Hello, Akasa.
1: Hello, Akasa.
0: Kí ló rúkọ yín bọ́lẹ̀ tí ń pè wá o?
1: Apá àdìjẹ ládùn alátẹ̀rẹ̀ ni.
0: Ẹ̀ṣẹ̀ púpọ̀.
1: Ẹ̀lẹ́gà.
0: Kí ni tẹ́ ẹ rí tọ́ dáa tọ́ wà náà Nàìjíríà?
1: Mo fi lágbèrè Nàìjíríà ó pọ̀. Àkọ́kọ́ wẹ́dà wa dà nínú òrùn-òmùrùn-ún jù. Òjò ọ̀pọ̀ jù. Ọyẹ́ ọ̀pọ̀ jù. Oru ọ̀pọ̀ jù. Ẹlẹ́ẹ̀kejì ilẹ̀ tọ́lọ́run fa da. Àlùmọ́ọ́nì tó dẹ̀ tún pọ̀. Ẹlẹ́ẹ̀kẹta gbogbo ọmọ Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ àìsànlẹ̀.
0: Àìsànlẹ̀.
1: Gbogbo ìyá ìdíyà wulẹ̀ ọ̀pọ̀ tó máa là. Àmọ́ tó wá ṣẹlẹ̀ ni pé níbi tọ́lọ́run tá a wí gan Nàìjíríà dẹ̀ ń ṣe lọ ọlọ́run dẹ̀ fẹ́ràn wa.
0: Ọlọ́run dẹ̀ fẹ́ràn
1: wa. Àmọ́ àwọn fẹ́ràn ara wa. Èyí kankan bá dé ní Nàìjíríà kó dàbí tẹnì kan á dàbí ètò gbogbo tá a fẹ́ ká kóra àdẹ ni kó lọ́ọ̀bì kan.
0: Ọ̀dà ṣe ẹ̀rí nǹkan kan sọ tọ́ da nípa àwọn olórí wa ṣe mọ̀ pé kò sí ibi téèyàn ò lè kù sí béèyàn bá ti rí kó burú tó yóò níbi kan tó ti da kí lẹ rí tó da nípa àwọn olórí wa.
1: Àwọn olórí wa ọlọ́run ṣàánú fún wa ẹ̀jẹ̀ ló ń ro gbogbo wa ẹ̀jẹ̀ ló ń ro àwọn náà ó fẹ́ rò pé ẹ̀jẹ̀ tí wọ́n fi bí Nàìjíríà ẹ̀jẹ̀ ìmátara ẹni nìkan.
0: Ọ̀dà
1: ló ń ṣe àwọn náà.
0: Ntọ́ da la fẹ́ sọ ń pa wọn lónìí àbẹ́sọ̀ kejì ẹ̀ṣẹ̀ púpọ̀.
1: Gbogbo àwọn olórí wa kálukú náà ní ṣe ń fi pẹ̀ka
0: ẹni
1: gbogbo olórí ti pọ̀ tó yẹn kálukú láàrin tí kálukú ṣe.
0: Bẹ́ẹ̀ni.
1: Kò sí olórí kan náà ni pé dáadáa tó ṣe rè. Àmọ́ àwọn ọmọ Nàìjíríà a kì í wo dáadáa n tí ò da là á máa wò. Ṣé ìdí àwọn gbogbo ṣe dáadáa? Báyìí ni mo kú ṣe dáadáa, wọn ò ní ṣe dáadáa.
0: Wọn ò ní ṣe dáadáa.
1: Mo ṣe dáadáa ló ń fa àwọn olórí náà. Tá a bá ń yìn wọ́n ṣe lágbádá ṣe dáadáa, àwọn olóògbà kémi náà ò ṣe dáadáa bó ti ṣe. Àmọ́ bí àti ìbílẹ̀ ó ṣe tó, ìpè la máa fi ránṣẹ́.
0: Ẹ ṣeun. 081625.

0: se mo pe mo le en to ba ni driver's license mo ni ko pe 08032151617. Hello, e ka san
1: e ma ku eto
0: e seun baba mi ojo ni tiyin
1: Ọlọ́run a máa fún yín sí o.
0: Àmì, àmì, àmì, àmì.
1: Ẹ ò ní tẹnu gbógbé ọwọ́.
0: Àmì, àmì, àmì, àmì.
1: Ṣé rédíò àdàgbà kò ní bàjẹ́ o?
0: Àmì, àmì, àmì, àmì.
1: Mo gbádùn ètò yín yẹn.
0: Ẹ ṣeun púpọ̀, ẹ ṣeun púpọ̀.
1: Ọlọ́run a máa fún yín sí o.
0: Àmì, àmì.
1: Ṣé o.
0: Ẹ ṣeun. Kí lẹ rí tó da nínú Nàìjíríà tí Nàìjíríà fi ń wù yín? Pẹ jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà.
1: Ohun tó da ní Nàìjíríà pọ̀. Gẹ́gẹ́ bí bàbá yìí ti sọ lẹ́ẹ̀kan. Ọlọ́run fi gbogbo tẹwa lọ́rùn ní orílẹ̀-èdè.
0: Kábíyèsí.
1: Kò sí àwárí òkun ta lè tẹ̀sùn. Bí nǹkan ọ̀gbìn lánìí kò sí. Àbí ọrọ̀ ajé. Àbí wẹ́dà wa gbogbo ẹ̀ ló wá. Ọlọ́run mo fẹ́ lè sọ pé Nàìjíríà dandan ọlọ́run jókòó sí.
0: Bẹ́ẹ̀ni. Awalakẹ́ bàjẹ́ Elédùmarè òun la fi ń yọ ayọ̀ káyọ̀.
1: Bẹ́ẹ̀ni. Òjò tá a ń sọ pé ó pọ̀ yìí. A rí ibi tí ò ti tí ìrọ̀ lọ́dún yìí. Orílẹ̀-èdè kan wà bóyá ẹ̀ẹ̀kan lọ́dún lòdò mọ́ ọ́rọ́.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Ẹ bá wulẹ̀ wa kò sí nípa àgbèsè tí ò dá. Mo kò sọ wá wa yìí tó wà mí. Nípa ti àwọn olórí tẹ ń sọ. Ọ̀pọ̀lọ́ ní tá a bá sọ̀rọ̀ débi rù.
0: Káfù. Káfù. Ọdẹ ẹ ṣeun o. Ojú ò ní tì yín. Mo rò pé ẹni pé káfù yín ò ní.
1: Owó ni mo fà yẹ.
0: Ẹ ọ̀dà.
1: Now, ìbéèrè tí mo fẹ́ bèrè ni pé ṣé lára àwọn láti gbà tí Nàìjíríà ti bẹ̀rẹ̀ títí tìsí ilé ń sọ àbí lára àwọn olórí.
0: Ẹyin tá a kan sọ ni wípé àṣàrí dáadáa náà táwọn olórí wa ṣe àwọn oore tí wọ́n ṣe fún wa àbí olórí kan lọ́sà mú fóònù tájọ́ fi ń bára wa sọ̀rọ̀ iwá.
1: Àtẹ̀sínú tó bàjẹ́ lákòókò tí ẹ̀ náà.
0: Bẹ́ẹ̀ ni náà la sọ ìpé dáadáa wọn la fẹ́ sọ
1: lónìí. Àwọn olórí ti dá mi. Àwọn èèyàn láti gbàdúrà kò sí àti ẹ tó kárápà àti ẹ tó ya wèrè kò sí yàtọ̀ láàrin wọn.
0: Ọ̀dà ẹ ṣeun torí kálẹ̀ fẹ́ lomi láàyè láti pè ẹ ṣeun púpọ̀ ojú òní tí yìí. Ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun. 08162519991. Kí ni dáadáa tó orí sọ nípa orílẹ̀-èdè yìí? Ẹlò ẹ káàsán o.
2: Ẹlò ẹ káàsán olóòtú.
0: Kí ló kọ yín ibo lẹ ti ń pè wá o?
2: Olùwàwọ̀ pẹ̀lú mi ló ń sọ̀rọ̀ bàbá ìyanu láti Ifọ̀.
0: Ẹ káàbọ̀ sórí ètò.
2: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun ẹ ṣeun.
2: Ọlọ́run ní Bàlásà yìí ń jẹ́ o.
0: Àmì kí ni dáadáa tẹ́ ẹ rí sọ nípa Nàìjíríà yìí?
2: Tá a bá ní ká wo Nàìjíríà, ọmọ dà ló dà sẹ́gbẹ̀ẹ́ o. Ẹgbẹ́ ò kí ń ṣe ilé ọmọ o. Kò sí orílẹ̀-èdè tá a lè fi wé Nàìjíríà o. Èmi di lẹ́yìn tó jẹ́ pé ó lọ sí Dubai. Ó ní ṣe náà máa ń gáìdì wọn bí gbàdí yẹn bá ń gáìdì ewúrẹ́ àbí adìyẹ. So àwọn náà la tún ṣe wọ́n lọ títí wọ́n á fi lọ wọlé lọ sùn. Kò sáàyà ti rìn káàkiri ìgboro. Náà nílùú òyìnbó tá à ń sọ yìí náà èèyàn kan lè dédé máa rẹ́rìn láàrin títì. Bí bàbá yìí tá a kan lè dédé máa rẹ́rìn wàá kan máa sọ̀rọ̀ wàá máa rẹ́rìn láàrin ìta gbangba.
0: Ọ̀rẹ́
2: mi ní báyìí nìsí. So freedom yẹn so pọ̀. Ọ̀dẹ ìṣòro tá a wá ní ni pé sọ̀mọ̀ pé ilé tó bá ń tòrò àwọn ọmọ àlè bẹ̀ ni ò tí ìdàgbà.
0: Bẹ́ẹ̀ni.
2: Because àwọn àkókò kan wà ní Nàìjíríà yìí tó jẹ́ pé èèyàn jẹ lè sílẹ̀kùn sílẹ̀ gan kó sùn.
0: Bẹ́ẹ̀ni.
2: Kò sí gangan. Ọ̀dẹ nígbà táwọn wọ̀nyẹn tó ti dàbí pé wọ́n ti wá dàgbà báyìí sọ̀mọ̀. Gbàdí táwọn tòkè ọyá dàgbà ni wàhálà dé lókè ọyá. Ṣé o kọ́ náà kó jọ kó gbà wá?
0: Àmì
2: ẹ ṣeun.
0: Àmì ẹ ṣeun.
2: Ẹ pé tó.
0: Ẹ ṣeun ẹ ṣeun. Bá a bá ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè tó fún àwọn tó fún ọmọ ẹ̀ ní freedom. Ẹja kan sára sí àwọn ìjọba wa o. Ṣé ẹ rí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí? A ní freedom tó pọ̀ gan o, tó pọ̀ gan wàláì. Àwọn olórí wa sì ń gbìyànjú o. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà á rí ìgbìyànjú wọn látàrí wípé ẹlòmíì ò jáde lọ kó lórílẹ̀-èdè Nàìjíríà rí. Ẹlòmíì kì í ka àwọn àkọsílẹ̀ lórí ayélujára tàbí inú ìwé kó mọ wo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ ní abroad. a kan bonu gbo a si fi oko kole a foko kole a ko le barakata si lori tax melo le nsan le lori en to je blood brother temi to wa nilu America o ni ile sohun ki le tin pe mortgage abi bo ni won tin pe se mo pe $8,000 lo nsan lori owo ile yen losu losu yo to wa san tax lododun tax to nsan lodun lori ile yen is $5,000 e wa si gbogbo e ke wo nto je dakun ba n te calculator $5,000 lododun ke yan ma san lori ile kan ile to je pe iwo lo ni o ki se wi pe rent ile ohun o yato fun owo po ra le to nsan lososu.

ṣe mọ̀ wípé lórí ilé tó ti rà ó ti ra lẹ́yìn. Yóò tún wá san 7 million lọ́dún fún tax. Ìyẹn gẹ́gẹ́ bí owó Nàìjíríà. $5,000 ni ó san lọ́dún fún tax. Bó bá ṣe wípé gbogbo àwọn tax yìí ni wọ́n gbélé wa lórí tí wọn ò já ní freedom. Ó ṣeéṣe ká wà discourage láti máa ní àwọn property kan tá à ń ní, àwọn àṣeyọrí kan tá à ń ṣe. Ó ṣeéṣe ká wà discourage láti máa ṣe àwọn nǹkan wọ̀nyí. Ṣé ẹ mọ̀ pé kákàtàdé páàkì sí ẹ̀gbẹ́ títì bá ṣe máa ń páàkì nílẹ̀ wa ní ààyè? Bọ́ba páàkì bẹ́ẹ̀ ló òyìnbó ńgbà tó bá dé wọ́n ti calculate iye àwà tó fi páàkì wọ́n kàn fọ́n bíìlì ni. Ilé ayé sòro gbé lọ́hùn ju àyè ibi tá a wà ní ààyè lọ. Ẹja dúpẹ́ síbi tọ́lọ́ ń dá wa sí. Ẹ má jà wá ayé bí ò ṣe yẹ. Mo fẹ́ máa lọ lórí ètò tòní. Nọ́mbà mi ni 08035086685. 08035086685. Ó dúpẹ́ lọ́wọ́ Adéwálé Abdulrahman. Atọ́kùn ètò àwárí ọ̀tún. Àjọ ń bẹ nílé agbára látẹ̀ẹ̀kan ojú òní tí ọ ò ní rí gbésọnù bí ò ṣe bí ọmọ. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ń gbọ́ mi níjọ́ mẹ́jọ láti máa láǹfààní láti pàdé Peace Ambassador, Jagaban of Entertainment, Aremu Musa Adebiyi ló ń kí yín pé ó dijọ́ mẹ́jọ ó dà.

0: gbadun adaba.
1: Mo gbadun adaba.
0: O gbadun adaba.
2: Gbogbo wa la gbadun adaba.
3: Tell any bullet or Jometai.
4: Oh, Bella Bini, is your Sarah Namani, Pobaji, Ubala Maromi, Sara Yoma, Famiso, Lati Barai, DDS, No Maromego, Debi, your labor, a monk, and let you know, Mamma Kuri, I tell you, Mazi, Mamma, come go go, what that? You know, who did it? Oh, that must be a Jubilee and Jew, or not by your day. I owe you what you mean.
5: I believe she will see Jalope. She will, when you pop up, poke you, Guni, oh, Bulu. Tun fi wi atego so mara ye lore lori eyike yi isoro to yo mo idalenu igbo na biyanju ko si ba oge ogun loni e ma pe 0706460649 0706460649 baba oge ogun agbalagba ode tun fi wi atego sewosan
6: mo ki gbogbo ti tun gbo mi ni dide akoko yi agbalagba onisegun kan be nbi pelu mi baba oge ogun loruko won seri baba yi ti ba ti ri won ton ba ti wa bayi ati mo pe ohun ti yo se gbogbo omo Nigeria lanfani ni won ma mu wa ohun ti o se pataki o ma je ohun to je nipa ago ara eniyan lo ma n gba ni nimoran le lori baba e ba wa ki gbogbo omo Nigeria
7: o se atokun mo ki okunrin mo ki obirin mo ki omode mo ki agbalagba emi te on kiyin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin baba lowo lawa alaafia na laafi lole aye olorun ma je ka laafia ara wo di fi afia o a gbadan ma wo alaafia ara wa niran a gbadan moju tu ara wa kan na ma se wa leni ti o ma wa nu le ti o ma gboro ta emi baba oke ogun mo wa number 4 dudu yami lane opposite oyemekun grammar school ni lu akura baya wa wa fe bere one lowo mi abo ni morakan to fe bi mi abo fe bere lori one abayo pe mi sori ero bani soro mi yi o samu 64 60 64 19 o samu 64 60 64 19
6: eshon baba amo ipe ohun teyin ma ngba ni nimoran le lori ile ise yin isoro nipa iso ara ni bawo le njo se le mo pe ohun ti ni isoro ninu iso ara re
7: o se atokun bi ise ara ba ti ni isoro gbogbo nu ara na lo ti ni isoro yen apere wo ni won wa nri ninu ara ti e wo to n gbo mi ninu ile elomi ni to ba ti sun to ba ti je bayi laaro lo ma ri pe gbogbo nu ara lo bere si ma ro hun ni elomi o le bere ko mu nkan nile elomi o le nero pe elomi to ba fe joko bayi ati dide nile re isoro ni afi ko se wa omo ko ti o fa dide tabi ko se ma fowo mu ogiri ko to le dide nile elomi o le rin ibuso kan si ibuso keji afi ko joko ko simi ko le to ma rin lo si waju elomi ere orun sun arara bẹ́ẹ̀ ni bá ti ẹ̀gbẹ̀jú tó so orun wákàtí kan àbọ̀ orun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́ bí ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò nílẹ̀ dìde nílẹ̀ bí ó dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí i pé ń ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀ irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹni májì adákẹ́ tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ogun fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin mo ti kó wá láti ìlú ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19 ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé ẹlòmíì ò lè dá rìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ isoro ni agbakara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni taitai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun ba si ma ke un gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun ise ara ni ni mo fi so pe ka gbin eju ka dide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta saloru ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfani re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemegun grammar school nilu akure ero bani soro mi re o sabu o 64 60 64 19 oh semu oh 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pa bawo lo tin se ko ti e le ri alaye kankan se npa ba de le elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun e mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akure to je pe a ri anfani re je nilu akure ati agbegbe re ngba teyan ba ti gbianju so to to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni won ni o le janfani egbogi mo kuro yi o ri pe lagu olohun o ni wa ba kan na mo gbogbo yi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara olohun won lo dupe o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lasan o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun baba je pe nkan kan wa nbe ni lagbara to lohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
6: esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
7: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo baradi lo bere si ma ro ohun ko ni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma go pe gbogbo ara ni wo hun elomi ba lo le gbonse bayi bi ogbonseju ogun seju ko ni le ri gbonse se ta ba tun mi ejo se se gbonse yan bayi ko le bi tewura bayi ni o ma se ese awa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akure baya wa fe bere one abo ni mara kan to fe bi mi se pe mi sori ero bani soro mi yi o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo ah nbe ko ìbáyàwó tí báyìí tọ́jọ́ òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àti egbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà lọ wà lásìkò yìí lóòótọ́ ewé àti egbò ọ̀nà wọn ti jìn kò sí nítòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn náà bá wá sí ọ̀dọ̀ mi ká wá jàǹfààní ewé àtegbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ní a lè rìnrìn ogójì ìṣẹ́jú a lè rìn ọgọ́ta ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ̀ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtegbò yìí náà làwa náà jẹ nítorí àmọ́ fi ní kẹ́yìn ní ọwọ́ àjẹ àǹfààní ewé àtegbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wa ìwọ tọ́lọ́ bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọn náà bá wá ó jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹkùn grammar school nílùú àkúrẹ́ ńbẹ̀ la wà a ní fara nira wa báyọ̀ fẹ́ bèèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 bẹ́ẹ̀ lẹ́lòmí yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmí a máa ta ẹlòmí a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 dúdú yẹmi lane opposite oyè mẹkùn grammar school nílùú àkúrẹ́ tó o bá fẹ́ bèèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn tó o fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nìyí 07-64-60-64-19 07-64-60-64-19 àláfíà ara wa ò ní di fi àfíà orígbà.
3: A ò mà ti ẹ̀ rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro ìsanra ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí. Tí ìsanra yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú
5: ọdẹ tó ń fi wí àtẹgbò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹdá lẹnu ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹgbò ṣèwòsàn.

0: tan eye da le soju atara
1: gbogbo eyin eyan wa nipinle ondo gege be ti me classic ojo aroroda e je ma lagbara gan ta won amoye ojo ojo so aso tele npa re o lo tun ti gode kan yi o ninu ojo yi lopolopo ilu ago atawon abule ri kun fun omi awo woda ajo to ri si sele pajawuri nipinle ondo labe dari ati isakoso igbakeji gomina wa nipinle ondo dr laide adelami mni se wa npe gbogbo eyin olugbe gbogbo eyin onile ile iwe ile igbafe ile itura ile iwosan ibi itaja ibi ijosin gbogbo abi awon to ni ile bi gbogbo awon bi ta menu bayi to wa nto si eti omi atawon bi ti agbara ojo le gba koja la nro yin pe eja sumeyin kuro ni bi geregere ka bo si bi gegele ekule wa gbagbo so fun toko pe kiko idoti tabi dide ojo agbara ti wa di ise to ni jiya labe ofin nipinle ondo sora ko ma bara kata ofin gege be ti me pe gomina wa lucky ori mi sun aye dati wa sca won sise takun takun lati mu iduro sise ati igbaye gbadun ba gbogbo mutun wa labe ise to ijoba irorun to ba wa ni ohun isele pajawiri kankan lagbegbe yin e ma pe 0803 847 0009 ati 0703 122 3590 bo si se ka mo lo tara office igbakeji gomina nipinle ondo to wa ni alagbaka lakure ijamba atofu emi oni se wa o ajo ondo state emergency management agency sema awon lo nkede
2: baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo npariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo opo mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
3: aba aju ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gugu bile tawon ko rin bire fun gba gbogbo akonse gbogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gbo eyin didun ara riro apo gede gede jo ti ara danu logo lomo kuri abaduro to ti o si ma sise akori lodo lulufe re iwe atego la fi pelu re ajo nadak fonte gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062 6253 0916062 6253 oruko money janu omo 24/7 abamission gbogbo iga ijawa ija osi always guide me.
4: Ladies and gentlemen, she's heading into episode 12. 4 hours of non-stop streaming. Surely she's going to bed. No! And now she's live on TikTok.
5: Wait, this has finished? But I bought 7 days bundle. How did it finish in 2 days?
6: That's the thing, Jane. 7 days is when your bundle expires, not how long it must last. How quickly it finishes depends on how much data you have and how you use it. Get it? Keep track of your data on the MyMTN NG app and live it 100.
7: Òun gangan nìyẹn tẹ bá ti gbọ́ tó dúbẹ̀ ládàbà ọjà ọdún ti bẹ̀rẹ̀.
8: Ọjà ọdún ti dé àdàbà gbé.
7: Kí lẹ ń tàṣà kí lẹ fẹ́ ṣe mà kábà yí gbé jáde lásìkò ọdún yìí àsìpé wọn ti kọjá ọdún dé kárajà ọdún kátajà ọdún kájìfà ọdún àpolówó ọjà ọdún ẹ ṣé àmọ̀nà o pápá tayọ orílẹ̀ ìgbà pé ṣẹ́gíṣẹ́ ètò ọjà ọdún òní classmate tó bá níbi ká polówó ọjà lórí rédíò àdàbà látàsìkò yìí lọ́dà ìparí December gbọ̀ngàn.
9: Oya ẹ máa bọ̀ wá o.
10: Ìrẹ́pẹ̀tẹ̀ ìwé ọjà ọdún ti dé.
7: Tiwọ́ náà máa ń gbẹ̀yìn lọ́dún yìí o. Orí ètò ọjà ọdún làwọn ọlọ́jà tó nílé iṣẹ́ ti ń fe ní mẹ́ni fèjì méjì fẹ̀ta fẹ́ta tá jẹ́ ń kúra wọn tó ń jọra wọn. Ẹ kàn sí wa lẹ́ka ìpolówó ọjà àdàbà tó wà ní.
11: Mọ̀sílò Building lẹ́gbẹ̀ A Division Police Station lọ́ba Déṣídà Road Àkúrẹ́.
7: Kẹ́ ní ètò ọjà ọdún lẹ ti fẹ́ polówó ọdún yìí á dùn yògbà yògbà á jì jọ ta warawara. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé Karim sórí 08030414344
11: Grace 08032474686 86
7: tàbí Fẹ́mi sórí 08060864428 ètò ọjà ọdún lórí rédíò àdàbà ó ti bẹ̀rẹ̀.
12: Ẹyọ ìyanra òyìnkun èkìtìkẹtì ẹ̀mí ọmọ orin gorósó èkìtì orúnmọlẹ̀kẹ́ jìgbà wẹrẹ ni wẹ́lẹ̀ èkìtì wọ́n fẹ́rẹ̀ rúlé lọ́lọ́ka múrọ̀ ọlọ́run abọ̀lú sí díkì ẹ̀ wọ́n fẹ́ra tẹlifíṣàn ni o wọ́n fẹ́rẹ̀ fàánù ni o wọ́n fẹ́ra díp fírísà wọ́n fẹ́ra wọ́ṣìng machine wọ́n fẹ́ra máíkúrówèv wọ́n fẹ́rẹ̀ ro kíchìn gas kúkà nkó ẹyọ abọ̀lú sí díkì ẹ̀ ẹyọ wọ́n yóò asan díẹ̀díẹ̀ kan dẹ̀ gbà ní èlé èlé lórí wọ́n yóò san lóṣooṣù wọ́n yóò san lọ́sọ̀ọ̀sẹ̀ kó a ti san ọ̀rẹ́ dáárín àgbéhun kọ̀ yára kọ́ tó ti yé ọbẹ̀ ẹ̀ rọrùn yéyéyé láìsí èlé ni o ọ́fíìsì rẹ̀ lè dánkó plaza lajì lọ́sùn ladọ èkìtì ẹ owó ọkọ̀ sí ọ pẹ̀lú nọ́mbà 0707484 3351 yẹmi pe lẹẹkan si 0707484 3351 tó ti yọ jáde rúlé o.
13: Dear people of Ondo State, torrential rains are here with intensity as earlier predicted. As a result of the downpour across the state, some towns and communities are now flooded. Ondo State Emergency Management Agency, SEMA, under the supervision of the Deputy Governor, Dr. Laidi Adelami Emenai, is calling on residents whose houses, schools, health facilities, markets, religious centers, farmlands are on flood-prone areas to move to safer ground immediately. It is now a punishable offense in Ondo State to block drainages by whatever means. Ondo State Governor Dr. Lucky Orimi Sanyida to IFCA is working assiduously to ensure that lives and property of all residents of the Sunshine State are protected under our AIDS agenda. For any emergency in your area, call any of the following numbers: 00384-70009, 070-312-2350, or contact Office of the Deputy Governor, Alabaka Akure, Ondo State Emergency Management Agency, announcer.
14: Malanza! Malanza! Malanza!
15: Malanza de o, panko pe, bo gyanje bi don, agbalikale lo woy ba. Bo bale bo gi malanza lo wo, iba de wo ni nu le le. A ti ba ti mo ti me bo gi malanza, ni mo ti da wo mo ju fu iba. Malanza, e bo gi ba, to di lo kome ti a temita, a ti lo me blan tri ni nu, iba kon jokon. A bala jo, ti bo

0: Adaba FM, I like it forever.
1: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí a tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kùn sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa CDCare. Èyí ni iṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní onírànràn tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àtirí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare màá fẹ́ kí wọ́n nà ń bẹ fún ẹ̀yìn ara ilé nínú kalẹ̀
2: ẹ ṣeun olóòtú ẹ kú òun ní àtàrọ̀ orúkọ mi ni Okunola Abdulrakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò nílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà látòrí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni a fẹ́ ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ́ná báyìí ta fẹ́ máa ra bí solar inverter nkankan àtúntà ní CDCare a tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún ẹ̀yìn mi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà láàtún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápánbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn ẹ̀ ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá lè jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọkan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mo ra mattress lọ́wọ́ mo rò pé ok mo fẹ́ ra gas cooker ẹ lè mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mo sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan CDCare wà fún nìyẹn a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín kẹ wá sọ fún àwa káwọ wa lọ bá yín sanwó rẹ torí a ní ẹni tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDCare rò pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó owó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn mò ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ́ san díẹ̀ díẹ̀ mo lè mọ́ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDCare ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbowó fún mi màá tún máa sanwó lọ síbẹ̀ tí máa sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ so tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn látọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta that is 48 weeks tí bá mọ́sẹ̀ mẹ́jọ tí bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDCare mọ̀ pé ẹni níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún máa sanwó lọ nǹkan tí CDCare wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ bá máa gbé ní Nàìjíríà tẹ́ ẹ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí play store tàbí app store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀ CDCare ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe tẹ́ bá ti download app yẹn bá ayé tẹ́ mọ̀ fi owó yín sí ẹ mọ̀ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ bá ti download àbí kẹ chat lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ lè wà.
1: ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ̀ka káàkiri.
3: Ilé-iṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ Fertility Pharmacy Olúwatóyè Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
1: ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yan gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tó jẹ́ pé ẹ ti ń rò ó ipe bo le se se bawo ni kina won se bo si ona na re e tele won CD care o di bakan na o seun
3: ile ise wa wa ni Exodus Filling Station lanojuko ofe to ti pharmacy oluwa to yi quarters akure e le pe 0707 454 2995
4: CD care there for you
5: yeah.
6: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
7: aba aju ku ti igbo ni nipa 24/7 aba make sure korojo gugu bile tawon ko n bire fun gba gogo akanse gogi bile ba gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gu eyin didun ara riro afogede gede do ti ora danu logo lomo kuri abaduro to ti o si ma sise akori lodo lolufe re iwe atego la fi pelu re ajo na dark phone te gba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 uruko money janu omo 24/7 abamission gugu iga ija wa ija o si always guide
8: your nescafe is not just a drink. It's your...

0: Ya tare kire le wa mi wa. Ekule ni gugu obiti e bati ngbomi. Eto nyi eto wa o yato leto, eto ni o yato. Eina ti mo pe ti ago marun to ba ti koja aseju bele nja bayi ni le ise radio wa Adaba 88.9 FM ta talk mo le si ilu Akure ta wan ta oni ilu Ilaramoki e mo pe yato ati Ategun ore timotimo lawon mi yi bangbe oke ile ise wo lo wa ngbe mi wa lojo mejo mejo ile ise Micmac Nigeria Limited kila popo gan ta fin je le ise Micmac Nigeria Limited di e je nbere bayi ka be latori cassava crunching chips wa e to yato cake to yato popcorn to yato ice cream to yato gari Toyato. Bready, legend won, Toyato. Papa mbari e ni le ise unje wa Chicken Republic. Ta ta koma le si ipinle Ondo ati ni ipinle Ekiti bangbe oke. Mo ki gbogbo wa pe aku weekend, koni weekend gbogbo wa. Ile yi Olorun Eledumare to ba fa bi boy seyin ko je ki a le se ọpọ ẹ láyé ìdí ẹ mo fi ń kí gbogbo wa pé àkó weekend o ẹ ti mọ̀ pé ilé iṣẹ́ Micmac Nigeria Limited ilé iṣẹ́ tó ń wo bí iṣẹ́ àti òṣì bí ó ṣe tán láwùjọ wa a ń fẹ́ àwọn distributors ní ìpínlẹ̀ Èkìtì àti ní ìpínlẹ̀ Ondo àwọn distributors yìí wọ́n ní mọ́tò láti lè máa fi kiri ọjà irú ìwọ tó ti rìtáyà tó kàn wá lé tó jókòó sílé tó mọ́ṣẹ́ tó yẹ kó o ṣe o wá dákun kó dábọ̀ kó pe nọ́mbà tí mo fẹ́ pè fún ẹ yìí kí wọ́n náà lè ro oúnjẹ fi sẹ́nu ẹ jẹ́ ń pe nọ́mbà yìí o distributors là ń fẹ́ kẹ́ ẹ máa pè mánéjà báyìí ní gbogbo ibi tí Atẹ́gùn rédíò alálùbáríkà tí ó bá lálẹ́ òde a fẹ́ distributor ní ìpínlẹ̀ Èkìtì àti ní ìpínlẹ̀ Ondo nọ́mbà mánéjà tẹ máa pèrè o 081-5064-3082 ẹgbọ̀lẹ́ kan sí 081-5064-3082 ìyẹn gbapò tí ó jókòó irú nọ́mbà ìwọ̀n kì í fíláṣí ẹ o ẹ pè é kẹlẹ̀jọ ní àjọsọpọ̀ ọ̀rọ̀ yẹn gbapò tí ó jókòó lónìí arákùnrin kan ló pè wá ó ní ká jọ kí gbogbo ọmọ nàìjíríà kan bá ń dá sí ọ̀rọ̀ yìí òun àti ìyàwó ẹ̀ ni o tí wọ́n jọ ń gbé àmọ́ ìyá bá wọn múlẹ̀ bí ẹgbẹ́ ṣu àwọn méjèèjì obìnrin ìyàwó yìí a jáde láti lọ báni gbálẹ̀ láti fọṣọ àbí láti tún àyíká ṣe òun ń ṣàrọ́mọ́lẹ̀ àtọkọ àti ìyàwó tí wọ́n fi ń tọ́jú àwọn ọmọ arábìnrin wa lọ síbì kan tí wọ́n ti ní kó ti wá bá wọn gbálẹ̀ ó débẹ̀ àwọn ẹni ìwà wọn ba lára mu wọn kàn wá ń sọ̀rọ̀ pé àwọn ń fẹ́ dráìvà ló wá ní ọkọ òun pé dráìvà ni ó dẹ̀ ní driver's license wọn wá ní tó bá ti kú rùn bí kò pé ọkọ ẹ wá wọn gba ọkọ ẹ síṣẹ́ àmọ́ àwọn tó ń bá ṣiṣẹ́ yìí Ọlọ́run Elédùmarè kò yọ̀ǹda ọmọ fún wọn arákùnrin wọn wá fún ní ilé lẹ́yìn ilé wọn ìta ń pè ní boys quarter arákùnrin ń gbébẹ̀ ṣàdédé ni ìyàwó bàbá tó nílé oro sawo laarin ohun ati dereba o oyun ba de si arabirin ko le so foko n wa lo se ami fun iyawo nile oko sa jewo fun iyawo le pe looto ajosepo wa laarin ohun ati ogaun iyawo ogaun won sa salaye won kalaye le kamade no penu arabirin yen iyawo oga yi oni ki oko yi ko lo si shop fun iyawo e won si shop to won tin ta awon orisirisi onje o wa fun lowo o ra moto o gbe sidi iyawo e laipe oko wa di pe ki wa n wale mo daada o kuku teba si ekota arabirin won wa sami fun ige ni pe oko e ti o wale o akose lo nse nbi to wa eko kan ti arakunrin wa wale ni yawo ba bu aso eso pipe gbogbo n to se ti le fi jona loni gbogbo e ni ma je ki oga o mo ah o fe dije ware o fe dije ware obirin yen wa ni ohun a lo so fun oko e oko wa so fun pe to ba ti le lo so o ohun a ko sile gbogbo shop ati moto ti won se gbogbo e ni wa gba pada o wa tu wa bere si fole wa tu bere si lo nfoso arabirin wa nbere bayi pe ki lo nle se nibi ti abalade yi se koko boko e ka won pada sinu ise ni abi koko ku foko e le koko e ma ride down ni ekota nibi to wa e je npe manager ti manager ba de ka wa soju opo le manager eyin da loke lo
1: omo yin ademola adesina to fi gba kan gba ball fun nigeria nti mo fe so fun ni asiko ti mo wa ni pe o yato bread o wa legbe mi bi ni mo nje lowo lo fun mi lokun lo fun mi lagbara mo ti nje ball ojo ti pe o lo gbe mi debi ti mo wa loni yi mo wa n fun ni imara loni yi lo yi pe eyin eyan mi o yato bread ni

0: Katangaga logo e
1: ile ise wa wa ni Ikoyan Road Okitipupa leyin Chicken Republic bakan na la tun wa ni ilu Akure leyin Chicken Republic alagbaka Akure ni ilu Ikare a wa ni behind Chicken Republic Jubilee Road Ikare Akoko bakan na la tun wa ni ilu Awo opposite Baptist Church Iyere Awo ni ilu Oye a wa ni opposite St. Peter and Paul Primary School Oye Ekiti Bank Road Lawa beside Chicken Republic Lado Ekiti ni ilu Ondo a wa ni BKM2 Ife Road Valentino beside Sokafili Station Ondo 08079491338
2: o yato bread gongo ni ke ma bere fun ni gbogbo bi ti won tin ta buredi
1: buredi o yato ko ja be mo gba
3: ile ise o yato bakery to se bread aje panula o yato bread ti kale so ye ekiti
4: e ma jo
3: o ye gbogbo eyin ti faki aye gbaju ilu peju itaje aye de ikole atawon ilu yoku irorun ti de ko si wahala mo lati bread ra o yato bread ore wa imuleti to se regi pelu mai mai atakara o yato bread to ni awon eroja tin sara lore la se lodun won orisirisi be ba se fesi ni bread o yato oruko ni ro won o yato si gbogbo awon bread to ku ewo ni ka fi bread sinu tin o ma le gbera ai bi ti o yato bread ko o ku ni lowo yo ni likun lo tirin lona fun o yato bakery wa ni olon shogo street ilese quarters along oye ifaki road opposite St. Peter's and Paul Primary School oye ekiti anfe awon alagbata kaakiri pile ekiti epe manager sori 0705-139-0131
5: oya
6: ọ̀rọ̀ ayé títì kọ́ ni jẹ́ kó gbé kòkó fẹ́ kí mi mọ́.
7: Àwé oyin mọ lóró ni ọyàtọ̀ bread.
6: ó rọ́lọ̀ ẹ pa ojú ríro ni jẹ́ bá jẹ́ mi náà tọ́ o.
7: Ọ̀kẹ́tọ́ ni èyí tó yàtọ̀.
6: ọyàtọ̀ bread àjẹkùnrin lánì èròjà kẹsàn-án lóore líkúnnú rẹ̀ bámúbámú. èlì bromlate kàbí sakarini. báàlì yàtọ̀ sí búrẹ́dì tuẹ̀tù ẹ̀bọ́ líjè tí ò rí igi. kété alágbàtà búrẹ́dì kàbí ọlọ́dọ ni. kété olúsùkúrù kọ́ lọ́mọ iléèwé sí bọ́dí háùsì. ọyàtọ̀ bread ni kí a jẹ. size by size ni. kékeré wọn tọmọdé lílanu wọn tàgbàlagbà. ọyàtọ̀ bread ó gbáyì jàre. dédé kó àbọ̀ lulẹ̀ òṣèlú ní Chicken Republic Bank Road Adó Èkìtì. kọ jùgbádùn kan yàtọ̀ lọ́ra ó yàtọ̀ bread. o yóò ké sí mọ́níjàrán lórí nọ́mbà 08150643082.
8: ó yàtọ̀ bread. ó yàtọ̀ jọ̀ọ́.
9: ẹyin yan wa ẹ ti mọ pe ọjọ mẹjọ mẹjọ báyìí a máa ń gbé mọ́níjà wa láti lè jẹ́ kárí bírèdì ó yàtọ̀ ní ìpínlẹ̀ Ondo àti ní ìpínlẹ̀ Èkìtì. mọ́níjà ó ti wà nílé agbára pẹ̀lú mi. ẹ máa káàbọ̀ sí lágbára.
10: akínyìn olóòtú ẹ ṣeun ṣeun.
9: àwọn yin bó láti lè rí búrẹ́dì ó yàtọ̀ ní ìpínlẹ̀ Èkìtì.
10: Láti ìpínlẹ̀ Èkìtì a lè rí búrẹ́dì ó yàtọ̀ ra ní ìlú Adó Èkìtì àti láwọn agbègbè míì ní ìpínlẹ̀ Èkìtì kámọ́ ti ìlú Adó Èkìtì kámọ́ ti bẹ̀bẹ̀rẹ̀ láti àwọn èèyàn ti ń bẹ ní agbègbè Ìkẹ́rẹ́ Òkè Orí Omi Old Garage Èkìtì State Hospital ti ń bẹ ní Adébáyọ̀ kẹ́mọ̀ pé Olúkáyọ̀dé sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08133683632 gbogbo àwọn èèyàn ti ń bẹ ní Erifun Ìkẹ́rẹ́ Road Poli Bashiri Nova sí Alsin sí ìlókun sí ìrọ̀nà ẹ̀mọ̀ pé JJ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08028188520 gbogbo àwọn èèyàn ti ń bẹ ní agbègbè abẹ́ kòkó sí Ìkẹ́rẹ́ Road Ọ̀nọ́là Emure Ìsẹ̀ Ìgèdè Ọ̀tún Ayétòrò ẹ̀mọ̀ pé Adébáyọ̀ sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08066778151 gbogbo àwọn èèyàn ti ń bẹ ní Falẹ̀gàn Ẹgbẹ̀wá Sportless Stadium Fìyìnfolú àti Odò ẹ̀mọ̀ pé LMF sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08034302323 gbogbo àwọn èèyàn ti ń bẹ ní omission jana ẹfun aláàyè àti kankan àti ajé bamidele ní gbogbo agbègbè báwọn ẹ mọ̀ pé flourish sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08064502 gbogbo àwọn èèyàn ti ń bẹ ní bashiri faglo ọlọ́run ṣògo teaching hospital sí òkèlá sí ìwòròkó ẹ mọ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08024152281 ní agbègbè ara mọ̀kọ àti èrìò ẹ máa pe nọ́mbà yìí 08032934892 ẹ pe rọ́dà ní gbogbo ẹ̀yìn tẹ bá wà ní ìwòròkó Adébáyọ̀ omission jana àti odò sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08106922550 gbogbo ẹ̀yìn tẹ wà ní ìlàwẹ̀ sí adó ẹ máa pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08032247470 ẹ pé ìgbà yídọ́lá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ní gbogbo ẹ̀yìn tẹ wà ní ọlọ́run ṣògo prosperous rosebud faglo òkèlá danimọ̀ number yi na ni ke mo pe 08 33 45 68 52 e pe ti anke bright sori ero bani soro yi gbogbo eyin te wa ni iworoko si are afao si prison road 07068123863 gbogbo eyin te wa ni housing estate odo ado adebayo e pe igbimo sori number yi 08 32 45 58 12 ni bank road Poly Road, Ekwe West End. Sorry, Yero Bani Soro Yi 08034280157. Ni Awegwe Iwaro Afao Road, Ekute. Ekwe Ilorin, Sorry, Yero Bani Soro Yi 08039249070. Ni Ijero Irono. Ekwe God Blessing, Sorry, Yero Bani Soro Yi 09067682871 ni ikigbishin olorunda zone 8 new cbn ati afe babalola epe iya bolu fayemi sori number yi 07062032610 sibe si lati ipinle kiti gbogbo awon eyan ti be ni agbegbe oye ayegbaju ilupeju ifaki ayedesan gbogbo awon eyan ti be ni ikole ayedun o si itapa gbogbo awon eyan tin be ni iyin ido ati gbogbo agbegbe ban ban awon ero bani soro yi na ni ke kole ke mo pe 08165151613 tabi 07037916259 tabi 08066301889
0: e je kin koja lo si eka polowo oja ta ba pada de ka wa to koso si ipinle Ondo

0: Ẹni fún ìgbádùn búrẹ́dì pẹ̀lú ìṣẹ̀ra lóore pàtàkì. Ó yàtọ̀ búrẹ́dì ní fẹ́ bí aláyọ̀ orí iléeṣẹ́ wa wà ní. Ó yàtọ̀ plaza lẹ́yìn chicken republic lálágbà kakurẹ́. Tẹlifóònù 08033035183.
1: Nípínlẹ̀ Èkìtì wọ́n wà ní chicken republic bank road Ladọ Èkìtì. Tẹlifóònù 08150643082.
2: Ní ìlú Ọyẹ́ a wà ní dojúkọjú St Peter and Paul primary school Ọyẹ́ Èkìtì. Ní ìlú Ọwọ́ a wà ní dojúkọjú Baptist Church Ìyẹ̀rẹ́ Ọwọ́. Ní ìlú Ondo a wà ní PKM2 Ife Road lẹ́gbẹ́ Valentino Soka Filling Station. Ní ìlú Ondo a wà lẹ́yìn Chicken Republic Jubilee Road Ìkàrí Àkókò. Ẹ má gbàgbé ẹ̀ka wa tún wà lẹ́yìn Chicken Republic Lọ́kìtì Pupa.
3: Ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ayélujára wa www.mcmakin.com.ng.
0: Oyàtọ̀ iléeṣẹ́ McMakin Nigeria Limited ló ń ṣe búrẹ́dì tó dára fẹ́ bí aláyọ̀.
4: Ẹ̀ka àbọ̀ padà láti ẹ̀ka polówó ọjà.
5: Mánìjà, ẹ jẹ́ ká kọjá lọ sí gbogbo àkókò mẹ́rin láti ibi tí a ti lè rí búrẹ́dì oyè àtọ̀rà.
6: Gbogbo àwọn èèyàn tí ń ṣojú wa ní gbogbo àkókò mẹ́rẹ̀ẹ̀rin náà ni a ti rí Ìkàrẹ́, Ugbẹ́, Jubilee, Àgbálùkù, Ìyànì, Ìkáràmù, Gèdègédé, Àjọwá àti gbogbo ẹ̀yin tẹ́ ń bèrè fún búrẹ́dì oyàtọ̀ ní ìpínlẹ̀ Kogi. Ẹ lè rí rà ní Àjọkúta, Tòǹbẹ̀, Ìkàbà, Ayétòrò àti Lọ́kọjà àti agbègbè tó yí wọn ká. Ẹ mọ̀ pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09038678596 tàbí 07068800264. Ẹ mọ̀ pé ọlá ìyá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ní agbègbè Àkùngbá, Ikún, Àkókò, Ọ̀bà, Ọ̀kà, Ìdóàní, Ìdógún. Ẹ mọ̀ pé ọlá ìyá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09133305834. Gbogbo àwọn èèyàn tó wà ní Àkùngbá, Ọ̀kà, Súpárè, Ìmẹ̀rì. Ẹ mọ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09136487142. Gbogbo ẹ̀yin tẹ̀ wà ní Ìkàrẹ́, Arigidi, Ọ̀gbàgì, Ìmẹ̀sí, Àgbádo, Òkè Àgbè, Oyin, Omo Èkìtì, Ìyàmoyè, Ẹ̀kìrìn Àdé, Ẹgbẹ́dá, Ìyàrà, Ìgbágún, Ifẹ̀ Olúkọ̀tún, Pọ́nyán. Ẹ máa pe Kenny sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08067282508. Ní agbègbè Àgbálùkù, Ugbẹ́, Ikún Àkókò, Ẹ̀pìmì, Ìṣùà, Ìfira, Àkùngbá. Ẹ máa pe Olúlẹ́yẹ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07065452906. Ní Àkókò Ẹ̀dó àti Àùchi, ẹ pe Ọlọ́run Fẹ́mi 08109386856.
4: Mánìjà, ẹ̀ka àbọ̀ padà láti Àkókò. Ẹ já kọjá lọ sí ẹ̀ka polówó ọjà tá a bá padà dé. Mánìjà, ẹ jẹ́ ká mu láti ìlú Ọwọ́.
7: McMakin Nigeria Limited.
8: Ilé-iṣẹ́ alálùbáríkà ni ilé-iṣẹ́ wa.
7: Ó yàtọ̀ bread.
8: Àwa ni bàbá.
7: Ó yàtọ̀ cakes.
8: Ojo lẹ́nu.
7: Rántí chin chin.

0: wa lẹ́yìn Chicken Republic Jubilee Road Ikari Akoko ni ilu Owo a wa ni dojukoju Baptist Church Iyere Owo e ma gbagbe eka wa tu wa lẹ́yìn Chicken Republic Lokiti Pupa ni ilu Ondo a wa ni PKM2 Ife Road Legbe Valentino Soka Filling Station ni ilu Ondo ni ilu Ado Ekiti a wa Legbe Chicken Republic Bank Road ni ilu Oye a wa ni dojukoju St Peter and Paul Primary School Oye Ekiti
1: ni ilu Akure a wa ni Futa Road Oloko Junction a tun wa ni Shoprite Shopping Mall Oda Road Akure Oluleise wa wa ni Alagbaka ni ilu Akure Lekunrere Laye e pe number won yi 08150643082 tabi 08079791679 Ileise mi Maki Nigeria Limited baba ni wa
2: manager e kaabo pada
3: awon bites le ri bread oyatora ni agbe owo na ni uso emure otapete otutu rainbow oke dogbon achievers iloro clark quarters iyere gra ipele ogbomo e ma pe ogunride ke mo pe ero bani soro yi 08144478881 ke mo pe bosse gbogbo eyin te ba wa ni idase ibidun ni asolo street aruwa joye ati olubarajo sori ero bani soro yi 07026545423 gbogbo eyin te wa ni ogbese usho front of poly ushuada eyin ogbe saint catherine iyere ati emure e mo pe pasma sori ero bani soro yi 08037880703 gbogbo eyin te wa ni ishuada junction ishuada inside oke ogun gbogbo eyin te wa ni agbe poly white house otapete fashawe ilale Dashen Achievers FMC Iselu Ishuada Road Uka Eyin Ogbe Market Ojana Epe Awesome God Sori Ero Bani Soro Yi 08037125403 Tabi 08108336878 Gbogbo eyin te wa ni agbe Ipele Ikare Road Post Office Owo Oke Dogbon E ma pe Amadi Sori Ero Bani Soro Yi 08164515965 Ni Oke Ogun Imade Road, Ipele Achiever Road, Otapete Road. E ma pe iya ajuwon. Sori ero bani soro yi 08113007801. E le pe iya owo sori ero bani soro yi ni gbogbo eyin te wa ni oja ojomo Sipoli side, Express Simobi, Ilale si Oke Ogun ati ni gbogbo agbegbe Rainbow Junction. 08032166248 gbogbo eyin te wa ni agbegbe ifon sobe molege elegbeka arimogija ikaro ijagba imoru epe adesun loye sori ero bani soro yi 08104537503
2: manager
3: ohun
2: late kan eh ni bayi e je ka wa to koso si ilu oke ti pupa
3: Nilu Okiti Pupa a le pe Divine Mercy sori ero bani soro yi 08034404947 e pe Demtos ni gbogbo eyin te wa ni Igbokoda ori omi e mo pe ero bani soro yi 07031343653 ni Igbokoda ati Gbonla e pe Demtos 2 sori number yi 08079200340 Gbogbo eyin te wa ni Oniparaga Rubber Estate Omotosho e mo pe Oluwa Femi sori ero bani soro yi 09073323924 Gbogbo eyin te wa ni agbegbe Okiti Pupa si Irele si Agadagba si Godan e mo pe Orilambarin sori ero bani soro yi 08030990834 Gbogbo eyin te wa ni Ilu Titun Ikoya e pe Olamigoke sori number yi 08063078793 bakan na e tun le pe iya bigel ni gbogbo eyin te wa ni Igbokoda ati agbegbe ori omi 09134698133 gbogbo eyin te wa ni agbegbe Irele Kiribo ati awon agbegbe to yika e mo pe Delap V sori ero bani soro yi 08107251455 ni Okiti Pupa Ugbobini Idepe e pe Obele sori number yi 07065276 39 gbogbo eyin te wa ni agbegbe Okiti Pupa ati Igbotako e mo pe anointed sori ero bani soro yi 08051116908 kamare komo lo se agbegbe ore ke mo pe iyo ore sori ero bani soro yi ni gbogbo eyin te wa ni ore ati agbegbe re 08067157628
2: manager ẹkùn látàárọ̀ ẹ jẹ́ kí a wá lọ sílùú Ondo tá a bá ti ẹ̀ka polówó jáde a wà tọ sílùú Ondo ẹ jẹ́ ń kọjá lọ sí ẹ̀ka polówó ọjà.
4: Gbogbo ẹ̀yà ará Ondo ọ̀rẹ́ ilẹ̀ olójì ilé ìfẹ́ mo dá kẹ́kẹ́ àti gbogbo agbègbè ẹ̀ kẹ́ẹ̀tì pòǹgbẹ búrẹ́dì ò yàtọ̀ ìròyìn ayọ̀ rèé o iléeṣẹ́ Micmac Nigeria Limited gbé ara ọ̀tọ̀ àgbàyanu àwòṣífìlà iléeṣẹ́ búrẹ́dì kalẹ̀ sílùú Ondo ọbẹ̀ ìtọ̀ ìtọ̀ ìjùgbàjùgbà kábíyèsí nínú àwọn búrẹ́dì wọ̀lú Ondo wa àjẹpọ́nu látó dùn tó ki tó lómilára tó dúró tigẹ̀ tigẹ̀ ó yàtọ̀ búrẹ́dì nìyẹn tí àbùbù tán jumbo size lérí tẹ́lẹ̀ tẹ́ ń wí titun yanranyanran ti dé wàyí o bábá bàbá ló ń jẹ́ ó tóbi dáadáa fún gbogbo ẹbí aláyọ̀ má jẹ́ ń sọ̀rọ̀ jù ìtọ́wò là á máa dun ọbẹ̀ ìwọ náà lọ ra tiẹ̀ ó wà lẹ́jẹ̀wọ́ lẹ́jẹ̀wọ́ ní gbogbo size tẹ bá fẹ́ títí dórí wheat bread it's joy all the way as Micmac Nigeria Limited open the state of the art ultra modern bakery at Ife Ondo Express Road Ondo City you know it's delicious you know it's big you know it's satisfying and now we bring you more oyato baba baba bread oja na lati je alagbata oyato bread tabi fekurere alaye ti oyato bakery ni titun gbigbona felifeli e kan si wa ni Valentino Junction beside Soka filling station Ife Road Ondo tabi ke pe wa sori
5: 08079491676
4: oyato bread baba baba wo
2: kaabo pada manager ambo lati le ri bread wa ni ilu Ondo ati agbegbe
3: ni ilu Ondo ati awon ilu to yi ka e le mo pe Eunice Fola ni gbogbo eyin te ba wa ni oja ati suru lere e mo pe 08060727756 gbogbo eyin te wa ni Yaba garage e mo pe omo tayo si 08060994537 gbogbo eyin te wa ni Ademulegun Akinjagunla Sabo Arigba Bola Oka Garage si agbegbe MMM Catholic e mo pe Afunki sori ero bani soro yi 08038118560 gbogbo eyin te wa ni agbegbe Ademulegun si Oluyemi si Akinfolarin si GTB si Akure Garage ni agbegbe Ondo si Odo Ayo e pe Betiku sori number yi 08068677977 ni agbegbe Ile Oluji ati Akure Garage nbe e mo pe Pasma sori ero bani soro yi 08140466822 ni Akure Garage bakana si ipetu onipanu e le mo pe Damsam sori ero bani soro yi 08089954319 ni agbe Ilesha na ni Ipinle Osun e le pe number yi 08130968872 ni agbegbe Olode eti oni Ifetedo Osu ati Ife epe dupe Ife sori number yi 07036373878 ni agbegbe Ife Garage Gani Junction ati Ayeyemi epe Busayo sori number yi 08038380061 gbogbo eyin te wa ni Okada Axis e ma pe Victoria sori number yi 08060191025 bakan na ni agbegbe Olode ati agbegbe re e pe Opaleye sori number yi 08038305208 ni Ife Garage Fagun Jolako ati Olugbenga e pe Oji sori number yi 08139391717 ni agbegbe Harmony South City Lipakala e pe Adeyemi sori number yi 08038560249 awon ti won tun je distributor wa Teleba Bready o yato lodo won na ni Adeyemo bi pe Leye Grace Opeyemi ati Fifo
2: manager eku atotonu lati ekan
3: eseun gan
2: ka ba bo silu Akure awon bo lati le ri bread o yato nilu Akure ta ba ti eka polowo jade
1: oniroyin wa ti de o eba mi sha alape eba mi sha alape
6: lẹ́yìn atótónu gbogbo àwa ewé àti gbogbo àwa ọ̀dọ́ àti àwọn àgbààgbà lọ́kùnrin lóbìnrin tí a ti jẹ gbogbo búrẹ́dì lóríṣiríṣi àwa rí gbangba gbangba pé búrẹ́dì ó yàtọ̀ òun ló gbégbá orókè ọ̀kìn lọ́bẹ ẹyẹ olóògbòjò ní babẹ egungun búrẹ́dì ó yàtọ̀ ò lẹ́gbẹ́ nínú gbogbo búrẹ́dì búrẹ́dì ti ń ṣara lóore ti ń mára ají pépé àjẹbọkọ dọ̀wẹ́kẹ̀
7: kò sírú oúnjẹ tí ò bá rẹ
6: ọ̀rẹ́ mọ́ínmọ́ín
7: ọ̀rẹ́ ẹ̀wà ríro
6: alábàárin ọbẹ̀ ata
7: olùdámọ̀ràn ẹyin àti àkàrà
6: ọkọ àfẹ́sọ́nà ti òyìnbó búrẹ́dì ó yàtọ̀ ó tún lọ lórí gbogbo ohun mímu ìgbìmọ̀ ẹlẹ́rìn dòdò tí ń ṣara lóore. Àwà lẹ́yìn Chicken Republic Jubilee Road Ìkàrí Àkókó nílùú Ọ̀wọ̀. Àwà ní dojúkojú Baptist Church Ìyẹ̀rẹ́ Ọ̀wọ̀. Ẹ má gbàgbé ẹ̀ka wa tún wà lẹ́yìn Chicken Republic Lọ́kìtì Pupa nílùú Ondo. Àwà ní PKM2 Ife Road lẹ́gbẹ̀ẹ́ Valentino Soka Filling Station nílùú Ondo. Nílùú Àkúrẹ́ àwà lẹ́yìn Chicken Republic Lálágbàká. Nílùú Adó Èkìtì àwà lẹ́gbẹ̀ẹ́ Chicken Republic Bank Road. Nílùú Ọyẹ́ àwà ní dojúkojú St. Peter and Paul Primary School Ọyẹ́ Èkìtì. Ready Oyato àjẹpọ̀nu la oúnjẹ àjẹmára jí pépé àjẹyọba.
2: Ẹ káàbọ̀ padà manager ibo la ti lè rí búrẹ́dì Oyato nílùú Àkúrẹ́.
3: Nílùú Àkúrẹ́ àti agbègbè rẹ̀ ẹ pé ìdánrè nílùú ìdánrè gangan sórí nọ́mbà yìí 081-4688-1143. Ẹ pé Pasma Brother ní agbègbè Alágbàká Ìsìnkàn Ondo Road Sàgárí àti Ìjàpò sórí nọ́mbà yìí 08063278836. Ní agbègbè Alágbàká Síjú Adé Òkè Àró New Town Ìjàpò Plaza Sàgárí àti Ọba Ilé ẹ pé Pastor sórí nọ́mbà yìí 08030704649. Ní agbègbè Powerline Ìjọ̀ka Light and Life Car Wash Falodu Commercial Mother and Child ẹ pé Mommy George sórí nọ́mbà yìí 08104675338. Ní ChopRite Nepa Oluwatuyi Idanre Garage Prayer Center Ijo Mimo Oke Aro Oke Obere ẹ pé Popoola sórí nọ́mbà yìí 07034711111. Ní ChopRite bákan náà Ìyọmà Alágbàká Ọ̀dà Road Oke Jebu Edo Lodge Ìgbàtòrò Ìjìgbà Kájọlà Ajípowó Awulẹ̀ àti Ilesha Garage ẹ pé Success sórí nọ́mbà yìí 08144101982. Ní gbogbo àwọn pópónà káàkiri ní ọ̀wọ̀ ìpele àti ìyẹ̀rẹ́ ẹ pé Mọ́mì jù wọ́n sórí nọ́mbà yìí 08105795196. Ní gbogbo àwọn pópónà káàkiri bákan náà Express Old Garage Barracks Ondo Road Ìsìnkàn Ìdánrè Garage Ọ̀ṣìnlẹ̀ ẹ pé Olúkáyọ̀dé sórí nọ́mbà yìí 08161647920. Ní Ọ̀dà Town Ẹ̀mí Lọ́rọ̀ Town Unity Estate Ọ̀dà ẹ pé Mọ́mì ní Olúwa sórí nọ́mbà yìí 08034399187. Ní Ìsinigbò Abusoro Estate Alágbàká Ọba Ilé Danjuma ẹ pé Táyé Taiwo sórí nọ́mbà yìí 08166944368. Ní Ondo Road Ajípowó Òkè Àró Aratunsi Gaga Housing Prayer Center ẹ pé Pasma Twins sórí nọ́mbà yìí 08035058596. Ní St. Luke Ọ̀ṣìnlẹ̀ St. Michael Ìjọmímọ́ Ìjọ̀ka Road Davog Alákùrẹ́ KCM ẹ máa pe Divine sórí nọ́mbà yìí 08035667977. Ní agbègbè Ìgòbà Ìsinigbò Òdùdú Ìjù Ìta Ògbólú One Side ní Ọba Ilé Múmìdára náà ní kẹ́ mọ́ pé Ala Road Oke Jebu Edo Lodge Shidu Ade Welly Welly 1 and 2 àti Ọ̀dà Town ẹ pé Mercy sórí nọ́mbà yìí 08064838847. Ní Nepal Ìjọmu Old Garage Sàgárí Onígàrí Ìpínṣà Òkè Odù Ìgòbà Police College ẹ pé Pasma sórí nọ́mbà yìí 08037880703. Ní Ọba Ilé Ọ̀ṣìnlẹ̀ High School Futa South Graceland Ìsọlọ̀ Ìgbàtòrò Road Oke Jebu Ìgòbà àti àwọn agbègbè tó yí wọn ká ẹ pé dúpẹ́ sórí nọ́mbà yìí 08063030383. Ní Ìjàpò Extension Afúnbíowó Estate ẹ pé Ẹ̀ṣọ́ sórí nọ́mbà yìí 08033801354. Ní Òsì Police College àti ìlú Abolúwa ẹ pé Mọ́mì Remide sórí nọ́mbà yìí 07013289903. Ọ̀lànrẹ̀wájú 08030836702. Great Grace 08037040798. Glorious 08034733814.

ẹ káàbọ̀ padà láti ẹ̀ka àpolówó ọjà. Mo sọ fún yín lẹ́ẹ̀kan pa ní the distributor ní ìpínlẹ̀ Ondo àti ní ìpínlẹ̀ Èkìtì. Nọ́mbà tẹ́ pè ní 081-5064-3082 olú lọ sọ́dọ̀ mánìjà fún distributor Bangbe Oke. Mo ń kí ẹ̀gbọ́n mi ìyá mi dáadáa Mrs. Akinlolu tó ń ṣe ọjọ́bí lónìí. Ẹ̀gbọ́n lẹ́mi o, aya wọn nílùú Ẹmùrè Èkìtì, Mrs. Akinlolu ní ọba ilé. Thank you very much. Nọ́mbà tẹ́ fi pè mí 08162-519991 lélẹ́ yìí o àti 09034364982. Kí ni kí arábìnrin kí o ṣe? Ṣé tó bá kó bọ́kọ ẹ̀ sọ́nà òdí àbí kọ́kọ́ ẹ̀ máa ráìdán? Tí bá ọkọ ìyàwó bá dẹ̀ gbọ́ pé ìyàwó lóyún, kí lẹ rò pé ó lè ṣẹlẹ̀?

0: ọmọ bíbí ìpínlẹ̀ Èkìtì ló kọrin Lánre Glory. Àjù nọ́mbà ọmọ yìí láìpẹ́ sórí àtẹ̀gùn ẹ lè máa pe ọmọ yìí ọmọ alálùbáríkà ni. Ta ló wà lójú òpó? Hello. Hello. Ó dà ń pa àwọn ilé yìí ò tí ì ṣetán àti ìlò bá ń gbóhùn sókè.
1: Ó yàtọ̀ bàbá àgbà.
0: Ah, assalamu alaikum.
1: Wa alaikum salam wa rahmatulahi wa barakatuh.
0: Ọlọ́pàá ẹlẹ́ran rèé o.
1: Ò ní bàjẹ́ fún yẹn ẹ̀gbọ́n mi.
0: Bàbá wọn ò ní fi ẹlòmíì ṣe ẹ́.
1: Àmì àtẹ̀yìn náà bàbá.
0: Báwo lẹ ṣe ń gbádùn búrẹ́dì oyàtọ̀ ní òkìtì pupa àti ìgbọ́kọ̀dá?
1: Ó ti kárí pátápátá òkìtì pupa o, ìgbọ́kọ̀dá o, ìlàjẹ́ o, àpọ́yé o, ó ti kárí gbogbo ẹ̀. Òun náà làwọn èèyàn sì ń jẹ́ wìtìwìtì.
0: Ṣeun pé bíi wá ti ń rówó ra ìbànújẹ́ ó kéré tóbi kò mà ní wọlé tọ̀ yín láti
1: bẹ̀. Aláwọ̀ àmìnà.
0: Bàbá kí ni kí ọmọ obìnrin àti ọmọ ọkùnrin?
1: Ṣé rí obìnrin yẹn?
0: Yes.
1: Mi ò mọ nǹkan tó tún wá o. Tí obìnrin bá sọ pé òun lẹ́rù gan ní ọkọ, ẹ dákun sẹ́rù kankan tóbìnrin ni o. Lẹ́yìn pé kíkéèyàn gbádùn. Wọ́n ti dá obìnrin yìí lọ́lá. Wọ́n ti ṣọ́ọ̀bù fún un. Wọ́n ra mọ́tò fún wọn fún lówó.
0: Ẹ kò fẹ́ kọ́kọ́ ẹ máa ṣojú mi ni.
1: Wọn ò tún wá gbọ́kọ lọ́wọ́ ẹ o.
0: Wọ́n gbọ́kọ lọ́wọ́ ẹ.
1: Ṣé wọ́n ní gbọ́kọ ọmọ fẹ́ òun mọ́ ni?
0: Àìrọ́
1: o. Wọ́n á gbọ́kọ lọ́wọ́ ẹ. Òun yẹn ló tún wá ń ta alára tó wá lóhùn ó tù á sí rí.
0: Ẹ̀jẹ̀
1: kò tú o. Ìjọba tú o. Ìjọba àwọn méjèèjì náà wọn ò lè.
0: Ṣé
1: wọn ti dandan kọ́kọ́ sì rọ ajá ìwé fún kọ́ máa bá tiẹ̀ lọ? Èmi máa gbọ́kọ́ pàdé aláàánú mi.
0: Ẹ ṣeun 08162519991 àti 09034364982.
2: Professor presentation.
0: Ọlọ́run màmá kúkú ni kò máa sí nǹkan táwa ìmọ̀ alayé mi gbẹ̀ngúlò láti òkè àrò.
2: Àkúṣe ìlú.
0: Iṣẹ́ ìlú nìyẹn o Gbẹ̀ngà. Báwo lẹ ṣe ń gbádùn búrẹ́dì oyàtọ̀ lókè àrò?
2: Ó ní orúkọ tó ń pe oyàtọ̀ lókè àrò.
0: Orúkọ wo lẹ tún ń pe alayé mi gbẹ̀ngúlò?
2: Àjẹjẹ tún jẹ.
0: Àjẹjẹ tún jẹ.
2: Orúkọ tó ń pe lókè àrò nìyẹn.
0: Orúkọ tó ń pe lókè àrò. Ibi tẹ́ wá ti rówó tẹ̀ ń rà bànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé tọ̀yìn láti bẹ̀.
2: Aláwọ̀ àmì. Àwọn ọlọ́pàá ẹlẹ́ran gbogbo kálẹ̀ la jẹ́ nǹkan kan ẹsẹ̀ odò. Ó ní orúkọ táwọn náà pè ń bẹ̀.
0: Orúkọ wo tún ni o?
2: Àjẹpọ́nulá làwọn pè lọ́dọ̀ tiwọn lọ.
0: Àjẹpọ́nulá.
2: Làwọn pè lọ làwọn ọlọ́pàá ẹlẹ́ran pè lọ́dọ̀ wọn lọ. Àwa ń pè ní àjẹjẹ tún jẹ lókè àrò.
0: Ẹ ṣeun o. Ẹ ṣeun o. Ẹ ṣeun o.
2: Wọ́n ní tí wọ́n bá ti ń ṣe yá àlá o. Ká máa ṣe yá àyàsẹ̀ pẹ̀lú ẹ. Obìnrin yẹn ti kọ́kọ́ ṣe yá àlá o. Ọlọ́pẹ̀sẹ̀ ọkọ fún. Ọlọ́pẹ̀sẹ̀ ọmọ fún. Ọpẹ náà wá bá pe yá àyàsẹ̀. Láti pèsè owó láti pèsè rírí jẹ rírí mu. Kọjọ máa dán yin ìbéèrè àánú ṣúgà.
0: Òun ló wáṣẹ́ yẹn fún ọkọ ẹ o.
2: Tọkọ bá náà ṣe dẹ́fà ńkọ́ tọkọ bá fẹ́ pé báńkì ló ti fẹ́ lọ ṣiṣẹ́ ńkọ́.
0: Ókè o.
2: Tó bó ṣe wáṣẹ fọkọ ẹ tọkọ bá náà ṣe dẹ́fà ńkọ́. Tó ọkọ náà ṣe yá àyá tẹ̀lé jẹ́ kọ́kọ́ bẹ́ mọ́ṣẹ́ dẹ́fà. Tọkọ bá fẹ́ ṣe yá àyá kò ní bẹ́ṣẹ́ mọ́ṣẹ́ kò ní bẹ́ mọ́ ẹṣẹ́ dẹ́fà. Tó ọkọ náà ṣe yá àyá o láti lọ mú jíjẹ mímu owó gọbọ mọ́tò ilé gbogbo wá fún. Tó 50-50 ló jẹ́. Ó gbà fọ́ náà láì jẹ́ bẹ́ẹ̀ káwọn méjèèjì má pa padà ṣẹṣẹ àárọ̀.
0: Ẹ ṣeun. Alayé mi gbẹ̀ngúlò.
2: Àwọn Muslim máa fẹ́ pé aláwọ̀ kádìrí wákà káwé tí bá ṣe sọ ọkọ́lọ́pọ̀ lẹ́wọ̀n bá mi sọ dáadáa aláwọ̀ kádìrí wákà kádìrí àkọ́mọ́ ni gbogbo ẹ̀.
0: Ẹ ṣeun. Ẹ jẹ́ ń sáré kọjá lọ sí ẹ̀ka polówó ọjà Chicken Republic àti Doorstep ẹ bá ń lo méjèèjì papọ̀.
3: C saying hello from Chicken Republic, a fast food entity with top-notch service. Oshé service. Come enjoy our tasty fried chicken, roasted chicken, crunchy chicken which tastes like shawarma, chicken salad, and many more. Come pamper your lovely kids with hot dogs, ziggy burger, and lots more. In all our Chicken Republic branches, the kids would also have lots of fun with our state-of-the-art facilities and toys. Let's wow you with our sumptuous and tongue-biting meals such as jollof rice, fried rice, spaghetti, dodo, and lots more. You can also have memorable breakfast at Chicken Republic headquarters in Alagbaka and at our branches, Futu Junction, Oloko, Akure Shopping Mall, Adegbola Junction, Okearo, opposite Mother and Child Hospital Junction, Chicken Republic, Oluwatuyi Roundabout, all in Akure, Chicken Republic, Ojai Dale, Idori. We also have Chicken Republic at Yaba Road, Inondo, Chicken Republic, Likwakala, off Adeyemi Road, Ondo, Chicken Republic, Jubilee Road, Ikare, Chicken Republic, Ikare Road, Akumba, Chicken Republic, Idimu Shasha, opposite Central Mosque, Owo, Chicken Republic, Ikoya Road, Oketepupa, Chicken Republic, Bank Road, Adoekiti, Chicken Republic, Nova Junction, Adebayo Road, Adoekiti, Chicken Republic, Oduado, along Federal Poly Road, Adoekiti, Chicken Republic, Kurubene Road, Ibokoda. You can also make an order online and get your order delivered at your doorstep. For more inquiries, call 0815-064-3082 or 0807-949-4181. Visit our website www.makemaking.com.ng. Chicken Republic tastes more.
4: My country people, Chicken Republic don't bring something fresh for you. Doorstep, your favorite Chicken Republic meals, hot, fresh, straight to your door. You day busy, you day hungry, and leaving your spot now, no go. We understand it. That's why Doorstep day here. Oh yeah, to cake lovers, we got you. Oh yeah, to bread lovers, we got you. Chicken Republic meals, all of them day on Doorstep. You are just one tap away. Order them, track them, receive them, just like that. Save time, eat better. Your meal just got an upgrade. Rush to your Play Store or Apple Store now. Download Doorstep and get free delivery on your first order. Doorstep, your food, your door, your way. And your lolufe, oya to cake, oya to bread. I won't jewa ni Chicken Republic. Chakam iron today. E order careful kambale. Sibikibite bawa. Log on ni osi koinara. Lese kese. E download Doorstep. Loni in lori Play Store at the Apple Store. Kasi deliver on jenny for you. Lo batan e jeun ke yo Doorstep onje re lenu ona re ofe lo bade fun gba akoko fun alaye kikun idojuko sesi supermarket alagbaka akure nipinle ondo number won ni 0707-469-1997 Doorstep jeun pelu irorun Chicken Republic taste more.

0: ẹkún apẹrọ.
1: Ẹ jẹ́ ń sáré kọjá lọ sí ẹ̀ka cake torí pé mi ò ní ọrùn gbèsè ẹ̀yìn dá lọ́kẹ̀ lọ́run.
2: Ara ọ̀tọ̀ tún lè yí tá a gbẹ́dẹ́ o. Alára ní tòun ọ̀tọ̀ ó yàtọ̀ cakes látúngbẹ́dẹ́ àkàrà ìbò alájẹpọnula tí ń mọ̀dẹ ìyàwó òde ọjọ́ òbí àti gbogbo ayẹyẹ ó yẹni láìyẹlẹ̀ ṣe ti gbọ́ nípa ó yàtọ̀ fruit cake, chocolate cake, sponge cake, coconut cake, cake lóde ayẹyẹ ó yàtọ̀ cake ní kẹ́ mọ yàn láàyò. A tún ṣe cream cake lóríṣiríṣi bó lẹ ṣe fẹ́ sí ṣé whip cream lẹ́fẹ́ ni tàbí butter king ó sì jẹ́ fondant king tàbí fat icing cake kò béwu dé o. Eléyìí yàtọ̀ sí kítí pọpọ.
3: Iléeṣẹ́ wa wà ní Ikoya Road, Òkìtì Pupa, ní ìlú Ọ̀wọ̀. A wà ní Ìdímù Ṣàṣà, ní ìdojúkojú mọ́ṣáláṣí ńlá. A wà ní Jubilee Road, ní ẹgbẹ́ Adé Peter Filling Station, Ìkàrẹ́ Àkókò. Ní Àkùngbá, a wà ní Ìkàrẹ́ Road, Àkùngbá Àkókò. Ní ìpínlẹ̀ Èkìtì, a wà ní Bank Road, Adó Èkìtì.
2: Ẹ kàn sí wa lónìí ní Chicken Republic Plaza, Alágbàká Àkúrẹ́, tàbí kẹ pè wá sórí àwọn nọ́mbà wọ̀nyí 08079491467 tàbí 08079491481. Nígbà gbogbo ó yàtọ̀ cakes ní kẹ́ máa yàn láàyò.
1: Nígbà gbogbo ó yàtọ̀ cakes ní kẹ́ máa yàn láàyò fún àǹfààní tí ẹ fẹ́ ṣe ìgbéyàwó àbí ẹ fẹ́ ṣe ọjọ́ bí abẹ́ ń fẹ̀yìntì lẹ́nu iṣẹ́. Ẹ kọjá lọ sí gbogbo iléeṣẹ́ oúnjẹ wa Chicken Republic tó bá súnmọ́ yín ní ìpínlẹ̀ Èkìtì àti ní ìpínlẹ̀ Ondo. Tẹ bá ní ká gbé kéèkì wá kò béwu dé. Tẹ bá tẹ̀tọ́ pẹ́ wàá gbé fún ara yín ayọ̀ ló bá dé. Àmọ́ kò sírú àrà tí a lè fi àkàrà òyìnbó dá. Báńgí òkè.
4: Kẹwọ́rọ̀ mi rán sọ.
5: Láti ẹ mọ̀.
1: Ṣé a sì lè gba kọ́ọ̀lù kan sí? Óyá ẹja máa kẹjẹ ká máa lọlé máa bá mi gbé sí ní kẹtíkẹtì. Kò sí ní tó bẹ̀rẹ̀ kò dẹ̀ sí nǹkan tó ní lópin. Mo dúpẹ́ lọ́wọ́ bọ́tìnì mi ọwọ́ rẹ àmúlélẹ̀. Ìpé ìpéjú ńlá aláfilà tí fìlà bá ti kọjá àpé ìpéjú wọn ní bàbá ṣé ò sí nǹkan. Gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá sọ pé mi ò ní wá lọ́jọ́ mẹ́jọ ọlọ́run elédùnmarè kó bá mi dírò ọ̀ràn kó bá mi gbélé yín lórí. Ó dà ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Bye for now.
0: Ẹ̀lẹ́ ẹ kú apẹ̀rọ rẹ̀ rọ.
6: Ó nígbà ò ṣe ká má fi kú yàrá wa ká má bàrún yàrá wa. Ajíbọ́lá Gbámidélé o. Olótú ó yàtọ̀. Ètò ó yàtọ̀ ń lọ. Lọ́sẹ̀ yìí ó tún dọ̀ ọjọ́ mẹ́jọ. Ká má fi kú yàrá wa ká má bàrún yàrá wa.
7: Iléeṣẹ́ tó ṣẹ́. Ó kí, ó fẹ̀ǹfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dùndùn létí, ó dùn bí ìdòdò ìkirè 88.9 Àdàbà FM.
8: Say after me. Okay. Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
9: Millions of Naira shall locate us as we take part in the Milo Text and Win promo.
10: Get texted. More than 2 million people will share billions in cash and prizes, including 6 brand new cars. Buy any 20 gram Milo promo sachet. Find a unique code inside. Then dial *8011*#, or scan the QR code on the pack, and you could win big. Buy more, win more. Promo starts

0: Adaba 88.9 FM. Àwòlú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Ẹ kàlẹ́, ìwọ̀nyí ni àkójọpọ̀ ìròyìn àṣálẹ́ òní. Bí ó ṣe máa dé sétí gbọ́yìn láti lè ṣe rédíò Àdàbà 88.9 FM Àkúrẹ́. Ìlàrámọ̀kìnlá àti ròyìn láti ẹnu Adéyẹmí Lawal ṣáájú kókó inú ròyìn náà. Ààrẹ Tinubu yóò fi ìgbìmọ̀ ìpolongo rẹ̀ lélẹ̀ ṣáájú ètò ìdìbò ọdún 2027. Ìjọba àpapọ̀ kéde títí ìdíkọ̀ òfurufú ìlú Wèrè. Àjọ ológun òfurufú ṣàlàyé lórí àwọn èèyàn tó kú nínú ìjàm̀bá ọkọ̀ òfurufú tó ṣẹlẹ̀ ní Gbọ̀kọ̀dá.
2: Ìròmúpalẹ̀ Àdàbà 88.9 FM la ń gbọ́.
1: Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ Bọ́lá Tinubu yóò ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ ìpolongo ipò ààrẹ ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress lọ́jọ́ 14 oṣù kẹwàá ọdún yìí ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Ètò ìfilọ́lẹ̀ náà ni yóò wáyé nílé ààrẹ nílùú Àbújá gẹ́gẹ́ bí olùdarí àjọ tí mójútó ètò ìpolongo náà Abdulaziz Yari gẹ́gẹ́ bó ṣe wí. Yari ṣàlàyé pé Tinubu ló ti fọwọ́ sí ìlànà fún ìpolongo náà pẹ̀lú pé ìpolongo ọ̀hún ni yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ 14 oṣù kẹwàá nílùú Kaduna. Ìpolongo náà ni yóò gbéra kúrò ńbẹ̀ lọ sí ìlú Port Harcourt nípínlẹ̀ Rivers tí ó sì ti bẹ̀ lọ sí ìlú Maiduguri nípínlẹ̀ Borno. Ní báyìí, ìyàwó ààrẹ orílẹ̀-èdè yìí Olúrẹ̀mí Tinubu àti mínísítà fún àánú ọmọnìyàn tẹ́lẹ̀ ìyẹn Bẹ́tà Edo iná ti bẹ̀rẹ̀ sí ta àwọn obìnrin jí jákèjádò orílẹ̀-èdè yìí láti ṣàtìlẹ́yìn yín àpadà ààrẹ ọ̀hún. Ìgbésẹ̀ náà bẹ lójúnà àti bàálẹ̀ pakún àtìlẹ́yìn fún ẹgbẹ́ òṣèlú APC ní àwọn ẹsẹ̀ kúkú ṣáájú ètò ìdìbò yan ààrẹ tọdún 2027. Ní báyìí, àjọ ètò ìdìbò orílẹ̀-èdè yìí ni yóò gbé àwọn orúkọ àwọn olùdíje èyí tí ó díje fúnpò gómìnà àti ilé ìgbìmọ̀ aṣòfin àwọn àpínlẹ̀ ní jáde ni tí ó díje ní ọjọ́ kẹfà oṣù kejì ọdún 2027 jáde lónìí ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún yìí. Àtẹ̀jáde náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ òfin lórí ètò ìdìbò tọdún 2026 ló ń fẹ́ kí àjọ ètò ìdìbò kó gbórúkọ àwọn olùdíje náà jáde ó kéré jù oṣù méjì ṣáájú ètò ìdìbò ọ̀hún. Alága àjọ ètò ìdìbò ọ̀jọ̀gbọ́n Joe Asamuquintan ṣàlàyé pé àwọn ẹgbẹ́ òṣèlú 21 ni wọ́n ti yan àwọn olùdíje sípò gómìnà bí 1,194 àti àwọn igbákejì gómìnà wọn. Bẹ́ẹ̀ sì ni wọ́n sì ti yan olùdíje sí ilé ìgbìmọ̀ aṣòfin àwọn àpínlẹ̀ ní àwọn àpínlẹ̀ tí ó kópa nínú ètò ìdìbò ọ̀hún. Ètò ìdìbò sípò gómìnà ni ó wáyé láwọn àpínlẹ̀ 28 tó jẹ́ pé ti ilé ìgbìmọ̀ aṣòfin àwọn ìpínlẹ̀ náà yóò sì wáyé ní gbogbo àwọn àpínlẹ̀ tí ń bẹ̀ lórílẹ̀-èdè yìí.

ṣùgbọ́n àjọ ètò ìdìbò yìí ni ó ti kìlọ̀ tako ọ̀rọ̀ ríra ìbò ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Alákòóso fàjọ ètò ìdìbò nípínlẹ̀ Anambra ọ̀mọ̀wé Queen Elizabeth Agu ṣàlàyé pé àjọ náà ni ó mójútó ìpolongo owó tí wọ́n ná lásìkò ìpolongo látọ̀dọ̀ àwọn olùdíje ọ̀hún tó sì sọ pé ni yòówù tó bá lọ́wọ́ sí ọ̀rọ̀ à ń ra ìbò ni yóò fojú balẹ̀ ẹjọ́. Ìyàwó ààrẹ orílẹ̀-èdè yìí Olúrẹ̀mí Tinubu ń ló ti pè fún jíjẹ́ kí àwọn èèyàn èyí tó ní ìṣòro àìsàn ọpọlọ kí wọ́n kópa nínú ọ̀rọ̀ ìgbékalẹ̀ ìlànà lórí ètò ìlera èyí tí ó jẹmọ́ ti ọ̀rọ̀ wọn. Ó sì tún rọ àwọn èèyàn ìlú àti àwọn tó ní ṣe láti múra sakitiyan láti fòpin sí ọ̀rọ̀ fífàbùkù kan irú àwọn èèyàn tó ní ìṣòro bẹ́ẹ̀. Aya Tinubu ló pàrọwà náà nínú ọ̀rọ̀ rẹ̀ fún ti ayẹyẹ ọjọ́ ètò ìlera àìsàn ọpọlọ tọdún 2026 tí wọ́n máa ṣe ní ọjọ́ kẹwàá oṣù kẹwàá ọdún lábẹ́ àjọ àgbáyé. Ó rọ àwọn ìlú láti rí pé wọ́n tako ọ̀rọ̀ ìlànà wíwo àwọn tó ní wàhálà nípa ọ̀rọ̀ ọpọlọ wọn lọ́nà àbùkù kí wọ́n sì mú ìgbéga bá ìgbàgbọ́yé àti ìbọ̀wọ̀ fún àwọn èèyàn bẹ́ẹ̀. Ìyàwó ààrẹ ló tẹnumọ́ bó ṣe wúlò tó láti jẹ́ kí wọ́n lè kópa nínú ìlànà ètò ìlera wọn tó sì ní ìjọba yóò mú ètò ìlera wọn lọ́kùnkúndùn. Mínísítà fún ìgbòkègbodò ọkọ̀ òfurufú Festus Keyamo ló ti bẹnu àtẹ́ lu igbákejì ààrẹ àná Atiku Abubakar fún jíjẹ́ ẹni tí ń banújẹ́ lórí pé ààrẹ Tinubu wọlé lásìkò ètò ìdìbò tó kọjá. Nínú ọ̀rọ̀ rẹ̀ lórí ẹ̀rọ X, olùrànlọ́wọ́ fún ààrẹ lórí ètò ìròyìn Báyọ̀ Nanuga lọ́jọ́ Sátidé ló ṣàlàyé pé Keyamo ṣàlàyé ọ̀rọ̀ àtakò ètí Atiku sọ sí ààrẹ láìpẹ́ yìí gẹ́gẹ́ bí nǹkan tó jẹ́ pé kò bójú mu. Mínísítà náà wá ṣàlàyé pé Atiku ló ń gbìyànjú láti bọ́ lọ́wọ́ ọ̀rọ̀ pé Tinubu wọlé lásìkò ọ̀hún tó sì rọ àwọn tó súnmọ́ igbákejì ààrẹ tẹ́lẹ̀ náà láti ṣàtìlẹ́yìn rẹ̀. Ṣùgbọ́n Keyamo ni kò gbé ẹ̀rí kalẹ̀ lórí nǹkan tí ń ṣe igbákejì ààrẹ tẹ́lẹ̀ náà láti fi ṣàtìlẹ́yìn ọ̀rọ̀ tó sọ nípa ọ̀rọ̀ ọpọlọ Atiku. Ó wá kìlọ̀ yìí pé igbákejì ààrẹ tẹ́lẹ̀ náà ni àwọn ọ̀rọ̀ tí ń sọ lórí ọ̀rọ̀ òṣèlú láìpẹ́ yìí ni ló lè mú kí àwọn èèyàn kí wọ́n má tì í lẹ́yìn. Ìjọba àpapọ̀ ló ti pàṣẹ fáwọn iléeṣẹ́ ìjọba lọ́kọ̀ọ̀jọ̀kan láti mú ọ̀rọ̀ ríra àwọn ọkọ̀ yìí tí à ń ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́kùnkúndùn gẹ́gẹ́ bí ara akitiyan láti mú ìgbéga bá àwọn nǹkan tá à ń ṣe lábẹ́lé àti láti pèsè iṣẹ́ fọ́pọ̀lọpọ̀ èèyàn àti láti ṣàdínkù ìgbẹ́kẹ̀lé sáwọn ọjà tí wọ́n wá látòkè òkun. Olùdarí àgbà àjọ tí ń bójútó ìdàgbàsókè àwọn ọkọ̀ ṣíṣe lórílẹ̀‐èdè Nàìjíríà Olúwẹ̀mí Má Joseph Osanipin ni ó ṣàlàyé yìí nílùú Àbújá lábẹ́ ètò ìlànà ríra àwọn ọjà tá à ń ṣe ní Nàìjíríà. Osanipin ṣàlàyé pé àwọn ọkọ̀ yìí tí à ń ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n pèsè tó bí ó lé ní 380,000 lọ́dún. Ó wá fi kún un pé rírà tí àwọn ìjọba ń ra àwọn ọ̀dùn. Ó ṣàlàyé pé ìjọba ni ó gbé ọ̀rọ̀ ríra àwọn kiná lérí ọ̀rọ̀ pípèsè ìwé ẹ̀rí fáwọn tí ń ṣe ọkọ̀ náà àti àwọn tí ń rà á. Ní báyìí olùdarí àgbà fún àjọ yìí tí ń bójútó ọ̀rọ̀ ríra fúnjọba Adébọ̀wálé Adédọ̀kun ń ló ti rọ àwọn ilé iṣẹ́ tí ń ṣe ọkọ̀ lábẹ́lé láti mú ìgbéga bá àwọn irú ọkọ̀ tí wọ́n ṣe náà kí wọ́n sì dókòwò sí máa gbogbo ìṣe bẹ́ẹ̀ sì ni kí wọ́n mójútó ọ̀rọ̀ à ń tún àwọn ọkọ̀ wọn ṣe lẹ́yìn tí wọ́n bá tà tán. Ó wá kìlọ̀ pé àìṣe ọkọ̀ lọ́nà tó yáyì àti àìsí àtìlẹ́yìn fún títún ṣe àti àìṣe àti àìmúbọ̀wọ̀ fún ìlànà èyí tí ó tọ́ ni ìjọba yóò gbéṣẹ̀ tó ga lé lórí. Ní báyìí ìjọba ló ti kéde títí ìdíkọ̀ òfurufú Samubakwe èyí ti ń bẹ ní ìlú Owerri nípínlẹ̀ Imo fún ọjọ́ 25 láti fi lè fàyè gba àtúnṣe ọ̀nà ọkọ̀ tí ọkọ̀ òfurufú máa ń balẹ̀ sí àti fi mú gbòòrò bá. Mínísítà fún ìgbòkègbodò ọkọ̀ òfurufú Festus Keyamo ṣàlàyé pé títí ìdíkọ̀ náà ni ó bẹ̀rẹ̀ lógúnjọ́ oṣù kẹwàá ọdún yìí lẹ́yìn ìfikùnlukùn pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Imo àti àwọn tó ní ṣe nínú ọkọ̀ òfurufú. Iṣẹ́ náà ni yóò gba ọ̀rọ̀ àtúnṣe sáwọn ẹ̀ka kan nínú ọ̀nà tí ọkọ̀ òfurufú náà balẹ̀ sí ṣíṣe àtúnṣe sí àwọn kòtò tí ń bẹ lójú ọ̀nà náà àti àwọn ibi tí ó ti fọ́ lójú ọ̀nà ọ̀hún àti rírí pé wọ́n ṣe àfikún
bi ona oko ti n bale si na gogboro si lati ba le mu gbega ba oro abo ni idiko ohun keyamo wa salaye pe titi idiko na ni o fa inira fun opolopo awon irin ajo sugbon ro awon irin ajo be lati ba awon ile ise oloko ofurufu won soro lori ilana nipa bi oko yo se ma gbera o wa salaye pe sisi idiko na ni yo waye nipa ikede ti o kede nigba to aya oludasile ajo Pure Religion International to si je eni ti o ni le awon omo ti ko lobi ti Graceland omo we Florence omo lafe in lo ti tenu mo bo se wulo to lati ru awon opo ati lati daabo bo won be do ti toju won o salaye pe isoro to po ni dojuko awon ti won padanu oko won omo won mo lafe lo paro ana lasiko aye kewa ti eto ironi lagbara awon opo eti ile ise na gbe kale ni ile awon omo alai lobi ti Graceland eti be lakure nipinle onto o salaye pe eto na na gbe kale lati satileyin awon opo lati mu igbega ba igbe aye re won lati pese anfani to to fun ajo na lati se anu fawojo lara awon to janfani eto ba ile ise radio adaba soro ni arabirin Kolawole Queen ati arabirin Oke Florence won dupe lowo awon to seto na tan si alaye pe eto lo lagbara na ni oko ipa to yaye ninu igbe aye won.

won ro awon to gbeto na kale lati tesiwaju pelu eto na tan si alaye re gege bi ibujoko ati atileyin fun awon opo lara awon kan ti won se ni bi aye na ni eto ilera ofe ayewo ara ofe ati pipin digi oju fawon ti o janfani nibe kan nilo won eto lododun na ini kewa iru re lati gba tan ti gbe kale to si so ife ile ise na fun sisatileyin awon opo ati mimo gbega ba igbe aye won awon gomina ipinle merinidinlogoje lorilede yi na ti gba lati yanju isoro lati gbe ajo kan to je ti padawuri fun oro jijun je telongba re pe kale ati lati le mu ki eto na ki o kari gbogbo awon orilede Nigeria abana ina kede latenu gomina ipinle Zamfara Daud Lawal nilu Addis Ababa ni orilede Ethiopia lasiko eto kan lori oro jijun je itero ranja re pe tawon orilede Nigeria ti kopa awon gomina na na pinu lati lo ilana yi to baramu lori oro pipese owo fun oro onje itero ranja re pe na ati lati mu ki won mu ki oro ipese owo fun labele ki o lekun si ati lati gbe eto na kale lawon ese kuku nba yi ijoba apapo ti sale pe eto re lati bere eto anfun lonje terun jaye pe na ni o bere lawon ipinle meji ti won o se ko to di pe o di awon ipinle yoku lorilede yi minister fin tin bojuto eto ilera ati oro amoludun ojogbon Mohammed Ali Party ndo salaye pe ijoba yo sise pelu awon alase ijoba ipinle lati gbe eto na kale lona to yaye awon onile ise ilepo orilede Nigeria iyen ni alagbata ipo ina ti ro ijoba apapo lati pese o kere ju ida meta ninu mewa awon ipo eti won se ranlowo le lori fawon megbe won lati mu igbega ba pese ipo na jake jado orilede yi lede wo are egbe na bile keles ari ni lo parowa na lasiko ti egbe na ti to si salaye pe egbe na in lo ni awon ile ise ilepo to po to si je pe o le seranwo lati sadiku anto ni awon ile epo ati lati mu ki epo na ki o wa fawon eyan ledinwo o salaye pe awon alagbata epo ohun ni yo sanwo fun ajo ilepo orilede Nigeria NPC fun epo ti won ba fun won nipase awon ile epo won dipo gbigba epo na lofe Gilles Ari lo tun so pe ko so to ninu pe awon epo na ilo je oro gbigba owo iranlowo lori epo pada to si salaye pe eto na ni ile ise ilepo NNPC se pelu ere itoje o salaye pe egbe na ilo duro de idahun ijoba apapo to se fun pe awon me egbe ohun ni o ta epo na ni iye kan na ti le ise NNPC nta ajo ologun ojo ofurufu lo ti salaye nipa awon eyan 25 eyi ti bi ogun awon eyan tojo to woko ati awon osise marun be lara awon eyi ti be ninu oko ofurufu eyi ti o jalule ni gbokoda nipinle Ondo lojo aje o dari eka lukoro fun ajo ologun ojo ofurufu ogagun ehime judami lo soro na nilu Abuja ejo do me salaye pe awon ti ki se awon ti je to je osise ile oko ofurufu na meji ni n be lara awon bi ogun awon eyan ti ki se ologun ti be nu oko ofurufu na eto so iye awon eyan ti n be nu oko na de 25 o salaye pe iroyin to salaye pe bi awon eyan 22 ni n be ninu oko ofurufu na ni lo le waye nitori ailagboye nipa ede eyi ti won so lunu ile ise oko ofurufu ni pataki bi soro pe awon emi 25 ni n be ninu oko na eyi ti awon eyan meje ti won je osise inu oko ohun agbẹnusọ fún àjọ lójú àkójọ ológun ojú òfurufú náà wà fi kún pé àwọn èèyàn tí kì í ṣe ológun tí ń bẹ nínú ọkọ náà ló jẹ bí àwọn ológun èyí tí ń rìn àjò lọ sí ibì kan náà ẹjọ dàmẹ wá ṣàlàyé pé ìwádìí sí ọrọ jàǹbá náà ló ti ń lọ lọwọ tó sì tẹnu mọ bó ṣe dúró lò pé tí wọn bá parí ìwádìí náà yóò mú kí ó tọ wọn sọnà nípa nǹkan tí wọn ó ṣe wàá fi dá àwọn èèyàn lójú pé àjọ ológun ojú òfurufú ni ó pèsè àtìlẹyìn fún àwọn ẹbí àwọn tó kú náà tó sì pàrọwà fún àwọn iléeṣẹ ìròyìn àtàwọn èèyàn láti bọwọ fún àwọn èèyàn tí àwọn ẹbí tí àwọn èèyàn rẹ kú náà tí wọn sì jẹ pé kí wọn ṣọra nípa bí wọn ṣe ń gbéròyìn nípa wọn jáde àjọ
NAFDAC ló ti ṣàlàyé pé wọ́n ti gba àwọn nǹkan èlò iṣẹ́ ọ̀gbìn tó jẹ́ ogun tí wọ́n fi sóko ètò tó bí ọlọ́gọ́rin ẹlẹ́gbẹ̀rin mílíọ̀nù náírà nípínlẹ̀ Ondo Ogun Ọ̀ṣun àti Ọ̀yọ́ lọ́dún 2025. Àjọ náà tún ṣàlàyé pé wọ́n tún gba àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ogun apakòkòrò ní ìwọ̀ oòrùn àríwá orílẹ̀-èdè yìí èyí tí àwọn ogun lọ́pọ̀jọ kan bẹ níbẹ̀. Bẹ́ẹ̀ sì ni àjọ NAFDAC ṣàlàyé pé wọ́n tún ti ilé iṣẹ́ mẹ́rin tí ń ṣe àwọn ogun apakòkòrò ti nbẹ ní Bichi nílùú Kano àti èyí tó jẹ́ ara akitiyan wọn láti fòpin sí ọ̀rọ̀ gbígbé àwọn ayédèrú ogun oko jáde. Ìlàrámọ̀kínlá ti ròyìn láti lè ṣe rédíò àdàbà 88.9 FM Àkúrẹ́. Nínú ròyìn lẹ́ẹ̀tì gbọ́ ìròyìn ilẹ̀ òkèrè tí a gbo àmúlùdùn àti ti àrí ìdárayá.

0: 88.9 FM. Awolu Solu Dero Pese.
1: Iroyin latile okere. Orilede Ethiopia inlo ti fi esun kan orilede Eritrea fun gbogun wo agbegbe Ariwa Tigray to si kilo pe awon yo da abobo ara won tako akolu yowu. Esun na waye laarin ija ti waye laarin ijoba orilede Ethiopia ati egba ajajagbara agbegbe Tigray e ti ko mejeji si nbenu atelura won fun tite adehun alaafia odun 2022. Doju ninu iwe ti won ko si igbimo alase ti agbo ajo isokan agbaye Ethiopia salaye esun wiwo orilede na gege bi agbogunti Eritrea lo se ti ni ko so to ninu esun na tan salaye pe orilede Ethiopia in lo gbogun wo agbegbe won awon eyan mejo ini won ti so atileyin won fun ajo ile ejo iwa odaran agbaye ICC nigba ton toko eto ati fi ofin de lati owo orilede America ninu oro yi ti won jumo so ni ojo kesan osu kewa odun awon minister foro okere orilede Canada, Denmark, France, Germany, Italy ati Japan pelu Netherlands pelu orilede United Kingdom ina ti fi atako han si ilana ti fofin de ile ejo na awon orilede ohun ti won je okan lara awon omo ajo ti won fi adowo si adehun ile ejo agba ti n gbejo iwa odan lagbaye ninu Rome na na so pe won fi fe won han si ominira ile ejo na won tun farama ilana eti de ejo na gbe eti n gbere fun eti o so pe oun gbarade fun oro ati fofide na to si salaye pe igbese na yo ran wa lowo lati tesimaju lati sise won bi ise are orilede America Donald Trump ti se pe orilede Russia in lo ti gba lati pese egbelegbe tonu aipo diesel fun ti oja agbaye gege bi awon alase ilu Washington se bomirin oro fifofide awon alase ilu Moscow lati ba le saliku alekun owo epo lagbaye. Trump kede pe adehun na waye lẹyin ti oun jiroro pẹlu aare orilede Russia Vladimir Putin to so pe Russia ni yo kọkọ pese bi egberun lona irinwo tonu epo diesel ti o si tun ma pese yoku gbubaya orilede ile ise ti mojuto oro inawo orilede America in lo so pe won ti pese iwe eri lati le faye gba ki won pese epo Russia na si oja agbaye titi di osu kerin odun 2027. Agbo ọ̀rọ̀ amúlùdùn gbajúmọ̀ lórí ẹ̀rọ amáyélujára ni ìyẹn pẹ́là ń lo ti bẹnu àtẹ́lu àwọn tí ń pèpè kí wọ́n ṣe àyẹ̀wò ara láti máa lè mẹ́ni tó bí ọmọ tí Jarvis ti ò bí fún òun nínú ọ̀rọ̀ rẹ̀ pẹ́là ló kọ ìbéèrè ọ̀hún tó sì dáàbòbò Jarvis láàrin ìbéèrè tí ń jọmọ ọ̀rọ̀ oyún tó ní fún. Ó tún ṣàlàyé pé òun mọ ìdí tí àwọn èèyàn tí wọ́n fi ń dá sọ̀rọ̀ tí ó kàn wọ́n tó sì mú kí ọ̀rọ̀ náà kí ó tako ọ̀rọ̀ tí wọ́n fi tako ìyá àti àwọn àbúrò rẹ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó fi kún pé jíjíròrò lórí ọ̀rọ̀ ìbáṣepọ̀ láàrin tọkọtaya àti oyún wọn ló jẹ́ nǹkan tí kò bójú mu. Òṣèré oníṣẹ́ni Tóyọ̀sí Adésáyà ń ló ti sọ̀rọ̀ nípa ìṣòro rẹ̀ láti bímọ tó sì ṣàlàyé pé òun ṣe iṣẹ́ abẹ bíi márùn lọ́dún 2022 nígbà tó ń gbìyànjú láti lóyún. Òṣèré oníṣẹ́ náà sọ pé àwọn dókítà ni wọ́n gbà òun láyé níyànjú láti fòpin sí ṣíṣe iṣẹ́ abẹ ọ̀hún. Adésáyà èyí tí òun àti ọkọ rẹ̀ bí ọmọbìnrin kan ní oṣù kẹta ọdún ni lóyún bo òṣèré oníṣẹ́ bíi tiẹ̀ Yábò Òjó fún ṣíṣàtìlẹ́yìn rẹ̀ lásìkò ìyànjú láti lóyún náà. Aré ìdárayá ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal ini ó na ẹgbẹ́ agbábọ́ọ̀lù Islam ayò méjì sí ẹyọkan nínú pápá ìṣeré Emirates lẹ́yìn tí ìdíje náà tí ó dàbí pé ó lè díẹ̀ Ricardo Calafiori ló gbá bọ́ọ̀lù tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Gunners náà tí wọ́n fi gbá ayò tí wọ́n wọlé kó tó di pé Bruno Guimaraes tí ó gbá bọ́ọ̀lù kejì wọlé láti mú kí wọ́n ní àmì ayò mẹ́ta nínú ìdíje náà. Ní pápá ìṣeré Stamford Bridge ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ini wọ́n ṣe dáadáa nínú ìdíje wọn pẹ̀lú nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bournemouth láàmì ayò márùn sí ẹyọkan. Jordan Anderson àti João Pedro wọ́n gbá bọ́ọ̀lù méjì méjì wọlé tí ó di pé gẹ́bí Chelsea ṣe dáadáa nínú ìdíje náà. Ní báyìí Aston Villa àti Brentford iná gba ọ̀mì ayò méjì méjì nínú ìdíje wọn èyí tí wọ́n gba. Àkójọpọ̀ ìròyìn ti alẹ́ òní kò máa ní jù báyìí lọ ìyókò tó di lọ́la lágbára Ọlọ́run. Adéyẹmí làwa ni olótùú àti oníròyìn Ọlọ́run wọ̀ máa yín ká Kasun

0: ẹkú kalẹ̀ gbogbo òbí abiyamọ gidi tẹ ń gbọ mi àkànṣe ètò nìyí tó jẹ wípé tẹ ẹ bá gbọ tán ẹ padà dúpẹ ni ò pàápàá jùlọ gbogbo ẹyin tẹ ti lọmọ tó ti ṣe wàhálà ẹka àti nẹkọ pẹlú gc tí wọn ò sì rọnà àbáyọ láti wọlé sí yunifásitì kankan ó yá ẹ fetí balẹ̀ kẹ ẹ gbọ́rọ̀ tálejò pàtàkì mi yìí fẹ́ sọ ó yá àlejò mi ẹ bá ń dárúkọ yín fún gbogbo àwọn èèyàn wa kẹ ẹ sì sọ iléeṣẹ́ eléyìí tẹ́ ń ṣojú fún.
1: ẹ ṣe gan ni olótú orúkọ mi ni mrs jemine mo jẹ aṣojú iléèwé st albans university college tó kalẹ̀ sí number 17b ijero street ìjàpọ̀ estate ní àkúrẹ́.
0: ilé ẹ̀kọ́ st albans university tẹ́ ń sọ yìí kí ni wọ́n ń fi àwọn ọmọ rọ ńlẹ̀.
1: lákọ̀ọ́kọ́ ná a fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí àti alágbàtọ́ tí wọ́n ní ìgbàgbọ́ nínú wa tí wọ́n sì rán àwọn ọmọ wọn wá sí ilé ẹ̀kọ́ st albans university college. a gbé ilé ẹ̀kọ́ yìí kalẹ̀ fún àwọn ọmọ tí wọ́n ti ṣetán ní ilé ẹ̀kọ́ girama tí wọ́n sì fẹ́ tẹ̀síwájú lọ sí universities. ilé ẹ̀kọ́ st albans university college ń ṣe a level programs bíi cambridge international jupeb àti igmb èyí tí ọmọ lè lò láti lọ sí universities ní 200 level directly.
0: kí wọ́n ní àǹfààní tí ń bẹ nínú àwọn ẹ̀kọ́ mẹ́ta ilé ìtẹ̀ ti dárúkọ yìí.
1: ẹ ṣeun lótú ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní ilé ìwé st albans university láàrin oṣù mẹ́sàn-án sí mẹ́wàá ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní ìpele kejì ní university. ọmọ tó bá ṣetán lọ́dọ̀ wa ní ilé ìwé st albans university ní àǹfààní láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nítorí pé a máa ń fún wọn ní ètò ẹ̀kọ́ tó yanrantí ní ilé ìwé wa èyí sì máa ń ràn wọn lọ́wọ́ láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní university ní 200 level directly.
0: ó dáa kí wá ní tiyín fi yàtọ̀ sí tàwọn tó kù.
1: lákọ̀ọ́kọ́ ilé ẹ̀kọ́ st albans jẹ́ iléèwé tí ó gba àṣẹ ìjọba àwọn olùkọ́ tó sì wà ní iléèwé yìí jẹ́ olùkọ́ tí ó dángájíá tí a sì fún àwọn akẹ́kọ̀ọ́ ní ìmọ̀ ẹ̀kọ́ tí ó yè kooro. our teaching and learning method jẹ́ ti ìgbàlódé a dẹ̀ tún wà ní conducive learning environment anybody knows facilities fún àwọn akẹ́kọ̀ọ́ tí ó bá wá láti ọ̀nà jíjìn. a máa ń ṣe ìgbáradì fún àwọn akẹ́kọ̀ọ́ wa èyí tí ó máa ń ràn wọ́n lọ́wọ́ láti ṣe dáadáa ju àwọn akẹgbẹ́ wọn lọ nígbà tí wọ́n bá dé university nítorí pé a tún máa ń ran àwọn akẹ́kọ̀ọ́ wa lọ́wọ́ nípa kíkọ́ wọn ní english language mathematics and computer.
0: kí ni àwọn nǹkan àmúyẹ tí ẹni tí ó bá fẹ́ wọlé sí iléèwé tí ó ní ìyẹn entry requirement.
1: ẹni tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní iléèwé st albans university college máa ní 5 O-level credit ní èsì ìdánwò waec tàbí neco.
0: ìbéèrè kan tí ó máa tawọ́tasẹ̀ inú àwọn èèyàn báyìí ni ti ọ̀rọ̀ owó iléèwé yín ṣé kìí ṣe léyìí tí yóò kan yàn lẹ́gun ẹ̀yìn.
1: olóòtú owó iléèwé wa ò pọ̀ rárá kò ní kán àwọn òbí ní egun ẹ̀yìn a sì túnba kí àwọn òbí máa sanwó yìí díẹ̀díẹ̀.
0: gbogbo ẹni tó bá wá nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ iléèwé yìí ọ̀nà wo ni wọ́n gbà.
1: ọmọ tí ó bá fẹ́ darapọ̀ mọ́ wa ní st albans university college kó wá sí ilé ìwé wa ní number 17b
2: ijero street ìjàpọ̀ estate ní àkúrẹ́. tí ẹ bá ti wọlé láti òkèjẹ̀bù gate ẹ kàn rọra rìn díẹ̀ sísàlẹ̀ tàbí kí ẹ drive down wá sísàlẹ̀ ẹ ó rí second turning ní apá òsì kí ẹ yà síbẹ̀ tí ẹ bá ti débẹ̀ ẹ ó rí pátákó ajúwe wa tó wà níbẹ̀ tó ń tọ́ka sí ilé ìwé st albans university college ní ijero street.
1: number 17b fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí ìbéèrè ẹ lè pe àwọn nọ́mbà wọ̀nyí 0703398 8200 lẹ́ẹ̀kan sí 0703398 8200 tàbí
2: 0703006392.
0: ó dáa kí n tó yọ̀ǹda yín kí ni àmọ̀ràn yín fún gbogbo àwọn òbí àtàlágbàtọ́ pẹ̀lú àwọn ọmọ iléèwé gan pàápàá tí wọ́n wà nílé tí wọ́n sì ń wọ̀nà láti wọlé sí yunifásitì.
1: àmọ̀ràn mi fún àwọn òbí àti alágbàtọ́ ni wípé kí wọ́n má jẹ́ kí àwọn ọmọ wọn dúró sílé máa fi àkókò ṣòfò di ìgbà tí èsì ìjàm̀bù wọn máa dára ẹ jẹ́ kí wọ́n wá sọ́dọ̀ wa ní ilé ìwé st albans university college láti wá ṣe ẹ̀kọ́ a level èyí tí ó máa fún wọn ní àǹfààní láti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wọn ní yunifásitì tó bá wù wọn láti ṣe course tó bá wù wọn lọ́kàn. láàrin oṣù mẹ́wàá péré ni wọ́n fi ṣe ẹ̀kọ́ a level program yìí ní st albans university tí wọ́n bá dẹ̀ ti ṣetán wọ́n á lò láti wọlé sí yunifásitì èyíkéyìí tó bá wù wọn láti lọ ṣe course tó bá wù wọn ní 200 level.
0: tó bó ti jẹ́ òun lẹ ti gbọ́ yẹn o láti ilé ìwé st albans university college matthew adekunle ọ̀làdíjì lóko mi tẹ́ ń pè ní òdodo.

0: tìlúdé àṣàyàn agogo idẹ sáńbà ṣaworo kó máa rọ kẹkẹ kẹrọ bí òjò ọpọlọ ìmọ àtòye kó tọrún rọ sọkalẹ lẹ lórí wọ ọpapa parada ó dè tó torí tìlú ọpẹyẹmí jọdá o ìkiri ọmọ ewúre o gbárakàṣídà ètò kò gbéra nlẹ. Ètò tóní tìlú rìn ní bèbè ọ̀nà yẹlẹ́nkù yẹlẹ́nkù. Ó dórí àtẹ́kùn dìràwọ̀ ọ̀sán. Àwọn àkọ́nú ètò tóní tìlú. Ó gbà sí ìyákì ẹjọ́. Abala àkọ́kọ́ láti máa dá tóní tìlú dọ̀bálẹ̀. Pẹ̀lú fàájì tọrọ wọn pa tòkè tilẹ̀. Abala kejì lára alẹ́ àtàtọ́kùn yóò ti máa ju láńbà lẹ̀ fúnra wọn. Tóní tìlú. Ta ló lòun ló gbẹ̀yìn ètò tóní tìlú ló tó bẹ tó bẹ ń sìn. Ẹ̀yin òṣè jẹ́ kápàdé atọ́kùn ètò. Ọ̀pẹyẹmí Jọ̀dá. Àjòkó tàgbà pírọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́jọ́jọ́ Sátidé every Saturday. Fún ìpolówó ọjà lórí ètò yìí tàbí ẹ̀fẹ́ fúnni lẹ́bùn lórí ẹ̀. Ẹ̀pẹ̀ nọ́mbà yìí 0806-904-6714. Tóní tìlú ti dé o. Sátidé ọ̀sẹ̀ yìí ni kẹ́jẹ́ àjọ dúró dé.
1: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
2: Abba, aṣọ òkú ti ìgbọ́ ni nípa 24/7 Abba Mixture. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture. Kò lọ́ tínú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abá dúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀lú gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixture. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 0916062653 0916062653. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture. Gbogbo ìgbà ìjà wà ìjà òsì.

Oh yeah, tu just a bad session, yeah. That is a time. And yet you are Kakri, Pilondo. And yet you are Lakiti. And yet you are Nipple Kogi. And yet you are Gogona. Nipple Dolo. Hey, Lima Lampa, Nati Boa. Oh yeah, now. Don't buy me, Laramo. I am a fine person. Benny, a dewumi, a bi olawumi ebe. Awon na wa nbi ajo wa nbi ni. Ori ba meji ko. Ajo ko lamba wa ni. Awon gan ru lamba tele mi leyin. Won ni se. Ani leni. Ka jo mo lara wa lamba. Mo se ko lamba lowo. Wọ́n tó bá mú bulletproof náà dání mọ́. Lórí ẹlòmíì lè lẹ́mí lámbà. Ibi tí ó ti bó lóra rí ò ní dá. Bẹ́ẹ̀ èèyàn bá lẹ́mí lámbà tó bá mi ibi tí ó dá. Èmi ká dá padà fún wa ní òde ṣí. Yes now. Òkè dáadáa. Engineer Adẹ́rẹ̀mí. Engineer ilé iṣẹ́ wa nìyẹn. Ó ń ṣayẹyẹ ọjọ́ bí ẹ̀ lónìí. Àwọn ọmọ 10-10 nìyẹn. Ẹ bá dìbò 10-10. Àwọn gangan náà nìyẹn. Akinyin o. Engineer tó mòye.

0: lagba siroro ke lo sa lukuku re to fin gba papapa mo lo le kan mo tun pada ba oni bi
1: o ma wo mi ah no de mo ba mi soketa nse ni ranse si mi lati ilu eku abo wa re o na lo tun ti ja yo
2: e ko we
3: se iwo o ti gbo nipa alaro motorcycle spare part
0: nibi ti won tin ta
3: ojulowo orisirisi spare part ni bi won se nta le yeyo ni won tun ta loju pali fun awon alara atuta
1: alaro ke
3: be ni alaro ko si ru spare part ti o ba nfe to ni ba pade lodo alaro bere latori jelly spare parts siroro spare parts ibk spare parts pelu phonix ati ohun gogo ti o ba nfe lara machine tabi keke re a nre ko re badun si loro wa mo iwo sha ati bere alaro spare parts stores olu ile ise won wa ni number 32 isikan roundabout akure won tun wa londo ni number 12 brigadier ademulegun road ni idojukoju sunbreaker londo won tun fi kale si number 38 odosaye okiaro ni ilu akure telephone won ni 0803-748-1082 tabi 0706-071-9622 taba n soro nipa ojulowo spare parts nle yi alaro spare parts stores ọdọ wọn gangan ni kẹ máa bọ.
4: Ẹ káàbọ̀ padà. Ohun gangan náà lẹ́gbọ́ yẹn. Gbogbo ẹyin tẹ́ ẹ fẹ́ jẹ́ alágbàtà fún ilé iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 Abamijọ. Ẹ máa pe nọ́mbà 091-60-62-62-53 091-60-62-62-53 Bákan náà, ẹ̀yin tẹ́ ẹ fẹ́ bá a lárọ́ spare parts tó wà ní ọjà ìsìnkàn fẹ́ bá a dòwò pọ̀. Wọ́n ń tọ̀kadà tuntun kẹ̀kẹ́ mọ́rúwá àtàwọn páàtì ọ̀kadà kò sí lè tọ́jú tẹ́ ẹ wá tẹ́ ẹ ní rí lọ́dọ̀ wọn. Ẹ máa pe nọ́mbà yìí 0706-071-9622 0706-071-9622 ohun gangan náà lọ já sọ̀dọ̀ wọn. Ha ẹ jẹ́ ohun èèyàn kan àbí méjì lábala yìí sí kó tó di pa wàá bọ́ sí abala tó kàn lórí ètò. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
5: Ẹ̀lú ẹ̀ka alẹ́ sà.
4: Ẹ ṣeun.
5: Ẹ̀sà. Orúkọ mi ni Philip láti Àkúrẹ́.
4: Kí lẹ pè é?
5: Philip láti Àkúrẹ́.
4: Philip láti Àkúrẹ́.
5: Bẹ́ẹ̀ sà.
4: Ọlá kí ló ń ṣẹlẹ̀ gangan?
5: Ó máa ṣẹlẹ̀ lónìí o.
4: Ok.
5: Àwọn tó ń ta oògùn pokupoku máa ń kọjá ni o. Ẹ̀lú.
4: Ọlá ń gbọ́.

0: ọ̀tàn ó ti yé mi bóyá ẹ̀yin tẹ́ ẹ wà ń bẹ̀ náà ẹ kúkú bá a sán ká ẹ gbà á lẹ̀ ṣe ti gbọ́ àbí náà ń gbọ̀ yẹgbẹ́ ó ń pè kúté olé ń pè fún wọ́n bá ṣe mítìn lóòótọ́ àbí kí ni fi ṣe yàn mo gbe fun yin o mo gbe ekun ogbagbamirin jojo yes sir
1: oke yemi joda
0: yes sir
1: ekweto
0: e ba seun
1: the prince of lamba
0: oke mi o kin kura ti ki lo sele gogo mo nbo
1: e oke mi o kin kura
0: e ma mu le
1: be ni to ro inu ya mu wa ima ti egbo mi
0: okay
1: so ko ti mo se yen o kamila gan so itoju gbon mi emi o le loto
0: okay
1: so mo wa le gbon mi to dide mo wa bi lo ke wo le nlo pa na won fe loto
0: okay
1: oni to don gbon mi
0: e dapo e ba nto
1: mo ni ra mi to temi mo
0: e ba fi toran won
1: be ni mo je to fun won niyan ko se lo bayi mo ja lo ke to yen reduce lara mi
0: kai kai
1: o ko se sele niyan
0: prince of lamba ẹ̀yìn fi tọ̀rọ̀ yàn kọ́ bá ń tọ́ ń ta ọlọ́run ọ̀dà gbé fún ọ
2: wọ́kọ̀ òkè
0: káì
2: báwo ó gbé màlúù mi tiwo ọ̀gbágbá mi ni gọ̀gọ̀ bá o.
0: ẹ jẹ́ ọ́ ṣe báyìí ká sáré jẹ́ iṣẹ́ tó wà ń wájú wa yìí à ń bọ̀ à ń padà àbọ̀ ká wá bọ́ sí abala tọkàn.
3: ẹlẹ́mẹ̀rún gbogbo ẹ̀yin òbí àti alágbàtọ́ tó ń fi ọjọ́ ọ̀la rere fún àwọn ọmọ wa mo kí yín ẹ kú dédé àsìkò yìí ẹ káàbọ̀ sí orí ètò yìí tí ó tún ṣe wá láǹfààní ẹ̀yin òbí wa alágbàtọ́ akẹ́kọ̀ọ́ láti wọlé ìwé yunifásitì láì ní wàhálà kankan nínú ọ̀nà àbáyọ ti wà báyìí láì ṣe ìdààmú kankan ìdààmú post jambù tàbí ìdààmú jambù kódà kò sí ogun oní mass failure níbẹ̀ kò sì sí ogun ọjọ́ orí tí ò tí ì pé iṣẹ́ mẹ́ta péré ni ọmọ máa ṣe láàrin oṣù mẹ́jọ péré ọmọ yìí ó sì bọ́ sí 200 level ní àwọn universities wọ̀nyí ṣùgbọ́n ká tó máa tẹ̀síwájú ẹ̀kọ́ gba nọ́mbà yìí sílẹ̀ náà yóò ṣe yín láǹfààní gan 08059018447 lẹ́ẹ̀kan sí 08059018447 ẹ lè pè wá tàbí kí ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp pẹ̀lú nọ́mbà yẹn 08059018447 àwọn universities tí àwọn ọmọ yín lè ní àǹfààní láti wọlé sí ìpele 200 level lẹ́yìn tí wọ́n bá ti ṣe advanced level program wọ̀nyí tán tó jẹ́ pé láàrin oṣù mẹ́jọ péré tí wọ́n bá ti ṣe àwọn ọmọ yín máa wọlé sí yunifásitì ìlọrin kwásù ìyẹn kwara state university uni ọ̀sun ọ̀sun state university fúoyè ìyẹn federal university ọ̀yẹ́ èkìtì futa federal university of technology àkúrẹ́ funab federal university of agriculture abẹ́òkúta uni abuja lautech unilag osutech oau ọbáfẹ́mi awolowo university nìyẹn o nílé ifẹ̀ fúnsà lápáì lásù futmina fún lọkọjá ìyẹn federal university lọkọjá àti bẹ́ẹ̀ lọ ẹ má gbàgbéṣẹ́ ẹ kọ nọ́mbà yìí sílẹ̀ ẹ lè bá wa sọ̀rọ̀ lórí ẹ̀ tàbí kí ẹ whatsapp wa 08059018447 nọ́mbà yẹn náà sì tún nìyí 08059018447 àbẹ́ ẹ̀ gbọ́ àwọn ọmọ yín wọ́n ó wọlé sí yunifásitì nípele 200 level lẹ́yìn tí wọ́n bá ti ṣe ìdánwò A level IJMB tàbí JUPEB bẹ́ẹ̀ ni o kódà ọmọ lè fi A level yìí wọlé láti ṣe nursing medicine law medical lab science accounting geology engineering courses lóríṣiríṣi agricultural science lóníranran banking and finance mass communication linguistics radiography anatomy pharmacology tó fi mọ́ àwọn education courses rẹpẹtẹ.

bákan náà sì tún ni microbiology àti science laboratory technology public administration gbogbo àwọn courses wọ̀nyí ní university 200 level direct ni ọmọ máa fi wọlé pẹ̀lú A level bẹ́ẹ̀ ni o ìyẹn láwọn universities tá a dárúkọ ṣáájú yẹn lẹ́yìn oṣù mẹ́jọ péré tí a bá ti prepare ọmọ fún ìdánwò JUPEB àti IJMB lọ́dọ̀ tiwa kò sí ohunkóhun tó ní ṣe pẹ̀lú ọjọ́ orí o ìyẹn age limit wípé ọmọ ò tí ìdàgbà kò lè ṣe kódà àwọn ọmọ tó wà ní SS2 báyìí wọ́n lè máa bọ́ láti má fi àkókò ṣòfò owó iléèwé wa kò ga ju ara lọ ààyè sì wà láti san díẹ̀díẹ̀ 10,000 péré ni owó fọ́ọ̀mù 10,000 naira lowó fọ́ọ̀mù láti forúkọ sílẹ̀ hostel ọ̀fẹ́ sì wà fún 50 ọmọ àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi orúkọ sílẹ̀ ẹ̀yin òbí ìjáfara léwu Hotspring Privacy A Level School wà ní ìlú Ìbàdàn lẹ́bà Adamatic AP Petrol Station along Iyana Church and General Gas Road Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀pẹ̀ nọ́mbà yìí lẹ́ẹ̀kan sí tàbí kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp fún àlàyé kíkún 08059018447 08059018447 Hotspring Privacy University Empire.

0: gbọ́n ọyẹ́ gbọ́n yìí ta ló lò yìí gangan ọyẹ́ gbọ́n o.
1: a wọnú ilé ẹran jẹ tí ẹ gbé wa wọn lánàá wọn pa nù ẹ lè jẹ ẹran àná ẹran òjò ọmọ fẹ ẹ wà wá àwọn èèyàn nísìn tí wọn wọ gbó lọ tí wọn rè mú mi wà ìwọ̀n ni ẹ pa àwọn ẹ mọ̀ pa lọ́hùn o kọ́ máa pẹ̀ràn fún mi lọ́hùn o ẹ mú wá lóye wọn wà pa ńlé wọn ò rí pé ẹran òjò ni.
2: mo yí o sí mo sì rò pé ó yẹ kó yí ọ kó yí ẹ ju tó wà lẹ́yìn lọ. ẹ̀yin olóyè ẹ ṣe ń ṣe báyìí ẹ ṣe ń ṣe yán bí ọkà ọ ní ntaàbà pa ń ṣe làbọ̀ olú yìí ò sì ń gbó mọ̀ nígbà tẹ́ ẹ mọ pàtàkì ń dá ṣe ní kí ọmọkùnrin kó wà ń bí.
0: ọyá ta ló lò yẹn 08162519991 08162519991 kò jù bẹ́ẹ̀ lọ ọyá. hello. ẹ káàlẹ́ sà.
3: ẹ̀sà ẹnjìnà mọ́fì láti ìlú òkè
0: ayédùn. ẹnjìnà mọ́fì láti òkè ayédùn.
3: bẹẹni
0: sà. ọyá ohun tẹ ẹ gbọ yẹn ta gangan lónìí.
3: ṣẹ́gun ògúngbè.
0: ṣẹ́gun ògúngbè.
3: pẹ̀lú ìdòwú adẹ́nẹ̀kan.
0: kí ló ṣẹlẹ̀.
3: bẹẹni.
0: wọ́n ràn yín sí wa ni.
3: a ọpẹ èmi náà ni kémi náà tó náà ti fẹ́ tọ́dún mẹ́ta tí mo ti ń tẹ̀lé yín.
0: kí ló wá ṣẹlẹ̀ kí lẹ kókó yín.
3: ẹnjìnà mọ́fì làṣìṣì mọ̀ọ́rù láti lókè ayé.
0: ẹsẹ̀ wá sí ẹ kàn sáré pè náà ẹ sì sáré jẹ kínní iná.
3: ọlọ́run náà ni.
0: bó lẹ ṣe àṣẹ báwọn.
3: iṣẹ́ ọlọ́run ni.
0: ó dáa kò sí ní ta fẹ́ ṣe sí. àbí àbí kí la fẹ́ ṣe sí.
3: kò sí kankan kò.
0: ẹ ní ò sí a máa tẹ̀ ǹjẹ́ fún ìgbà náà.
3: ara ó sì yóò sí o mọ rí ẹ sí sọnù.
0: ọyọ ìpè nọmba yín ọyọ ìpè.
3: 21.
0: ẹ.
3: 21.
0: 21. mo ń bọ̀ ẹ ní sùúrù ẹ ní sùúrù ọyá.
3: 21.
0: 21. 20.
3: 97.
0: 97.
3: 5252.
0: 5552.
3: bẹẹni.
0: UBA. làṣìṣì mọ̀rúfù àlàmú.
3: àlàmú bẹẹni.
0: sẹ́yìn lẹ́ni.
3: bẹẹni.
0: lẹ bá gbowó wa o lẹ bá gbowó wa. ẹyin gan ẹyin gan ẹ tẹ̀lé mi débẹ̀ ni.
3: mo tẹ̀lé yín o.
0: ẹdun o kini o ti ṣe ala ti ṣe kini kan kilele kilele.
3: kó má gbé yẹn
0: o. kó má lọ gbé wa o torí ó fẹ́ gbé wa ni o kí ló ṣẹlẹ̀.
3: kí n lo nọ́mà.
0: ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù o tẹ lọ.
3: Okay,
0: o tẹ lọ. ìwọ lọhùn kí ló ṣẹlẹ̀.
4: ẹ bá gbọ́ bó ṣe ń
0: lọ. ọwọ́ kan ni ọwọ́ kan.
4: bí
0: ra pé ẹ ń sọ wa ni.

0: kẹ́ náà kò sí wàhálà ọyá ẹgbẹ́lẹ̀ iná.
1: Mo gbọ́ pé ọ̀sẹ̀ jẹ́ dọ́là kan ni wọ́n lọ jẹ owó concert kan ní London. Ìyẹn ni mi fẹ́ gbà tèmi ni owó wa ṣáà ni a ṣe kí ni a ṣe ń gbà lọ ni ṣe tèmi fún mi.
2: Owó concert àbúgbò nǹkan tó sọ owó concert so ìwọ gangan ló ṣiṣẹ́ gbẹmú yẹn àbí.
0: Ọyá ta ló lò yẹn. Ọyẹ ẹja wẹ̀ tó tún wà ń bẹ̀ náà. Ẹ̀lọ́ ẹ̀ka alẹ́ o. Ee o ti já 08162519991. Ẹ̀lọ́ ẹ̀ka alẹ́ o.
3: Ọ̀gá mi ò pẹ́.
0: Yes sir. Alhaji ọlọ́pàá ẹlẹ́ran.
3: Mo ti jẹ náà.
0: Ẹ̀yin náà tó fẹ́ jẹ 2 tas.
3: Àní ẹni mo ti jẹ.
0: Ẹ ti jẹ. Jẹ lílì nu. Ogún ndé àta bìjà. Àbí. Ẹ wá fi àjọ sí. Kẹ́kún sọ pé àjọ àtàbìjà. 08162519991 08162519991 ẹ já tó wẹ lómi.
4: Hello.
0: Hello.
4: Mr.
0: John
4: Ọjà worldwide.
0: Yes, ma.
4: Ẹ
0: má ṣeun.
4: Mami Glory ni o.
0: Ah, Queen of Lamba. O dùn mí náà, o dùn mí. Ọyà. Ọyà ta ló lò yẹn.
4: Ibrahim
0: Chata.
4: Okele
0: Akobu. Tí kì í ráwọn ọbẹ̀. Okele Akobu ni. Ó yé mi. Ẹgbà. 08162519991. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o. Ẹ̀lú. Ẹ ti wà ń bẹ̀. Ah, wọ́n láwọn olùkọ́.

0: to are gbogbo eyin eyan wa o iroyin ayo mature fun gbogbo eni to ba ni gbagbo lokunrin ati lobirin iyan fun gbogbo onise owo tabi eni to le sise kan tabi omiran bi driver storekeeper cleaner supervisor loader bricklayer plumber electrician security truck driver kitchen attendant motor boy receptionist warehouse keeper factory manager healthcare services expert poultry workers electricians tabi to le sise agbe ti won si dape lokunrin ati lobirin tojo ori won ti ju bi omo odun 18 lo si 50 odun lo ti won nife lati lo sise loke okun sugbon ti o si agbara owo lati le se gbogbo eto won yi ile ise Hospring International to ni ajosepo pelu opopolopo ile ise loke okun lati gba awon eyan sise lai so owo ju registration ati agreement lo ti se to lati ba yin gbe nibi to ti wu won eyi to je pe te ba ti bere ise loke okun le ma da awon owo yi pada ni die die ta ba ti jo ni ajosepo to gbomoro number won yi ni ke ko sile ka to be si ni ma daruko awon die ninu awon ilu ti ajo ni ajosepo 090 5705 6914 le ko si 090 5705 6914 awon die ninu awon ilu ti ati ni ajosepo pelu awon na ni Portugal, Denmark, Norway, Sweden, Spain, Serbia, Malta, Luxembourg, Finland, France, ati awon ilu miran ni Schengen countries. Eyin ara te ba ṣakiyesi, e ri wipe awon orilẹ-ede to wa ni Europe nikan la daruko fun yin lori eto yi, leyi to tumọ si wipe awa ki ṣade ohun ti a o ba ni ikapa lori e fun enikeni. Iyan ni ile-iṣẹ Hospring International. This great opportunity is brought to you by Hospring International. About the sponsorship opportunity for those that can work in countries like Spain, Portugal, Sweden, Serbia, Norway, Finland, and in some other countries. Talk to us now on this number 090-5705-6914. Again, 090-5705-6914. Hospring International wa ni ilu Ibadan, led by Lepo Adamatic AP Petrol Station, along Iyano Church and General Gas Road, Ibadan, Oyo State. Waka joso ni asoyepo to je pe laarin osu pereti wa ba re loke oko leyike yawo ile de ta pe si waju yen ti eni ti o ba ni international passport tabi oko ba ti e ti ni rara iwo sha ti ba wa soro ka to osona ati ile ise to ba gba yin sise loke oko ka to danu duro eko number yin sile 090 5705 6914 e tun gbo le kan si 090 5705 6914 tabi ke ba wa soro lori WhatsApp yen fun gbogbo eni to ba le se driver security storekeeper factory works cooks supervisors loader motor boy ati be be no iwo sha ti pe ko so se to le se ka si gba oniyanju ka to sona lai si wahala tabi idamu kankan ero ti wi pe anfani yi ko ni pe kase nle e pe si ero ibanisoro yi tabi ke WhatsApp 090 5705 6914 le kan si 090 5705 6914 office Hospring International wa ni Ibadan le by Lepo Adamatic AP Petrol Station opopona to ti Iyana Church lo si Jara Gas ni Ibadan e ma gbagbe irin ajo eleyi lo wa fun onise owo lati lo soke okun lai so ju owo registration tabi agreement lo iro
1: Live it, my father.
2: Eddie ABA.
3: Eddie 9.
4: A o ma ti eri eni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara ina mo ni bi o ba ji gbogbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nku riri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayo je ayi ohun ti e wa su mi agbo ni ise lo si je lobe ti wo gbo ni pa babo oke ogun ni ogun lu gbo de tun fi wí àtẹ̀gò sọmọ ara yín lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe ìwòsàn.
5: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite Oyemekun grammar school ní ìlú Àkúrẹ́. Bọ́yá o fẹ́ bèèrè kankan àbọ̀ o fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07060 6419 07060 6419. Kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíì a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni ó jẹ́ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíì a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíì ò lè dúró pé. Ẹlòmíì a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ó máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já oúnjẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi ata rara. Ẹlòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni. Ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jẹ́ awora wa nìran. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 dúdú yẹmi lane opposite Oyemekun grammar school nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07060 6419 07060 6419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá. Ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì bá fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn lọ 100 ọdún wọn lọ 100 ọdún pẹ̀lú sí àṣekára. Ẹlòmíì ń ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ń ṣiṣẹ́ ọdẹ bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé. Ṣé bí ewé àtegbò yìí náà lẹ̀wọ̀n náà lò? Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún omi mo kó wá láti ìlú Ṣẹ́yìnrò. Àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá lò táwọn náà máa rí ta máa máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi. Èyí náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní 30 ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní 40 ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa. Ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò? Ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dọ̀ èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 dúdú yẹmi lane opposite Oyemekun grammar school ní ìlú Àkúrẹ́. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07060 6419 07060 6419. Àlàáfíà ara wo ni bí fi abia ojúbà.
6: Keep it locked on Adaba FM.
2: Alagbara l'Olorun ni bi seta.
7: Ẹwà sọ́dọ̀ mi ni wíní mọ́ wí. Gbogbo ẹni tí ń ṣiṣẹ́ tí ayé di ẹrù wọlé lórí torí àjàgà rẹ̀ rọrùn. Òun níjọ Kásàpó Tolisọ Ini Center Montel of Destiny Restoration tó wà ní Ìgbàjọ Walushi Street Ìwárọ̀kà Àkókò nípínlẹ̀ Ondo. Ó ń pe gbogbo ènìyàn níbi tọ́lọ́run ọba ti ń lo wòlíì rẹ̀ bí o. Alámòye kò ṣeun tì ní agbára àdúrà nínú ilé ìjọsìn ọ̀hún. Bí àwọn àkókò ìsìn wa ti lọ nìyí o. Ọjọ́jọ́ Tuesday ni ẹ̀kọ́ Bíbélì bẹ̀rẹ̀ láti aago 5 ìrọ̀lẹ́ sí aago 6 ìrọ̀lẹ́. Wednesday akoko lososu o ni adura ori oke pelu ifami oroyan ni ori oke to wa ni isale ile ijosin wa bere lati ago meje oguro si mejila osan iforoyan yo wa fun gbogbo eni every Wednesday o ni adura ori oke ojo kini ojo keji ati ojo keta ni ososu o ni iso uru agbayanu mo nwaye ninu ile ijosin wa Friday to keyin lososu o ni adura osan kan uru kan ye last Friday of the month Friday akoko lososu o ni agbayanu adura fun gbogbo awon obirin ago mesan oguro si meta irole lo mo nwaye Sunday keta ninu osu o ni akanse adura ta pe ni I possess all my possession ago mejo aro si mejila osan lo mo nwaye iforoyan yo wa fun gbogbo eni ojo akoko ninu osu ni adura irin orun bere lati ago mefa owo titi di ago mejo adura asale ogo ti n gbe ogo mi Sunday to keyin ninu osu keta in lo mo nwaye ago mokala asale si meta owuro ago mejo si ago mokala ohun ni isin ojo isin ninu ile ijosin wa iwo na gbiyanju ko darapo mo wa ninu ile ijosin wa leni

0: ẹlẹ́mbẹ̀n o. Commander Obe mo fi wọlé. Chief Commander Obe. Ilékelé tí wọ́n bá ti fẹ́ mọ́ gbẹ́tọ̀ yìí. Ó dilé àlàáfíà.
1: Edumare sir.
0: Ó kólẹ̀ wà ní Abọ́nà Odò.
1: Jọ̀pẹ́.
0: Ibi iṣẹ́ la wà ní. Nínú ayọ́kẹ́lẹ́ lẹ wà ní. Torí wọ́n gbé wa débi tó jìnà, wọ́n sì gbọ́ wa dẹ́sẹ̀ kòkó. Gbogbo bí ẹ bá ti ń gbọ́ wa, ìtí yín ọmọ gbọ́ wa nírè. Ilé-iṣẹ́ kan ṣoṣo tí mo mọ̀.
1: Mo kú kì í ṣe tèmi.
0: Alhaji Àgbà Spiritual Healing Home, àwọn ló ń kí yín. Ntá gbé lọ́wọ́ ẹ ti mọ̀. Àmì Ọlọ́run. Balẹ̀ ṣe mọ́ bẹ́ẹ̀ náà ni ilẹ̀ mọ́. Bí ilẹ̀ ṣe ṣú bẹ́ẹ̀ náà ni àkókò yìí.
1: Ló jẹ́ kò sí lára mi o.
0: Torí pé ìgbà mẹ́ta ló dìpọ̀ ilé ayé mú. Àárọ̀ ọ̀sán àti tọ́ba dalẹ̀. Ọlọ́run jẹ́ kí mẹ́tẹ̀ẹ̀ta kọ́sanwá sọmọ. Ló kọ gíwà àgbà lè ṣe wa ló kọ àwa tájọ ṣiṣẹ́ papọ̀. Alákànjí Adé ló ń kín. Abimi Gbogbo Obìnrin Lágbàlá Ilé Olóko Obì. Àmì àmì àmì àmì àmì. Ọlọ́run mọ́ fi wá pamọ́. Njọ́ ta báyìí kò tó ogún ọdún. Tiléeṣẹ́ Alhaji Àgbà tó ti ń báṣẹ́ ewé àti egbò tó ti gbé wọ̀ pínlẹ̀ Ondo. Ọjọ́ náà rí bí àná o. Ọmọ tá a bí ń gbà náà ti ń ṣogún ọdún ọyẹ kó ti wà nílé ọkọ. Èyí tó bá jọ́kun inú wọn tó bá yára tó kàwé tó yanjú yányán ọyẹ kó ti fẹ́ yàwó. Nígbà tá a wá wo gbogbo ẹ̀ láti bẹ̀rẹ̀ tí dé àákò yìí. Ó ní Alhaji Àgbà tó ní iléeṣẹ́ Alhaji Àgbà Spiritual Healing Home. Tí wọ́n rí tí wọ́n fi ní pétọ̀ wọ́n yọ sàká fọ́lọ́run. Ẹ sì mọ̀ pọ́lọ́run ọba yìí gba nǹkan kan. Wọ́n ń sàkátà bá yọ fún ènìyàn ọlọ́run lọ yọ fún. Ọlọ́run ó sì ṣe amése. Ọpẹ́ lílọ bíbọ̀ ọpẹ́ wípé àwọn èèyàn tilẹ̀ ń wá. Wọ́n ń dé bá àlùbáríkà ní àgbàlá iléeṣẹ́ wọn. Níbi tí ewé àtegbò tó ti gbé ń dáhùn. Níbi tí ewé àtegbò tó ti ń kápá àwọn kùdìẹ̀kùdìẹ̀.
1: Ayé kọ́kọ́ lè ṣí mi ní kò padà.
0: Tẹ́ kàn ṣe nípínlẹ̀ Ondo ni kẹ́ ẹ bá wa jó kẹ́ ẹ bá wa yọ̀. Bàbá aláàánú pogún ọdún tí wọ́n ti wọ̀ pínlẹ̀ Ondo. Ngbò ó sì ti dé ló ti wá ń fi ewé àtegbò àti ìlànà àdúrà tó fi ń táyé ṣe. Ọlọ́run ò sì jẹ́ kó kọ wọn ó bàjẹ́. Ọlọ́run ò sì jẹ́ kó kọ wọn ó bàjẹ́. Ẹ kú lílẹ̀ ìkànsẹ̀. Bó o làgọ́ ara yín ti rí? Bó o ni ó ṣe ń ṣe yín? Ṣó ń ṣe yín kùdìẹ̀kudiẹ ni? Tó bá ṣe yín bẹ́ẹ̀ lónìí, yóò yọ̀ǹda yín lọ́la. Tó bá tún tọ̀tún la, yóò tún ti apá ibòmíì mu. Ẹ sì ti náwó ẹ nára, ẹ ti gbìyànjú. Ọ̀nà kan ṣoṣo tí mo lè fẹsẹ̀ yín tọ̀. Tẹ́ ẹ ti lè lọ lè gbàmọ̀ràn. Mo ní ọ́fíìsì Alhaji Àgbà Bàbá Aláàánú. Wọ́n ń bẹ lákùrẹ́, wọ́n ń bẹ lọ́wọ́, wọ́n tún ń bẹ nílùú ọ̀rẹ́. A ó mọ ṣàlàyé gbogbo ibi tẹ́ ẹ ti rí wọn àtàwọn ọjọ́ láìpẹ́. Ẹ kú lílẹ̀ ìkànsẹ̀. Wọ́n ní ká sọ fún yín. Láti àákò yìí lọ. Ẹni tí ẹ bá wá sí lè ṣe Alhaji Àgbà Bàbá Aláàánú. Tẹ́ ẹ bá ti gba káàdì ẹ rántí láti gba tíkẹ́ẹ̀tì lọ́fẹ̀ẹ́ sí o. Ìyẹn ni wọ́n fi yíkoto àjọ̀dún ogún ọdún tí bàbá ti ń báṣẹ́ ìṣègùn bọ̀ tó ti gbé wọ ìpínlẹ̀ Ondo. Nu tíkẹ́ẹ̀tì ẹ ti mọ wàwòrán ọkọ̀ ńbẹ alùpùpù igbá ni àwo ni kẹ̀kẹ́ márúwá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀ náà ni ó di jíjẹ ńjọ́ náà. Njọ́ tẹ́ ẹ bá tọwọ́ bàṣẹ́ njọ́ tá a bá mú láìpẹ́. Ibi oríkò tí wọn ó ti ṣe àti àgbàlá bi tí kálukú péjú pẹ́sẹ̀ sí tí wọn ó ti jẹ̀bùn a máa sọ fún yín. Ẹ̀jẹ̀ ń kálá Alhaji Àgbà. Ẹ kú bọ́lọ́mba bó ti ń kín lẹ́yìn tẹ́ ẹ fi mọ̀ ṣe. Bámọ̀ sí pé Ọlọ́run ọba kín lẹ́yìn gan ni látogún ọdún ẹ̀ bá ti fìpínlẹ̀ Ondo lẹ̀. Kò sí gbogbo ohun tí ò nílò àkọsẹ̀ jayé láti wá ṣàyẹ̀wò káyé ó lè bá da à ń ṣe ní ìgbà ayé ìwáṣẹ́ Ọlọ́run ò bínú sí n tá a gbọ́njú bá ni n tọ́lọ́run fẹ́ ká gbọ́njú bá la gbọ́njú bá ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. ṣùgbọ́n ngbà tí nkan wa yí tó yí tó yí ọlọ́run ò kúkú sọ̀ kalẹ̀ àwọn ará abí náà ni wọ́n kẹ́sìn mí wá lọ́ba di kankan ni wọ́n bá yí dà bẹ́ẹ̀ sì rèé ìwọ gbé tẹ́lẹ̀ yìí ò bá ṣe gbé ẹja lò lànà kejì option lónìí ilé ayé division of labour ni ẹ̀rí tápá gbígbàgbé tiẹ̀ káwọn ń tewé tegbò náà kí wọ́n gbé tiwọn àní kí ló tòrò àní kí àlàáfíà kó ṣàtìjọba lórí ilé ayé wọn yìí kò ti oríire nípínlẹ̀ ondo ẹ fún ti ayẹ ìsàmìsí ogún ọdún tí bàbá ti wà nípínlẹ̀ yìí tọ́lọ́run ò sì jẹ́ kára ó ní wọn lọ́rọ̀ àwọn ẹ̀bùn kanrin tó ti wà nílẹ̀ ayọ́kẹ́lẹ́ toyota ń bẹ́ẹ̀ tuntun yanranyanran ohun tí a la ẹlọ́nu kẹ̀kẹ́ márúwá tuntun yanranyanran alòpòpọ̀ ọ̀kadà tuntun yanranyanran bàbá lòun fẹ́ ran ẹnìkan lọ mẹ́ka yóò sì ran ẹnìkan lọ sí ilẹ̀ jerusalem ẹ mọ iye mílíọ̀nù tí wọ́n fi lọ nísìn bàbá lòun ó fi gbogbo ẹ̀yọ sàká pópó gógógún ọdún ara òsì ní òun nípínlẹ̀ ondo tóun ti ń tọ́jú onílé àtàlejò tóun ti ń gbà wọ́n mọ̀ràn ẹjẹ́ wò bí eléyìí ọ̀nà tá a gbà wo ni wípé kò sí ohun tí ọlọ́run ọba kò lè ṣe kàyéfìsì níṣẹ́ olódùmarè bí ẹ bá fẹ́ kópa ẹyin tí ẹ bá fẹ́ wá gba káàdì látòní lọ láti àákò yìí lọ ni mò ń sọ ọ tẹ bá ti gba káàdì ẹ bèrè tíkẹ́ẹ̀tì bonanza ogún ọdún tí aláàjì àgbà bàbá aláàánú tó ti wọ̀ pínlẹ̀ ondo tá a fẹ́ ṣe wọn fún yín ní tíkẹ́ẹ̀tì ọ̀fẹ́ ní tíkẹ́ẹ̀tì o owó káàdì nìkan lè máa san bẹ́ẹ̀ bá ti wá san ẹ rí ibi tí wọ́n jẹ́ ló ń tẹ̀ ń bẹ̀ original tíkẹ́ẹ̀tì ní ń bẹ lọ́wọ́ yín ẹ mọ̀ jẹ́ kí àwọn kan ó pè yín sí gbangba àta o àbí wọ́n pè yín sí kọ̀rọ̀ ibì kan pé ẹ wá ra tíkẹ́ẹ̀tì kẹ́ ẹ lè bá rí toyota rí gbá ráwo jẹ irọ́ ni à ń pa yàtọ̀ sílé èyí tó ti àgbàlá ọ́fíìsì mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n ní sípínlẹ̀ ondo ń jáde wá èyí tó kù fake ni
2: ìfàdé fàámọ́ra fàáfá àǹfààní ló balẹ̀ bàgẹ̀ tiléṣẹ́ aláàjì àgbà bàbá aláàánú spiritual home títí dínú ọdún tuntun lolúkúlùkù ó láǹfààní láti ja àwọn ẹ̀bùn kankan ibi tí yóò padà kẹ̀kẹ́ márúwá tẹlifíṣàn rédíò àti fóònù olówó iyebíye olúborí gbogbo ẹ̀ rọ́kò ayọ́kẹ́lẹ́ olómi tútù ọ̀nà kan gbòógì rèé láti fi sàmì dúpẹ́ ayẹyẹ ogún ọdún 20 years tí aláàjì àgbà bàbá aláàánú ti ń ṣèwòsàn fún tọmọdé tàgbà kò tán síbẹ̀ o mùsùlùmí kan láǹfààní tíkẹ́ẹ̀tì ọ̀fẹ́ ọ̀sìlù mẹ́kà tí kìrìsìtẹ́nì kan láǹfààní láti lọ Jerusalem aláàjì àgbà bàbá aláàánú ló tó bẹ́ẹ̀ ẹ máa lọ sí èyíkéyìí offices bàbá aláàánú fún ìtọ́jú ẹ gba káàdì yín ẹ tún gba tíkẹ́ẹ̀tì a fi yí koto tí ó wáyé láìpẹ́ nídìí mango òkè ọgbà nílùú Àkúrẹ́ ẹ gbọ́kadà ní Lafẹ́ Junction ẹ lọ gba àwòsàn kẹ́ ẹ gba tíkẹ́ẹ̀tì Inago Plaza opposite Àlàáfíà Hotel ọwọ́ ẹ lọ gba àwòsàn gba tíkẹ́ẹ̀tì ní Bakusa Street tó dojúkọ ilé ìyá Bakusa ìlú Ọ̀rẹ́ ẹ má jẹ́ kí káàdì àti tíkẹ́ẹ̀tì yín sọnù o òun la fi yí koto telephone 006-397-0829.
0: ṣé ìgbàgbé nípa àgbàlú èyí tí ó ń jáde wá láti àgbàlá iléeṣẹ́ wọn kò ìdáwọ́ dúró ẹ mọ̀ rò pé bóyá nítorí ayẹyẹ bonanza ti ń bọ̀ ogún ọdún yìí pé yóò dí ti àgbàlú lọ kò dí ta àgbàlú lọ àgbàlú ń bẹ bó tiẹ̀ ó wà àgbàlú ni ti ń tọ́ni sọ́nà ti ń gbani lọ́wọ́ àwọn kùdìẹ̀kudiẹ àkànṣe àkànṣe ètò aájì òní táwọn èèyàn lọ ń gbà ní àgbàlá iléeṣẹ́ aláàjì àgbà ìkan ò dí kan lọ nítorí pàgbàlú yẹ làwọn èèyàn ń wá fún wìtìwìtì kí ayẹyẹ ogún ọdún kọlọ́run tó tún wá kọ̀ díẹ̀ sí bàbá àdúpẹ́ o kọlọ́run mọ́ kọ̀ díẹ̀ àìmọ́ ṣe sí wa aláàjì àgbà ẹ kú palẹ̀ mọ́ o ẹ sì kú ọdún ogún ọdún tẹ̀ ti ń bá bọ̀ nípínlẹ̀ ondo gbogbo ìyówò tí ń bá ń bẹ̀ dà fẹ́ra láǹta kò ní kọ́ ọ lójú ni ètò àjò àgbàlú ní pàtàkì jùlọ ẹ̀yin olóṣèlú ntọ́ tọwọ́ bọ̀ bóyá kò gbé ni bóyá kò mọ̀ gbé bóyá kò dìde sí bóyá kò náwó sí mọ̀ náwó sí ìlànà ń bẹ àwọn ẹrú ọlọ́run ṣe wà àwọn ènìyàn ìlàárí ọlọ́run tó lè tọ sọ́nà ń bẹ náà ni mo fi ní pé bí ẹ bá dé àgbàlá iléeṣẹ́ aláàjì àgbà dodò lọ́sàn-án so nípínlẹ̀ ondo ìyẹn nìkan kọ́ fún gbogbo ẹyin tí ó kù díẹ̀ káàtó fún lábẹ́ ọ̀run ọlọ́run ò dá wa ká jìyà ọwọ́ àwọn ènìyàn àtàwọn tó súnmọ́ ni ẹ ti já ṣe béèrè ká béèrè lọ́wọ́ ìyá tó bí ọ bàbá tó bí ọ ká béèrè lọ́wọ́ ọmọdé ká béèrè lọ́wọ́ àgbàlagbà torí bílẹ̀ yìí ti rí ọlọ́run kọ́ lọ́jẹ́ ó rí bẹ́ẹ̀ nǹkan ọlọ́ra ń bẹ lágbègbè yìí ó ní ká máa jẹ ká máa mọ ká máa bí si ká sì máa rẹ̀ si ó ní ká máa gbádùn yìn ọ̀pọ̀lọpọ̀ ni ò rí ìgbádùn yẹn lò kì í ṣe pọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀ṣẹ́ ṣùgbọ́n ìtútàwà ẹ̀dá ń ta láwùjọ ara wa ní lọ nítorí mà onílò àyẹ̀wò àkọsẹ̀ wáyé àkọsẹ̀ jayé akose mo bi o fese si taye o fi da gbogbo e pata l'Olorun oba to ko kokoro ile owo alaji agba baba laanu bi se re ba mo tiru talaji yi lo fi mo mo ise to ba gbe lowo to ba ni dudunu awon eyan o ti e ti se si osoluwa re dini yi ti le ise won fi ngboro omo ilu Ibadan ti nda bembe yeke lakure lakure loye mekun omo Olorun o fe ron Ibadan iku odun Alaji agba ti an ro pe boya Alaji tin ko fuji ni ewe ati gbola won ja akoko wa ti sun gere sowo erin die je ndo bayi na a tun ma pade nu episode mi e mo gbagbe o e n ba gba card ko gba ticket ti o fi jemu o mo gba ticket lapa abo mi ijibi ti n be lode o e ti an ti jan lo nte lati agbara ile ise won ni ogba Alaji ni nkin o lafia yin ko ni di fiafia si le mo pe baba lori number 08063970829 awon ti o mo baba ri o mo njo na olorun ma fi ajo gbogbo wa la sayeye ogun odun oni ise olobe ise o pe nte ba doje e ku aibinu alakanji adele mi nje mo n pada si gogo obire loko awa ikota ajo wa sori eto e se pupo o aye oni se wa se bala se bolo o dabo
3: ohun alanga ko le ni ko le di shu shu baba fi ga mo
2: ifade famara fafa anfani lo bale bage si le se alaji agba baba laanu spiritual home titi dinu odun tutun lo lukuluku o lanfani lati ja won ebu kan karibiti yo kada keke maruwa television radio ati phone olowo yebiye olubori gbogbo e doko ayokele olomi tutu ona kan gbogire lati fi sami dupe ayeye ogun odun 20 years ti alaji agba baba laanu ti se wo so fun tomode tagba ko tan sibe o musulumi kan lanfani ticket ofe osilu mega ti christian kan lanfani lati lo Jerusalem Alhaji Agba baba laanu lo to be e ma lo si eyikeyi offices baba laanu ko itoju e gba card e tun ba ticket a fi yi koto ti o waye laipe PD Mango Okeogba nilu Akure e gbo kada ni Lafe Junction e lo gba wosan ke gba ticket Inago Plaza opposite Alafia Hotel owo e lo gba

0: àlejò oníṣẹ́ ìyanu jẹ́ lọ́jọ́ Tuesday, Wednesday àti Thursday ọ̀sẹ̀ ní wòlé Ọlọ́run aláàyè ọlájídé Sinayọ mi òkòtò Jésù yóò ti máa dẹ́sẹ̀ wọ̀lú lọ́rìn àkórí ìpàdé alágbára ìní kùtùkùtù láago méjì òwú ọ̀sẹ̀mú ìdápadà ògbó àwọn akọni tó ṣubú nínú ògo ní ẹ̀kọ́ event hall làwọn olóògùn èèyàn yóò ti máa tó ìpín ògo yàn tí ẹ̀mí Ọlọ́run yóò sì máa dáwọ́ padà síbi ààyè ńlá débi tí òkùnkùn ti já wọn bọ́ ẹ̀mí Ọlọ́run ti ṣe tó fẹ́ tẹ̀ ẹ̀tọ́ rẹ gbogbo padà èyí tí òkùnkùn ti jà olólè ẹ̀ lọ́jọ́ Tuesday, Wednesday àti Thursday ọ̀sẹ̀ ìdodo bí wòlé Ọlọ́run aláàyè ọlájídé Sinayọ mi òkòtò Jésù yóò ti máa sọ̀rọ̀ àṣà lórúkọ Jésù tí ẹnu sì máa ṣẹlẹ̀ láago méjì òwúrọ̀ mi kùtùkùtù sẹ́mu ẹ̀kọ́ event hall láwọn ti pàdé gbogbo nípa fara hàn ló máa sọ testimony lórúkọ Jésù.
1: Ìmọ̀ràn ọlọ́run ọ̀pọ̀ sọ ayọ̀ babalọ́lá.
2: Kábíyà ṣe ọlọ́run o.
1: Ẹ̀mí inú àwọn wòlíì òtítọ́.
2: Adániwáyá.
1: Bàárẹ̀ o.
2: Ó ṣe jẹ́ ọ̀ṣọ́.
1: Gbogbo ẹtí tó lórí ọ̀fẹ́ àti gbóhùn yìí.
2: Bá a lè ṣọ̀.
1: Mo kéde.
2: Ẹ
1: o. Ẹrù ikú òpin ọdún.
2: Orúkọ Jésù.
1: Mo ní gbé ká ọmọlé.
2: Ọ mi jẹ́ ọ̀ṣọ́.
1: Ẹrù ikú òpin ọdún.
2: Ayérayé o.
1: Ẹrù ọ̀rẹ́.
2: Orúkọ Jésù.
1: Tí òkùnkùn máa ń dì ní òpin ọdún.
2: Orúkọ Jésù.
1: Mo ní gbé ká ọmọlé.
2: Ọ mi jẹ́ ọ̀ṣọ́.
1: Mo ní gbé yálé rẹ.
2: Ọ mi jẹ́ ọ̀ṣọ́.
1: Mo ní yálé rẹ.
2: Ọ mi jẹ́ ọ̀ṣọ́.
1: Ẹrù ibi.
2: Adániwáyá o.
1: Ẹrù ikú ọmọ.
2: Orúkọ Jésù.
1: Mo ní gbé yálé rẹ.
2: Ọ mi jẹ́ ọ̀ṣọ́.
1: Mo ní yálé rẹ.
2: Ọ mi jẹ́ ọ̀ṣọ́.
1: Mo ní yálé rẹ.
2: Ọ mi jẹ́ ọ̀ṣọ́.
1: Ta ló dé ẹrù ọ̀rẹ́ yìí?
2: Ayérayá
1: o. Ẹlẹ́rù ó yẹ máa gbé.
2: Ọ bẹ́ẹ̀.
1: Ta ló dé ẹrù gbèsè yìí?
2: Ọ bí ẹṣin o.
1: Ta ló dé ẹrù àìsàn ọmọ yìí?
2: Orúkọ Jésù.
1: Àìsàn.
2: Ẹ o.
1: Tí mo ṣe ọmọ.
2: Bẹ́ẹ̀ ni sọ.
1: Ní òpin ọdún.
2: Lókè ọdún ni o.
1: Ẹni yóò wá fi gbogbo ohun tó fi oògùn ṣiṣẹ́ fún.
2: Yes sir.
1: Láti January.
2: Ó ti kọjá.
1: Gbogbo tó fi làálà kọjọ.
2: Ẹ bí ẹṣin ọlọ́run.
1: Láti January.
2: Ó yẹ sọ.
1: Wọ́n ní àìsàn tó ṣe ọmọ yẹn.
2: Ẹ o.
1: Ní kò nílé lórí.
2: Ó dẹ́nu wáyé o.
1: Dọ́kítọ̀ àwí gbé.
2: Ó yẹ sọ.
1: Ẹ lọ mú 200,000 wá.
2: Bẹ́ẹ̀ ni o.
1: Ìmí àwí gbé.
2: Yes sir.
1: Ẹ lọ wá 2,000,000 wá.
2: Ẹ bí ẹṣin ọlọ́run.
1: Wọ́n ṣe 2,000,000.
2: Yes sir.
1: Síbẹ̀ wọn ò ní rí àtúnṣe.
2: Ayérayá o.
1: Ọmọ yẹn ò dẹ̀ ní rí ìwòsàn.
2: Yes.
1: Mo kéde.
2: Yes.
1: Àìsàn yóò ní yálé ẹ̀.
2: Ah, méjì ẹ̀ṣọ́. Bàbá mi o.
1: Òkùnkùn ló máa ń dà síta.
2: Bẹ́ẹ̀ni sọ.
1: Inú afẹ́fẹ́ ló máa ń dà sí.
2: Ayérayá o.
1: Ṣùgbọ́n àṣírí wọn ti tú.
2: Wọ́n ti tú o.
1: Tí mo rí lójú ìran.
2: Bẹ́ẹ̀ bí ẹ̀ṣọ́.
1: Ó túmọ̀ sí ń tó lágbára. Àwọn òkùnkùn.
2: Ayérayá o.
1: Wọ́n fẹ́ máa wọ ilé.
2: Bẹ́ẹ̀ bí ẹ̀ṣọ́ ọlọ́run.
1: Àwọn abiyamọ.
2: Bẹ́ẹ̀.
1: Wọ́n ní wọ ilé.
2: Bẹ́ẹ̀
1: bẹ́ Wọ́n á ní gbé ká ọmọlé.
2: Àmì jẹ́ ẹ̀ṣọ́.
1: Wọ́n ní wọ́n ní gbé ká ọmọlé.
2: Àmì jẹ́ ẹ̀ṣọ́.
1: Ṣé bá ti ní ẹlẹ́rù wà ní gbẹ́rù ẹ?
2: Bẹ́ẹ̀ ni sọ.
1: Ẹlẹ́rù.
2: Gbẹ́rù ẹ.
1: Ẹlẹ́rù o.
2: Gbẹ́rù ẹ.
1: Ẹlẹ́rù o.
2: Gbẹ́rù ẹ.
1: Ẹlẹ́rù o.
2: Gbẹ́rù ẹ.
1: Ẹrù ikú ọmọ. Sọ pé gbẹ́rù ẹ.
2: Gbẹ́rù ẹ.
1: Ẹrù ikú ọmọ.
2: Gbẹ́rù ẹ.
1: Ẹrù ìdààmú ọmọ.
2: Gbẹ́rù
1: ẹ. Ẹrù tí ẹ gbé kalẹ̀ yìí.
2: Bó sì ti àgbẹ̀ kalẹ̀ yìí o.
1: Ó yẹ gbé sórí fúnra yìí.
2: Ó yẹ máa gbé sórí fúnra yìí o.
1: Bó sì ti ẹgbẹ́ kalẹ̀ yìí o.
2: Gbogbo sì ti ẹgbẹ́ kalẹ̀ yìí.
1: Gbogbo sì ti ẹgbẹ́ kalẹ̀
2: yìí. Gbogbo sì ti ẹgbẹ́ kalẹ̀.
1: Ọmọ mi kọ́ lónìí o.
2: Ọmọ mi kọ́ lónìí o.
1: Látorí àkọ́bí mi.
2: Látorí àkọ́bí ẹ̀mí.
1: Bí àbí gbẹ̀yìn mi.
2: Bí àbí gbẹ̀yìn mi.
1: Ọmọ mi kọ́ lónìí o.
2: Ọmọ mi kọ́ lónìí.
1: Ẹgbẹ́

0: sọ.
1: Jésù olúwa.
0: Fáwọn mẹ́jọ sọ.
1: Ẹ máa kí mi o.
0: Kábíyèsí o.
1: Òmìnira.
0: Òmìnira.
1: Atakun ti ni.
0: Atakun ti ni.
1: Filala ẹni jóná.
0: Filala ẹni jóná.
1: Ẹ jọ ẹgbàdúrà yẹn
0: o. Àdáàdúwa yóò.
1: Òmìnira.
0: Òmìnira.
1: Atakun ti ni.
0: Atakun ti ni o.
1: Filala ẹni jóná.
0: Filala ẹni jóná.
1: Láti January lópin ọdún.
0: Bẹ́ẹ̀ni sà.
1: A lè wéṣe gbogbo lánàá.
0: Kábíyèsí Ọlọ́run o.
1: Ọ̀gá.
0: Lẹ́sà.
1: Kò ní ráyè ibi iṣẹ́ gan mẹ́.
0: Rárá o, rárá o.
1: Ọmọ ni ó jẹ́ kò tí ì lọ sí ìta. Ó ti ṣe mí rí. Ọ̀gá.
0: Ó yẹ sà.
1: Ìyá mi jókòó.
0: Kábíyèsí o.
1: Kò lè lọ mi gẹ́gẹ́.
0: Àdáàdúwa
1: yẹn. Ọ̀sítà ló jókòó tì mí sí.
0: Yẹ sà.
1: Orí táìsì rẹ̀ lẹ̀.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ní ọ̀sítà.
0: Ibẹ̀ ló sùn.
1: Ní kọ́rídọ̀.
0: Kábíyèsí o.
1: Wọ́n jẹ́ wọlé o.
0: Kábíyèsí Ọlọ́run.
1: Wọ́n bá ti dalé wọn lé wọn jáde.
0: Inú ẹ̀ fún.
1: Inú ẹ̀ fún. Lórí ilẹ̀ ńlẹ̀.
0: Àdáàdúwa
1: yẹn Ẹyin wo lẹ gbàdúrà yìí?
0: Kábíyèsí Ọlọ́run.
1: Tọ́ bá kọ́kọ́ ju òsàmì méje.
0: Ó yẹ sà.
1: Àbí mélòó?
0: Méje.
1: Tọ́ bá ju òsàmì méje.
0: Ó yẹ sà.
1: Òmìnira atakun ti ni.
0: Orúkọ Jésù.
1: Fi ìlàlẹ̀ ẹni jóná.
0: Orúkọ Jésù.
1: Tọ́ bá ju òsàmì.
0: Méje ni o.
1: Lórí ọmọ rẹ.
0: Ẹ lè sà.
1: Òmìnira yẹ gbé yìí rà.
0: Agbo
1: mẹ́sàn-án ni wọ́n.
0: Ayé ayé Ọlọ́run o.
1: Wọ́n sun wọ́n lẹ́sẹ̀.
0: Mẹ́sàn-án.
1: Kí lè léyìí.
0: Kábíyèsí o.
1: Ṣé wàá dẹ̀ gbàdúrà yìí?
0: Ó yẹ sà.
1: Mo gbóhùn yẹn ni o.
0: Àdáàdúwáyé o.
1: Ẹ̀yin ọ̀dájú abiyamọ òkùnkùn.
0: Ẹ̀yin ọ̀dájú abiyamọ òkùnkùn.
1: Tẹ́ ẹ̀ sàánú ìkúnlẹ̀ abiyamọ.
0: Tẹ́
1: ẹ̀ sàánú ìkúnlẹ̀
0: abiyamọ.
1: Tẹ́ ẹ̀
0: sàánú ẹrù
1: Òkùnkùn.
0: Ẹyọ dájú abiyamọ òkùnkùn.
1: Ooo.
0: Ayé ọ̀yọ́.
1: Kẹ́ẹ̀rọ ti kúnlẹ̀ abiyamọ mọ́ mi lára.
0: Kẹ́ẹ̀rọ ti kúnlẹ̀ abiyamọ mi lára.
1: Káàdì ẹrù ikú ọmọ nítorí mi o.
0: Káàdì ẹrù ọmọ ikú ọmọ tó rẹ̀ mi.
1: Ẹgbẹ́ ilẹ̀ ikú o.
0: Ẹgbẹ́ ilẹ̀ ikú.
1: Ẹyẹ abiyamọ òkùnkùn.
0: Ẹyẹ abiyamọ òkùnkùn.
1: Lórí ọ̀rọ̀ ọmọ mi.
0: Lórí ọmọ
1: mi. Ẹgbẹ́ ṣùgbọ́n ọmọ lọ́mọ
0: kábíyèsí o
1: nọmọ rẹ níṣẹ́ ẹdẹ tòru tòru ọ̀gá
0: ọ̀yẹ̀sà
1: ìwọ ló ní fi ayé rẹ lẹ
0: o ní gbà fún wa ni o
1: kò ní gbà fún wọn o
0: àtọ́
1: mo máa ń sọ fún yẹn
0: ọ̀yẹ̀sà
1: ẹni tí àjẹ́ bá pa lọ́mọ
0: àpagbé ni o
1: àpagbé ni bàjẹ́ bá pa ìwọ fún rẹ
0: kábíyèsí o
1: àpagbé ni
0: báyìí o
1: tí ó bá di ọ̀la
0: yẹ̀sà
1: tí àjẹ́ tó bá gba Jésù
0: tó ronú kí wàdà
1: yóò déjọba ọrùn.
0: Yeah,
1: ga.
0: Kábíyèsí o.
1: Tí báyìí báyìí.
0: Ó jẹ́ dìde.
1: Nígbà tí ò yóò sùn.
0: Kábíyèsí o.
1: Tí òkùnkùn bá ti mú kẹ́yìn ó sùn.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ọ máa kú mọ lọ́wọ́.
0: Àkókò orúkọ rẹ o.
1: Tí òkùnkùn máa mú kẹ́yìn ó sùn.
0: Tọ́ bá ti sùn pẹ́rẹ́.
1: Tọ́ bá ti mú kábíyàmọ́ sùn lọ.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ọ máa kú lọ́wọ́ abíyàmọ́.
0: Ọ máa kú o.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ó yẹ sà.
1: Ọmọbìnrin inú Bíbélì
0: yẹn. Bẹ́ẹ̀ni sà.
1: Òkùnkùn yìí ó sùn lọ.
0: Ó tó sùn fáfáfá.
1: Ó sùn lé ọmọ rẹ̀.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ọmọ dẹ̀ kú lọ́wọ́ rẹ̀.
0: Kú o.
1: Èyí tó sùn lọ.
0: Yẹ sà.
1: Wọ́n pààrọ̀ ọmọ lọ́wọ́
0: rẹ̀. Wọ́n pààrọ̀ rẹ̀ o.
1: Ẹ̀yà bí ọmọ ń jì.
0: Ó jẹ́ dìde.
1: Kí ló ní oru?
0: Abíọ́mọ
1: máa sọ. Ayé ọmọ
0: yẹn
1: ò yẹ kórí báyìí. Sọ̀tà ló sínú àlẹ kama nígbà tí ènìyàn sùn ta wúwá ó fún èkó sínú àlẹ kama ó bá ti rẹ lọ ọjẹ o ọjẹ o sekimpure ẹni wọlé sami mọkànnì ìràwọ ọmọ rẹ tó ti jí lọ báyìí lọlúwa wí adégbọdọ adégbọdọ ojú ọmọ rẹ tó jí lọ adégbọdọ adégbọdọ ó tẹ́ ti gbà lórí ọmọ rẹ ó tẹ́ ti rà lọ́wọ́ ọmọ
0: rẹ
1: nínú ẹrù ògùn ọmọ rẹ ibi tí wọ́n ti fi ṣe ìtajà tí wọ́n ti ta ògùn ọmọ rẹ nínú ọjà òkùnkùn àwọn oníbàárà òkùnkùn tí wọ́n ti ra ògùn ọmọ rẹ lọ adégbọdọ adégbọdọ gbogbo ẹsìkì tó jí lára ọmọ rẹ adégbọdọ fún
0: wa
1: adégbọdọ mo kéde ẹrù ayé tí wọ́n di mẹ́rù ògo fún ọmọ rẹ
0: wọ́n
1: yẹ kó máa lana kó máa lana kó máa lana ẹrù òkúta tí wọ́n di mẹ́rù fún ọmọ rẹ wọ́n yẹ kó máa lana kó máa lana ẹrù òkúta ẹmọ fọ ẹrù òkúta ẹmọ fọ ẹmọ fọ àìsàn aṣọ ni dẹ́dú ọrin rẹ àlórí rẹ láwàṣẹ mo dẹ̀ rí pé àwọn èèyàn ń ta property ẹ̀sà wọ́n ń ta property ọ̀gá kò gbúdọ̀ dé bá ọ mo mọ tí mò ń sọ
0: o
1: arákùnrin kan ń gbọ́ mi orúkọ rẹ̀ ń jẹ́ adékúnlé
0: lórúkọ rẹ o
1: felix adékúnlé
0: felix kábíyèsí ọlọ́run
1: adékúnlé
0: felix
1: ìyàwó rẹ̀ ń jẹ́ ìyàbọ̀
0: kábíyèsí ọlọ́run
1: ìyàbọ̀ lórúkọ ìyàwó ẹ̀ ọmọ rẹ̀ kan wọ̀ ní hospital àwọn òkùnkùn wípé wọ́n ti fún orúkọ àìsàn yẹn lórúkọ
0: adániwáyé
1: wọ́n ló ní ania ania àti hepatitis b
0: kábíyèsí ọlọ́run
1: hepatitis b àbí ogun yìí tí mo rí tẹ́ ń sọ pé ó ṣe nìyẹn
0: kábíyèsí ọlọ́run
1: ọmọ yẹn ń bẹ lọ́spítàl adékúnlé
0: adékúnlé
1: felix
0: felix ni
1: ìyàwó ń jẹ ìyàbọ̀
0: ìyàbọ̀
1: mo rí ìran yín lójú ìran
0: mi
1: kò sẹ́ni wá sọ fún mi
0: kábíyèsí o
1: olúwa wípé ẹni tí èèyàn ń mọ̀ ní ọ
0: adániwáyé
1: ní ìpínlẹ̀ ondo state ìpínlẹ̀ ondo state
0: ondo state ló wà
1: ó ti ná owó
0: kábíyèsí o
1: olúwa fi yé mi pé o ní ilé epo
0: ayérayé o
1: o ti ta ilé epo
0: kábíyèsí o
1: tó o ní mọ́tò ẹ̀yọkẹ́ ló kù nídìí ẹ̀
0: ayérayé o
1: ẹ ti ń bá ìṣẹ̀ yìí fínra ọmọ yóò kó lọ spíta láti bí ọdún kan
0: báyìí
1: lẹ ti ná owó ọ̀rọ̀ owó kọ́ wọ́n fẹ́ kó o ta ẹyọkan tó kù nídìí ẹ̀
0: kábíyèsí o
1: tó o bá ta mọ́tò tó kù yẹn ẹ̀sà
0: bàbá mi o
1: ọjọ́ bá ta mọ́tò tó kù
0: kábíyèsí o
1: ilé tán wà báyìí
0: yẹ́sà
1: ọmọ àtó ta
0: kábíyèsí ọlọ́run
1: tó bá ti ta ilé yẹn
0: yẹ́sà
1: plan òkùnkùn ni o tó bá ta ilé yẹn àti mọ́tò ẹyọkan tó kù
0: ọ̀tá ọkọ ẹyọkan tó kù
1: ọmọ yẹn kú
0: kábíyèsí ọlọ́run
1: ṣùgbọ́n tí o bá ti ta ilé yẹn
0: yẹ́sà
1: tí o ta mọ́tò yẹn
0: tí o ta mọ́tò
1: ọlájídé sínú ayọ̀ mi
0: bẹ́ẹ̀ni sà
1: lórúkọ mi ọkọ tó jésù láyé pè mí
0: ọfà
1: bàbá orí òkè sí ọ̀nì
0: àrẹ̀mọ̀lẹ́kùn
1: ìrẹ́ rẹ
0: kábíyèsí ọlọ́run
1: wọn gbé fàyè wá
0: ayérayé o
1: àkó àdálẹ́bì ni ẹni bá jẹ́ ẹni ẹ̀mí
0: mo
1: máa mọ̀ pé ohun ẹ̀mí ni èyí wà wù dà yín náà tì
0: yóò
1: yẹ ná elohim
0: wà
1: wù ná sẹ́kẹ́ yín náà. Yamino Sunda, Ina Ina Ina,
0: Nada
1: Lekaruba,
0: Kabiyesio,
1: Moto Walu Ejiova,
0: Yesa,
1: Esa,
0: Abamio,
2: ọ̀gá.
3: Yes, sir.
2: Ọmọ yẹn ò ní kú.
3: Bá jẹ́ sùn.
1: Bá ẹ ṣàmìyàn.
3: Àmì jẹ́ sùn.
1: Ọmọ yẹn ò ní kú.
3: Àmì jẹ́ sùn.
1: Ilé tó kù yẹn.
3: Bẹ́ẹ̀ni sà.
1: Wòlíì ni mi.
3: Ó kọ fún
1: wa. Àwọn olúwa ní sọ fún ẹ.
3: Ó yẹ sà.
1: Ó ní ta.
3: Àmì.
1: Oh my God.
3: Ayé
1: ò ní ta.
3: Àmì jẹ́ sùn.
1: Mọ́tò owó yẹn.
3: Mọ́tò ọkọ tó kù yẹn.
1: Bá ń fi gbé ọmọ yẹn.
3: Ayérayé o.
1: Bá ń fi gbé wá sórí òkè. Oko tó Jésù ló ń sọ̀rọ̀.
3: Yes,
1: tó bá ní orúkọ rẹ ni mo dá yìí
3: o.
1: Ọmọ tó sìkì yẹn.
3: Yes,
1: ọmọ yẹn ń jẹ́.
3: Yes,
1: Adémọlá.
3: Adémọlá.
1: Adémọlá.
3: Yẹsẹ Ọlọ́run.
1: Ègbé ni fún mi.
3: Yes,
1: tó bá jí àròsọ ìran rẹ.
3: Yẹ́rọ Ọlọ́run.
1: Mo rí tó clear.
3: Yẹsẹ Ọlọ́run.
1: Má ìdálẹ̀ kẹrùwà.
3: Yes,
1: bí mo ṣe ń pray lọ́wọ́
3: yìí. Yẹsẹ.
1: Ná gbé fáìlì yẹn wá.
3: Yẹ́rọ yẹ o.
1: Tí n bá ti parọ́. Kí Ọlọ́run má gbọ́ tèmi mọ́. Olúwa wígbé.
3: Kábíyèsí o.
1: O ní ta mọ́tò yẹn.
3: Ó mẹ́jọ sùn.
1: Odó ṣe ti lọ́wọ́.
3: Ẹ o.
1: Mo ń retí ẹ.
3: Kábíyèsí o.
1: Mo wà lórí òkè.
3: Yẹ́sà.
1: Lọ́jọ́ Sátidé.
3: Bẹ́ẹ̀ni sà.
1: Mo mọ̀ mọ̀ wà lẹ́ni.
3: Ẹ o.
1: Àṣẹ torí àwọn nǹkan tó lúwa fẹ́ràn mi sí rèé.
3: Dáàdì wá yé o.
1: Sọ wá rí ọjọ́ Sátidé yẹn.
3: Yẹ́sà.
1: Ọjọ́ kẹwàá.
3: Kábíyèsí o.
1: Oṣù kẹwàá.
3: Ọjọ́ kẹwàá oṣù kẹwàá.
1: Èṣù dára o. Okunkun.
3: Wọ́n gbé.
1: Sàtáni àtàwọn ọmọgun rẹ̀.
3: Bẹ́ẹ̀ni sà.
1: Sàtáni àtàwọn ọmọgun rẹ̀.
3: Kọ̀jàgbà.
1: Wọ́n kẹ̀jẹ̀ gbọ́. Àti àlẹ́ rẹ̀.
3: Yẹ sà.
1: Àti ìyàwó rẹ̀.
3: Dáyà.
1: Àtàlẹ́ rẹ̀.
3: Bẹ́ẹ̀ni sà.
1: Àtọ ọmọ tó bí.
3: Gbogbo ọmọ tó bí.
1: Ọ̀gá.
3: Bẹ́ẹ̀ni o.
1: Wọ́n kẹ̀jẹ̀ gbọ́.
3: Ó yẹ sà.
1: Nílù
3: Lẹ́sà.
4: Mo ṣe ìkéde ní ànágbẹ́ bí àwọn ọlọ́kọ̀ kan reach out sí mi títí di àkókò yìí mi ò rí anybody láti reach out sí mi àti pé ẹni tó padà reach out ó sọ pé announcement yẹn ti súnmọ́ ó ti súnmọ́ kò sí notice káni ó ti jẹ́ bi 3 or 4 days láti plan ẹ̀ plan ẹ̀ nítorí pé ó jẹ́ ìpè pàjáwìrì nítorí pé ó jẹ́ ìpàdé pàjáwìrì ìpàdé pàjáwìrì ló dẹ̀ máa ń bí ìyanu pàjáwìrì òun ló máa ń bí oore pàjáwìrì ohun téèyàn expect ohun téèyàn ò lérò ètò ti ẹ̀ retí rárá torí irú ìpàdé yẹn mi gan retí rẹ̀ ó yẹ kí n ti wà ní Èkó ó yẹ kí n ti máa ṣe àwọn ìpàdé kan lọ àti àwọn venue ta fẹ́ get ní Ìbàdàn àti Àkúrẹ́ wòlíì Ọlọ́run ń bọ̀ ní Ìbàdàn àti Àkúrẹ́ so a ti ń ṣiṣẹ́ lórí venue Ìbàdàn a ti ń ṣiṣẹ́ lórí venue Àkúrẹ́ a dẹ̀ ti ń ṣiṣẹ́ lórí venue Ìkírun mo gbàdúrà bí Olúwa ti bẹ tẹ̀mí ẹ wà ó máa rí ìyanu tó retí ìyanu àìretí tó ró kankan ìyanu yẹn máa bọ́lù ẹ lódindi. Ọ̀gá màmá tí ń gbọ́ mi yìí a tètè rí àwọn ọlọ́kọ̀ yẹn bá ṣe ìpàdé nítorí ìkéde yẹn ti wọlé tán so nítorí náà màmá dìde máa bọ̀ lórí òkè Sioni Àrèmọ̀lẹ́kún bọ̀tá bá wá rí àwọn oníkóró pé tó bá gbé èèyàn wá láti roundabout tó gbé yẹn wá sórí òkè kí wọ́n yọjú sí mi tí wọ́n bá ti dórí òkè èmi àti wọn a ní ọ̀rọ̀ láti sọ mo gbàdúrà àánú máa fọhùn fún ẹ. Ilé ṣàláwà lórí òkè Sioni Àrèmọ̀lẹ́kún dìde báyìí wọn kì í firú ọjọ́ báyìí ṣeré ọjọ́ kẹwàá oṣù kẹwàá àṣẹ kan fẹ́ bọ́ọ̀lù ayé rẹ sà ó máa di òmìnira kúrò nínú gbogbo ogun yìí ogun ọjọ́ pípẹ́ ìdí ọjọ́ pípẹ́ yìí gbogbo ẹ̀ ló máa dìtàn mọ́mí ẹ dìde ẹ má sọ ìgbàgbọ́ nù ẹ má sọ ìrètí nù a ní kò tí ì tán fún ẹ ìyá má para ẹ má pokùnso dìde má bọ̀ lórí òkè Sioni Àrèmọ̀lẹ́kún in the name of Jesus ìrànlọ́wọ́ máa dé fún ayé ìwọ tó gbọ́ mi yìí aago mẹ́wàá ò gbọ́dọ̀ lù bọ́ lé màmá aago mẹ́wàá àárọ̀ kò gbọ́dọ̀ lù bẹ́ nílẹ̀ orí òkè Sioni ni kò ti bẹ́ ọjọ́ kẹwàá oṣù kẹwàá aago mẹ́wàá májẹ̀mú kan fẹ́ sọ̀rọ̀ ó máa lágbára a ní 24 hours tí a fẹ́ fi wà níwájú olúwa ṣùgbọ́n a fẹ́ ṣe àwọn iṣẹ́ wòlíì kan kó tó di aago mẹ́wàá ìlú ọba ti ń bọ̀ tètè jígbéra mọ́ bọ̀ báyìí báyìí báyìí ní ìlú Lẹ́sà anywhere tó bá dé sọ́gbọ́n lórí òkè òkò tó Jésù wọ́n máa gbé ẹ débẹ̀ máa bọ̀ máa bọ̀.
1: Torí Olúwa wígbé.
3: Ayérayé o.
1: Kí n gbàdúrà.
3: Abíọ́sọ́lá.
1: Kí n dẹ̀dá òróró. Lórí àwọn ènìyàn. Ní ọjọ́ Sátidé.
3: Sátọ̀dé.
1: Ọjọ́ kẹwàá.
3: Ọjọ́ kẹwàá.
1: Oṣù kẹwàá.
3: Oṣù kẹwàá
1: ni o. Mo ní kí ló dé. Ikú òkú yanú o. Fọ́ sí ikú òkú yanú o. Wọ́n ní gbé ká ọmọlẹ́.
3: Mẹ́jọ sùn.
1: Bá ò bá gbé gbogbo nǹkan gbọ́.
3: Bẹ́ẹ̀ni sà.
1: Ìran mi. Ẹ̀sà.
3: Má fi ṣeré o.
1: Tutu ẹ̀dá yìí. Àfi tí ìbá sọlúwa lọ́nà mi.
3: Àfi ṣeré o.
1: Olúwa wígbé.
3: Ó yẹ sà.
1: Ẹ jọ.
3: Kábíyèsí o.
1: Màá fún wọn mọ́tò.
3: Yẹ sà.
1: Mọ́tò ọ̀fẹ́. La kó wọn wá.
3: Ẹ o.
1: Mọ́tò ọ̀fẹ́.
3: Yẹ sà.
1: Ni ó da wọn padà.
3: Kábíyèsí o.
1: Ọ̀gá.
3: Bàbá mi o.
1: Aago. meje aro lati ma bere adua
3: ipade ti ma bere
1: lori occasioni tori wiwe to ba ti di ago mewa
3: to ba ti ago mewa
1: ojo kewa osu kewa ten ten ten ibi oba wa ororo gbudo ti kan ori e oga ma bo wo ma jo
3: oja tete ma
1: ko fure lo ti gbo mi ke ile sa
3: ibi oba wa
1: ojo se ti de
3: ba ti gbo mi
1: aya manu karu
3: ka bi esa loro
1: mo to ma be desi auditorium ton ko lowo to ba ti ni ile sa lowo bi o ti ra cement be wa sori oke ma gbe bo mi oga dasi ise yen o ma ni ori ofe lati wonu list awon ti mo very for counseling o ma lagbara gan mo ne se jade
3: onko jesu
1: iku omo ni woli e e so fokunrin yen o ko gbe omo yen wa o esa o ni tale yen o de ni ta moto yen eyan ara sangu ota sori ojo sunday
3: o yesa
1: ko ba misi e
3: ma misi e
1: to ba di sunday yen
3: di sunday yen
1: ma ti e wa bere awon bus stop awon member mi tin wa
3: o yesa
1: lati sango ma bere re
3: yesa
1: ma ma gbe moto sibe
3: ayeraye o
1: a ma gbe won lo
3: hallelujah
1: go come
3: gabi eso
1: lo fe
3: o se jesu
1: every sunday
3: eh
1: ma sori ofe yen
3: gabi eso lo
1: fun sunday meta
3: o yesa
1: ni ilu sango ota
3: sango ota
1: so ti wo gbero ba de
3: gabi eso
1: ni ojo sunday
3: ni sunday
1: oni kaluku a ma so
3: o yesa
1: bus stop to ti wa o ma lagbara gan
3: gabi eso
1: eyin wo le sa mi o
3: yes sir
1: you know the
3: wonder
1: on your sunday Maui Event Center
3: no
1: sangota lagometa osan
3: sunday
1: mami sio
3: dagero
2: ilari 3 days

0: Wednesday àti Thursday ṣe bí wòlíì Ọlọ́run aláyè. Ọlájídé Sinayọ bí òkòkò Jésù ti máa dẹ́sẹ̀ wọ̀lú lọ́rí. Àkòrí ìpàdé alágbára ìní kùtùkùtù láago méjì òwú ọ̀sán AM. Ìdápadà ògbó àwọn akọni tó ṣubú nínú ògo. The Equa Event Hall làwọn olóògùn èèyàn yóò ti máa tó ìpín ògo yàn. Tí ẹ̀mí Ọlọ́run yóò sì máa dáwọ́ padà síbi ààyè ńlá. Bébí tí òkòkò ti jáwé bọ́. Ẹ̀mí Ọlọ́run ti ṣe tó fẹ́ dẹ̀ tọ́ rẹ gbogbo padà. Èyí tí òkòkò ti jà olólè ẹ̀. Lọ́jọ́ Tuesday, Wednesday àti Thursday ọ̀sẹ̀ ìdógó. Bí wòlíì Ọlọ́run aláyè. Ọlájídé Sinayọ mi òkòkò Jésù. Yóò ti máa sọ̀rọ̀ àṣà lórúkọ Jésù. Tí àánú sì máa ṣẹlẹ̀. Láago méjì òwúrọ̀ ní kùtùkùtù. Sẹ́mu Equa Event Hall. Àwọn ti pàdé. Gbogbo nípa farahàn ló máa sọ testimony lórúkọ Jésù.
1: Ẹyọ rẹ ìlọrin.
2: Ìlọrin o.
1: Ọjọ́ Tuesday. Nínú Equa.
2: Equa la fẹ́ lọ.
1: Ó lọ burú fún èṣù.
2: Ẹyẹ sà.
1: Ọ̀gá.
2: Bàbá mi
1: ò. Ó yẹ múra lè o.
2: Ó jẹ́ múra.
1: Tuesday tó ń bọ̀.
2: Tuesday.
1: Wednesday.
2: Wednesday.
1: Àti Thursday.
2: Thursday.
1: Tuesday, Wednesday, Thursday.
2: Ọjọ́ mẹ́ta ni o.
1: Ní Equa Hall.
2: Equa Hall sà.
1: Torí weather ni o.
2: Ó yẹ sà.
1: Ó stadium ló yẹ ká lò.
2: Ẹ o.
1: Ṣùgbọ́n torí weather. Torí ojú ọjọ́.
2: Ó ṣe Jésù.
1: Tí oòrùn tó ń pa àwọn
2: ènìyàn. Yes sir.
1: So ìdí nìyẹn.
2: Ẹ o.
1: Equa Hall.
2: Equa Hall ni o.
1: Equa Hall.
2: Equa Hall.
1: Equa Hall.
2: Ìlọrin.
1: Ibo lo ti ń gbó yìí.
2: O yẹ sà.
1: Equa Hall.
2: Equa Hall.
1: Níwájú Yorùbá market.
2: O yẹ sà.
1: Yorùbá market.
2: Opposite Yorùbá market.
1: Ẹ ní government road.
2: Ẹ o.
1: Ibikíbi tó bá ti ń gbọ́ mi.
2: Yes sir.
1: Ní ipò wà ń bẹ̀.
2: Ha.
1: Ó máa lágbára.
2: O ṣe jẹ́.
1: Equa Event Center.
2: O ṣe jẹ́.
1: Equa Hall.
2: Equa Hall ni
1: o. Ibẹ̀ ni kò máa bọ̀.
2: Bẹ́ẹ̀ ni o.
1: Lọ́jọ́ Tuesday.
2: Ṣe máa bọ̀.
1: Wednesday.
2: Tuesday, Wednesday.
1: And Thursday.
2: Àti Thursday ni o.
1: Tuesday ọ̀sẹ̀ tí ń bọ̀ ni o.
2: O yẹ sà.
1: Ọ̀sẹ̀ tó ń bọ̀.
2: Ọ̀sẹ̀ tó ń bọ̀ ni o.
1: 13. 14.
2: 14.
1: And 15.
2: Àti 15.
1: 13, 14, 15.
2: Yẹ sà.
1: 13. 14.
2: 14.
1: And 15.
2: Àti 15.
1: Ibikíbi tó bá wọ̀.
2: O yẹ sà.
1: Rí pé.
2: Ẹ o.
1: Òwá bọ́ lọ́run pàdé. Ní.
2: Yẹ sà.
1: Ọjọ́ Tuesday.
2: Ọjọ́ Tuesday.
1: Ní ìlú Ìlọrin.
2: Ìlọrin.
1: Ìlọrin.
2: Ìlọrin.
1: Àti agbègbè rẹ̀.
2: Kò bá ṣàmì.
3: Kò bá ti ṣàmì báyìí.
1: Ìwọ ni ẹ̀rí kan.
3: Mẹ́tọ́

0: E kaabo lato di keji. E jake enfi ori o fe ye fa yile owa ari agwomola. Omo de baba onge lasi lati ba mi kibo bwara ale. Baba, e kaabo sori eto.
1: Aki onile moki alejo. Aki wani gugu ayeti abawa ndede asiko yi. Pwe aku jomiji, aku jometa. Emina ni are agbomala omode babo ni gilasi. Timo nso fun wa wipe awa ni gboro ilu Adun Ekiti. Lowo lowo ba tin soro yi. Ni bi ki bi won na ba pa wo ilu Adun Ekiti to ba fe ri are agbomala. E ba ti le lo si Ologede police station. Te ba ti dadugo yi e bere lowo enikeni be pe ajo kan na ka bi ti ile are agbomola omode babo ni glass fun yin pelu ase olohun oju ibi ta ba wa fun yin
0: to are agbomola o to jo meji jo meta awon eyan o wa je ki fe se mi laarin ilu bere ni pe ibo ni are agbomola wa ibo na ibo lo wa lowo ye adugbo bo na wa ati be lo mo je ko di mimo wi pe irin ajo ise baba bo ti n gbe won kaakiri nu baba e fun wa ni labare ibi e wa lowo bayi
1: adupe niwaju olohun gege be mi si se so fun wa ta si mo ipe omode babo ni glass are agbomola aiseran lukan ke be se mo wi pe orisirisi awon aye orisirisi awon ilu o nla won na jeran lati be kan ri are agbomola omode babo ni glass
0: be
1: a fi akoko kan a fi lo irin ajo ta ko lorilede yi a to fi akoko kan na gba ta tun de na awon ilu mi na to pe wa ṣùgbọ́n lásìkò tá a wà yìí mò ń sọ fún wa wípé lágbára ọlọ́wọ́ ọlọ́run ọmọdé babo ní gíláàsì mo ti wà ní ìgboro ìlú Adun Ekiti ìwọ tí wọn náà bá fẹ́ rí mi ẹ wàá bá mi ní ìgboro ìlú Adun Ekiti ṣùgbọ́n bákan náà ni wípé nílùú Adun yìí kò í ṣojoojúmọ́ láwọn dá àwọn àlejò lóhùn ọjọ́ Monday Tuesday Wednesday àti Thursday ọjọ́ mẹ́rin òun là fún wa láti dáwọn àlejò lóhùn nígboro ìlú Adun Ekiti pẹlú àṣẹ ọlọrun.
0: Ọ̀dà a jẹ́ pé ìrìn àjò yẹn ó sì pín sí méjì nìyẹn tí ẹ fi lórí ọ̀fẹ́ pé ọjọ́ Monday Tuesday Wednesday àti Thursday lẹ máa da àwọn tí ó bá wá láti apá àbí lóhùn àwọn ọjọ́ Friday Saturday àti Sunday àwọn ìrìn àjò kan wà tẹ́ ẹ fi rìn nu wọn.
1: Ọ̀nà pọ̀ bọ́ ṣe ń retí ọmọdé babo ní gíláàsì nígboro ìlú Lẹ́fẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n retí ọmọdé babo ní gíláàsì nílùú Ìlọrin bẹẹ náà retí lógun mọ bẹẹ náà retí káàkiri nìbàdàn ni níbikíbi ṣùgbọ́n mò ń sọ fún pé ìwọ tó bá sà wà nígboro Adun Ekiti tàbí lágbègbè ẹ tó bá fẹ́ rí ààrẹ agbọmọlà ọmọdé babo ní gíláàsì ọjọ́ mẹ́rin yìí Monday Tuesday Wednesday àti Thursday ọjọ́ mẹ́rẹ̀ẹ̀rin yìí àǹfààní wà láti wá pàdé ààrẹ agbọmọlà pẹ̀lú àṣẹ lọ́dọ̀ ọlọ́run ẹ sì bá mi.
0: Ẹ jẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run orí ọ̀fẹ́ tó tún ṣí sílẹ̀ fún gbogbo wa nípínlẹ̀ Èkìtì àtàgbègbè rẹ̀ pẹ̀lú àwọn ìlú alámùlẹ́gbẹ̀ gbogbo tó wà ní ààyè orí ọ̀fẹ́ tó ti dẹ́ o ààrẹ agbọmọlà fúnra ẹ̀ ó tún ti lórí ọ̀fẹ́ láti kalẹ̀ kàǹkà sílùú Adun Ekiti tó ń tẹ́ òǹtẹ́ ń gbọ́ lẹ́nu wọn bàbá ó yẹ jẹ́ amú kó ba lè yá ẹ bá mi kọ́kọ́ sọ bí àwọn èèyàn ó ti rí yín kẹ́sì sọ nọ́mbà yín.
1: Ẹni tó bá fẹ́ rí ààrẹ agbọmọlà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé òdu ni wá àìsí àìmọ̀ folóko ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló ti mọ ibi tí ààrẹ agbọmọlà ọmọdé babo ní gíláàsì wà tẹ́ ẹ bá ti wọ ìlú Adun Ekiti ẹlẹ́ẹ̀ lọ sí Ọlọ́gẹ̀dẹ̀ police station tá a bá ti dé bí Ọlọ́gẹ̀dẹ̀ police station ládùúgbò yìí ẹ béèrè pọ́dọ̀ ọmọdé babo ní gíláàsì ẹ sọ pé bẹ́ẹ̀ lẹ̀ ń lọ wọ́n ju ibi tá a bá wà fún yín ẹ lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08039292904 08039292904 tàbí 08055865797 08055865797 pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ pè mí ẹ sì bá mi pàdé.
0: Ó dé bàbá ẹ jẹ́ kí n béèrè ìbéèrè kan lọ́wọ́ yín gẹ́gẹ́ bí irú ìṣẹ̀lẹ̀ tá a mú wáyé bí ó ti gbajúmọ̀ táwọn èèyàn sì rí orí ọ̀fẹ́ láti máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí ìṣẹ̀lẹ̀ náà bàbá ǹjẹ́ bí àìsàn bá gbéde ṣọlẹ̀ irú ọ̀nà wo la lè gbà láti kúrò nù ẹ̀.
1: Ọlọ́run ni ká máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí tọ́lọ́run sì ṣe kíni tó gba ọwọ́ ọmọdé bàbá onígíláàsì tó gba ṣe kíni tó gbà ṣe ìwòsàn fúru ẹni yìí náà ṣùgbọ́n ọ̀nà tá à ń gbà ṣe ìwòsàn ọ̀nà tó pọ̀ ni o bó ìṣèjọ́ náà tó pọ̀ yìí oríṣiríṣi ìgbésẹ̀ òun náà la máa ń gbé ṣùgbọ́n ẹ rí pé rú ẹni tá à ń sọ̀rọ̀ yìí pẹ̀lú ìrìn àjò tí wọ́n ti rìn pẹ̀lú wọ́n ti lọ sọ́tún lọ sósì nǹkan tó ṣokùnfà ìrìn àjò wọn kò yẹ ṣe pé bóyá pé ibi tí wọ́n dé bóyá pé wọn ò ṣe kíni bóyá ẹni tí wọ́n ṣe fún wọn bóyá pé èso tán kò yẹ ṣe kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n èmi mọ jẹ́ ká mọ nǹkan kan wípé àkọ́kọ́ nǹkan tó yẹ ká mójútó òun ni pé kíni nǹkan tó bí ogun yẹn wá tá a bá mọ tó bí ogun yẹn wá ọ̀pọ̀lọpọ̀ ọgbà a mọ fi ogun ẹ̀tẹ̀ a mọ fi wo làpálàpá nítorí wípé nígbà míì ẹlòmíì ó wà nínú ìṣòro kan yóò rí pé nǹkan tí ń ṣe yìí àìsàn náà lápè ṣùgbọ́n irú àìsàn bẹ́ẹ̀ ó ṣe é ṣe kó lọ́wọ́ nínú ṣùgbọ́n tá a bá wá mọ̀ pé bóyá ó lọ́wọ́ nínú ọ̀tọ̀ ni nǹkan tá a mọ̀ sí kíni tá a mọ̀ fi tọ́jú irú nǹkan bẹ́ẹ̀ òun lè fi máa sọ fún ayé pé nǹkan àkọ́kọ́ tá a mọ̀ mójútó òun ni ká ṣèwádìí lórí nǹkan tí bá ń ṣe kíni tí bá ń ṣèyàn òun ni yóò jẹ́ kọ́ mọ̀ wípé nǹkan títí ẹ̀ ń dá ọ láàmú yìí ǹjẹ́ àìsàn inú ara ni àbí nǹkan yìí àbólíjà àfiṣe ni àbí nǹkan yìí àbí ọfà ni kò sọ́nà tí ó lè gbà wá ṣùgbọ́n tá a bá ti mọ̀ àmúna tá a gbà irú àwọn ẹ̀dá irú àwọn tó wà yìí náà ẹ rí wípé pẹ̀lú gbogbo ìrìn àjò wọn ìwádìí ló jẹ́ káàsì rí ibi tí ogun ti ń jà wọ́n tú la fi mọ̀nà tó ṣe pé ó yẹ ká gbà lórí ẹ̀.
0: Tọ́ bàbá tí èèyàn bá wá níṣòro kan tàbí òmíì ẹ bá mi gbà wọ́n nímọ̀ràn bí ìrìn àjò tí wọ́n lè rìn láti lè bọ́ kúrò nínú ẹ̀.
1: Gẹ́gẹ́ bí ìmọ̀ràn tèmi máa ń gbà àwọn èèyàn ó ní pé àkọ́kọ́ ni pé bẹ́ẹ̀ dà bá ti níṣòro kan tàbí méjì àkọ́kọ́ ni pé kẹ́ni bẹ́ẹ̀ kó mọ̀ dìrẹ̀ ẹ̀ mọ́lé kí irú ẹni bẹ́ẹ̀ sì mọ́ nígbàgbọ́ wípé òun ò lè bọ́ kúrò nínú irú wàhálà bẹ́ẹ̀ mọ́ àìmọye ẹ̀dá ni wọ́n ti rò bẹ́ẹ̀ tó ṣe pé ní pẹ̀lú ìrìn àjò yìí irú nǹkan tí ń ṣe wọ́n yìí ó padà ṣe kíni ó padà gbẹ̀mí irú ẹni bẹ́ẹ̀ ni àìmọye ẹ̀dá sì ni wọ́n ti ṣe kíni táwọn ṣe pé ẹlòmíì náà rẹ̀ ta ló lobó tó padà já sí wípé wọ́n padà júwe ọ̀dọ̀ ààrẹ agbọ́mọlà ọmọdé bàbá onígíláàsì fún wọn irú ẹni bẹ́ẹ̀ náà padà ṣe kíni ó padà gbégbá ọpẹ́ ó ní wípé ẹ̀dá ò kì í jòkó sílé tá a bá ní ká máa sọ nínú àwọn ẹ̀dá tí wọ́n ti yọjú sí ààrẹ agbọ́mọlà ọmọdé bàbá onígíláàsì lórí ìṣòro kan tàbí méjì èmi á sọ fún wa pé mélòó ni ká kà nínú ìyá dípìlì sẹ́ni tí ń bẹ lọ́n lórí àti bímọ láì mọ iye ọdún kan rí kése tó sọ pé gbogbo ìlàkàkẹ́ lórí àti dọlọ́mọláyé ojú kan lọ́dọ̀ sí kíni ló bẹ̀rẹ̀ sí í já sí. Bẹ́ẹ̀ni sì ṣe máa ń sọ fún wa wípé àìmọye ẹ̀dá ni wà lónìí tó sọ pé ó wà lórí ìrìn àjò lórí àti dọlọ́mọláyé ṣùgbọ́n kò sọ́nà àbáyọ fún. Àkọ́kọ́ ni wípé tí èèyàn bá níṣòro lórí àti bímọ ìrìn àjò lè jẹ́ pé bóyá àìsàn kan ò ní darú ẹni bẹ́ẹ̀ láàmú tàbí kó já sí wípé irú ìrìn àjò ẹni bẹ́ẹ̀ bóyá ó lọ́wọ́ nínú o a sì mọ rí tó já sí wípé ó lè jẹ́ pé ipasẹ̀ ọkùnrin ó ní ìṣòro bẹ́ẹ̀ ti wá ó sì lè jẹ́ pé ipasẹ̀ obìnrin ó ní ìṣòro bẹ́ẹ̀ ti wá ṣùgbọ́n ìbá jẹ́ tó lọ́wọ́ nínú ìbá já ìsàn ara bẹ́ẹ̀ dà bá yọjú sí ààrẹ agbọmọlà ọmọdé bàbá onígíláàsì mo nígbàgbọ́ pé ìwọ náà ṣe kíni ìwọ náà rẹ́rìn ayọ̀ ṣùgbọ́n tá a kọ́kọ́ mójútó ìwádìí láàṣe kó má já sí wípé a mọ̀ fi ogun ẹ̀tẹ̀ a mọ̀ fi wo làpálàpá àìmọye irú ẹ̀dá bẹ́ẹ̀ wọ́n ti dọ́dọ̀ ọmọdé bàbá onígíláàsì tọ́lọ́run ti gbàdúrà wọn tàbẹ́ni ló tiẹ̀ wá já sí wípé àìsàn tí wọ́n fi de òun mọ́lẹ̀ ó rí pé òun ò lè gbápá òun ò lè gbẹ́sẹ̀ mọ́ ẹlòmíì á mú lẹ́nu kò ní lè sọ̀rọ̀ mọ́ irú ẹni bẹ́ẹ̀ àìsàn náà lè fà ogun ayé sì ṣe kíni atẹ́gùn àbúrúkọ ò ní fẹ́ lẹ́nu kọ̀ọ̀kan wa irú ẹ̀dá bẹ́ẹ̀ náà ẹ̀mọ irú ẹ̀ ti dọ́dọ̀ ààrẹ agbọmọlà ọmọdé bàbá onígíláàsì ó fi túrú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ lẹ̀ àjàjàwọ́ tó ṣe pé wọ́n náà wà ń bẹ lórí pọ́n bẹ lọ́hún lórí àtijẹ àtimú ẹlòmíì àmọ́ ṣiṣẹ́ bí erin ó mọ jẹ̀jẹ̀ ìlérí kò sí nǹkan tí wọ́n lè ba sàdé ìdùnnú wọn nígbà àdé náà níwá sì mọ̀ṣẹ́ lórí ìrìn àjò ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ yẹ kó ń fura kó ń ná sì mọ̀ wípé ogun ti wọnú ìrìn àjò gbèsè ayé o irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ àìmọye ti dọ́dọ̀ ààrẹ agbọmọlà ọmọdé bàbá onígíláàsì tọ́lọ̀ bàmí ṣe kíni tó ti ti ọwọ́ ọmọdé bàbá onígíláàsì tó ti tú wọn lẹ̀ o lè mí fi máa ń sọ fún wa lónìí wípé ìwọ náà mọ̀ dìrẹ̀ mọ́lé mọ́ sì nígbàgbọ́ wípé ogun tó dé bọ̀ yìí ò lè rọ́nà àbáyọ lórí ẹ̀ mọ́ nítorí pé wọ́n níbi tí ń bá pa ọ́ wà ibẹ̀ ni ń gbá ọ lẹ́wà orí tí ò bá sì sùn òní gbé aláwo orí kò ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ààrẹ agbọmọlà ọmọdé bàbá onígíláàsì iṣẹ́ tọ́lọ́ba mi gbélé wa lọ́wọ́ iṣẹ́ ìtúsílẹ̀ ni ó sì já sí pé gbogbo àwọn ẹ̀dá tí wọ́n ń yọjú sí ààrẹ agbọmọlà eníkálukú náà ṣe kíni eníkálukú náà ń dúpẹ́ níwájú ọlọ́run pẹ̀lú àṣẹ ọlọ́run pẹ̀lú agbára ọlọ́run tọ́lọ́ba mi ṣe kíni tí sì ń tú àwọn ẹ̀dá lẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run tí wọn náà bá yọjú síbi ìwọ náà dúpẹ́ níwájú ọlọ́run ẹlòmíì wà tó ṣe wípé àìsàn tí wọ́n fi dé ọmọ ni wọn fi ń dàá láàmú wọn ò jẹ kó rí dùnú lórí ọmọ tó bí ogun náà nù ṣùgbọn ìwọ náà má dèrè ẹ má léyìí kéyìí ṣòro tó wù kí ìwọ náà ní lónìí ọlọrun gbé ààrẹ agbọmọlà ọmọdé bàbá oní gíláàsì kalẹ ẹdá kan ò sì ní sunkún wọ àgbàlá ọmọdé bàbá oní gíláàsì gbàwọ lu adó sọpọ lọ sí ọlọgẹdẹ police station tẹ bá ti dé àdúgbò ọlọgẹdẹ police station yìí ẹ béèrè ilé ọmọdé bàbá oní gíláàsì ààrẹ agbọmọlà wọn ju ilé ọdọ wa fún yín ẹ lè pè mí sórí ẹrọ ìbánisọrọ yìí 08 0 39 20 20 04 0 8 0 39 20 0 4 b 0 8 0 55 86 57 5 97 0 8 0 55 86 57 97 ọmọ ọdẹ bàbá oní glass àwangòrò lu adó èkìtì ìwọ náà wáyé sáré agbọmọlà lórí èyíkéyìí ogun tí ń dọọlà mú ìwọ náà rẹrìn ayọ ọsí dúpẹ níwájú ọlọrun.
0: tó kò jẹ́ bó ti lóun wọ́n jẹ́ ẹ jẹ́ lo àsìkò yé láti máa lọ fún tòní á lórí ọ̀fẹ́ láti pàdé lọ́sẹ̀ tí ń bọ̀ lágbára ọlọ́run pẹ̀lú àkọ́tún ìṣẹ̀lẹ̀ mí eléyìí tó tún jẹ́ gbàǹkó gbé ayé tó tún àkàmọ́ra àtọ́rí ṣe lètò orí tiwa ò ní burú rotí fárótì mi ló kọ́ tèmi ìpàdé wa bí oyin.
2: iléeṣẹ́ tó ṣe tó kí ó fẹ́ǹfẹ̀ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dòdò létí ó dùn bí dòdò.

0: 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Bàbá ẹ gbà mí, ẹ rà mí kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe kan sùn lọ ni.
2: Abba, aṣọ òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mission kò lọ́ tínú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegùn láfi pèlú rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó dá alágbó ara 24/7 Abba Mission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253. 091-60-62-6253. Orúkọ mọ́ni Ìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà.

ẹlẹ́bẹ̀rún ẹ̀yìn èèyàn wa. Níbi tẹ́ wà tẹ́ gbé ti ń gbọ́ wa. Ikọ̀ àwúsí lẹ ti ń gbọ́ wa, dùrùmọ̀nì àwúsẹ̀ lẹ ti ń gbọ́. Ilé ọ̀kẹ́kẹ́ ti ń mẹyìn erin fan àti ilé òdòdó ti ń dorí ìlímìrì. Ibi tátẹ́gùn ètò yìí bá ń fẹ́ dé, mo kí yín. Ẹ̀yin ti òkè òkun, mo kí ẹ̀yin náà pé ẹ kú ìbánigbétò náà.

0: sagacity.
1: Ọmọ tuta ni baba isato.
0: Àrọ mọ dọmọ ojú bá ni rẹ ọrẹ òdenu.
1: Akíyàjẹ jẹ dídùn ọkùnrin.
0: Àsẹ̀yìndé ni ò wọ́pọ̀. Ọmọ bàmí délàlú. Ní tèmídìrí ńlẹ̀ olùjí ò jẹ fọ̀n eléyìí tó fi Indiana ṣe bùgbé.
1: Àjáyéjáyé ìrẹ̀lá ló máa rí.

0: tó ti fi kanta ara wọn lóríṣiríṣi bẹ́ẹ̀. Haruna Sola ṣe ń ju ti ẹ lẹ̀, lẹ́rin náà ń ju ti ẹ lẹ̀.
1: A ti gbìyànjú atẹ́gùn àṣòro.
0: Alápàlà bíi ti ẹ ni. Àwọn tó dáadáa mọ̀ ó ti yé wọn. Ohun wọn sì jọra púpọ̀ bóní tọ̀ǹgán bá tiẹ̀ ń kọrin ti Haruna Sola lẹ́pẹ́.
1: Ọkọ̀ ṣúgà ààrẹ ọba ló pa ilé.
0: Haruna Sola wá gbá orin eléyìí jáde, eléyìí tó ń pè ní tìlú.

0: wo yìí ni Aruna Sola ti mu tó ti sọ tiẹ̀ lọ́gán náà lọ́hùn débi pé àwọn tó mọ nǹkan tó ń lọ lágbo fàájì. Àtàwọn tí wọ̀nyí sọmọdé tí òye ayé yé wọn wọ́n pé ha.
1: Mọ̀mọ́rù wa gbá gé lọ́lá. Ọ̀gá ńlá pọ̀lísì káàtó.
0: Wọ́n ní ohun tí Aruna Sola jù lẹ̀ yìí tí ó kò tọ́kò lẹ̀ wọ́n láwọn ò tí ì mọ̀. Kí ni Aruna Sola jù lẹ̀ bí ò ṣe tó doníworo jìworo òkú ajá kì í gbó.
1: Orí olówó
0: ṣe. Òkú àgbò kì í kàn.
1: Ṣé olúwa lọ.
0: Ìràwé tó fojú di kinní kan ó dègbé wọ́n ló doníworo jìworo. Irú kí leléyìí Elédùmarè. Wọ́n ní ohun tó rọ̀ mọ́ ẹni tí Aruna Sola lò yìí wọ́n ló kọjá abẹ́. Òótọ́ lẹ́yìn táwo rìn dẹ̀ jáde tán.
1: Ọkọ̀ fún sí ìdè yàwó
0: fóyè. Ó dàbí wípé.
1: Ìṣáájú ọ̀nà fún ògbégún fún ẹ̀jẹ̀.
0: Ó rí bákan bìkan ju bìkan lọ. Wọ́n ní wọn ò sọ. Dá àti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀.
1: Ẹ bá mi kí ṣá.

0: sọ láti àwọn orin yìí. Ayé táwọ́ gbà lẹ́yìn ẹ̀ rí dọ́là tó ń lọ nílọ lọ́ọ̀kan yẹn fún Haruna Sọlá. Haruna Sọlá fa Mercedes Benz jáde ariwo ta pé ha! Mercedes Benz kẹ̀.
1: Àlẹ́ àfíkà lọ́la.
0: Jibril Ibrahim.
1: Ẹ̀dúró aláàfíkọ́ bàbá ṣe wá.
0: Olówó ọmọ olóhùn yọ̀ Ellen Afọlábí Ọlátújí Babádélé Olúfẹ́mi. Àwọn tó ń darapọ̀ mọ́ mi lórí ẹ̀rọ ayélujára.
1: Ọba kékeré sọ̀dọ̀ mi. Ìṣọ̀lá ọba kékeré sọ̀dọ̀ mi.
0: Sam Babayemi. Ẹ ǹlẹ́ ń bẹun. Noah Ogebu Sembela.
1: Tó ṣe wúlò kò
0: bèrè. Noah Ogebu Sembela, ọmọ bíbí ilẹ̀ olùyí ò jẹ́fọ̀n tó fi ìkàrẹ́ àkókò tó fi ṣebùgbé. Ẹ ǹlẹ́ o. Àbúrò ọ̀rẹ́ Rotimi Jaiye Ọba Badesco.
1: Adégbègbà bàbá Ọlọ́run.
0: Inú Ogebu Sembela.
1: Ìgbèjì social club ẹgbẹ́ tó kàrà mọ́ ni.
0: Rotimi Jaiye Ọba Rosco. Ọmọ bàbá Josiah Jaiye Ọba. Josiah Jaiye Ọba ohun gbogbo lọ́wọ́ orí ó jayé rẹ̀ jẹ́jẹ́.
1: Adádúrẹ́.
0: Ó lo dáòlà rẹ̀ nílẹ̀ yìí kó tó di pé.
1: Ìbúra ìmọ̀ ojoojúmọ́ ní inú ń dùn.
0: Orelé àgbà. Samson Akiniran. Dé ṣe òkè ìyàvù.
1: Ẹ̀yẹ́ àmọ́.
0: Adé

0: ẹ̀lẹ́ ẹ̀yìn èèyàn wa.
1: Ìyá ló dé ọba obìnrin, ọlọ́lá ni màmá sáré.
2: Ẹ bá mi kí sára.
0: Haruna Sọ̀lá tó ń lo sáà tiẹ̀. Ó dẹ̀ rí sáà náà, ó rí lò àwọn ní olórin dédé lọ́dún náà lọ́hùn. Gbogbo ọlọ́ fún lọ́wọ́ tiẹ̀, wọ́n fún lápọ́nlé tiẹ̀.
1: Ayé orí.
0: Àwọn tó ń ṣe ti Haruna Sọ̀lá wọ́n pọ̀ sí à.
1: Ṣé ni oníbàjẹ́ o? Àmì sára dùn, owó ní owó ṣíre.
0: Ṣùgbọ́n kò sẹ́ni tí ò ṣàìmọ̀ pé.
1: Ẹni lé lórí.
0: Haruna Sọ̀lá àti IK dá ìró, ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ èjì gbèdè ni èjì méjì lọ̀rọ̀ wọn jẹ́. Ọ̀rẹ́ làwọn méjèèjì ọ̀rẹ́ wọn sì wọ̀ débi pé. Lọ́dún náà lọ́hùn wọn jọ dálé iṣẹ́ rẹ́kọ́ọ̀dù lébẹ́ lónà ni wọ́n star record lọ́dún náà.

ẹ̀rí àwọn orin yìí mo sọ fún yín mo ní ohun tó rọ̀ mọ́ orin yìí ló ń lọ lọ́ọ̀kan yẹn ó doni woro jìworo ojú kejì ẹ̀ tí mi ò fẹ́ kùn mi ò fẹ́ lò yẹn látẹ́gùn ni nítorí wípé ohun tó rọ̀ mọ́ orin yẹn ó kọjá bẹ́ẹ̀ ẹ̀rí nígbà tí egungun jọ bí belò tó ń gbóndó doni woro jìworo jáde lọ́dún 1973 táyé ń pariwo ó tún dọdún 1977 níṣe ni egun magají náà gbé tiẹ̀ jáde ó doni fanfan sùn fanfan wọn ni ha sọ́wọ́ náà tún bẹ̀rẹ̀ tiẹ̀ ó ní woro jìworo la ṣe ń kọ́lẹ̀ àti ìkóyun tán ó tún doni fanfan sùn fanfan ok ó dá bẹ́ẹ̀ mo ń bọ̀ ẹ jẹ́ kí n palùdà kí ló wà ń bẹ̀.

Agbaoye Akinbuwa. Ẹ ǹlẹ́ ń bẹ̀ wọn ẹkú dédé àsìkò yìí. Escort látòmù òkè.

agba oyin akinbo a ma gbo mi wala eri kawo rin o to jade ele barista lojo looto ojona looto sugbon alukawa ni eru olohun ta ba sadehun kan ma ma dehun se bari o sin le ile america lo wa oun nikan lo da lo kin se pe o gbere lo america o lo se nkan kan be ni oun lo mo to ba lo sohun e wa gbo o ma reti o ronu wi pe o ma lere kan nigeria to n fe lo se loke ogun lodun na lohun ni 1996 yen ni awon egbe captain samson ogunlade àwọn ni wọ́n ń ṣe ìkan lára wọn ló ń ṣe ayẹyẹ kan lókè ogun bàrí náà sì pèpè kó wá ṣeré bàrí ò sì fẹ́ já wọn sí kòròfọ pí ipá mọ̀nà wá ó ṣàgbéra kúrò lamẹ́ríkà ó padà dé sí orílẹ̀-èdè wa nàìjíríà ó dé sí orílẹ̀-èdè wa nàìjíríà ọjọ́ kejì àbọ̀ ọjọ́ kẹta kọ́ ó gba òkè ogun lọ́hùn àtàwọn ọmọ aláre rẹ̀ wọ́n lọ ṣeré fáwọn ẹgbẹ́ captain samson ogunlade wọ́n parí eré yẹn tán bẹ̀rí ní káwọn ọmọ aláré wọn máa padà sẹ́kọ̀ọ́ òun ò tíì kúrò lọ́dọ̀ àwọn captain wọ́n sì fẹ́ wà lọ́dọ̀ àwọn captain samson wọ́n fẹ́ bá wọn ṣeré wọ́n fẹ́ dàbí pé ọjọ́ kejì ni bẹ̀rí tó kúrò ní ọ̀dọ̀ wọn àwọn ọmọ ṣẹ́ẹ̀sì ti dé látàná wọn ti mú oníkálukú ti gbábi tí wọn lọ nígbà tí bàrí máa fi dé ilé rẹ̀ lọ́kọ́ta ló dé ṣiṣẹ́ mọ̀ pé onílé púpọ̀ ni fuji mansion ó wà nídìímù fuji chamber ó wà ní ìsọlọ̀ ilé rẹ̀ lọ́kọ́ta òun ṣòkò yẹn kọ́ ni fuji theatre ibẹ̀ ló mu tó dé sí gbogbo ẹ̀ náà ló ń lò sí pàápàá jùlọ fuji theatre àti fuji chamber ibẹ̀ ló wà ilé fuji theatre yìí ilé tó wà ní ọkọ́ta yìí ilé pẹ̀tẹ́ẹ̀sì ni bí two flat tó ń wà lókè ó mú ó tóbi kàṣàgbà báyìí ó wà lókè òkè ní bàrí wà lọ́gọ́ta ń wí flat àkọ́kọ́ ìyẹn ṣe gbalasa gbogbo à ń yọ bedroom kan à ń yọ kinní kan wọn ò fi wọn ò yọ yẹn wọ́n fi ìyẹn ṣe bíi pálọ̀ ńlá gbàǹgbà bíi hall àbí kíni ká pè é bóyá a ní mítìnì ni o àwọn bóìsì ni o a fẹ́ ṣe mítìnì kẹrẹ lè lọ síwájú ni pé gbogbo ẹ̀ ìbọn sì ń bẹ̀ flat kejì ọjà síra náà ni níbẹ̀ ni bàrí ń lò sí òun wá wà ní flat kejì yẹn ẹ̀ bí wọ́n ti wà ń flat bíi kó ka newspaper bíi fẹ́ kó ṣe lọ́gán náà lọ́hùn níbẹ̀ ló wà flat yìí ló wà òun ò mọ̀ pé nǹkan kan ti ṣẹlẹ̀ ní ọjọ́ náà lọ́hùn kò mọ̀ pé nǹkan ti ṣẹlẹ̀ ní flat kejì òkè sí ni náà ti sọ òkè ni náà ló ti sọ lọ́gán náà kí ló fa iná yìí ó dàbí pé iná nepa wáyà nepa ọlọ́ọ̀lọ́mọ tó ṣẹlẹ̀ ó spark lókè ó tọ́ọ̀ṣì pẹ̀lú mẹkánò ẹ́ngìnì jẹnẹrétọ̀ ńlá tó wà ń ṣàlẹ̀ ní ọ̀rọ̀ bá ràn ní gbẹgẹdẹ gbiná ló bá di alájẹ àgbà ò sì mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ ó wà ní flat ẹ̀hún nìkan ló wà ń bẹ̀ iná ń jó òmọ kò gbárùkù kò gbọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ irú kí leléyìí lédùmarè

Ose. Adegoke Olaide. Enlembeun. Lanre Balogun. Thank you. Adegboye Gadewuyi. Ma gbọ́ bàrí eléyìí tó ń fàrọ wà sára rẹ̀. Ó sì ń fi ọ̀rọ̀ Anabi Ayuba. Ìyẹn Jóòbù ó fi ń pàrọ wà sára rẹ̀. Bẹ́ẹ̀ ni.

Thank you. Ẹ̀rín ṣe ni Bàlísà ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Pé Ọlọ́run ọba dá òun sí ó dẹ̀mí òun sí iná yìí ò jó òun. Gbogbo àwọn tí wọ́n ń kí Aláàjì àgbà pé Ọlọ́run mà kó yọ o. Ọlẹ́sẹ̀ àbá bá òun dúpẹ́. Ohun tí Bàrí pàdánù nínú lẹ́yìn pọ̀ púpọ̀. Tí Bàrí pàdánù nínú lẹ́yìn ó pọ̀ jù. Àìmọye nǹkan tó jóná. Dúkìá jóná gbogbo àwọn ẹrù lóríṣiríṣi bẹ́ẹ̀ àtowó àwọn tówó yẹn ló wá ló mu tó banilọ́kàn jẹ́ jù ló jó láàbọ̀ láàbọ̀ láàbọ̀ páàkì owó owó ìlú èèbó owó tilẹ̀ yìí jáyé ọba Fayọ̀bí Akinwande ẹ̀ǹlẹ́ ń bẹ̀rù ẹnjiníà Akínbọ̀bọ́lá Akínbọ̀wálé Hasan Taiwo Saheed. Ẹ ǹlẹ́ ń bẹ̀rùn. Ó ṣe. Barista pàdánù nǹkan púpọ̀ nínú ilé yẹn. Ó sì bani lọ́kàn jẹ́ púpọ̀. Ẹ wá rí ńgbà tó di. Nígbà tí léjó tán táwọn èèyàn gòkè náà ríbi gbogbo nǹkan ṣe mu tó jóná mọ́lé pátápátá tówó tówó. Àwọn owó yẹn wọ̀n wá jó tán wọ́n á jó láàbọ̀ láàbọ̀. Ṣùgbọ́n nǹkan tó wá ya Aláàjì àgbà lẹ́nu ń bẹ̀ ni wípé ike tó mu tó fi sẹ́nu ọ̀nà ilé rẹ̀ ike tó kọ̀ọ̀kan sí tó fi sẹ́nu ọ̀nà àbáwọ̀ yàrá rẹ̀. Èyí tó kọ síbẹ̀ ni wàláwọ́lá wàlá kwata. Wọ́n parí rẹ̀ síbẹ̀ wọ́n kọ́ síbẹ̀ tán. Ike yẹn bí náà ṣe jó gbogbo nǹkan runlé kò jó ike yẹn. Ó kàn mú etí kíní yẹn lẹ́gbẹ̀ẹ́gbẹ́ kò jó. Ó ya Aláàjì àgbà lẹ́nu ajá sí pé wàhálà ó là ló yọ ń. Aláàjì àgbà gbà pé wàhálà ó là ló yọ òun. Báwo ni iná ṣe jó gbogbo ilé tó mú gbogbo ilé tó mú halẹ̀ báyìí tó yẹ pé kò jó ike wàhálà ó là yìí. Ajá sí pé kiní ìlọ́lọ́run fi yọ òun. Bó ṣe jẹ́ nìyẹn. Kí ni ilé Bàrí jó tán fún? Tẹjúmọ́lá òyìnbó onírin ìròyìn kan bá pélé ọ̀rẹ́ rẹ ti jó o. Ló bá ṣe ètò ọkọ̀ bọ̀ òtírẹ́là pé kó kó irin lẹ́sẹ̀kẹsẹ̀ kó máa kó lọ ọkọ́ta. Wọ́n kó irin ó de ọkọ́ta irin pọ̀lọ́bì bánú ọkọ̀ wọn máa rẹ̀ sí ní ìrù dálẹ̀ níwájú lé Bàrí. Ìyẹn tẹjúmọ́lá òyìnbó onírin ló ṣe yẹn. Aláàjì Àdìsá ò sí ẹ̀fà. Bàbá ọmọ ẹ̀pẹ́ Alárò Ògúnmọ́dẹdé. Ọkọ Láífúwayà nìyẹn. Ìyẹn náà tún ṣe bẹbẹ. Wọ́n ṣe bẹbẹ lọ́dún náà lọ́hùn. Wọ́n tún gba Aláàjì àgbà. Àtisọ́ ti tẹjúmọ́lá òyìnbó onírin. Olówó ti ń fowó ṣàánú kọ́. Nìbàdàn àwọn náà gbéra àwọn náà sọ pé ojú ò gbọdọ̀ ti Bàrí.

Kọ́láwọlé Ọyádèjì tó ń jẹ́ ọ̀rẹ́ Bàrí. Gbogbo wọn ṣùgbà Bàrí, àwọn ọ̀rẹ́ Bàrí ṣùgbà Bàrí pé eléyìí àfikún wọn kọ. Wọ́n sì kọ́lé náà padà lóòótọ́. Ṣùgbọ́n Alhaji Àgbà ó ti darí sí Fújí Ṣemba ní Sọlọ̀. Ọjà ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni.

láwọn èèyàn bá ń pé tí aláàjì àgbà ló ti ná bọlé ara rẹ̀ ni tó fi gbáwo orin jáde tó fi dùnmọ̀ràn ìmọ̀ràn tó tó léyìí kí ló dé wọ́n ni wọ́n gbà fún aláàjì àgbà pé kọ̀mpósà ni

ẹ̀rì mo kí ní abẹ̀ ohun níbi gbogbo tẹ́ ẹ wà tẹ́ ẹ gbé ti ń gbọ́ wa ẹ kú ìbánigbétò náà ẹlẹ́rọ àmì ohun jìnjìn ní ìlàwà tí a gbé ń dún ìyẹn àdàbà 88.9 FM ní àyín ìlàwà tá a gbé ń dún mr wesco olúwaye gbọ́kọ̀gbáya fúnni lórí atẹ́gùn àti lábẹ́ aṣọ mo ń kí ní pé ẹ kú ìbánigbétò náà mo kí ní abẹ̀ ohun ẹ jẹ́ kí n fọgbọ́n pa ìlú mi dà tí n bá fẹ́ pàlù mi dà ọ̀rọ̀ mi ni mo fẹ́ gbédé yẹn ẹ rí gúnugún lálàá gúnugún jorí àkàlàmàgbó lálàá àkàlàmàgbó á sì jẹ̀dọ̀ ẹdìẹ lálàá àtọwọ́ ẹni dọ́wọ́ ẹni lẹ́dìẹ fi dótú fẹ̀ ìyẹn dá fún lé gbogboro àgbàyè. Ọ̀sẹ̀ eléyìí tí ìfẹ́ gbójúlé Edumare mo gbọ́kàn mi léyìn. Agbára lọ́wọ́ Elédùmarè àti lọ àti bọ̀ kò ní múnira wá àti náà àti lò kò ní múnira wá. Lẹ́ẹ̀. Ta ló mọ eléyìí.

ọdún 1973 náà lè jáde. Edumare mo gbọ́kàn mi léyìn. Ẹni bá gbọ́kàn lélédùmarè ò ní jogún òfo.

0: ok ẹni ń bèrè pé onílé bàrí yẹn ń kọ́ báyìí ó wà ń bẹ̀ ó kàn jẹ́ pé ó dàbí pé wọ́n ti talé yẹn ṣùgbọ́n lẹ́yìn ikú bàrí ni ṣá wọ́n á dà pé àwọn church nígbà mo kọjá ń bẹ̀ àwọn ilé ìjọsìn kan báyìí ni wọ́n ń lo àwọn ara ilé yẹn àwọn ni wọ́n ń lo ilé yẹn báyìí bàrí ti ń lo dáàlà bọ̀ ọjọ́ ti pẹ́ ilé agége ṣe é gbàgbé lọ́dún náà lọ́hùn yé 1982 kọ́ nìyẹn nígbẹ̀yìn gbẹ̀ngbà tí tọkọta délẹ̀ akéde kan ló fún mi nílẹ̀ kan kóhun fi kọ́lé aláìníye sí tó kọ́ ti eléyìí tó kọ́ sọ́kọta lẹ́yìn tọkọta ni fújì ṣe ń bá ìdìbò náà wà ń bẹ̀ wẹ́ẹ̀ baálẹ̀ ni ọlọ́run dá bọ́rọ̀ tó dayọ̀ ojú rí bọ́rọ̀ bá tún dayọ̀ tán ẹ̀yìn àfi kéèyàn tún kíyè sára ilé ayé ṣe jẹ́ nìyẹn
1: àwa ẹni aláṣọrọ
0: bẹ́ẹ̀ ni
1: inú ọ̀hún tẹ́lẹ̀ dùn má rẹ̀ dá sílé ayé àwa ẹni aláṣọrọ
0: àwọn orin yìí ta ló ní àìtóònù tó ṣe ó dàbí pé

0: ọsẹ.
1: Mo ṣe lè wo bá bára wa ṣọ̀rẹ́ tọ́.
0: Eléyìí lọ́wọ́ mi rántí kábíyèsí.
1: Ká tún bára wa ṣe bí tọ́.
0: Ọlọ́dún tòkè odò.
1: Mo ṣe lè wo ká bára wa gbé tọ́.
0: Bàbá wa Adébáyọ̀ Kétíkú.
1: Ọ̀rẹ́ òde
0: lù. Ẹ máa fi eléyìí sọ̀rùn àjìjà. Bàbá wa JP Abídákun OG Jealous náà ń kọ́.

0: ohun tí commander fẹ́ mú jáde ni pé ìwà àwọn ẹranko lẹ́ọkọ̀ kan lóríṣiríṣi bẹ́ẹ̀ la mọ̀ a ti mọ̀ wá wọn ẹ̀dá tí Èdùmàrè tẹ́dùmàrè dá wọn ṣùgbọ́n ọmọnìyàn sọmọnìyàn
1: ẹran ọya ẹran jíjẹ ni
0: ìyẹn ló ń bani lẹ́rù ìdí abáni wípé ènìyàn ò ṣe jẹ́rìí ìwà tẹ́ èrò tì tẹ́lẹ̀ ó lè dé látọwọ́ ọmọnìyàn kan sọmọ sí ẹnì kejì rẹ̀ òun ló wá ń bàyàn lẹ́rù Elédùmarè yóò máa fi sọ rẹ̀ sọ wa tẹ́ ẹ gbàgbé pé mi ni Mr. Westco olúwa yìí gbọ́kọ̀ fún wọn Gbẹ̀ngà jẹ́ bẹ́ẹ̀ Gbẹ̀ngà.

0: Mr. Wesco Oluaye gbọkọgbaya fun ni lori ategun ati labe aso ta ba n so pe an gbọkọgbayawo fun yan a ma n kilo wa pe ke se pele okunrin o ma si se yepere obirin boya ju number okunrin lategun ni pe o n wayawo tobirin ba pe a ma yin so pe kobirin yan o wa ohun wa nitori ikini ayé ò tí ìburú dé pé obìnrin kó ṣàwọn abáfowó ara rẹ wọkọ kó ń wọkùnrin lọ pé torí pé irú ọkùnrin bẹyẹ ń wọyàwó aláwọn obìnrin míì dá ń sọ lẹyìn o tó sọ pé kò nídìí àwọn awá wọn sọ fún yín ẹyin ọkùnrin tẹ bá ti gbarú ẹ láàyè ohun tó bá ti ṣẹlẹ lẹyìn ọwọ ara yín lẹ fífà. obìnrin kó sọ fún yín wípé òun ń bọ̀ ẹ má wọ́ọ̀rì òun ń bọ̀ á ba yín kó sì wá ó jẹ́ ẹ̀ka ti kọ́kọ́ mọ̀ pé oníwòrowòro ayé òun ọ̀nà nínú obìnrin bẹ́ẹ̀ obìnrin tó bá kọ̀wọ̀ sí tó sọ pé akéetí wo ló bá yàn gbọ́ yẹn ẹ̀yin obìnrin ẹ̀ mọ̀ wípé àwọn ọkùnrin tó ń dẹnu kọ yíyan ẹ̀ mọ̀ pé àwọn gan lọ́pọ̀lọ́ ọpọlọ wọn pé wọ́n mọ ẹni tó wùwà ọmọlúàbí wọn wọ ẹni tó ọmọ ẹni tó wùwà kùròfo wọn mọ̀ ọkùnrin tó bá pè yín tó bá lóun wáyàwó alálùbáríkà ẹni kò yọjú sí bẹ ẹ bá rí tó bá tẹyin lọrùn déédéé bí ò sì tẹyin lọrùn ẹ padà pè mí àì tìyàn àì fagídí ti fi tipátipátì yàn mọ yàn ó lè gbà tí ẹ bá rú ẹyin tó wù yín bẹẹ náà àì ti obìnrin mọkùnrin àkì tọbìnrin ẹ ti ọkùnrin mọ obìnrin ó lè gbà tọrọ yín bá jọra wọn tẹ bá rí irú ẹyin tó wù yẹn ẹ ó ti tọ kò jù bẹẹ lọ ẹ wá gbọ́ ẹ jẹ́ ṣe pẹ̀lẹ́ nítorí ẹlẹ́sàn máa sọ kò ní ṣàìsàn ẹ mọ̀jà wùwà ìwà ọ̀ràn pàápàá jùlọ ilé ìtàtúbọ̀tán rẹ̀ ò ní da ẹlẹ́sàn á sọ kò ní ṣàìsàn abèrèwò yóò dẹ̀ máa bèrèwò kò ní ṣàì bèrèwò.
1: tó bá lé kun sí wọn
0: ó ṣe
1: tó bá lé jò sí ẹ ọ̀rẹ́ mi ìyẹn ò burú.
0: olú arówó fẹlá.

Àwọn fún ni. Òun tọ́ ni a ti ń gbọ́kọ gbéyàwó fún èèyàn kò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àti ń sìn yẹn tipẹ́. Ṣùgbọ́n kọkùnrin ó má lo àǹfààní yẹn pé òun wá mú òun wá lobìnrin jìbìtì kọ́ wá sọ ètò ìdí ọ̀nà tí wọ́n gbà fi lobìnrin jìbìtì Elédùmarè ò ní fààyè yẹn lẹ̀. Ẹ má gbowó lọ́wọ́ obìnrin kẹ́ ẹ sá lọ. Ẹ má ní lọ́kàn pé. Mo sọ̀rọ̀ ọmọbìnrin kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Tó ń wá ọkọ ọmọbìnrin yẹn rí bá ti ṣe ó rọ̀nà gbégbà ọkàn yẹn balẹ̀. Ó sọ fún yín pé ó rán ọkùnrin kan lọ ìlú Èbó èyí ẹ̀ mọ́ kọjú rẹ̀ sóòrùn alẹ́. Nígbà tí yẹn tọkàn yẹn balẹ̀ ń lú Èbó tán. Lóbìnrin yẹn ṣe sọ̀rọ̀ pé òun ṣe táà ti lọ bọ́kùnrin yẹn ń lú Èbó tọkùnrin ò bá ṣe pé ó bá fọ́ fọ̀rọ̀ lẹ̀ bá yẹ pé tobó òun á sì tobó òun sì wá owó wà lọ́wọ́ òun. Ọkùnrin ò sì fààyè rẹ̀ lẹ̀ pé kó wá ọ̀rọ̀mọbìnrin yẹn mo sọ lórí atẹ́gùn. Ní gbogbo àwọn ọkùnrin bá ń pé. Àwọn fẹ́ fẹ́. Tíbí dé ó lóun fẹ́ fẹ́ tòun dé nọ́mbà ọmọbìnrin tí mo sọ yẹn ohun tí ìkọ́lẹ̀ kíní kan ṣe kíní kan mo ní a. Ẹlòmíín pè mí mo ní ẹ wá o kò ní fẹ́ ju ọkùnrin kan lọ. Àwọn mí bẹ̀rẹ̀ sí níbẹ̀ mi mo ní kí lè ń wa gan irú babalá gàràgélẹ̀ gbédé. Mo ní bá a ti torí pé ọmọ yẹn ọmọbìnrin yẹn ti jẹ́ ẹni tó jẹun kánú tó jẹ ṣẹ́kù ẹ wá sọ pé dandan ẹ fẹ́ fẹ́ àtẹni tó tó àtẹni tí ò tó àti gbogbo rẹ̀ ń bẹ̀ kí ló ṣàwa ọkùnrin báyìí. Sọ́dẹ̀ tá a fi múlé ayé ara wa tá a fi mu tá a fi fà á wálẹ̀ tó tó yìí torí ọlọ́run. Àti ẹ̀wá nígbàgbọ́ nínú ọwọ́ ara wa mọ́ ẹ̀wá ń rò pé ká mú nǹkan mọ́ kan ká gba tọwọ́ obìnrin kan ká fi ṣe nǹkan kan ọjọ́ wo la fẹ́ ṣe yẹn dà. Àwọn ọkùnrin kì í ṣe gbogbo ọkùnrin o àwọn ọkùnrin tó jẹ́ pé wọ́n ní fọ̀n lè kán wọ́n jẹ́ pé wọ́n tọ̀nà dárìn wọ́n pọ̀ rẹpẹtẹ náà o. Àwọn oníwòrowòrò ni mò ń sọ̀rọ̀ wọn. Ẹ retí obìnrin kan tẹ́ gba tọwọ́ rẹ̀ tẹ́ fi gbéra yín sókè káẹ̀. Láyé àwọn bàbá wa lọ́dún náà lọ́hùn ṣe gbàgbé ṣe bí gbogbo wa náà àwa tá a sì wà láyé nísìn. Báwọn bàbá wa ṣe ń lo ìgbà tí wọn lọ́rùn lọ́gán náà tó jẹ́ pé ẹlòmíín níyàwó mẹ́ta ó níyàwó mẹ́rin ó sì ń bọ́ wọn pàápàá jùlọ wọn ọ̀tẹ̀ tí wọ́n á ní jẹ́ kíyàwó yẹn ó ṣiṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ní jẹ́ kíyàwó rẹ̀ ó ṣiṣẹ́ á pé kó ṣe àwọn bá òun tọ́jú àwọn ọmọ ṣe báwọn ọkùnrin kan nìyẹn nígbà wọ̀nyẹn kí ló dé tá a fi dalé ayé rúbá ẹ̀ tó gbogbo ẹ̀ fi dojúrú tó jẹ́ pé kéèyàn sábà wá ọ̀nà tó jẹ́ pé yóò fi mú kan mọ́ kan yóò fi gba tọwọ́ ẹnìkan mọ́ tiẹ̀ àtúbọ̀tán ẹ̀ ń kọ́ ẹ kì í ronú ẹ̀ ni ẹ jẹ́ máa ronú àtúbọ̀tán ayé o ẹ má jà á lu jìbìtì ẹ jẹ́ á ṣe bó ti tọ́ àti bó ti yẹ. Nọ́mbà tèmi ẹ̀ ń wá ìyàwó alálùbáríkà tàbí ẹ̀ ń wọ́kọ̀ alálùbáríkà. Nọ́mbà tèmi ni 08008033659609. Nọ́mbà tèmi nìyẹn. Arábìnrin Kọ́láwọlé Dèbórà ojú ò ní tì yín ẹ ṣe púpọ̀. Ẹ rí nọ́mbà tèmi ẹ jẹ́ ìpínlẹ̀ kan sí 08033659609. Nọ́mbà tèmi tẹ́ pè nìyẹn 08033659609. Pé ẹ ń wọ́kọ̀ ẹ ń wáyàwó ẹ jẹ́ ń fún yín ní nọ́mbà kan. Òun wọkọ̀ alálùbáríkà irú ọkọ̀ tó sì ń fẹ́ yẹn bí ọmọ ogójì ọdún sógójì ọdún ó lé márùn-ún ló ló àwọn ń wá. Ẹ̀yin ọkùnrin ilẹ̀ yìí ẹ kú oríire ẹ kọ́ nọ́mbà arábìnrin sílẹ̀ 09026922566. Nọ́mbà obìnrin tó ń wọkọ̀ alálùbáríkà nìyẹn 09026922566. Ẹ má gbàgbé nọ́mbà tèmi ẹ kọ nọ́mbà tèmi sílẹ̀ 08033659609 nọ́mbà tí tèmi tẹ́ kọ́ lẹ̀ nìyẹn. Ẹ̀kọ́ nọ́mbà yẹn sílẹ̀ bí n bá parí ètò tán ẹ máa pè mí 08033659609. Adéwálé Akínníyì West Kò ló ń kí pẹ̀lú àṣẹ Èdùmarè á pàdé ayọ̀ bọ́dọ̀ ọjọ́ mẹ́jọ.

0: Oluwawa, mo pàṣẹ. Ọlọ́run ó gbẹ̀san. Ọlọ́run ó jà fún. Ọlọ́run ó jà fún. Ọlọ́run ó jà fún. Ọlọ́run ó jà fún. In the name of Jesus. Engineer, mo fẹ́ padà wọnú àdúrà. Ẹ̀kọ́ àwọn nǹkan tó bá wà bẹ́ẹ̀ yẹn wọlé.
1: Orúkọ mi ni Olúwafẹ́mi Gabriel. Mo wá láti Ìjẹ̀bú òde. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní àti orí ọ̀fẹ́ tọ́lọ́run fi fún mi láti máa wá sí orí òkè yìí. Ní December 2024, wọ́n pe àwa kan jáde pé ta bá lè máa san ìdámẹ́wàá ká san fún oṣù mẹ́ta. So láti December yẹn, mo sanwó March. So mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ní last year yẹn, Ọlọ́run jogún ọ̀kadà kan fún mi. Ó jogún under kan ṣáà fún mi. Ó tún jogún pick up kan fún mi. So mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ò kì í jẹyàn gbé. So gbogbo bí mo ṣe ń san ìdámẹ́wàá, Ọlọ́run ń dá padà fún mi ní ìlọ́po ìlọ́po. Ìdí ẹ̀ rí mi nìyẹn.
2: Ẹ ké hallelujah. Ṣé rí ohun tọ́lọ́run wá nílò ojú ìgbọràn. Once you are obedient, ó ní bí ẹ̀yìn bá fẹ́ tí ẹ sì gbọ́ràn, ẹ̀yin ò jẹ ire ilẹ̀ náà. Ọ̀rọ̀ tó bá tẹnu wòlíì jáde má máa fi ṣeré o. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ.

0: Praise the Lord.
1: Hallelujah.
0: Orúkọ mi ni Aremu Sunday láti Amúlòkó. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àlàyé pé ní last year June ni mo lọ ṣe test. Nígbà tí mo fura pé nǹkan tó ṣe wife mi kọjá ní 2024 tó fi kú ní January, symptom tó kọ́ bẹ̀rẹ̀ náà ni heart problem. Bẹ́ẹ̀ni náà ṣe detect pé ìfọ́pá mi ń ga nìyẹn. Mo kò sí, mo lọ sí hospital, wọ́n á treat mi, wọ́n á gbo oògùn, máa tó padà tún mú sick again. Monthly títí pé ó wá wọ December 2024 yẹn, mi ò lè lọ ibi iṣẹ́ rárá àti rárá títí wọ January ọdún yìí. Ṣùgbọ́n nígbà tí mo wá ń gbọ́ program bàbá, wọ́n wá sọ pé àwọn wo la à expect lórí òkè nínú program tá a ti ní last month pé ẹni tó bá ti ní repeated problem pé ó nílò kó wá fún àdúrà bí mo ṣe wá sí orí òkè ní last month tá a ṣe kọjá nìyẹn. Mo wá dúpẹ́ lọ Ọlọ́run pé níbi báyẹn níjọ́ kẹrin tá a fẹ́ máa lọ bàbá ní pé ká tan fóònù wa pé ká tan fóònù wa èmi tẹ̀ wá fọkàn sí pé bí wọ́n sọ pé credit láti ni wá ní ogun tó wà lára rẹ̀ wọ́n á ní ká pa bá ṣe pa báwọn ní pé kí ogun yẹn kó kú. Mo kàn rí pé nǹkan yẹn bí ìbọn yẹn kankan rọ́ọ̀lù mi tí mo fẹ́ ṣubú ní àárín mo ṣá ṣáàgà ara mi àti ìgbà mo rí pé ara mi yẹ́ mi gan ti bẹ̀rẹ̀ iṣẹ́ láti January ọdún yìí mi gbúrò àìsàn yẹn mọ́ ogun gan wà nílé báyìí nìsín tí mi tẹ lù mọ́ rárá mi ní feeling àìsàn yẹn. Nígbà tó di ní àná yìí bí wọ́n ṣe tó pè mí nìyẹn mo bá tẹ sọ fẹ́ tó pé pé mo fẹ́ jẹ orí òkè mo wà ó ní kí lè fẹ́ jẹ gan ṣé ẹ̀jẹ̀ kọjá oúnjẹ ni ẹ lọ jẹ àmàlà bó ṣe wí ẹ̀jẹ̀ rẹ sí. Mo kọ́ rò pé ó mú mi ṣeré ni ló bá ní òkè nǹkan tí mo fẹ́ fún mi ní ìsinmi pé òun fẹ́ ra fóònù fún mi pé ṣé mo lè ráàyè lọ àsìtì parí nírọ̀lẹ́ mi ni mo ní mo lè lọ wórodù mo sáré lọ ìwórodù yẹn eré mo pé o bó ṣe ra fóònù fún mi ní àná nìyẹn.
1: Android re.
0: Mo ti dá iye pẹ́kẹ́ sí lórí tó tó bẹ́yẹn.
1: Wọ́n ṣe ń lóore bẹ́yẹn rí jọjẹ́ ti dá iye.
0: Wọ́n ṣe ń lóore tó tó
1: bẹ́yẹn rí o. Bẹ̀tẹ̀ orí òkè lánàá.
0: Wọ́n ṣe ń bẹ̀rẹ̀.
1: Bàbá ẹ pàánù ẹ tí ó sùn yẹ́ bí gan.
2: Àjọjì Amẹ́tí ní sùn ti so heavy.
1: Ìnáwó ẹ sókè àwọn oore tí ò tí ìyàdọ̀ rẹ rí.
2: Those kind of goodness that never came your way before.
1: Let your amen sound like thunder, receive it now.
2: Amen. Má gbà báyìí.
3: Ọ̀rọ̀ yìí ti dé didi.

0: Orúkọ mi ni Grace Balogun láti Àkúrẹ́. Ní ọdún tó kọjá, mo wá síbí mo pẹ̀lú àwọn tó ń wá ọmọ mi kan tí mo ti ṣègbéyà fún látọdún márùn-ún. Mo wá jáde. Mo wá ní lọ́ọ̀kì, mo jẹ́ ẹ̀kan nínú àwọn tí bàbá pè sókè pé kó gbàdúrà fún àwọn tó ń wá ọmọ. Mo wá bẹ́ẹ̀ ni sà. Mo wá gbàdúrà yẹn fún ọmọ mi yẹn. Mo ń ṣáàdì kọ́mọ mi bímọ. Wọ́n ní ká mú nǹkan ọmọ wá mi kàn mọ̀ pé pampers tí mo mú wá pé ó pọ̀. Mo ṣáà gún un. Sí ìyàlẹ́nu Ọlọ́run, menstruation tó ṣe ní July yẹn kò ṣe mí mọ́. Àfìgbà tó Ọlọ́run bá mi fún lọ́mọ mẹ́ta.
1: Ẹni ní kí Alleluia.
2: Alleluia.
1: Màmá láwọn mọ̀ pé pampers dáhùn kó lánípọ̀.
0: Pampers yẹn mo ronú pé kí ni màá mú báyìí fún àwọn alákọ̀wé mi mọ kan tí màá mú ṣáà pé gbogbo ọlọ́run lo pampers. Bá kó pampers lórí igbá mi, mo dì sí Lai Lomberg. Mo ṣáà wá síbí pé Ọlọ́run o, ọmọ mi omi ìfẹ́ kú kọ́pọ̀mọ̀ mi kan wà. Kó má lọ́mọ o, bá mi fún lọ́mọ, ó dẹ̀ ṣe. Oṣù ń gan menstruation tó ṣe
1: ní ìlú àyẹn. Lẹ́yìn ìpàdé tá a ṣe yẹn kò sí menstruation
0: mi mọ.
1: Gbogbo ẹ̀yìn tó ń wọ́mọ, lẹ́yìn ìpàdé yìí, oyún ló kù tẹ́ máa ní.

0: Orúkọ mi ni Ọ̀ṣọ́ Fúnmilọ́lá. Mo wá ní àti Alákò ní area Èrúwà ni mo ti wá. Ohun àkọ́kọ́ tí Ọlọ́run ṣe fún mi ni wípé èmi tẹ̀wé mo jẹ́ ẹni tó ti jìyà. Ilé tí mò ń gbé, wọ́n fi ara ni mí bẹ̀, mo dẹ̀ bí Ọlọ́run wípé kó kọ́ ilé fún mi. Torí mo wá sí orí òkè Ògo ní 2023 December. Mi ò wá síbí rí ju ọjọ́ yẹn lọ, mo kàn mọ́ ń gbọ́ bàbà ní àràárọ̀ ni. Ọjọ́ yẹn bí mo ṣe wá gbọ́ pé prógráàmù máa wà níbí ní last 3 days tó kẹ́yìn ọdún, mo wá sọ fún Ọlọ́run orí òkè Ògo pé kọ́lé fún mi kí wọ́n yé fi mí sẹ̀sìn. Mo tún bẹ Ọlọ́run orí òkè Ògo pé kó ra mọ́tò fún mi kí ó tó di oṣù kẹfà ọdún 2024. mo dupe lowo olorun sam ojo authority olorun ko ile fun mi o de tun ra moto big daddy fun mi
1: lenu odun kan
0: be ni march lo ra fun mi june ni mo ni ko to di june but march 29 in lo ra big daddy ti aroba ni olorun ra fun mi
1: ele po o nawo to okay o second prayer forever awon iyanu gban kogbo lori are lori ama o ya gba testimony permanent.